bẹ́ẹ̀ ni gbogbo ògo pátápátá fún ọba adẹ́dá ṣẹ̀dá. Ipa nínú ipa agbára nínú gbogbo àwọn agbára. Ọkàn kókó kì í, òun ló ń torí aláìsùn wọn ṣe. Ọlọ́run òun ló ní kó wá ló fi wá o, ohun tó bá ní ó lọ ń lọ náà nìyẹn. Abẹ́ẹ̀ri ni, ó ṣẹ̀dá òkùnkùn, ó tún ṣẹ̀dá ìmọ́lẹ̀. Tó bá rọ òjò fún wa, a tún ṣe bẹ́ẹ̀, a tún rọra fi oòrùn díẹ̀, a tún fi gba. Ǹjẹ́ gbogbo àlàyé eléètò lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi nígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. Ẹ wá bá mi gbọ́ Ọlọ́run ọba tóbi. Ẹ wá bá mi ṣe kábíyèsí. Ọlọ́run àná, òun náà ni lénìí, òun náà ni títí ayérayé, òun náà sì tún ni ní ọ̀la àti gbogbo ìgbà yòókù. Èmi forí balẹ̀ fájú ni lọ o. Ọlọ́run tó na ni tá à lè nà. Ọlọ́run tó ń bá ni wí tá ò lè bá wí. Mo ṣe kábíyèsí o. Bó bá jágbe mẹ́ẹ̀dá ẹ̀dá gbọ́n rírírírí, a da gbogbo tọwọ́ ẹ̀ lẹ̀. Bó bá bólówó wí irú wọn di tálákà ni. Kábíyèsí, ẹrù rẹ̀ bà mí. Mo kí gbogbo ènìyàn pátápátá. Nílẹ̀ yìí lókè òkun, aláwọ̀ dúdú aláwọ̀ funfun ni, aláwọ̀ pupa pàápàá. Kọ́lọ̀ wo ló tún wà náà? Ẹ̀yìn ní ṣe green wà ní ṣe purple. Ẹ wo gbogbo ògo ni kò jẹ́ ti Ọlọ́run. Mo kí ọba mi òkè wípé ó kúṣẹ́ nínú ayé gbogbo wa. Òun ló kúkú ń ṣàánú wa o. Àwọn kan ti kú, àwa kan kù. Kọ́lọ́run ọba kó jọ̀ọ́, kó má fi ikú tó yáwọ́, kó má fi pako wa tó ń gbọ́ mi nírú dédé àsìkò yìí. Ẹ pẹ̀lẹ́ nínú ilé yìí o. Àjìnláwà. Ṣé ẹ mọ̀ pé bíi tẹ́tẹ́ la ti ṣe níjẹjọ? Bí mo ṣe ṣẹnu yànsì yànsì nù, mo ní tó bá ti jọ́ mẹ́jọ, mo ní ẹ ti jẹ́ ká tún jọ pàdé lórí ètò àlàbọ̀rùn. Ọlọ́run kan wá wò ó ní ìwọ ọmọ, ẹni ebé mi mo ni ọ́. Ó ní ìwọ máa tún fún wa àtàwọn olólùfẹ́ rẹ lórí ọ̀fẹ́. Ó ní máa tún fún yín láǹfààní tó pọ̀ rẹpẹtẹ. Nìkan ni Splash FM. Ó ní ẹ máa dá bí ẹdú, ẹ máa rọ̀ bí òwe, ó lèmi lèmi ni yín. Ó ní màá sì máa ṣe yín dáadáa. Ọlọ́run tó ń ṣe wá dáadáa ó máa ṣe o. Ẹ mọ̀ pé inú ìyàwó máa ń dùn tọkọ bá ń ṣe dáadáa. Bí ò tiẹ̀ pọ̀ kó máa jábọ́ gbìgbìgbì, ṣùgbọ́n ìwọ̀nba tó wà yẹn tó bá fi ń ṣìkẹ́ ìyàwó rẹ̀. Irú ọkàn obìnrin bí a máa ṣe kíni, a máa ṣàdúrà fúnrú ọkọ bẹ́ẹ̀. Àdúrà àtinúwá ni kì í ṣe torí ahọ́n o. Ẹ wò ó, mo kì í. Ọlọ́run ọba ṣe o. Tòró náà ló tún kà wá yẹ. Bí ò ṣe nítorí ìjọba àsìkò, ẹ̀rí ọjọ́ òun kò tiẹ̀ wá dúró pàápà. Ó kàn mú eré títí ẹ̀. Ìyẹn ni pé ń ṣiṣẹ́ tiẹ̀ ni. Splash FM náà ń pe bí. Ìgbà àkọ́kọ́ tí yín rè tẹ́yìn ń gbọ́ ohùn mi lórí ètò yìí. Bóyẹ kàn tiẹ̀ wá tiẹ̀ dédé yìí sí ìkànnì. Èmi mọ̀ pé kò sí ọjọ́, kò sí ọ̀sẹ̀ tí àwọn èèyàn tí wọn ò gbọ́ kàn ní rí tí wọ́n darapọ̀ mọ́ wa. Bẹ́ẹ̀ ni, pàápàá jùlọ lórí ètò tá a pè ní àlàbọ̀rùn. Ìgbà àkọ́kọ́ yín rè, Ọlọ́run ọba ń gbọ́, ojúlówó ọbẹ̀ lẹ bá. Ẹ bómi ìṣanwó o, ogidi ni. Ngbẹ́ bá sì ti gbọ́ lẹ́ni, ẹ kàn lọ kọ́ lẹ́ni, ẹ save time and day. Ẹ̀yin ò ní jẹ́ kẹ́ lè gbàgbé. Bẹ́ẹ̀ ni, Splash FM náà ń pe bí 105.5. Bẹ́ẹ̀ ni, a wà ní ilé funfun Báláú ní agbègbè Fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn. Bẹ́ẹ̀ ni, alápọ́njá. Àwa náà nìkan ni àkọ́kọ́ aládàáni ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwa gangan ni bàbá, àwa lẹ̀gbọ́n, àwa làgbà. Kí ló tún kù? Ẹ wo, ẹ bá mi pàtẹ́wọ́ fún Splash FM jàre. Ṣe wá rí ètò tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ la pè ní àlàbọ̀rùn. Ẹ̀yin ní àlàbọ̀rùn. Kí ló lè jẹ́ ìtumọ̀ àlàbọ̀rùn? Àlàbọ̀rùn jẹ́ ohun tó bẹ̀rẹ̀ ní kéékèèké. Ní nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn, a wò pé kí nìkan tó tiẹ̀ ń fa ìyapa láàrin àwọn ọ̀dọ́ langba wa láyé òde òní. Tán bá ti ṣe ìgbéyàwó, ìgbéyàwó olóṣù kan wà, oṣù méjì wà, oṣù mẹ́ta ń bẹ. Kí ló wá dé gangan? Nígbà táwa fi mú fúnlẹ̀ dáadáa, wá rí wípé ohun tó ṣẹlẹ̀ ni pé ńgbà tífẹ̀ bá ru oko àti àwọn ọ̀dọ́ langba méjì, tífẹ̀ rubo wọn lójú ọ̀nà, tó rubo wọn lójú, wọn ò ní lè lórí ọ̀fẹ́ àti sọ pé babe, n tí mo fẹ́ lélẹ̀, n tí mi fẹ́ lélẹ̀. Èyí obìnrin lè máa pé àti bá lọ complain fún bọ̀bọ̀ yìí nsìn wípé pò ti máa ń bínú jù, pò kí n gbọ́ correction, pò lágídí, pénú ẹ le, pò dinú, pò ṣe this and pò ṣe that, pé o lè fẹ́ èti mi o. Fífẹ́ra wa lè má fẹ́ bọ́ sí ẹ, ṣàjẹrọra máa yí mọ́ra. By the time tá a bá máa fi ṣe wedding sìn, máa rí change tá a bá ti fẹ́ ra délé. Nbo kò tí ì forúka sí ẹ lọ́wọ́, ó ń bínú fùfù. Ṣé nígbà tó bá wá forúka sí ẹ lọ́wọ́, ṣé gbà yẹn nìbínú ẹ wá máa dá ni? Àwọn èèyàn kankan máa ń rí yí, ṣùgbọ́n ẹyọ kan nínú bíi 100 ni. Ṣe rí pé ó lágbára, ṣe rí pé ṣe ńlá ni. Nítorí náà ńkọ́ la ṣe wá wò pé ẹ̀yin ọ̀dọ́ langba tẹ́wà máa ṣe ń sìn rèé o. Tẹ bá ti ń gbọ́ ètò àlàbọ̀rùn o, tẹ bá ti ṣe alábàápàdé ẹni tó wù yín, tẹ dìjọ ń bèrè àníyàn bọ̀.
ìwà tó bá ti ń wù yẹn tẹ wá ń doubt tó jẹ pé kò bá yín lára mu lọ títí ẹ kàn wá ẹ kàn ẹyin tèmi bá ti fi nọmba mi sílẹ ẹ kàn rọra tẹ ẹ ṣe voice note ránṣẹ èmi lágbájá báyìí àwọn ọdọ láńgbá là ń sọ o kì í ṣe àwọn ọmọ bíi ọmọ 20 years ọmọ 18 years tán làwọn ní boyfriend girlfriend rárá o tí bá ti rírú àtẹ̀jíṣẹ́ bẹ́ẹ̀ mo máa ń kúkú sọ fún ọ pé a voice note bẹ́ẹ̀ pé ẹ̀dá kan mọ́ bínú o ò tí ì tó ṣe lọ jára mọ́ṣẹ́ àwọn ọ̀dọ́ langba tó jẹ́ pé yes iṣẹ́ tó ń ṣe lè bọ ẹnu èèyàn mẹ́rin ẹni ìbọ́kọ àtìyàwó náà ń pinlẹ̀ bẹ́ẹ̀ ni oyún àkọ́bí wọn tán bá fi bíbèjì ńkọ́ ẹ̀mọye tán ń ta àwọn tán dè mọ́dì ọmọdé ẹ̀mọye tán ń ta oúnjẹ ọmọ ń sìn oúnjẹ inú agolo tọmọ ń jẹ ẹ̀mọye owó tán máa ná gan ní hospital pé wọ́n ti ẹ̀ bíbèjì wọn yálà wọn biná biná mà fúnra wọn yálà wọn tún bá wọn tún ràn wọn lọ́wọ́ láti bi láti lè save life ìyá àtọmọ ẹ̀mọye tó máa bá dé lásán ni àwọn ọ̀dọ́ tó jẹ́ pé yẹ̀sùn wọn níṣẹ́ lọ́wọ́ bóyá ṣe ọwọ́ ni bóyá òkun wo ni o bóyá òṣìṣẹ́ ìjọba bóyá òṣìṣẹ́ aládàáni ni o ṣùgbọ́n iṣẹ́ tó ń ṣe yẹn ó tó bọ́ ọkọ tó bọ́yàwó ó dẹ̀ tó bá àwọn ọmọ méjì ẹ má gbàgbé pé àwọn fámìlì wọn náà tún ń bẹ ńbẹ o ẹ má gbàgbé pé owó ilé wà o ẹ má gbàgbé pé àjẹ àmú iná ni ọ̀tọ̀ọ̀tọ̀ o ẹ má gbàgbé pé ojoojúmọ́ lọ fún yín ló ń ṣe kíni ló ń gbẹbọ ẹ má dẹ̀ jẹ́ á gbàgbé wípé bí gbogbo ẹ̀ bó ṣe rí àwọn alágbájá tẹ̀mẹ̀dùn àwọn kọ̀ọ̀kan tó yẹ ká ṣàánú ká ṣe lóore fún fúndí èyí ń kọ́ àwọn ọ̀dọ́ langba là ń sọ̀rọ̀ nípa rẹ̀ tán bá kàn ti ṣe voice note pé ẹni tí mò ń bá rìn o kì í gbọ́ correction màmá ń bínú ṣé mo lè fẹ́ àwọn bàbá bàbá ń bẹ ń kalẹ̀ àwọn ìyá ìyá wọn ọ̀sùn wọn ti jí àwọn tí wọn jẹ́ kí àwọn tí wọn fẹ́ kí ìgbé ayé ọmọ ọlọ́mọ ó bàjẹ́ tó jẹ́ pọ́lọ́run gan ti tún ti gbé ayé ìgbésí ayé àwọn ọmọ wọn náà ṣe wọn ò fi ètò àlàbọ̀rù wọn ò fi ṣeré rárá àwọn àgbàlagbà pẹ̀lú ọ̀rọ̀ ọgbọ́n pẹ̀lú ọ̀rọ̀ àmọ̀ràn lórí ètò yẹn má jẹ́ àgbàgbé àìbúyàn o torí tẹ bá tọ̀dọ̀ kan bá fi lè mú ọ̀rọ̀ ẹ̀ wá tẹ bá fi bu àwọn yòókù wọn ò panu mọ́ ni wọn níṣẹ́ náà kàn ń sọ̀rọ̀ síyàn lórí program yẹn ẹ̀dẹ̀ máa wọn mọ wáyé òde òní ọgbọ́n nìyàn rọrọ máa fi bá wọn lò láti má lè jẹ́ kí kíni o láti má lè jẹ́ kán ṣìyàn torí ọmọ míì tó jẹ́ pé òun lè fẹ́ sọnù tẹ́lẹ̀ tẹ bá tiẹ̀ wá béèrè rẹ̀ mọ́ṣẹ́ mọ̀ pé lọ ráúráú nìyẹn ojú òní ti wà ní dààmú. Ìpele mẹ́ta lètò yìí pín sí ìpele àkọ́kọ́ ìpele àmọ̀ràn bẹ́ẹ̀ ìpele kejì òní mo pè ní kó tó dàlàbọ̀rùn tàwọn ọ̀dọ́ langba ṣé wá rí ìpele kẹta ni a pè ní jẹ́ ká sowọ́pọ̀ èmi a máa sọ pé bí ìfọwọ́sowọ́pọ̀ ìmọ̀ kéèyàn fi mọ̀ ṣọ̀kan tí ò bá ti sí láàrin ọkọ àti ìyàwó ṣe ẹ̀rí nínú wọn lè lo 30 ọdún wọn lè lo 20 ọdún nínú ìgbéyàwó lẹ́yìn àwọn ọmọ nìkan náà máa kà ló máa jáṣe yọrí wọn ṣe ẹ̀rí gbogbo àwọn yòókù à ń nílé à ń ní mọ́tò à ń ṣe nǹkan ribiribi yẹn torí pé mọ wọn ò ṣọ̀kan torí ìmọ̀ wọn ò papọ̀ bóyá ń gbà tí ìyàwó pé ọkọ pé baálé mi ẹ dẹ jẹ́ ká ṣe bí eléyìí ẹ fi lè pín lè kí gbogbo ẹ kó lè níyanjú kó má fèsì ibì kan tí baálé ní rárá kò sí ní tó jọ o ṣé orí ṣàrora fòun lẹ bẹ yẹn o àbí bóyá kọ́ ló tiẹ̀ dẹ̀ pé ìyàwó pé màìdíà bàbá yìí a ní orin báyìí tún rọra fi lé ìdí ẹkùn tí ìyàwó ní ẹ dákun ẹjẹ ọjọọjọ torí ọlọrun ẹ lè wá pa wọn ẹ lè wá ba tòun jẹ ṣe ẹ mọ ìmọ̀ òṣọ̀kan èrò tó lè ran ìgbé ayé ìgbéyàwó wọn lọ́wọ́ wọn fún èrò yẹn ní àǹfààní kó wọlé wá wọn tiẹ̀ wọn ní àìdí àìṣùgbọ́n wọn mú lò nítorí ìdí èyí ńkọ́ kò ní sí nǹkan rere kan tí ó ti násárétì wọn jáde lẹ́yìn àwọn ọmọ tí wọ́n bá jọ bí àwọn ọmọ gan wọn máa tọ́lá nínú ìyá yẹn díẹ̀díẹ̀ ọmọ tí ò ti tòṣẹ́ṣe á máa ṣiṣẹ́ àwọn iṣẹ́ tí ò ti yẹ kó ṣe ọmọ tó yẹ kó gbájúmọ́lé ẹ̀kọ́ kò ní sàǹfààní fún ọmọ tó yẹ kó jẹ oúnjẹ gidi sínú kò ní síngbà tí mo ṣọ̀kan láàrin bàbá àti ìyá ó láfi pé ìpele kẹta ni jẹ ká sowọ́pọ̀ ojú òní ti wá ẹ jẹ́ kí n ṣe bí eléyìí torí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kù díẹ̀ kó ṣe kíni o kó bẹ́ kúrò nínú ago méjì ó ń wòrò sóróso ẹ jẹ́ kí n ṣe báyìí náà mo ń bọ̀.

bẹ́ẹ̀ ni òun náà la tún ti jí láàjì ta tún ti ń bá wọn sọ torí pé tá ò bá bá wọn sọ ńkọ akọlé ayọ yàrá o a dẹ̀ ṣe kíni ẹ wo mo kí gbogbo ẹ̀yin tó jẹ́ pé olólùfẹ́ ètò yìí ni ẹ tún ti jí kalẹ̀ bẹ́ẹ̀ ni bàbá mi bélò láti yànàfà bàbá tiẹ̀ tún ti jí mi bàbá ẹ ṣe mo dúpẹ́ ojú òní yín tì lábẹ́ àkóso bó ti wù kó rí mọ́ mi ayò ìyàwó látọ̀yọ́ màmá dáadáa màmá ẹ ṣe gan ni o àdúpẹ́ púpọ̀ púpọ̀ bá mi ṣáìdì ata kankan ojú òkú ni yín tì lágbára ọba mi òkè ọjí ọmọ west ìjọgbọ́n mọ́n ẹ ṣe gidi gan ni ẹ wo àǹtí ṣaléwá látorílẹ̀ èdè amẹ́ríkà ẹ kújọ mẹta màmá ṣàlàáfíà ni o bàbá ń kọ ńbẹ bákan náà ẹ wo àwọn èèyàn pọ àwọn èèyàn pọ ṣífúrájí láti apò mo bàbá mo kíyín gidi gan ni o grandma láti ìjẹ̀bú gbó mo kíyín gan ni ọmọọba musa láti ọjọ ẹ ṣe gan ni mr fẹmi láti ui ẹ ṣe gan ni mo kíyín gan ni máàmì fúnmilọlá láti omíyalé ojú òníyín tì mike power lakọwé ẹgbẹ wa àárórí wọn ń ta orun ti ra wọn lọ mr ṣèyí ẹ ṣe gan ni o mọmí ayọọlá láti inú fẹlẹlẹ ń bí ẹ ṣe gan ni bàbá adépìtàn láti olódó ojú òníyín tì mr ṣẹyẹ láti sókà thank you so much àǹtí kẹ́hìndé àti ọkọ wọn láti gbó ọrà ẹ ṣeun gidi gan ni o mr adébáyọ láti mọníyà ẹ ṣe gan ni ìyá èjì láti bódìjà ẹ ṣe gan ni ẹ wo jamiu láti àpáta múlòkó yes thank you so much sir bẹ́ẹ̀ ni ààrẹ from akala ìbàdàn ẹ ṣe mr ṣẹgun ẹ ṣeun gbogbo ẹyin yòókù tá a tún lè dárúkọ yẹn má bínú o tí mo bá tún ti ṣe ń jíwèé wò màá tún máa kí yín ẹ ṣe gan ojú òníyín tì lágbára ọba mi òkè bí ò ṣe ẹ jẹ́ kí n sáré ṣe bí eléyìí ná bẹ́ẹ̀ ni abala àmọ̀ràn tí mo fẹ́ mú wá fún wa ní àjìn yìí ẹ wo ó ṣe kókó ó ṣe pàtàkì mo dẹ̀ fẹ́ kẹ jẹ́ ká jọ dìjọ ká mú lò òun ni mo pè ní lọ ṣe sùúrù ṣé mọ̀ wípé sùúrù ò ń pọ̀ ju àfi tí ò bá ní tó òun ni mo pè ní lọ ṣe sùúrù o ẹ ti ẹ̀ gbọ́ náà aṣọ wo gan ni ò ní gbó ẹ rántí àwọn aṣọ tá a ti lò sẹ́yìn tá a ti lò àwọn aṣọ olówó ńlá nígbà yẹn mo rántí ìgbàyé upnepa mo rántí ìgbàyé miroja card mo rántí ìgbàyé ẹgbàntó line mo rántí ìgbàyé títí pọ lẹkọọ ẹyin tẹ wà lójú òpó ẹ ti ọdọ mi yẹn ti princess adenike olówó kéré media group yẹn ẹ bá mi ti like ẹ dẹ jẹ kí n rí comment yín mo sì ń padà bọ wá sí ojú òpó facebook wa kíwa o ẹ jẹ kí n yára ṣe ẹ jẹ kí n sọ abala àmọràn yìí náà torí àsìkò yẹn ń sáré púpọ̀ a dẹ ní nǹkan tó pọ̀ láti ṣe bẹ́ẹ̀ ni coladex international ẹyin tèmi thank you so much I really appreciate you sir ẹ ṣe ohun wa ò ní há o àjọsọ débi rẹ àjọsọ débi àsọ lówó lọwọ thank you bákan náà mò ń sọ mú ní aṣọ wo ni ò ní gbó ìyẹn ni wípé kò sí bí aṣọ tó bó ṣe lè rẹwà tó àkìtàn ló máa padà gbá nítẹ o ẹ lọ ṣe sùúrù o ohun tẹ́ ń fi agbára wálé nìyẹn tó bá yá kò ní ṣe kíni kò ní wúlò mọ́ ẹ gbọ́ ẹ wúwo gan ni ò ní yá kò sí báṣọ yẹn ṣe lè tick tó kán sọ pé yes aṣọ lélẹ̀ ó le gidi gan ni wọ́n ṣe aṣọ yìí máa rẹwà o ẹ wò ó a padà ṣe kíni o ìgbà abẹ́rẹ́ a padà kọ́ torí kò ní ṣe kíni kò ní ṣe join mọ́ ẹgbọ́n ilé wo gan ni ò ní wò ẹ̀yin ò tiẹ̀ máa rí ní gbogbo àwọn ojú òpó social media ilé tó jẹ́ pé wọ́n gbé búndóòzà débẹ̀ rárá o ilé nígbà tán kọ lọ wọn jìyà wọn jìṣẹ wọn kọ tó jẹ pé ẹlòmíín ṣẹgi ẹlòmíín ìyàwó ẹlòmíín infact wọn kọ ilé yẹn tán kí ló padà ṣẹlẹ fúnrara ẹ ló dà gẹrẹrẹ bíi ilé tó ṣe bẹẹ tó dà lulẹ wọn wo fúnra ẹ lówó ìyẹn ni wípé ẹdá gbọdọ ṣe sùúrù o ohun tó fẹ fi agbára wá lẹni ohun tó fẹ wá pẹlú gbogbo ipa ẹ pẹlú gbogbo agbára ẹ tó bá yá kò tún ní ṣe kíni kò tún ní wúlò mọ àìmọye àwọn ọmọ wa láyé òde òní tán lè gbélé tí bàbá àti ìyá wọn kọ mọ ṣe ilé alábàárà náà fẹ gbé ni ṣe ilé aláfọ ilé alámọ wọn lè ṣe kíni o wọn lè gbé bẹ mọ ẹgbọ mọtò wo gan ni òní padà di pangolo ṣe mọ pé àìmọye àwọn mọtò nígbà tó jẹ pé tí mẹkáníìkì bá ti ń tara èèyàn kọlé nínú hóró mọtò kan tí mẹkáníìkì bá ti ń tara èèyàn ṣe nǹkan ribiribi nínú mọtò kan ẹni tó ní ọkọ kan pé original gbàná leléyìí o confirm àgbàná rèé o akànde ṣe kíni ó lè já àwọn tó tiẹ̀ tó máa fi jan owó ègbé tí wọ́n á wọ́ ọ lọ tí wọ́n ó sòkè ní mọ́ ni iye ọba sáàrí ẹ tiẹ̀ bá ń kó kóun lálàáfíà ẹ̀dá kan àwọn mọ́tò kan wà níbo ni yẹrí ń bẹ́tọ́ wà ń sìn
tani o gbe yen soju ona sin tin won ma sa pe ah okunrin nawo in fact mommy yi ma nawo abe ri moto won ni japa ori oda se 544 la fe so ni abi 545 a di pe awon tiri baba oko won tun ti se kini won tun ti de ore lo se suru o lori ile to fe ko lo se suru lori moto to fe ra lo se suru o gba suru gidigidi egbona gbaun tani oni ku se mo pe won a ma bi mo lojo ti o foju bale aye ti o ti se kini ti o se be ti o tun pada arugbo kujo kujo nku arakunrin kan soro kan ni ise ale ana ngba ti mo wa ni express lodo mi nbe yen oni baba ohun ti pe 95 years laye nsin oni baba ohun wa lo mo odun mewa nigba ti baba won ku oni ka wa se papo mora won iyen ni pe awon eyan to ti ku ni bi 100 years ago won wa awon eyan to ti ku ni bi 150 years ago be won wa ta wa ni oni ku be la de romo tan bi lojo na to se be to pade o de lo se suru na o ni suru lori on gbogbo to ba dawole nitori pe se wa ri itakun to ba ti lo mo ona fun bi eleyi o ti gba gogongo keyan ma ba ge o ko ma ba se kini o ti gba suru keyan ma ba ge gogongo mo o itakun to ba we mo na fun wa to ba we mo ewo thank you so much Mr. Engineer Adewu Engineer Adekunle Adewu mi won ni you are doing great our peace mama won ni watching live from Abuja Esegun you won ni educative show ni awon lawon gbo lowo la nse adupe sir god bless you sir ki don ti mo so ni pe ani tori pe lo se suru o itakun to ba ti le lomo ofun o ti gba pelepele ba ba se pelepele se ri gogongo age mo eje a se suru lori on gbogbo eleyi patapata ti a ba dawole oju okuku ni ti wa nitori wipe ohun owo mi o to yen ma fi gongo fa se mo pe ngba teyan ba na gongo soke be yen ese ti ton le ati wipe gonba wa fi gongo fa ta fa gbirigbirigbiri pe ko le ja boyo rombo ni boya eso kan loke ni ko si bi o se ni ba wa lori nitori na nko edakun gbogbo eti to lori ofe ati anfani lati ma gbo mi lori ohunkohun yohun patapata ti e fe se eje ka se kini o eje ka fi suuru kun ta ba fi suuru kun o ma lewu pupo o lewu gidi gan ni oju oni ti wa nti mo ni fun wa ni abala amoran niye o se mo podun ti da si meji ati ti fe lo osu kan ton ninu osu mefa to ku to so fi ti osu o fi ku marun eje a fi suuru kun lo se suuru o tori gbogbo eda to ba fi wadu ja ododo orun re oni pe lo mo ro wa mokiwa ewo o ku pese mo nbo e kan fun mi ni seju aya bele nja ni ma fi lo woju opo Facebook be ni ti splash fm gogo 105 0.5 Ibadan ma lo wo ma de ki awon eyan mi to wa nbe e se oju okuku ni ti wa e ma ja gbagbe oro mi o e ja ma so fa awon omo wa eja so fa awon ko wa eja so fa awon yawo wa eko to gbona nfe suru o tori to ba ibe ni lahan ton ba wa gbonje mi to dun de ngba oju awon ba ti legbo bo lati fe se ah ni damu lagbaro ba mi oke e se mo dupe mo se kini mo nbo na e se bayi

wọ́n nígbà tí àwọn ṣègbéyàwó tán yẹn wọ́n ní àwọn ò ọlọ́run tètè dá àwọn lóhùn wọ́n ní débi pé ìgbéyàwó àkọ́kọ́ yẹn ó túká wọ́n ní àwọn ṣàpàdé arákùnrin kan wọ́n ní látọ̀dọ̀ arákùnrin lọ́lọ́run ti ṣe àmì sí fún àwọn wọ́n láwọn lóyún wọ́n láwọn bí ọmọbìnrin làǹtìlanti wọ́n ní ṣùgbọ́n káwọn tó lóyún iná wọ́n láwọn jẹ díndín àwọn jẹ bíbọ̀ o àwọn jẹ yíyan mo gbàládùá fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní ìpele ọlọ́run a bá mi ṣí yín nínú àfọyín lọkùnrin àbíró àfọyín lóbìnrin àbíyè màmá yìí ní ṣùgbọ́n àwọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé àwọn ọmọ yẹn gbé pọ̀n àwọn rí gbé jó wọ́n lè jẹ́ ọmọ obìnrin wọ́n ní torí pé bàbá táwọn bí fún náà wọ́n ní kì í ṣe pé bóyá àwọn tiẹ̀ dì wọ́n ló níyàwó ńlé kì í dẹ̀ ṣe pé bóyá àwọn dìídì fẹ́ra bẹ́ yẹn náà pé àwọn kàn rọra wò ó pé nígbà tó dẹ̀ jẹ́ pé ọ̀dọ̀ ẹ̀ náà ni ọlọ́run ti sọ pé tó òun gbé ọláhundé pé ọwọ́ páwọn tiẹ̀ kọ́kọ́ rí ọmọ táwọn lóyún táwọn bí yẹn gan wọn ni ó jẹ́ dùnú fáwọn wọn ló tiẹ̀ báwọn ṣètọ́jú ẹ̀ kò tiẹ̀ báwọn ṣètọ́jú ẹ̀ lọ rẹpẹtẹ wọn ní yẹn ò tiẹ̀ wọn ní kò ṣe kínni wọn ní kò kan àwọn lọ títí wọn láwọn ṣá ń gbìyànjú wọn ní látàrí iṣẹ́ táwọn ṣe wọn láwọn kọ́ṣẹ́ nípa irun ṣíṣe wọn ní ṣùgbọ́n gbogbo ìgbà táwọn wà nínú oyún yẹn bíi àwọn ọṣẹ tán fi máa ń relax irun yẹn àwọn relaxer wọn ló máa ń wọn ní ó máa ń rùn sáwọn wọn láwọn ti pa tí wọn ní irun dídì nìkan ni táwọn bẹ̀rẹ̀ ẹni tó fẹ́ dirun nínú ọjà àwọn á máa bá wọn dirun káàkiri pọ́n dẹ̀ ti mọ àwọn wọn nígbà yẹn bó ṣe wọn ní ọmọ àwọn ti wà ní bíi wọn nígbà tọmọ àwọn pé bíi ọmọ ọdún mẹ́ta iye ọmọbìnrin tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́lọ́wọ́ wọn nígbà tó pé bíi ọmọ ọdún mẹ́ta wọn ní nígbà yẹn ni arábìnrin kan táwọn dìjọ ń gbélé tó jẹ́ níbọ̀ sáwọn wá sọ fáwọn pé ìyá alágbájá pé ẹnì pé arábìnrin kan ṣẹ̀ṣẹ̀ kọ́ ṣọ́ọ̀bù ńlá kan síbi ilé kan báyìí báyìí pé ta máa ń gbà yẹn wọn lójúwèé fáwọn pé ilé tán ṣe kọ yẹn pé ṣọ́ọ̀bù ńlá méjì tó wà ń bẹ yẹn pé obìnrin yẹn ti já ọjà kunú ẹ̀ pé wọ́n ti ń gbénú ilé yẹn pé ńkọ́ ó wá nílò ẹni tó jó lóòótọ́ èèyàn tó lè máa bá wọn jókòó sínú ṣọ́ọ̀bù yẹn tá máa bá wọn ta ọjà màmá yìí láwọn wá béèrè pé kí lẹni yẹn ń tà wọ́n ní níbo àwọn yẹn wá sọ fáwọn nígbà yẹn pé ọtí ẹlẹ́rìn dòdò lóríṣiríṣi náà já tó kún ṣọ́ọ̀bù méjèèjì àti omi inú ke nǹkan nǹkan wọ́n ní ó ṣàmá wọn lọ́bẹ̀ wọ́n ní god so good àwọn bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú arábìnrin yẹn pínu arábìnrin yẹn dẹ̀ dùn wọ́n ní arábìnrin yẹn kò sọ́kọ ẹ̀ lórílẹ̀‐èdè wa orílẹ̀‐èdè nàìjíríà ń bí wọ́n ní ṣùgbọ́n pé wọ́n ní lọ́jọ́ orí gan àwọn jù lọ wọ́n ní ṣùgbọ́n ó ń ṣe dáadáa sí àwọn wọ́n ní arábìnrin yẹn wá ní ọmọkùnrin kan wọ́n ní ó ní ọmọkùnrin wọ́n nígbà tó dẹ̀ ní wọ́n ló lọ́mọkùnrin pé ọmọ àwọn fi díẹ̀ ó fi jù lọ wọ́n ní ká tó fọ pé àwọn méjèèjì wọ́n dìjọ ń dàgbà papọ̀ wọ́n láwọn pẹ́ lọ́dọ̀ arábìnrin gan táwọn bá ṣiṣẹ́ gan tó níye ọdún tó pọ̀ lórí wọ́n nígbà tó ṣáàyá wọ́n ní ọmọ tóbìnrin yẹn náà òun náà ń lọ sí skul ọmọ tàwọn náà ó bẹ̀rẹ̀ skul wọ́n nígbà tó yá tó ní nǹkan bíi ọdún bíi ọmọ àwọn pé bíi ọmọ ọdún méjìlá ó wọ secondary school wọ́n nígbà tó ọmọ woman yẹn tó jọ́kùnrin tó ń fẹ́ pé bíi ọmọ ọdún bíi tó kọjá mẹ́wàá díẹ̀ wọ́n lóun náà ó wọ secondary school wọ́n ní ṣùgbọ́n àwọn ilé ẹ̀kọ́ tí size àwọn ká òun ni àwọn ń fi ọmọ àwọn sí wọ́n lárábìnrin yẹn náà pé school tó lówó tó gbẹnu sókè ni wọ́n nígbà tó wá dé àárín kan pé arábìnrin yẹn wá sọ fáwọn pé ìyá alágbájá ẹ ti máa ń pẹ́ dé ṣọ́ọ̀bù àwọn kọ́sítọ́mà ti dúró tán ti fẹ́ rajà ẹ̀ẹ́kẹ́ tó débi èèti gbogbo ilẹ̀ gbogbo wọn àti àwọn kọ́sítọ́mà ti ń kọ̀ǹpléìn pé ẹ̀ǹpẹ́ ilé tọ́lọ́run jogún fáwọn rèé ẹ wulẹ̀ máa bọ̀ káwọn dìjọ máa gbé wọn ní inú àwọn ti dùn pé ọlọ́run ṣe owó ilé gan ó ṣe kí ni ó yọ kúrò ńbẹ wọn ní kò dẹ̀ dé sálárì àwọn lọ́wọ́ wọn ní so àwọn dẹ̀ kò débẹ̀ rọra fún àwọn ní yàrá kan níbi ọwọ́ ẹ̀yìn àwọn dẹ̀ rọra ń gbé bẹ̀ pé ẹnu káwọn kan tinú ṣọ́ọ̀bù táwọn bá ti sáré mọ́mọ lọ skul láàárọ̀ káwọn dẹ̀ máa gbé bẹ̀ yẹn ni wọ́n nígbà tó ṣáàyà pé gbogbo ẹ̀ bẹ́yẹn bẹ́yẹn ohun gbogbo ó ń tò ibi tán ń lọ ní pàtó rèé wọ́n nígbà tó wá di ìgbà tí ọmọ arábìnrin tó ṣe wáẹ́ẹ̀kì wọ́n ní kété tó ṣe tán wọ́n láwọn kan wò pé ṣé níbo ni ọmọ yìí wá lọ léde tí ò tí ì dé sílé tí ò tí ì dé wọ́n ní lẹ́yìn ìgbà yẹn wọ́n ní bí ó ṣe di níjọ́ kejì wọ́n ní madam travel tó jẹ́ ìyá ọmọ yìí pé àwọn wá wò pé àmọ́ jọ lọ ni pé kò kàn dé sọ anything fáwọn pé ìgbà tó wá di níjọ́ kejì tó wá dé ló wá ní mọ́mì lágbájá ọmọ yín ti travel out o wọ́n ní làwọn pa pé ọlọ́run ṣe pé

àwọn máa mí ze nǹkan kan igbá kan àwo kan wọn ní ọmọ tàwọn náà tó jóbìnrin náà pé ìyẹn ò tiẹ̀ sí nílẹ́jọ́ yẹn náà lọ skul pé bó ṣe dé ni àwọn sọ fún pé wọn mà ní lágbájá ti traveler wọn ní lọmọ àwọn bá ní yes now pé òun mọ pé ò mọ everything òun mọ gbà tó ń process òun ṣe pé màmá yìí nílànà bá ní ẹ̀yin ọmọ ayé òdo ẹ̀mọ̀ dínú o ò tiẹ̀ lè jó òun gbọ́ lónìí a kò kàn yín gbà tí ò nídìí gbà tí kìnní wọn ní làwọn bá ní ò dá tó wọn láwọn ṣàṣàdúrà pé làwọn ṣáà ń ṣe àwọn dẹ̀ máa mìíràn kankan o wọn ní ìyẹn lọ bẹ́ẹ̀ mò ń ge kékèké ni ò torí ogun díẹ̀ torí ìpele méjì ni mo fẹ́ ká méjèèjì tó méjèèjì yẹn náà la máa ṣe wọn nígbà tó ṣe díẹ̀ sí i ni ó ti ń lọ bí ọdún kan kọjá wọn lọmọ tàwọn ti wọ institution wọn ni kódà most people gan máa ń rò pé àwọn làwọn ni ṣọ́ọ̀bù yẹn pé bọ̀ tán bá rí àwọn èèyàn tán bá rẹ̀ tó páàkì oríṣiríṣi mọ́tò ń gbà míì wọ́n gbé mọ́tò ilé wa lé nígbé wa lọ́la ìgbà tó bá wà round ní woman yìí a wá ajókòóta àwọn àwọn àdìjọ máa tajà pé òun náà fiṣẹ́ para kò sọ pé òun ní change lọ́wọ́ àbí nǹkan wọ́n bá ti ń gbé drink eléyìí ni wọ́n máa gbé tọ̀hún kó bọ́ síta fún àwọn èèyàn tí wọ́n ń ra wọ́n ṣe ń kó omi nínú kíta ń fa kẹ̀tíkẹ̀tí wọ́n ní tó wọ́n nígbà tó yẹ pọ́nmọ àwọn náà ti wà ní institution wọ́n ní bó kàn ṣe di ní ìjọ kan wọ́n láwọn wá ṣọ́ọ̀bù yẹn wọ́n kọ sẹ́gbẹ̀ẹ́ ilé ni wọ́n láwọn wá àwọn sáré wá tura nínú ilé wọ́n ní làwọn wá ń gbọ́ tí arábìnrin yìí tó wá ń sunkún wọ́n ló òkè ló wà pé so bó ṣe mọ̀ pé téèyàn bá wà ń salẹ̀ ẹni tó bá wà lókè tó bá ń sọ̀rọ̀ èèyàn lè tètè gbọ́ tó tún wá jẹ́ bí ọwọ́ ọ̀sán tí gbogbo ẹ̀ pa rọ́rọ́ wọ́n ní lẹ́yìn àwọn wá ń gbọ́ tí woman yìí tó ń sunkún pé ẹ jọ ẹ bá òun mójútó kò wọ́n ní lẹ́ni yẹn wọ́n sọ pé no ó ní láti jẹ́ pé ó ti ń mùmúkúmu yẹn kó tó kúrò nàìjíríà ẹ kàn bọ́mọ yìí jẹ́ ni ó ní láti jẹ́ pé kinní kan wọ́n nílé obìnrin bá ń sunkún pé òun ò rí ìmùkúmu lọ́wọ́ ẹ̀ òun ò ṣe wọ́n láwọn ṣàdúró pé ọmọ wọn mà ló máa jẹ́ wọ́n ní lẹ́yìn ọmọkùnrin náà sì ni wọ́n ní wọ́n ní àwọn wọ́n máa ìlọ́wọ́ àwọn ọmọ yìí ọmọ wọn ló máa jẹ́ tán ń sọ̀rọ̀ nípa ẹ̀ o pé so pé n tó àwọn tí wàá fi mọ̀ pé òun ni pé bíi kéèyàn bí mo ṣe ń jẹ́ adénìkẹ́ ń sìn bíi kí mọ́mì mi wá máa sọ pé àìwọ̀ ọlọ́run adénìkẹ́ torí ọlọ́run adénìkẹ́ ò dẹ̀ ṣàánú mi adénìkẹ́ torí ọlọ́run náà ṣe mọ̀ wọ́n ní bí woman yẹn bí o ṣe ń sunkún ni arábìnrin lóun kọ́kọ́ gbarata pé àbí kóun gunkè kóun lọ bá ni pé kí ló ṣẹlẹ̀ ó lóun ṣàmúmọ́ra ó ní kò pẹ́ kò jìnà bí after bí 4 months bí àwọn ṣe rọ́mọ ní nàìjíríà padà nìyẹn kí ló ṣẹlẹ̀ pé but òun ò lè béèrè wọ́n láwọn àtàwọn security làwọn ti ẹ̀dìjọ́ ń sọ pé kí ló wà lè ṣẹlẹ̀ ọmọ tó ti travel out tínú gbogbo àwọn ti ń dùn kí ló dé kí ló dé kí ló dé ó ní tóun bá ti fẹ́ bá woman yìí sọ̀rọ̀ ó ní lóòótọ́ àwọn pé àwọn ti mọ́ra àwọn lára pé ṣùgbọ́n kò sí ọ̀rọ̀ pé kinní àṣírí kankan ń bẹ àbí nǹkan pé kò ó lójú ọ̀rọ̀ tóun lè dá sí nítorí tí ò bá ti fi nǹkan lọ́hun òun ò kì ń dá sí pé nígbà tí òde kan òun nìyẹn wọ́n ní ká má ṣáà bá òpó lọlé olóró ó ní ni ọ̀wọ́n bá ṣáà rí ọmọ kò pẹ́ náà bá ní wọ́n gbé ọmọ lọ síbi tán gbé ti ń dánwọ́ ìyá pé bó tún ṣe wá di níjọ́ kan pé woman yìí náà ní òun wá nu ilé òun wá gbé oúnjẹ ohun tí òun fẹ́ jẹ kóun gbóúnjẹ láti inú ilé kóun padà sínú ṣọ́ọ̀bù tóun ti ń tajà ó ní lòun wá rí tí arábìnrin yìí ló bá ń sun ẹkún kíkan ló ń sunkún sọkọ ẹ lọ́rùn pé babalágbájá ò tiẹ̀ béèrè ò tiẹ̀ ṣe kinní kan àwọn ṣáà ti gbọ́mọ yẹn lọ sí psychiatric hospital o ìyẹn ibi tí wọ́n ti ń wo àwọn tó bá nílò àwọn tó nílò ìtọ́jú nípa ti ọpọlọ arábìnrin níyẹ òun lòun gba orí mú ó lòun pariwo pé ẹlẹ́dàá o kí ló wá lè ṣẹlẹ̀ wọ́n máa yí ṣáà fi ara pamọ́ kò dẹ̀ pé ń sọ̀rọ̀ yóò dẹ̀ yéètí tóun ò bá sọ pé ìyá lágbájá ẹ gbọ́ àbí ìyá lágbájá nǹkan báyìí máa ṣẹlẹ̀ téèyàn bá ti dá sí pé mo máa bínú bó lè bínú yẹn fún good 3 days kó má dá síyàn dáadáa kéèyàn kí kó máa fi mú dáhùn pé ọ̀rọ̀ ọmọ dẹ̀ rèé o pé kíni àbí òun kò ń ṣe ṣe ó lòun ṣàdé gbé oúnjẹ o màmá yìí láwọn gbé oúnjẹ táwọn wá gbé àwọn bọ́ta pé inú àwọn ò dùn níjọ́ yẹn pé kódà gbogbo kọ́sọ́mà tó wá ń rajà táwọn ti ń rẹ́rìn sí gan kàn béèrè pé mọ́mì kí lóde kí lóde kí lóde pé àwọn ṣàṣọ pé kò sí táwọn omi kanlẹ̀ lẹ́ẹ̀mẹwàá wọn ní ìgbà tó ṣáàyà wọn ní tò ó tún dé padà ó tún wà nílé wọn ní ọmọ tàwọn kẹdẹrẹ ó ti ń lọ bíi age 22 wọn ní kinní kan wá ni àwọn ò wá gbogbo ìgbà tọmọ àwọn bá dé láti skul tó bá wà nílé àwọn ò gbọ́ kó tiẹ̀ bọ́kùnrin sọ̀rọ̀ rí wọn ní làwọn bá tiẹ̀ wá pè ń jọ kan pé
ti e duro na ijo la fe mo oko yin won ni lo ba ni oko kini ohun o e wo mommy e ma mo very soon e ma mo very soon won la ba ni je mo o mo pe oju kan epa oju kan ere koda bo se wa yi gan bọlọrun ba se ami bo ba loyun eyin awon re ta won o fi pon mo won lo mo ni mommy e we stop e jare kini gbogbo ile te so pe e ti mo ko hun to n fe fe e pe eni mi mo ni pe eyan mi mama ni omo so pe eyan mi mo ni eni te mo bi eni mo wo ni won ni la ba ni ah ah se ma mo ma gbodo me ni to n fe kin tun ma bi o mi mo salaye fun mi won ni ni omo iba ni e wo lagbaja ni won la ba lagbaja iwo nbe ah mo pe lagbaja omo omo madam e me ti mo ba sise ah njo le bere won lo so ah e wo mommy e wo e gbagbe gbogbo yen tipe ni ah iya yi ni la won ba ran ti pe omo yi mo lo to ngba ta won awon ma bi e gbo to ta ojo ta won so fun pe ngbo won ma ni lagbaja to travel out pe mommy to travel lana to pada di pe na so pe omo yin ti lo mommy kankan ah pe lo ni pe so pe olo ti mo pe o mo everything mama yi ni la won ba sa ronu pe ah wow ti e oni baje o mo pe omo yi o tin se bakan o o tin mumu ku mu o ti ko gbogbo e papo mora won o and lowo gan ba ti se nsoro nisin won ti gbe ro bi tan ti n se toju re se o lo wa wu o fe mama fa win se wodakun mama ri wahala he won ni lo mo e ba ni la ko si n tojo eni to won o fe niyan o won la ba ah bo ti se di ni ijo keji la won wa nbi oro ta nso lana mo mo pe e ma nsoro e ma nsawade e ma nse gbogbo e ninu ile ko to di pe o lo ngba yen pe sugbon awon o ka yin ri igbe ninu shop bayi ti wo na ba wa to na ba ton ba fe raja awon to ba fe se transfer ohun o ti ma gba owo sakanti ta won ton awon pawo oja si e ti jo ma gbe e ti jo ma ko kini butter won lo mo ni e wo mommy e wo anise ko si nte le se si ko soro te le so eni to won o fe niyan ah mama yi ni la won ni wa se o mo ton lo sele ni a lo ti wa ribi ton tin wo awon to ni kini lori ma ko ba mi ma ta bi sanu mi wo ni kan lomo iba ni kini mommy e wo igbe ti yin le nke yen o oro ti yin le so yin so ko si nkan ti o teyin e jade bi o se pe kini o omo ti o n fe fe niyan mama yi ni awon ti pe tan ba ti wa menu le lomo ni a mommy e stop e now to ba je pe yin le bi ohun to n jokunrin tiru iru nkan be yen to sele se ohun wa ni niyawo mo ni na o yo niyawo ko ba ma je wo ko ba ma je wo saanu awon mama yi ni di ba won yi se soro yi o pe ori re lomo awon wa pe ariwo si se pasita inu ile iya omo yi la won si n gbe mo ni a mama se ko ye ke ti kuro nbe ni mama ni ah awon fe ko mo ijade tan ni school ni pe to ba ti se tan ehn ngba ti okuku le awon ti o si ja ti o si ta to de lohun o fe ki ohun ma pe de shop ti o ko ni on lara koda en ton dana gan to ba jo won ba ti dana ounje to won o ti ready bi won dana gan ohun o ti gbe ounje kana ohun ku ki se gbogbo nkan to ohun lo ni le ohun bi to ohun gbe tele lohun kuku ko wa pe bo o je irorun ko so wo okada ko so wo moto pe fun die yi pe o ro ohun lorun pe ohun de ti tuwo jo owo to ohun ti tujo tin be la kanti ohun gan oni iye to je to pe salary ohun ko se fi je ohun niya won ni sugbon omo awon taku pe yes pe omo ta nsoro re lowo nisin ko si inu ile o wa nbi ton gbe tin toju re hey monito awon baba nbe nkale o awon iya nbe nkale won se kini won ba wa dase be ni won ba wa won fun mama yi ni amoran kini kan ti mama yi kini kan ti won tun le se be ni mo nbo e je nse bi eleyi na.

0: bẹ́ẹ̀ ni àwọn ojú òpó tí ẹ máa pè sí rèé 07069493000 07069493000 àbí 07014477570 bẹ́ẹ̀ ni àwọn ojú òpó tó wọkulu wa níhìn òun nìyẹn. Bẹ́ẹ̀ni iṣu atẹnumọ́ràn jóná kájọ máa bá wọn sọ. Ẹ̀lú ẹni tó wà lójú òpó ń bí.
1: Kò tiẹ̀ ní jóná dábàá tí kò ń díẹ̀.
0: Ọ̀jí ẹ ṣàpẹ̀lẹ̀. Hello. Àmì ọlọ́run ọba. Wọ́n sọ wọ́n jíṣẹ́. Okay, ẹni díẹ̀ sùúrù náà lẹ padà ṣe. Lẹ fi like that's good. Oya Ọjí. Kò fi iṣẹ́ yẹn sílẹ̀. Kó dẹ̀ bọ́ tánu lé yẹn. Òun nìkan náà ni lọ́wọ́ tòbí ẹ̀ náà.
2: Òun wo dúkìá táwọn yẹn ní ni.
0: Ẹ ṣe Ọjí. Ṣé tán bá kúrò bẹ́ẹ̀ yẹn ṣé ìfẹ́ yẹn ó máa ìfẹ́ yẹn á kúrò lọ́kàn ọ̀dọ́mọbìnrin yẹn ni. Ó dà ìṣe. Ẹ ṣe God bless you. Ẹ ṣe God bless you. Ẹ ṣe ohun ọjí ọmọ West. Ẹnì kan bẹ lójú òpó ń bí ẹ ló ẹni tó wà ń bẹ. Ẹ ṣe bá mi mo dúpẹ́ sá o. Ọjọ́ mẹ́ta ni bàbá mi ẹ ṣe mo dúpẹ́ sá o ẹ kọ́ ọjọ́ mẹ́ta sá. Fámílì nǹkan bàbá. Olúwa ṣeun. Kábíyèsí ọlọ́run ọba. Tàbí. Ẹ ṣe bàbá. Àmì. Ẹ ní kí ìyá yẹn kúrò bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ yẹn àbí bàbá. Ẹ ṣe mo dúpẹ́. Àdúpẹ́ bàbá mi. Ẹ ṣe gan ni. Thank you, sir. Splash FM náà ń pe bí alábọ̀rùn lórúkọ ètò àwọn ojú òpó tó wọnú kulu wa níhìn 07069493000. Ẹ̀lú ẹni tó wà lójú òpó ń bí. Yes, ọlọ́run ọba ló ń tò sá. Àmì ọlọ́run. Àmì orúkọ yín sá ibi tẹ́gbẹ́ ti ń pè. Bàbá ẹ ṣe mo dúpẹ́ sá. Yes, sir.
3: Tí ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni wípé kí ìyá yẹn kó má torí òní kó má ba ọ̀la rẹ̀ jẹ́.
0: Ok.
3: Tí ọlọ́run bá ti sọ pé oníkálukú má dé ó má dé bẹ́ẹ̀.
0: Kó
3: náà wá dá wípé ẹni tí ò ní Ọlọ́run bá pèsè fún ó gbìyànjú tọ́rọ́ kọ́bọ̀ tó lóun kó jọ kò mọ bí ó ṣe make life rẹ̀ bẹ́tà láti má bá yí ọmọ rẹ̀ jẹ́
0: ó kúrò ń bẹ̀
3: kó lọ wo business tí ó ń bá lè máa ṣe
0: iṣẹ́
3: mi tí ó máa ṣe tí ò ní débẹ̀ yẹn.
0: Bọ̀ bàbá ṣé ìyẹn wá máa dífẹ̀ẹ́ àwọn ọmọ yẹn kù ṣe àwọn pọ́njọ dàgbà pọ̀ náà ni sínú ilé yẹn náà.
3: Bẹ́ẹ̀ni mà tí bó ṣe jẹ́ pé wọ́n jọ dàgbà tí ò bá sí rẹ́fàrúmẹ́ǹtì yẹn rárá díẹ̀ díẹ̀ ojú ọmọbìnrin yẹn.
0: Bẹ́ẹ̀ni
3: a máa kúrò lára ọmọkùnrin yẹn. Tó bá jẹ́ pé ó ní fóun kọ̀
0: pé
3: ó ní nọ́mbà tó ń lò ó lè fi system kó mú sí mọ ọmọ tiẹ kó ṣe ń jẹ mọ lọwọ tí ò fi ní rí contact láti contact
0: ọmọ yẹn mọ
3: irú ọmọ yẹn náà ọlọ́mọ jẹ ọlọ́mọ yà wá ń wéèrè
0: àmì àmì
3: possible kò má rí fóònù tó ń lò
0: rétà
3: ó ká lè pé ọ̀rí jó kàkà rẹ̀ fún pé à wọ́n mà ní lágbájá báyìí kò mà sí ń bẹ̀ yẹn mọ́ tí wọ́n fi ní contact ara wọn mọ́ àdúgbò rọ́kà rẹ̀ tá a fi rí ẹni tiẹ̀ inú bó ti mọ̀ pé ọmọbìnrin yẹn onínàbà ẹni báyìí o kódà mo gbọ́ pé ó dàbí pé mo gbọ́ pọ́n ló fẹ́ nìkan lóyún láti fi confess ọmọ tiẹ̀
0: àyà
3: ó dábàá bá ṣe interest tó bá bẹ́ẹ̀ pé tí ó rí pé a dẹ̀ wá tó fi àdúrà ràn
0: lọ́wọ́
3: fún ọ̀rọ̀ tiẹ̀ àwọn fàdúrà rẹ ni ti bí lọ́wọ́ àwọn fàdúrà ṣe ń jẹ ọkàn ọmọ
0: tiẹ̀ ẹ ṣe bàbá mi God bless you sir. Hey, thank you sir. Ami, thank you sir. Ah, Splash FM na n pe bi alaborun loruko eto te n gbo lọwọlọwọ ipele keji re ta pe ni ko to da alaborun mo baba mo mama yi lọwọ pẹlu ọmọ wọn ni ya se ke gbajari pe nibi ti oro de yi ni kini kawon se engineer Adekunle Adewumi won ni eleyi tun ga o won ni ife foju looto. Ẹ ṣeun sá, hello, ẹni tó wà ń bí? Ẹ káàárọ̀, àbá àmì o, ẹ káàárọ̀ sá. Yes, ẹ ṣeun sá. Àmì Ọlọ́run ọba. Àmì. Àmì, àmì Ọlọ́run ọba, àmì. Sá. Lójú tẹ fi wò sá.
4: Ojú ti mi wò ni wípé wọ́n máa wò dúkìá ìyá ọmọ yẹn. Torí wípé wèrè tó ń wò ni o.
0: Èdè
4: lọ́mọ. Lọ́mọ yẹn ni kankan wá ń wèrè má jọ
0: máa. Àmì.
4: Ọ̀sùn máa wọn ẹbí yẹn náà nù. Tí wọ́n bá ní kókó ń bẹ́hùn kì í ṣe wípé bóyá ilé kẹwàá. Kọkànlá síbi wọn wà ó pọ̀ ní pérépéré bẹ́ẹ̀ pátápátá.
0: Wọ́n á jí ẹ bá ń gbọ́ jìnà rere.
4: Àrèrè gidi
0: ìwọ̀nà.
4: Bí òye lórí ọmọ nìsín ó ti ojú kan dúkìá. Pé òun lòún ọ̀fẹ́. Bóyá kò ní ma ìjùmọ̀ tí wọ́n pè wéèrè ni.
0: Bàbá kìí ṣe bẹ́ẹ̀ bóyá kìí ṣe pé ó yọ àwèrè báwọn náà ṣe mọ̀ bóyá ní ti àwọn tí máa ń mu ti ń fà àpá àwọn máa yọ.
4: Tí máa ń mu gan-an náà lọ fà. Ẹ mọ̀ wípé irú rẹ̀ ti ṣẹlẹ̀ inú ilé ọ̀dọ̀ mi. Ó jẹ́ wípé nígbà tí wọ́n wó olówó. Nígbà tó yé Ọlọ́run dé. Wọ́n ti lápá ìyá ká lọ lù wọ́n ni.
0: Kábíyèsí Ọlọ́run ọba.
4: Bẹ́ẹ̀ ṣe bí mo ṣe ń gbọ́ ìyá gan ní tó ń tọ́jú ọmọ òun náà tó ti rọ lọ́wọ́ rẹ létí.
0: Ẹ̀mí mímọ́ Ọlọ́run.
4: Ẹ rí i pé ọmọdé wọ́wọ́ gan-an ẹni wọ́n wọ́wọ́ rẹ̀ ò ní sinmi. Ènìyà ń fi gbọdọ̀ ronú àròjinlẹ̀ dáadáa. Kókó kúrò ń péré péré yẹn.
0: Kò fi iṣẹ́ yẹn sílẹ̀.
4: Ọkàn tó kọ́gá ìwé tó fẹ́ sáàpù lọ lọ àwọn wípé òun nìkan ló kù ní àròlé bẹ́ẹ̀.
0: Ó sì ti mọ́bìnrin lára bíi látọdúnmọdún.
4: Ẹ wo. Èèyàn wà láyé ni wọ́n ń pé wọ́n mẹ́nìkan lá o. Bá a bá ti máa ń wọ́n pe ẹlòmíì.
0: Bọ̀ ṣé kí kúrò yìí sá o, ṣé yóò wá jẹ́ kí ìfẹ́ àwọn ọmọ yìí kán má lè ríra wọn fẹ́?
4: Bẹ́ẹ̀ rí Kọmọdé rẹ̀ lómi ènìyàn gbà dé. Màmá ènìyàn gbà dé.
0: Ẹ ṣe bàbá.
4: Ọlọ́pẹ́ láàyè rẹ̀ yóò kó.
0: Lọ́pọ̀ọ̀rọ̀
4: rẹ̀ sínú síwájú Ọlọ́run.
0: Síwájú Ọlọ́run, ẹ ṣe bàmí. Mo dúpẹ́ ojú òní yín sí. Ẹ ṣe bàbá. Splash FM 105.5 Ìbàdàn bẹ́ẹ̀ni ẹ jọ mo ṣì nílò láìkí yín sí bẹ́ẹ̀ni ẹ ṣì bá mi tẹ ẹ bá mi ṣe program ẹ lọ ẹni tó wà lójú òpó ń bí. Ẹ mà káàárọ̀ àǹtí Kẹ́hìndé. Èyí jọ wo mo fẹ́ gba bread mi torí Ọlọ́run ẹ má jẹ́ ó lọ kúrò lójú mi. Dadi nǹkan ń bẹ̀. Yes. Ee, ibi tẹ́wà yẹn pariwo díẹ̀ mà.
5: Ìdí àti kékeré wà ní ìdí ọ̀rọ̀ àwọn ọmọ
0: mi. Ẹ wù bẹ́ẹ̀ ni. Ọ̀nà wọn ti jìn.
5: Ọ̀nà wọn ti jìn. Òṣùpọ̀ bẹ́ẹ̀ láti tó tó fẹ́ wọlé. Kíyà tó múra dájú àpèsè pẹ̀lú àwọn láti máa bá sọ̀rọ̀. Ẹ kéjì.
0: Ọmọ
5: òrùlé yẹn náà. Ayé ti dára ayé ti ayé sójú àmì gbà. Mo
0: fẹ́
5: bí àwọn èèyàn lè sọ wọn lè kúrò nínú méyẹn tí ìyá bá ti rí nǹkan míì tí ó máa ṣe fún jíjẹ àti mímu
0: wọn lè kúrò fún
5: ọmọkùnrin ẹsẹ ṣùgbọ́n bọ̀ kúrò ní àgbègbè yẹn jìnnà rírí àti wára wọn rọrùn
0: gidi
5: ní pẹ̀lú kí ìyá náà bọ́ sì múra sí ọmọ náà ní bíbá rú ọrọ̀ àti àdúrà yóò ṣàtúwà.
0: Àmì ṣé bàbá mi wà ń bẹ̀ yẹn.
5: Àwọn náà
0: wà ń bẹ̀. Ẹ jẹ́ kí bàbá tún bá wa dá sí. Ẹ ló dádí. Ẹ mà káàárọ̀ sá. Ẹ wò ó Ọlọ́run ni o. Àmì ẹ ṣeun sá. Àmì. Àmì ẹ ṣeun sá. Àmì. Yé sá, ẹ ṣe sá.
6: Ní ọ̀rọ̀ ní ìkọ̀kọ̀ tí mo fẹ́ sọ fẹ́ràn ní ẹ̀yìn kíga yẹn kó kú fàdúrà.
0: Àmì. Tí ìyá gan ò mọ̀ tí ò fura. Ẹ ṣe mo dúpẹ́. God bless you, sir.
6: Àmàdá àti kápọ̀ kan tí màmá máa sọ.
0: Òkè ṣé màmá ayò ìyàwó. Àbí o tí girama bá ń gbọ̀ wá bóyá wọn ti ráyè wọlé ni tí girama bá ti ráyè wọlé wọn á pè. Ẹ ṣeun mo dúpẹ́. Thank you, sir. Splash FM náà ń pè bí alábọ́rùn lórúkọ ètò ìpele kejìlá wà lórí ètò ìpele tá a pè ní kó tó di alábọ́rùn. Fún àǹfààní ẹ̀yìn tó jẹ́ pé ẹ nílò nọ́mbà tí ẹ fẹ́ pé 070-6949-3000 àbí kẹ̀ 070-1447-7570. Bẹ́ẹ̀ni ó máa jásí kulò wá ń bí gbígbé láàsì gbé ẹ̀ló ẹ̀ tó wà ń bẹ̀. Ẹ̀ló sá. Ọlọ́run ọba ni orúkọ yín ibi tẹ́gbẹ́ ti ń pè. Ẹ ṣe mi sì sọ láìtàn látòlódó. Ẹ ṣe yes ma. Òun náà ni wọ́n ń gbìyànjú láti save báyìí. Ọlá yẹn náà ń gbìyànjú láti save báyìí. Kan kó kúrò ní kí wọ́n má bà ó máa yẹn tajà mọ́. Kódà wọn lè sọ gan pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀. Torí wọ́n ní wúmà yẹn ò bá wọn sọ̀rọ̀ nípa ọmọ wọn. Wọ́n ní táwọn tán bá dẹ̀ ti bá wọn sọ̀rọ̀ pé kẹ́hìn kan déédé gbẹnu sọ̀rọ̀ wọ́n ní wúmà yẹn máa bínú. Ẹ ṣe mo dúpẹ́. God bless you, mami láìtàn láti olódó. Hello, ẹni tó ń bẹ lójú òpó ń bí. Ẹ mà kú àjìnsà. Orúkọ yín sá ibi tẹ́gbẹ́ ti ń pè sórí ètò. Ah, ẹ̀ṣẹ̀ ọmọ Bamiola Sanbola ti Mokola. Thank you so much, sir. Ẹ̀ṣẹ̀ ètò tí mo fẹ́
7: ṣe ní tí fẹ́ dájú lórí ọ̀sẹ̀.
0: Sá.
7: Ẹ̀rá àwọn mi kéèkì yẹn.
0: Wọ́n
7: ti ní ìfẹ́ ara
0: wọn. Mo
7: tó wò ní ìgbà pé kí ìyá ọmọ ọkùnrin fi ọmọ rẹ̀ mú ewu tí ó ní àìsàn ọpọlọ. Ọ̀kì yóò ní ìtìjọ́ sì fi ni pé kí ayẹ̀ kókó pọ̀ lé ẹ̀. Kó dẹ̀ mi sọ pé kó sì bójútó ọmọ rẹ̀.
0: Wọ́n
7: ní ìjọ ọmọ yìí tí kò fi kan ti yá ẹni sí. Ọmọ yẹn ò ní dá. Ó ní ìjọ ọmọ yìí láti ṣe ìjọ ọmọ yẹn.
0: Ok.
7: Ìrìnyẹn kò lára ọmọ ọkùnrin. Kì yóò ní ìjọ kan ti yá ẹni sí. Kò ní yẹn kó ti kó pọ̀ ní àwọn ẹni yẹn wà. Kò ti ṣẹ́
0: wọ́n tiẹ̀ ti pẹ́ gan bẹ̀ náà. Ẹ ṣe mo dúpẹ́. Thank you so much, daddy. God bless you. Ẹ ṣe mo dúpẹ́. Ìlú gangan lọ̀rọ̀ lé ayé tó bá kọjú sẹ́nìkan àṣebẹ̀ àtúnkọ̀yìn sẹ́lòmíì. Òun ni àwọn èèyàn ṣe mú èrò wá lọ́lọ́kan òjọ̀kan fún màmá yìí. Bẹ́ẹ̀ ni ẹ̀lò ẹni tó wà lójú òpó ń bí. Ẹ̀lò sá, ẹ kẹ́rọ sá. Ẹ gbọ́. Bàbá mi, èmi gan ò gbọ́ yín dáadáa, ẹni kò sí ohun tó lódùmarè. Ọ̀yà, ò tọ́ ni.
7: Sí ẹni kú àlàyé tí ó ní ṣùgbọ́n. Màmá tí ó fi nífẹ̀dọ̀ tó gbà wọ́n tọ́lọ̀. Ṣé wọ́n máa wá fi ojú olóore kìí?
0: Ẹni ṣé wọ́n máa.
7: Ṣé wọ́n máa wá fi ojú olóore kìí?
0: Ṣé
7: wọ́n máa wá kó ẹrù kúrò nítorí iṣu
0: ọ̀hún.
7: Láti ìbẹ̀rẹ̀ pẹpẹ ni ọmọ yẹn ti wà látọ̀dọ̀. Màmá yẹn ò ṣe fún àdúrà nítorí pé kíni tó bá yá ọmọ yẹn kò sì máa padà gbádùn.
0: Ìyẹn ọmọ tó ń mu oríṣiríṣi mọ́ra wọn yìí.
7: Kò sí nǹkan àdúrà ò lè ṣe.
0: Bẹ́ẹ̀ni.
7: Tó bá ní wọ́n kúrò ní ilé yẹn náà.
0: Tó
7: lọ bá ṣègùn wọn pọ̀.
0: Kò
7: sì máa padà yára. Tó lọ bá sọ pé ọmọ mi kìí máa kẹra o. Kò sì máa padà yára. Thank you so much, daddy. God bless you. Adupe, adupe, eshiun. Eje ki n tun bomi lalabala bi n gba yen. Ago meji abo naa ti koja. Ta ba gbe ipe bi meji kan si. Ki n wa lo si ipele keta ta fi kaadi abala yi nle. Eje n se bayi naa.

bẹ́ẹ̀ ni ẹnu tí ayé fi ń pe Adégún bó bá yá wọ́n tún ní adé ọ̀hún ògún mọ́ lójú òpó Facebook mo kí Ayetuma Kingsley. Wọ́n ní Peace Mama Presenter, wọ́n ní You are doing well ma, wọ́n ní Washing and listening from Iwo Road. Ẹ ṣe mo dúpẹ́ ojú òní yín tí lábẹ́ àkóso bó ti wù kó rí. Gbogbo ẹ̀yin tí ẹ wà ń bẹ̀, mo kí yín o, mo kí yín, ẹ ṣeun gan-an ni. Bẹ́ẹ̀ ni ọjọ́ ọ̀hún kúkú ń ore bíi àná, oòrùn náà ṣe bẹ́ẹ̀ ó ń lọ bí àtiwọ̀. Gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ̀ ń wò pé báwo ni ẹ ṣe fẹ́ comment lójú òpó Facebook. Bẹ́ẹ̀ ni ẹ̀yin tẹ bá dẹ̀ tún fẹ́ fún wa ní káàdì náà, kò sí wàhálà o, tá a tún fún àwọn èèyàn wa. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ fi káàdì 5,000 ránṣẹ́ sí wa, kò kéré jù. Bẹ́ẹ̀ fi 10,000 ránṣẹ́, kò pọ̀ jù. Kódà bẹ́ẹ̀ fi 20 ránṣẹ́ gan, kò sí wàhálà rárá àti rárá. Ìyẹn ni wípé a tún fi rora wa sókè. Ṣé mọ̀ pé tá a bá ti sọ pé káàdì wà, èèyàn mélòó ń bí, èèyàn mélòó ń bí, àwọn èèyàn wa tún ẹni tó ronkùn gan, òrun asáré dá lójú wọn pé àti rí bàmí Saidi Atakankan ní Àjìyí. Bákan náà ìyá Ọ̀yọ́ náà, màmá mi Ayòyàwó látọ̀yọ́ àti rí wọn, ọ̀pọ̀lọpọ̀ àwọn èrò ni wọn tí ìpè wọlé. Ṣé báwo ni ṣó ran ni? Kò dáa, kò sí wàhálà. Bí ojú òpó náà dẹ̀ ni Splash FM 105.5 Ìbàdàn. Splash FM 105.5 Ìbàdàn. Bẹ́ẹ̀ ni bí tójú òpó bẹ̀ yẹn bó ṣe lọ nìyẹn. Tó bá ẹ jẹ́ ká rí àtẹ̀jíṣẹ́ yín àti ẹ jẹ́ ká rí mẹ́sẹ̀jì yín, ojú òní yín tì. Bí ò ṣe ẹ jẹ́ kí n kàn sọ̀rọ̀ kínkínní lórí ìpele ilé ìta Mutoin, kí n wá sọ ìpele kẹta tá a fi máa ṣe àṣekágbá lórí ètò fún ti ẹbí ọwọ́ bí ilẹ̀ ti ṣe rọra mọ́ lọ díẹ̀díẹ̀. Iná ni ojú òní tiwa, ẹ jẹ́ ń ṣe báyìí ná. Ṣé ẹ mọ̀ wípé ọ̀rọ̀ àwọn ọmọ méjèèjì yìí Ọlọ́run ọba ló yé, ìyá yìí gan ò fura nǹkan kan. Mo dẹ̀ lérò pé n tí ò jẹ́ kí màmá yìí fura ni wípé ìgbà tílé ẹ̀kọ́ wọn ò ti papọ̀, wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ní skul tán ń lọ, kálukú á ti lọ látàárọ̀. Nígbà tán bá ti fọkàn gbé ọmọ tìyín lọ, ọmọ tí bí ó ti gbọ́kadà yóò ti kọrí sílé ẹ̀kọ́ rẹ̀, yẹn ọmọ tí màmá tó ń bá wa sọ̀rọ̀ yìí. Lẹ́yìn yẹn kẹ̀dẹ̀ rí inú ilé yẹn kì í ṣe nínú ibì kan náà, kì í ṣe nínú flat kan náà ni wọ́n dìjọ ń gbé. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni yàrá tí lára àwọn yàrá tán máa ń kọ́ sí bí ọwọ́ ẹ̀yìn yẹn, ibẹ̀ ni màmá wà. Torí èmi gan bí wọ́n gẹ́gẹ́ bí èèyàn kan, mo ní ẹ̀ tiẹ̀ wàá mọ̀ bóyá àwọn ọmọ yìí wọ́n ti ń rìn papọ̀. Màmá yìí fi gbogbo ohun tó ní, kódà wọ́n fọjọ́ alẹ́ wọn fi búra sí. Wọ́n ní mọ́mì, wọ́n láwọn ò mọ nǹkan kan o, wọ́n láwọn ò mọ̀ rárá rárá àti rárá. Wọ́n ní bìkọ́sí pé kàyéfì ló ń jẹ́ fáwọn. Nígbà táwọn tiẹ̀ wò pé àwọn ò tiẹ̀ wàá gbọ́ pé ọmọ yìí o, kó sọ pé kó tiẹ̀ máa tiẹ̀ call bóyá tó bá wà around nǹkan pé làwọn ṣe bí pé arábìnrin bó wa ni wàá jẹ́ àmọ́ àwọn bọ̀dá nǹkan bẹ́ẹ̀ yẹn, kó tó di wípé bóyá ọ̀rọ̀ yẹn ó bẹ̀rẹ̀ sí ní lajú díẹ̀. Ṣẹ̀wárí màmá làwọn ò mọ anything tó gẹ́gẹ́ bíi àwọn èèyàn ní kẹ́ kó kúrò. Ṣé mọ̀ pé mo ti bí yín náà pé bó o ní ṣe owó díẹ̀ ẹni change l'account. Ṣé ẹ rí ọjà tí wọ́n ti mọ̀yìn number one? Obìnrin yìí dẹ̀ ń ṣe dáadáa sí yín, kò fi ìyá owó yín jẹ yín. Kódà gan àwọn èèyàn ti èrò pẹ́yìn gan lẹ ní ṣọ́ọ̀bù bí ìyá rẹ̀ lẹ ṣe ní ẹjẹ́. Ẹbí ìgbà tá a bá sọ pé bóyá bí ọmọ yín ló ní ṣọ́ọ̀bù, ẹni bí ẹ ṣe jẹ́ sí ibẹ̀ yẹn nìyẹn. Tẹ bá wá sọ fún lọ́sàn-án kan òru kan báyìí pé ẹ fẹ́ kó kúrò, ẹ fẹ́ lọ dá tiyín lẹ̀, ń bò ni ó ṣe rí. Bọ̀ ìjọ́wọ́ náà ni má lọ náà wà ní lọ.

ọjọ́ kan ṣá ń bọ̀ tẹ́ sọ fún, ṣùgbọ́n ó mọ̀ pé ẹ padà kúrò, ṣùgbọ́n kò tí ì lè rò pé nísìn, torí pé kò gun yín, kò ṣẹ̀yìn, ẹ já ẹ ta. Ó ti jọ iye yín bẹ́ ti jẹ́ ń ṣe, tẹ̀tí jọ ọjọ́ ń bọ̀ ní ìṣẹ̀ṣẹ̀ ọdún mẹ́wàá, tẹ̀tí ń bá tajà. Tóun náà bá wá padà gbọ́ wípé torí n tó ṣẹlẹ̀ yìí, torí pé ẹ gbọ́ pé ọmọ òun ṣe bákan bákan wà níbì kan, lè fi wá ní kọmọ yín ó má fẹ́ bóò ló tún ṣe fẹ́ rí. Kọ́lọ́hun kó ṣe kí ni o, kó kọ́ wa, kó là wá. Màmá èmi ìbá ní ẹ tún gbìyànjú, ẹ gbégbèsè àdúrà náà. Tabá ní bẹ́ẹ̀ kọ́ ibi Ọlọ́run tọ́lọ́run bá wá ṣe bẹ́ẹ̀ gbàkóso, torí bàbá mi kan náà mẹ́nu bà lẹ́ẹ̀kan, ìgbé ayé ọmọ yìí pátápátá ń kọ́, gbogbo ohun tí mo ti ń ṣe kinní kókó Kọ́lọ́run gbà lójú ẹ̀, kó do ohun tó ń rùn sí, kó ń fọ, kó rẹ́ni tó tiẹ̀ ń mu oríṣiríṣi gan, kó máa fọwọ́ lé mú. Ìbùláwà tún wá padà fojú sí. Mò ń wò pé kíkó kúrò gan pẹ̀lú bẹ́ẹ̀ yẹn, àwọn ọmọ iṣẹ́ wọn ní nọ́mbà ara wọn lọ́wọ́, ní nọ́mbà tán mọ̀ lórí. Tí ìyá yìí bá ní kó ń chẹ́ǹjì síìmù ọmọ àwọn yìí, afẹ́ làtàbọ̀gì, ẹ mọ̀ pé ọmọ Ayọ̀ṣọ́ ojoojú náà lọmọ tẹ́lẹ̀ tá à ń wá, mọ̀rẹ́ni kejì tá à ń wá tá a rí, mọ̀rẹ́ni kejì. Ìyá rẹ̀ ò lè déédé mú síìmù rẹ̀ kan yọ kúrò. Wọ́n bá yọ síìmù ẹ̀ kúrò, ẹ wò ó ṣe rí, kò dá. Èmi á fara mọ́ wípé tó bá wá pọn dandan pé ẹ fẹ́ kó kúrò lọ́dọ̀ woman yẹn, ẹ fẹ́ bá ṣiṣẹ́ mọ́, ẹ ti máa jẹ́ kó tètè mọ̀ láti sin lọ. Kódà bílẹ̀ ìní bá ti ń mọ́, ẹ jẹ́ ó tètè máa mọ̀ pé ẹ wá fun ní bí oṣù, bóyá oṣù kan àbí oṣù méjì, ẹ ti máa sọ pé tó bá di ìparí oṣù báyìí báyìí, mo fẹ́ tẹ̀síwájú. Tó bá wá bí yín pé kí ló dé, ẹ ní ẹ kàn fi láìkì ni. Èmi ìbá kan wá gbà yín lámọ̀ràn pé tẹ bá fẹ́ dá dúró, ọjà tẹ ti mojú lé jàre, irú ọjà rẹ̀ yẹn ni kẹ rọra ra sáìsì tí ọwọ́ yín ká, kẹ máa tà á, ojú òní ti wà, torí wọ́n ti mọ̀ yín mọ̀, ẹ̀yin náà dẹ̀ ti mọ̀ padé àlùdé rẹ̀. Ẹ wá tún wá máa gbàdúrà fún ọmọkùnrin yẹn níbi tó wà, Kọ́lọ́run kó dáwọ́ lé, Kọ́lọ́run bá wa tú bírèèn ẹ̀ ṣe, gbogbo ohun tó ń ṣe sọ́ di bó ti ń sọ ọ́ dì, bó sì jẹ́ pé bóyá àwọn ọ̀tá kan náà ń ṣiṣẹ́ kan lábẹ́nú ni, Kọ́lọ́run kó ṣe gbogbo ogun fún. Torí olóore aláàánú yín lárábìnrin, bí ò bá fi rọrùn bá yín lẹ wọnú tẹ ti wà ń bẹ̀ yẹn, ẹ ti sádànù, ẹ ti kúrò. Ọlọ́run ò ní jẹ́ kí ariwa láàánú rí dààmú, ẹ jẹ́ kí n ṣẹ́ tọ́mìnà ìpele kan yòókù, ká sáré mu wá fún wa, káwọn èèyàn bá wa dá sí, ká lè ṣe kí ni o, torí aago mẹ́ta ti ń súnmọ́ díẹ̀díẹ̀ láti lù mú bọ̀.

0: bẹ́ẹ̀ ni
1: splash fm náà ń pè bí alábọ̀rùn lórúkọ ètò ìpele kẹta ta fi ń ṣe àmúrelére a pè ní kó tó di alábọ̀rùn ẹ má bínú ìpele kẹta la pè ní jẹ́ ká sowọ́pọ̀ ó wà fún ọkọ àti ìyàwó yálà ẹ ṣègbéyàwó ní sátidé ọ̀sẹ̀ tó kọjá ni kò lẹ́jọ́ ná kò bá sì ti jẹ́ pé ọgbọ̀n ọdún ni ogún ọdún ni ọdún mẹ́ẹ̀ẹ́dógún ni ọdún mẹ́wàá ni ọdún márùn-ún ni ọdún kan ni ẹ̀yin ni ìpele yìí wà fún arábìnrin kan ni wọ́n ké gbàjarè wọ́n ní peace mommy wọ́n ní peace mama ẹnìkan ló máa ń pè mí ní peace mommy o tí mo dẹ̀ máa ń fi wọ́n rẹ́rìn òun ló wá tún kó sèmi lẹ́nu arábìnrin wọ́n ní pé wọ́n ní mà wọ́n ní kò fẹ́ yí àwọn mọ́ o wọ́n ní àwọn fẹ́ gba ọmọ àwọn padà kúrò lọ́wọ́ ìyá ọkọ àwọn wọ́n ní ṣùgbọ́n ọkọ àwọn ò jẹ́ àti àwọn ọ̀rọ̀ ńláńlá tí ìyá ọkọ àwọn ń sọ lẹ́nu wọ́n ní kí ló ṣẹlẹ̀ rèé wọ́n láwọn oníṣẹ́ lọ́wọ́ táwọn ṣe káwọn

àwọn mama wọn tilẹ̀kùn inú rẹ̀. Báwo Olúwa lónìí bí mo ṣe ń wọ ìlú Nàìjíríà taṣẹ́ taṣẹ́, mo sọ ọ̀rọ̀ sí ayé rẹ̀ lórúkọ Jésù, ilẹ̀kùn yẹn ṣí fún ọ báyìí. Báwo Olúwa látòní lọ, mo bẹ́ni tó láyé àti ohun sọ.

Daddy to Sammy, you walk all along to Sammy, Mammy to Sammy, Baba to Sammy, Yaton Sammy, Egborua, Loru Kolua, Moria like Barakaton Sammy, Moria Loki Kikaton Sammy, Egborua, Ilepotayeti, Ilepoyeshi for your bike. Sefet Boromi, Sefet Bor, Laro, Laro, Tobaya Pigesu Neon, Tode Laon, Lodo Kenyan, Nebatum Boke, or in a way act of a post to Catawan, Biber Soype, or Furufukone, Daduo, Oden Bano, Oden Laon, Okuni, Lorio Furufu, or Nawa, Nebibosa, Tobari Ben, Laton, Loru Koyesu, Eginimo, or Nana for your bike. Ben, what is Sebe, and by name, yo, nay, Mario Sui, or content, Nawasi, or what you might do. Oda ne je ki so ile gege bi oro asesi eni to so fun wi pe ni pari odun yi loruko Jesu ko su yi to pari o ma jade laye oda ne eni to so fun wi pe ni pari osu ki ose yi to pari o ma jade laye eni to wa so fun wi pe ni pari ose ki le odun mi o to su o ma jade laye eni to wa so pe odun ni ge lo fe mu yi ki to pari adua yi angeli ku o ya ko lu won bole egbo ilekun ireti o si fe nikan ri enu iran yi o ya ko ma si fun yi Anu ye oya ko ma jade fun yin ke la mo kan merin la ti mo silekun tabi ti mo tilekun egbo gbogbo ilekun to ti owo oluwa oya ma si bayi owo oluwa oya ma si bayi owo oluwa oya ma si bayi e so pe ilekun si fun mi e pariwo pe ilekun si fun omo mi e so pe atemi atomo ilekun o kurere si fun wa e so pe mi atomo ilekun ti o tati mai ran wa o si loni e pariwo pe mi atomo lati oni lo ona abayo o la fun wa e pariwo pe mi atomo mi dadani a ma rogolu eye pariwo pe mi ati omo mi ati aya mi aanu ma soro lori wa be mari o ti se be jesu oluwa wa ami ami ami kin to ma saraye awon kan mere la to ma sileku mama ileku kan lo si sile yi o gbogbo eyin ko olorun pata laaro ojo monday to nbo waju yi laaro ojo monday ti nbo yi o ni awon iko olorun ma pade lori oke adua no mo wo jije mi mo ma wa nbe sugbon jije mo mu yen ko ni mo wa after bi o si oro olorun atadua to fe jade fun awon wuli ni ori oke no mo wo ni ilu apatere gbogbo iko olorun pata o na pe fun idaleko ojo kan na agbo mejo aro si agbo mejila o ni gbogbo eto pari bibi kibi te ba wa e gbiyanju e di ori oke no mo wo ni ilu apatere ni lagelu ni ibadan iwo ro e ti wo mato re ni bi garage yo mato yi e ba so yi pe ndo si oyedeji e wo mato to ndo si oyedeji e so kale ni apatere ori oke no mo wo le ti de yi bi oluwa ti nbe ati be ni e ti wa oluwa yo fi orere ran ti yin yo de fi anu nla yo dari e so do yi gbogbo eyan omo olorun pata ni aro yi fi olorun pe yi egbe ikuro kan e pade mi lori Facebook mo ma wa lori Facebook ni agbogbo meta olo egbo dada o ni ogan go agbogbo meta lori no more work diamond ni ogan go agbogbo meta si agbogbo marun abo ni daji mo pe ni owo awon angeli be na ni lori TikTok e ma pade mi lori TikTok lori YouTube ati lori Instagram ni baba adura AK47 prayer mountain ego sa adura yen e gbe ororo kan lowo leyin ti n ba suri fun yin tan e o fi ororo yin ato iti ara yin ati awon omo yin eni to fe jade lo fun ise eni ti ona dimo tabi eni ti n wa ire kan o fe lo gba eto kan lowo awon eyan kan apo fe promotion pade mi ororo yen ni ko fi ano itara re o de mo pe nipa igbagbo anu ote
tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn ló dára fún yín gbogbo ẹ̀yẹ tẹ̀ ń pèpè dáde afẹ́ lọ Jerusalem oṣù kẹsàn-án mami iná mi dògbò sí fẹ́ mú dáde yín lọ yẹn ọmú ó sì rere fún wọn náà dáde ìwọ náà gbìyànjú ẹ mú ẹnìkan tàbí méjì lọ́nà àwọn òbí yín kájọ lọ sí Jerusalem yẹn wọn náà sanwó wọn ọmú ó sì rere fún wọn náà oṣù kẹsàn-án là ń lọ tètè pè kó o tètè dán ìwà kádẹ jọ lọ lórúkọ Jésù ibi ò ní ṣẹlẹ̀ sí wa ó ń kankan ni wípé tó o bá ti mọ̀ pé o máa bá wa lọ o gbọ́dọ̀ mú òróró méjì lọ́wọ́ ìkátá dà sí olórí kó tó wọnú Jọ́dánì ẹlẹ́ẹ̀kejì nígbà tá a bá ń jáde nínú Jọ́dánì olúwa sọ pé ó ń fẹ́ ṣiṣẹ́ agbára ó ń fẹ́ ṣiṣẹ́ ìwòsàn ó ń dẹ̀ fẹ́ ṣiṣẹ́ àánú oh my god àwọn tó ti bá wa lọ tẹ́lẹ̀ àmì alẹ́ ṣàlàyé lórúkọ Jésù kúkúrú ò ní bá o ire ló dẹ̀ máa tẹ̀lé ọ tẹ wá rí gbogbo ẹ̀yin tẹ wà ní ìlú Ìkòròdú pátápátá lágbára ọlọ́run ní Friday àkọ́kọ́ ní oṣù tí ń bọ̀ I think on the 8th oṣù tí ń bọ̀ ní oṣù kẹjọ ọjọ́ kẹjọ oṣù kẹjọ Friday àkọ́kọ́ ìṣòwò ọjọ́ kan ni o mo máa wà ní chọ́ọ̀chì wa ní Ìkòròdú yẹn gbogbo ẹni tó wà ní Ìkòròdú àti agbègbè rẹ̀ oh my god olúwa ní kí n fún gbogbo yín ní báírò kọ̀ọ̀kan mo ti fún àwọn èèyàn bẹ̀ ti ń jẹ́rìí wọ́n fún gbogbo ọmọ yín jẹ́ fún àṣeyọrí gbogbo ìwọ tó máa ń kọ o máa ń kọ receipt fáwọn èèyàn àbó máa ń kọ quotation ìwọ sáà try kó orí kan gbà náà báírò yẹn èmi ti ń gbàdúrà sí orúkọ àánú ló dẹ̀ wà lórí ẹ̀ ó dẹ̀ dá mi lójú bó o bá rí kan gbà náà ẹ̀ àánú ó sọ̀rọ̀ lórí tiẹ̀ náà a máa sọ yòókù nígbà tí ó bá di ọ̀la lórúkọ Jésù yóò dára fún yín ẹgbẹ́ ọ̀rọ̀ olúwa ọ̀nà ọ̀la fún yín ọ̀nà eré ọmọ la fún yín ọ̀nà ògùn ọmọ la fún yín náà kí ni àwọn nǹkan mẹ́rìnlá tó lè ti ilẹ̀kùn mọ́ yàn number one ìpìlẹ̀ Psalm 11 verse 3 ó ní tí ìpìlẹ̀ bá bàjẹ́ kí lo lódodo ṣe ìpìlẹ̀ tó bá bàjẹ́ kí lo lódodo ṣe ẹ̀sà ọ̀pọ̀ fẹ́ sáré ìpìlẹ̀ rẹ̀ ò gbà ọ̀pọ̀ fẹ́ fò ìpìlẹ̀ ò gbà torí àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ lánàá sí ìpìlẹ̀ rẹ̀ ó máa ṣe o ìwé Lamentation chapter 5 ní verse 7 ó sọ̀rọ̀ nípa ìpìlẹ̀ ó ní ẹgbà mi ó ó ní àwọn bàbá wa ti ṣẹ̀ ó ní wọn ò dẹ̀ sí wọn ti kú ó ní ṣùgbọ́n ní ìsín ó ní èmi wà ń wa ìṣedéédé wọn ìpìlẹ̀ rẹ̀ ló ní pírọ́blẹ́mù àwọn bàbá rẹ̀ ló ṣàṣìṣe ẹwogun tẹ́lẹ̀ mi ń jà lọ́wọ́ kò ní pírọ́blẹ́mù o ṣùgbọ́n nítorí pé ọ̀nà ò là fáwọn òbí rẹ̀ ọ̀nà dẹ̀ dí mọ̀ náà ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé wọ́n ń try láti sáré ṣùgbọ́n ayé wọn ò sáré nítorí pé inú ogun làwọn òbí wọn bí wọn sí ṣùgbọ́n gbọ́rọ̀ olúwa lónìí mo bá ayé rẹ̀ sọ̀rọ̀ nínú ogun tí a bí ọ sí yẹn lórúkọ Jésù ogun yẹn máa dògo mọ́ ọ lọ́wọ́ ó dẹ̀ máa wù mí ó kẹ́ni wà náà program wa tọ̀sẹ̀ yìí láàárọ̀ tọ̀sẹ̀ ní challenge ó dẹ̀ máa wù mí ó iná mi máa dùn kẹ́ni bá ìṣẹ́ òkùnkùn yẹn jẹ́ pé no mo gbọ́dọ̀ rí wòlíì mi lọ́sẹ̀ yìí gbogbo ẹ̀yẹ tẹ́ ń gbò mí kẹ́ni gbéra kẹ́ni mọ́ bọ̀ sí ìbàdàn straight bẹ́yẹn kẹ́ni dé challenge ní ìbàdàn kẹ́ni wọ́n mọ́tò tó lọ sí Malete kẹ́ni wá sọ kalẹ̀ níbi tí wọ́n pè ní no mọ́wọ́ ẹkùn tí ìpìlẹ̀ tì lórúkọ Jésù ó yá kó ṣí láàárọ̀ ẹlẹ́ẹ̀kejì tí máa ń tilẹ̀kùn.

0: And because LG cares beyond products, eligible customers can access free malaria insurance upon purchase of an air conditioner from Fuani Showroom or any authorized dealer store nationwide.
1: Ìdùnnúbá ní ìrò ní Nàìjíríà. Báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
2: Ọkọ̀yàwó, gé ìyàwó ẹ mọ́ra.
1: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọlórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò. Ó ti pẹ́, a dẹ̀ sì jọ wà.
2: O lè fẹ́ ni kòyàwó ẹlẹ́nu.
1: Nísìnyí, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa, kí o sì jẹ̀gbádùn ìdá 20 sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite pàkí 60cl. Fún ìwọ nìkan ṣoṣo, gbá ti ẹ nílé ìtajà tó súnmọ́ ẹ.
3: Olùfẹ́ ìrìn àjò afẹ́ gbogbo agbáṣẹ̀gà àti àwọn tí ìṣe Yorùbá jọ lójú ohun ilẹ̀ Yorùbá ń pè yín. Ẹsẹ̀ gìrì òjìlé ifẹ̀ ilẹ̀ òwúrọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun fún ayẹyẹ ọdún àyọ̀galú tí yóò wáyé nínú oṣù Agẹmọ ọjọ́ 23 àti ọjọ́ 24 oṣù keje ọdún 2026 nínú gbọ̀ngàn Ọ̀jájá Hall ilé ifẹ̀ bẹ̀rẹ̀ láago 10 òwúrọ̀ lójoojúmọ́. Ayẹyẹ yóò wáyé pẹ̀lú àṣẹ bàbá wa ọba Ọlọ́lá Jùlọ òní ilé ifẹ̀. Èyí ni ìpè fún gbogbo ọmọ Oòdùà, gbogbo olólùfẹ́ àṣà ìbílẹ̀ àti gbogbo ènìyàn tó fẹ́ ní ìrírí òdodo nípa àṣà láti wá gbọ́ èdè ayọ̀ tó jí ire kẹ́ ẹ sì jẹ́ akópa nínú ayẹyẹ mánigbàgbé. Má dúró kí wọ́n wá ròyìn fún ọ wá kó o lè ní ìrírí tó jinlẹ̀ fúnra rẹ̀.
4: This BB Naija Season 11, everything burns brighter. Only the biggest moves tip the scale because nothing is given, but everything is for the taking. When the world watches, will you be outshined or will you step up and take the spotlight? Big Brother Naija Season 11 starts Sunday, July 26th. Showing 24/7 on DSTV Channel 198 and GoTV Channel 49. Headline sponsor, Bet Power.
5: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: babies and growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFTA approved. Afravit is a product of Afrachem Limited, makers of Panda Paracetamol.
1: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo olùkọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
1: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807 112 4000.
1: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: ọmọbìnrin yẹ tó bá di sami kore ni diẹ wọn ni gbọkọ yẹ in the name of Jesus ọkùnrin yẹ wọn náà wọn ni gbẹyàwó yẹ in the name of Jesus ẹ dẹ sibi ọba Jesu oluwa wa mo ki gbogbo ẹyin ọmọ ọlọrun orúkọ mi ò yí padà apostle àti wòlíì Mustafa Solomon láti jọ sí Rokagodi Church Land of Reality Gbaremu Idiobi Airport Area ní ìlú Ìbàdàn lórúkọ Jésù wàrà àdúgbà bọ́ bá ti dọ́rẹ̀ méjì àgúgù sọ pé ṣe bí ọba ló ń lọ kò sẹ́ni tí ò mọ̀ bẹ́ẹ̀ ọ̀rẹ́ méjì àgúgù ọ̀ ti ẹ̀bọ́ kọ́ ọ̀fẹ́ ń bẹ̀ àwọn máa ń gbé àwọn èèyàn lọ́fẹ̀ẹ́ ni bẹ́ẹ̀ ni tó bá wá jẹ́ pé òun bọ̀ látàlákíá Kadrun Junction Airport yẹn àbí tó bá ń bọ̀ láti ibi tó jìnnà bí láti ilẹ̀ Ebo láti ilẹ̀ Hausa dúró níwájú Biuri ní Junction Airport cross the other side tó bá gbọ́kọ̀ wá lọ tọ́ lókè níwájú Biuri bẹ́ẹ̀ sọ pé ṣe bí ọba ló ń lọ kò sẹ́ni tí ó mọ̀ bẹ́ẹ̀ àwọn ìpàdé yẹn máa ń lágbára ní Wednesday láàárọ̀ báyìí tó o bá tí ní experience yẹ tó o tí ní ìrírí ẹ wálé ni kó o wárí ọwọ́ Ọlọ́run lórúkọ Jésù wàrà àdúgbà níparí oṣù bí irú ọ̀sẹ̀ tó ń bọ̀ ayayayaya ó máa ní agbára púpọ̀ ó máa ní agbára bí irú ọ̀sẹ̀ tó ń bọ̀ Friday tó kẹ́yìn nínú oṣù ó máa ní agbára ìpàdé ńlá ni ní lúfọ̀ àpẹ́ ní kámpù wa wà o lè mọ ìtí ìdè bẹ́ẹ̀ rí tó o bá ń ti èkó bọ̀ ọ kọjá rìdíìmù bó bá ti kọjá rìdíìmù wà á kàn drag bí ìṣẹ́jú márùn tàbí ìṣẹ́jú mẹ́rin wà á ti wọ apá àlàáfíà rẹ̀ wà á sábọ́ọ̀dù yẹn bẹ́ẹ̀ ṣe bí ọba ó lágbára sà wà á kàn tọ́n sálẹ̀ wà á yí àsọwọ́ tó ń bẹ́ẹ̀ ojú títí gbangba ni ìyẹn nìkan kọ́ tó o bá ń bọ̀ láti Ìbàdàn láti ilẹ̀ Ebo àbí ilẹ̀ Hausa bó o bá ti dé Junction abẹ́ bridge yẹn tó máa ń pè ní interchange ní ìyànà Sàgám yẹn láti bẹ̀ máa wo ago ẹ ìṣẹ́jú mẹ́rin sí márùn-ún ò ti dé kámpù yẹn kìlómítà 29 tí wọ́n pa àwọn kìlómítà tí wọ́n máa ń gbé sọ́nà tó bá ti débi 30 yẹn ó ku a kílò kò dé kámpù ó máa ní agbára mo gbàdúrà ẹnìkan rí mi gbọ́ ó máa rà ló gbà mo sọ fún wa pé èyí tá a fẹ́ ṣe yìí ń fún ọ ní òróró kan ó pupa rẹ́súrẹ́sú báyìí òróró ìṣẹ́gun gbáà ni ogun ayé lè má fojú di ogun ayé má fojú di ogun ènìyàn tí wọ́n bá di àmúrè wọn náà di àmúrè àdúrà ní ń gbà agbára ò kì í gbà 24 hours la mọ̀ ń gbàdúrà yìí látago mẹ́fà àárọ̀ di ago mẹ́fà àárọ̀ ọjọ́ kejì mò ń retí ẹ mọ́ gbàgbé pé omi ìra padà yẹn kò dáa kéèyàn mọ́ ní ilé yes tó bá ti get omi ìra padà yẹn màá wá fún ọ ní òróró kan a pupa rẹ́súrẹ́sú a ṣe bó ti ṣe a dẹ̀ rí bó ti rí mi mọ bógun lè tí ẹ ṣe le tó mo ti sọ fún ọ bí ogun lè wá ti rí tọ́lọ́run bá gbà mí yóò gbà wọ́n náà mo gbàdúrà ìwọ máa bọ́ lórúkọ Jésù ní ọ̀pọ̀lọpọ̀ Thursday yes Thursday àti Friday bíi Thursday ọ̀la lágbára Ọlọ́run mo máa wà ní Gàdù Lásù Ìgàdù Road hotel bus stop tó bá ti débẹ̀ sọ pé ò ń lọ sí bí ọba àbí ọkọ olóyún event center kò sẹ́ni tí ò mọ̀ bẹ̀ àárọ̀ kùtùkùtù báago mẹ́fà àbọ̀ la máa ń bẹ̀rẹ̀ pàdé ní ọjọ́ Thursday àti ní ọjọ́ Sunday ẹnìkan rí mi gbọ́ mo ràn jáde bí ohun ayé ẹ̀ máa dìde ayé ẹ̀ máa dìde ayé ẹ̀ máa dìde kí n tó sọ nípa ọkọ àti ìyàwó ẹ já dókè lọ́hùn wàá mọ̀ pogun ayé wà ọmọ tí ò sí nǹkan tó ṣe.
1: Láàdì ẹ kọ́lẹ̀ sá o láàdì èmi náà ti lẹ́ẹ̀rí o mo ti lẹ́ẹ̀rí o orúkọ tèmi ni ọ̀ṣọ́ tèmi tọ́pẹ́ Káyọ̀dé láti ìjọ yìí ní ológun ẹrú láàdì ó ṣẹlẹ̀ pé ọmọ àbúrò mi ni láàárọ̀ àná ṣe la máa jí láàárọ̀ ó dẹ̀ bá wa ṣeré bó dẹ̀ ṣe ṣeré ló wọlé lọ lórí ọmọ ọdún méjì àtààbọ̀ ó lóun fẹ́ sùn sísùn tó dẹ̀ fẹ́ sùn bó ṣe wáyín nìyẹn tẹ́sẹ̀ ti funfun tọwọ́ ti funfun ẹ̀rù bá wa ọ dáde omi ìrà padà àti breaker oil dáde òun la máa dà sí lẹ́nu tá a dẹ̀ fi òróró ra lára ṣe ni màámi bẹ̀rẹ̀ sí ní gbàdúrà to sa n gbadura ton ki gbolohun se bi oba ton ki gbolohun se bi oba ko to di pe are ise wa le o wa yin to e meta be ni won ro ro le lori won fin pa lara omi ra pada atomi oro won ni won da si lenu gbogbo ri gbogbo ara ko to di pare ise wa bale are ti wa wa oke bayi dadi e se gan bye eni fomo sise ranse o dadi e darugbo woli o e pe fun wa sa o e se gan ni sa
0: And I was the idea of Nick Bamalawa. Molayo Nick Bamalawa. And you're done here. No, you call just equal in their palace. Mommy, I said, Daddy, why did you marry? And make it go. I told your boy, and I like your dad for. Say, my family, good man, say, yes, sir. Ha, no, you call just on our poor, let me go. In the name of Jesus,
2: Amen.
0: I am the girl. Won ni ne pa lori e e ma gba pe ko da keyan mo la pere gbagbo nle ki anu lo bororo atomi o se bo tin se ko ba le ri bo tin ri omo taji saye pada ki lo so yi loruko oluwa mo tun to so aye o ni gbo mo pa lowo e
2: amen
0: in the name of Jesus
2: amen
0: aye e ma dide
2: amen
0: wa de se bi oba
2: amen
0: jesus oluwa wa
2: amen
0: gbogbo eyin akobi e mo gbagbe mo re tin yin laaro yi ni rubada mo reti yin headquarters lola mo reti bakana ni igodo adua in your fisere 80 years of age ni mo ti bere adua ti mi ba bere very early ijo wo ni mba ni ojo wo la adua e ba gba mo de gbadua lati 80 years ti mo po 50 years ko to mo pe nikan je se bi oba 32 years to ba je pe mo ni suru di 40 odo wo ni ba wa na driver wa gba akoko to ba ni egun lati fi gbadua pa pa ni odo e gbadua mo bible mo so fo elana eh nipa igbeyawo nipa awon irawo teyan gboro sigbe teyan ba sigbe mo fe so fun o awon kan ti o wa nbe ti o fi e ko sigbe leyin igba to ba mari e wo iwe malaki ori keji ese kerede logun kilo wi
3: nitori oluwa olorun israeli wi pe ohun ko rira ikosile
0: olorun ko rira ikosile sile igba to ba mari to ba farabare mari ti o se wadi olorun lohun ko rira ikosile mark chapter 10 and verse 9 yes
3: nitori na o ti olorun ba so po sokan ki eniyan ki o ma se ya won
0: so ti gbo so ngbo so leyin igba to ba mari to ba lo fe tugbe yawo mi se o le wu die o le wu die wa advance won ni ikoro aye o soju koro orun lo ko si mara to ni gbo ki de se 40 e awon to advance 40 won ko tori pe o ti siyan ni mo gbadua o ni sileya
2: amen
0: in the name of Jesus
2: amen
0: eyin odan yen mo reti yin laaro yi awon asiri nbe ta gboro fi han yin o ni sileya
2: amen
0: o ni sese gbe
2: amen
0: e ja wo iwe quality kene ori keje quality kene ori keje e wa ka ese kewa ati kokola kilo wi
3: ṣugbọn awọn ti o ti gbeyawo ni mo pase fun
0: awọn to ti gbeyawo o lo pase fun o
3: ṣugbọn ki ṣe emi
0: ko
3: bi ko ṣe oluwa
0: oluwa lo pase
3: ki aya ma ṣe fi ọkọ rẹ silẹ
0: ki aya ko ma ṣe fi ọkọ rẹ silẹ so tan iyawo to so pe o fi ma yin le ki ṣe consile solution ara o ikosile ko o o ni ko mo foko e sile e lo setu loruko jesu ogun aye o de pori e mori mama ati baba kan ni abi ose meji seyin awa kimi office nigba ta wa jerusalem je tun sare gbadura fo mo yen gbogbo e te ma ran obi yin lo jerusalem te ran won lo jordan o ni salai lai lai omo yen sanwo baba e o sanwo iya e kan ma lo jerusalem mama ati baba re ti peya won soro po mo won gbe po mo iya pa ti de amọ nigba ta de jerusalem ta wa pade ara awon iwa kids won ko to sele on wa se wadi na ba mi pe daddy en te okuri atobe te ri oko ati awon ni won o ah eh mani be ni won oko ati awon ni won o ah kila wa se ah e pe won po o mo ba pe awon mejeji emi ati ati bi oba be re bi awada ati ya ke olomo ba se o o ma se kini o o mo pada si ife ase won ni fe ara won lati bere ti won jo n gberu ara won won jo n kera won nigba tan to wa na ni bi 2 weeks ago won jo n kera won na ni ah igbeyawo o mo dara pupo o eni kan gbo mi ile re o ni daru satan lo wo be o fa tu won ka ni se de mo pe se ti o giri o ba lanu alagba e wo be ijoba orun ta n pariwo yi ah mo ne kwaso to po lori e o mo ni kwasan to po lori e o se mo pa wa eyan ese ta ba tin da ai ka si eyan ma so ko ri ofe ese kaka o mo kere awon kan kekeke yen e ja ka si pataki igbeyawo vibe very very important oni mo ba pari etele ah ni pari e loni mo ma continue rola be ni toro oro igbeyawo ohun elege ni ah mo gbadua loruko Jesu ile re o ni daru
2: amen
0: ile re o ni daru
2: amen
0: gbogbo eyin leti Jesu towo bo mo pe status sibe mo pe Jesu sibe ni oruko Jesu alaafia joba pada
2: amen
0: awon leti ti daru oluwa to pada
2: amen
0: oluwa to
2: amen
0: oluwa to
2: amen
0: oluwa to
2: amen
0: in the name of Jesus so pe oluwa
2: oluwa
0: ma je le mi o daru o
2: ma je le mi o daru
0: so pe oluwa
2: oluwa
0: ma jona mi o daru o
2: ma jona mi o daru
0: so pe oluwa
2: oluwa
0: ma je ki se mi o daru o
2: ma je
0: mi o daru in the name of Jesus
2: amen
0: ogbo eyan mo olorun e register mi Jerusalem yi o ka jo pade nbe ka jo gbadua ogbo eyan mo olorun te wa ni abroad e mura ka jo pade lohun e register ka jo lo gbadua foju ni ju pelu woli e gba lede yin time yen on the 11 e ti mo be se gbera so that on the 12 to 19 la ba Jerusalem e register lo la gan lori Facebook e je ti fun yin number won te ma pe that their fast lo do yin to je pe e register pelu won a wa je pade lohun oro re gboro gbo mo so tele mo lu wa tin be time e wa ni wa jo lo te mi duro a je da dide
2: abe
0: gbogbo eyan molo te wa lekiti ni ado ati osogbo eku mura sile woli nbo kankan leyin gba ta ba lo si badagri ni osenjo friday e mura sile gbogbo eyan molo te wa ni badagri ona meta ni mo ma de nbe chojo to wa ni mowo ma de nbe e to wa ni topa ma de nbe ati oko afo e tewo si mi sa anu to kari laye loruko Jesu oluwa silekun
2: amen
0: oluwa silekun
2: amen
0: oluwa silekun
2: amen
0: oluwa silekun
2: amen
0: oluwa silekun
2: amen
0: oluwa silekun
2: amen
0: in the name of Jesus
2: amen
0: mo joko mo wo mo wa so de question pe ki l'olohun o le se si t'olohun o le se o tun se kan bi ah o ya mi lenu to ba ti gba ororo se bi oba in to ba na je o na iwo na gbodo gba ta ba pari lati gbo eri mo fe so gbolo nkan ha mo gbadua ta ba ri tin be lara re ta pe ni aisan loruko Jesus oluwa pare
2: amen
0: in the name of Jesus
2: amen
4: tadi mi e kan sosa e ku jo meta sa o e ku le gbe gba mi o mo shukra ti mo so lati bada mo shukra ta denike Ijo sebi oba headquarter and branch Mojesa ti jori afefe ati irewo adi ku mo so amoje 31 years of age ss ni mi ati gba 2020 si mo si darapo mo sebi oba si mo tin sadura to mi o lohun sebi oba ko ti fi mi sile mo gbogbo nkan to ye ki ti se seyin to n dabi aseti gbogbo ija saseyori fun mi kódà te ba ri mi fisikali ede so pe ss ni mi dadi nipa ororo omi gbogbo lọlọrun sebi oba fi n gbe mi o nje ss rara ẹnu nìkan dẹ ni nínú gbogbo ọmọ tí àti bàbá mi bí ǹdẹ ti má rí débi pé ìgbà tí mo jọyìn gba àṣẹ bí ọba mo bẹ̀rẹ̀ sí ní gbogbo àṣẹ tì tó wà nínú ọ̀rọ̀ ayé nìkẹ́ ló ti bẹ̀rẹ̀ sí ní dàṣeyọrí ó wá bi pe daddy shop mo ko gba laye mi shop mi ko okuta ni olorun so pe ba sa mo lo si bi alafia ti mo te tin lowo mu de bi pe ni ako ala ti ma so mo ri gba leyin gba na omo mi first born mo ma faint ma da da lo ran gbandan olorun so pe ba la mi stop e wa mi fo mi so mo na ti wa laye atalafia abure na wa alafia mo ti wa wa ni mi eleketa bai daddy one di olorun ti wa se orisirisi mo se se ma ibi mo se ma yo ko mi nipasẹ àdúrà omi òróró gbogbo tí mò ń lò dáàdì ọlọrun dẹ ti ra lè fọkọ mi náà débi pé máa sọ wọn lọkọ tí mo fẹ lágídí kò lè bóyá ló lè gbé nǹkan rẹ ṣe ọrọ yẹn máa ń bọdà mi ní 2020 yẹn lọgbọ náà ṣe grap mo kàn ń gbọ rédíò ni mo já sí ṣe bí ọba program àtìgbà yẹn bá ni mo ti ń sọ rẹ má jẹ mí mi tí bá ní ká sanwó kan máa san máa san tó kọ mi bísínẹsì mi ọlọrun ò fìgbà kankan fi mí sílẹ dáàdì kágún mo ti mọ̀ yín kó tó di pé tí mo jọ ìpín tó má rí rárá ni gbèsè ayé mi ìgbà tún dùn ju báyìí bẹ́ẹ̀dẹ̀ ní last year September mo wá tí mo dẹ̀ rí yín tínú mi dùn pọ̀ inú mi tó dùn yẹn ó dùn gan débi pé mo kàn fún yín ní gift tí kẹ ṣàdúrà fún ẹ̀dẹ̀ ọ̀nà mi ṣàdúrà fún mi lọ́dún náà ṣùgbọ́n mi ò rí yín bá sọ̀rọ̀ that was last year tí mo pé 30 years látìgbà ní àdúrà ń gbà dáàdì nísìnyí ó wù mí kí n lọ sí Canada ṣèṣin mi kì í ṣàìsàn mọ́ látìgbà tí mo ti darapọ̀ mọ́ jọ ṣe bí ọba so nísìnyí báyìí mo máa ń lọ sí kí sì mo ti fẹ́ ṣe visa wọ́n ń pè 15 million sir 15 million yìí wọ́n ni mo máa san half which is 7.5 so mo lè wà ní condition bá mi ní pé bí mo máa bímọ títí November ibi tí mo wá nílò yín sí ni pé dáàdì mo gbàgbọ́ gidi ni mo fẹ́ rí yín dáàdì kí má fi ọ̀bẹ bẹ̀ bí mo kó lè jẹ́ pé owó tí mo fẹ́ fi travel out rí a tún wà ní ẹsẹ̀ àkọ́bí mi ní yín dáàdì kọ́lọ̀ má jẹ́ kí n dèrò ẹ̀yìn nígbà tó náà ṣe ọba sí wá ń ṣàánú nígbà kẹ́yìn ká máa gbàdúrà pé ká má dèrò ká tó ojú fìríran fún ìrìn tá a ti bí wa àtìgbà yẹn mo ti ń ṣàdúrà yẹn lọ́nà ṣàṣe fìrún ìrìn mi nìyẹn ni wọ́n á fẹ́ lọ sí Canada pẹ̀lú àtìlẹyìn mi ọlọ́run pẹ̀lú àtìlẹyìn mi dáàdì débi pé gbogbo máa ń tutù ẹ̀ fún wa lọ́rùn ayé mi lọ́wọ́ bísínẹ́sì mi ní ti ẹ̀rọ pé lè dé lẹ́bù tó dé ọlọ́run ti ń ṣèwàánú rẹ̀.
0: sọ pé mo sọ fún ẹ pé kí lọ́lọ́run ò lè ṣe ẹsẹ̀ ìsìnà pé o ẹ̀hún gbọ́ ọlọ́run ó ṣe ìyanu nọmba one kò gbúrò ìtẹ́pẹ̀ bẹ́ẹ̀ mọ́ níkẹyìn ọlọ́run tó wá fún fisa orí àṣepé nìyẹn ẹnáwó báyìí sọpọ olúwa
2: olúwa
0: fún mi lórí àṣepé
2: fún mi lórí àṣepé
0: rántí mi olúwa
2: rántí mi olúwa
0: oyà oyà oyà dùà
2: orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ẹbí mi máa wò
0: máa yẹ kó
2: ṣe bí ọba wò olúwa orúkọ jésù orúkọ jésù orúkọ jésù orúkọ jésù.
0: Sọpọ́ ọ̀fà ọ̀rọ̀.
2: ọ̀fà ọ̀rọ̀.

0: lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò. Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí ẹ gbọ́ ohun tó máa ń wí.
1: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people them trust Panadol Extra. Them don't prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, it no fit be like a Panadol. Make you always dey read the label before now use am. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician.
3: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira. Ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
4: Ṣé lóòótọ́? Báwo, ṣé àwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
3: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì sẹ́yìn.

0: iléeṣẹ́ Fẹ́mídíà Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
1: Ẹyin tèmi báwo ni o ṣẹ wa.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjó. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
0: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Óyà, tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807 112 4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Mommy, today's golden morning is milky.
7: Mine too.
8: Mother of the year. Well done. But please, he's been managing the milk small now.
9: It's so meal. This is golden morn 3-in-1. It comes with milk already inside.
6: Milk? Already inside? Since when?
10: Get golden morn 3-in-1. It already has milk inside. For your creamy, nutritious enjoyment, no need for milk. Just add water, stir, and enjoy. Golden morn. Make everyday golden.
11: Lópò ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè mi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ̀gbọ́n tó máa ń wí.
12: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
11: Ṣé mi ò sọ fún ẹ?
12: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
11: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
12: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
13: Moves must be made. My people just to work hard. Dreams and challenges motivate.

0: 3 in 1. Ó mini kọlọku ko fi kun.
1: Kivo
2: Dari Mix.
3: Kò sí lọ́kọ̀ sọ ní ẹ̀kọ́ bá mi yìí ti fẹ́ sọ ní.
4: Omi nira kó fi ọwọ́ ta.
5: Ohun gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 náírà, kó ká nǹkan kan láti ra mọ́.
6: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 náírà, ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
5: Ṣé lóòótọ́? Báwo, ṣé àwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
6: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà, àwọn yẹn gan ni wọ́n gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún kejì káàṣì ẹ. Káàṣì ẹ olórí ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million náírà, 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn múke wẹ́ wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30. Táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 1000 kan.
7: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lèmi náà ṣe lè ta?
6: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ilágelu FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlọ́gọ̀ èèyàn ló máa káàṣì ẹ̀. Ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.

0: wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀ kan lásán, aré kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

wọ́n ṣe lálàyé pé bí ìgbésẹ̀ kíákíá ò bá máa wáyé ó ṣò ní ipò rẹ̀ léyìí tí kò sì yẹ kó máa rí bẹ́ẹ̀. Àgbáríjọpọ̀ àwọn ẹgbẹ́ ọ̀hún wọn ò ṣàtúnfẹ̀sùn kan àwọn ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá o eléyìí ti gbẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun.

àwọn ẹlọmẹlọ tí ò ní ní wàhálà tàbí rògbòdìyàn kankan nínú bí ètò ìdìbò sí ipò gómìnà ní ìpínlẹ̀ ti ọ̀sun bó ṣe ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀ yìí wọ́n ní kí wọ́n yàgbò fún ìlànà wípé ààrẹ buhari bò pàápàá jùlọ ó fi ọ̀rọ̀ dánilójú lédè wípé ìbò wọn bó ti jẹ́ ojúlówó òun òun náà ni yóò di kíkà tí ó sì fọhùn bó bá di ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ nígbà tí ó ń fi ọ̀rọ̀ dánilójú náà sọ̀yà gẹ́gẹ́ bí gómìnà tó gbé ọkọ̀ polongo rẹ̀ ní ìpínlẹ̀ ọ̀sun lọ agbègbè ti ìṣọ̀kan ìjọba ìbílẹ̀ ìṣọ̀kan nínú àtẹ̀jáde òun eléyìí ti aláǹfààní

0: ti ri lo inu iwe iroyin punch lo balẹ si gege bi o ti balẹ ebe eje won ku lati ipinle osun re ipinle bono lodo eni ti se asofin to nsoju ekun dibo gusu ti ipinle bono nile igbimo asofin agba orilede nigeria senate iyan senator ali ondume lo ti sekanle bayi wipe owo owo awon re funfun neneni oma lohun egbejo owo lohun eka lọwọ yi owo so owo ni di ibaje o be si ni ko sibi kibi ti owo ti je alagata bi alarena laarin awon iko ajinigbe ati ijoba ni abalada ni kankan gege bi o ti nsalaye wipe owo o je owo o sedunadura loruko enikeni lati gba owo fun itusile kan tabi omi Ondume ni ton soro lori ero mo maworan lana ti se ojo Tuesday leyin ton fesi si awon esun kan eyi ti won ni won fi kan o lati akata eni ti se are fun iyen Borno South Youth Alliance Samaila Kaigama ton fi esun ga wi pe o lowo ninu ilana mimo duro gege bi alagata laarin awon eko ajinigbe ati ijoba ni abawon aladani kan Wani o soro yi leyin ti won ji enikan to je olugbe o ti ugoose ni ipinle ti bonu asofin yi won ni ro ti o jote ni kedumari ko ma je ki won pa mo wa o ohun o lowo be si ni owo ni nkan kan se pelu awon iko ajinigbe debi ti ohun o je alagata bi eni ti o ma gbo se ohun gbi fo laarin won si awon eyan oni lowo lowo yi ohun so ohun tuntun so ko si ibi kibi ti ohun ti lanfani ati duro gege bi alagata laarin awon ko ajinigbe ni abi eni yowu gege bi o ti soro wi pe iroyin eleje o na ni iroyin eleyi ti o njade yi be si ni kawo eyan ki won ko ti ogbon yin sirufe iroyin be
1: ayo oselu o se be o ndun lowo lowo nipinle osun bayi o tori pe bi oni wa ti nwi ti e leleyin na nwi ti e Kaluku san se ki yo le dun ti e na ni ninu eto odibo ti o waye ni si ipo gomina nipinle osun nigba ti eni ti se olidije si ipo gomina labe egbe oselu ti APC nipinle osun ni Asiwaju Bola Munirudin Oyebamiji Ambo eleyi to lo se ipolongo ibo fun wa nilu ede nibi to ti nfowo adan loju soya fun wa o pe e wo awa na mo pe ilu ede ta wa yi O na li ilu abinibi ti gomina ni ipinle osun lowo lowo bayi Ademola Adeleke o ni sugbon sa o be ba le mu ibo yin te ko lopo ku oyoku fun egbe oselu ti APC ni losu to nbo gbogbo eyan ni ipinle ede o na ni won ni kabamo pe won so ambo di gomina ni ipinle osun nigba ti o mo teso waju na awon oro eleyi to gbe kale o o ni e wo a nro yin a nbe yin e lo re gba kaadi idibo alalope yin e toju re daada o ko fi di job o gbogbo a di job o e jade ke si di ibo yin ohun fun egbe oselu ti APC lara awon eyan to soro ni bi eto ipolongo ibo ohun ohun na lati re en to ti fi gba kan ri je omo ilegbimo asofin yin ni ni ipinle osun koda abenugan ilegbimo asofin ni ipo ele to di mu lasiko igba naa yin ni honorable adejare bello nigba to won mo soro nti e Onise ri kabiyesi ti ilu ede iyen la minisa akoko timi ti ilu ede nu o ona ni ma so fa won ni gbogbo igba pe beyan ba leyin topo aikonu apere kan eyan opin kakakiri bayi ni onise ri awon oro ti kabiyesi so fa won lati igba to pe ohun o sise o ninu opolo awon nigba ti o tesi waju oni be se wo ohun yi olu omo ti ilu ede lohun se e ma wa gbagbe egbe oselu ti APC iyun ni eyin ti ipinle ede baba wa so ni gba egbe oselu ti NNPP eni ti se oludije si ipo gomina labe egbe oselu ohun iyen ni ipinle osun Alhaji Taufik Adewale Adeleke nigba to won soro nti e o ni ewe eyin eyan wa ileri lawo se fun yin o nje kini ireri ohun o ni se ri alafo eleyi to wa nle gboro gboro ni laarin awon olowo ati awon to ku die ka to fun o na ni egbe oselu ti NNPP to ni oludije won si ipo gomina yo di ni bi e ba le se be edibo fohun to tóun sì wọlé gẹ́gẹ́ bíi gómìnà nípínlẹ̀ ọ̀sùn nígbà tí ó mọ tẹ̀sọ́wọ́ iwájú oníṣẹ́ nítòhún o àjẹ́ndà mẹ́rin náà ló ń gbé dání ǹjẹ́ kí làwọn àjẹ́ndà ọ̀hún ó ní ẹ ṣeun ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ẹ̀kọ́ àwọn òmùlọ́kùnkúndùn ètò ìlera àwọn òmùlọ́kùnkúndùn ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú ètò ààbò tó mọ́yán lórí kò ní gbẹ̀yìn bẹ́ẹ̀ náà ni àwọn amáyédẹrùn eléyìí tí ó mọ jẹ́ àǹfààní fún àwọn èèyàn ní ìpínlẹ̀ ọ̀sùn àwọn ò gbé lọ́kùnkúndùn ó tẹ̀síwájú. Pé ẹgbẹ́ òṣèlú ti NNPP tẹ̀ ń wò ohun ó ṣetán láti mú kí ayé. Ayé kó dẹrùn fún tẹrù tọmọ ìyẹn ní ìpínlẹ̀ ọ̀sùn ni ẹ fẹ́ ṣẹ̀rí ìròyìn tá à ń sọ nípa rẹ̀ yìí ojú ewé kẹfà ìwé ìròyìn the nation ibẹ̀ ló gúnlẹ̀ sí.
0: Kó tó di wípé a máa tàta pésẹ̀ lórí ìròyìn ti fún tẹ̀dọ̀ fún ti òwúrọ̀ yìí ẹ tún gbà yìí kẹtún mú o dání ẹ gbà yìí kẹtún fi ṣe ara rindin látàrí bí wọ́n ti ní ó ti ń rúgbó bọ̀ báyìí nílẹ̀ ìgbìmọ̀ aṣòfin wọn ní ìpínlẹ̀ ti Ondo pẹ̀lú bí ọ̀pọ̀ àwọn aṣòfin níbẹ̀ bí wọ́n ti tọwọ́ bọ buwọ́lu ìwé láti yọ ẹni tí ṣe adarí wọn nílẹ̀ ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ondo Olamide Oladije wọ́n ní àwọn aṣòfin mọ́kànléní ogún nínú àwọn aṣòfin mẹ́ẹ̀ẹ́dínlọ́gbọ̀n 21 out of the 26 members of the assembly náà ti buwọ́lùwé wípé kí wọ́n yọ adarí ilé ìgbìmọ̀ aṣòfin wọn kúò bẹ́ẹ̀ sì ni wọ́n ti ń pèpè lórí ìlànà wípé ó ṣòwò báṣobàṣo àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin yìí ẹnìkan tí òun sọ̀rọ̀ lábẹ́ ìlànà ẹmọ́wulẹ̀ dákọ̀ mi ṣùgbọ́n ẹni à ń gbéyàwó bọ̀ wá bá ni o kì í garùn-ún wòran àwọn ṣetán láti gbégbèsẹ̀ káwọn ó sì buwọ́lù kí wọ́n yọ adarí ilé ìgbìmọ̀ aṣòfin wọn ní ìpínlẹ̀ Ondo kúò pẹ̀lú bí wọ́n ti ní àtòun àti igbákejì rẹ̀ wọ́n taari owó kan tí ṣe mílíọ̀nù 44 million naira tó wà fún ìlànà àti ṣe àgbéjáde ìṣúná owó kan tí ó máa wà fún ọ̀nà láti máa rí epo pèsè ní ìpínlẹ̀ náà fún ìdàgbàsókè agbègbè ọ̀hún ìyẹn State Oil Producing Area Development Commission gẹ́gẹ́ bí wọ́n ti ní àjọ ohun iná ni wọ́n fẹ́ fi gbọ́ bùkátà rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ṣàlàyé wípé adarí ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún. Kọ̀wé fipò lẹ̀ ni bọ́ bá wá kọ̀ tí ò fi kọ̀wé fipò lẹ̀ àfàìmọ̀ kí àwọn ọmọ parapọ̀ láti lu agbára tí ń bẹ lọ́wọ́ wọn kí wọ́n sì yọ́kù nípò bí ẹni yọ jìgá ọlọ́run ọba yín gbọ́ o
1: kí wọ́n
0: sì bá yín yanjú èyí títún ṣẹlẹ̀ nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ondo. Ibi náà ni àwọn ò ti máa darí wálé lórí ti fún tẹ̀dọ̀ ròyìn fún ti àárọ̀ yìí láṣẹ lọ́wọ́ Ọlọ́run àkọ́tún ti di ní aago mẹ́sàn-án ní òwúrọ̀ ọ̀la nígbà tí irúfẹ́ rẹ̀ náà yóò tún láǹfààní àtúntì gbìnàyá ṣùgbọ́n tí a bá ti ń dìde ti aago mẹ́wàá tó bá ti ń kọjá ogún ìṣẹ́jú ẹ pàdé olórí sport pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ náà aago mọ́kànlá ìlúbìnrin pẹ̀lú tèmiládé àlòkò òun náà ni ẹ láǹfààní láti máa gbọ́ aago méjì gbáǹkọ́ gbèròyìn náà ni yóò tún máa gbìnàyá títí ìgbà náà kúnlé ọmọ anífowóṣe náà lórúkọ tèmi ojúlówó ní ìka ìpèsèǹtà yín náà ni èmi a máa ní àánú ọlọ́run àti ìfọkànbalẹ̀ rẹ̀ tí ò lẹ́gbẹ́ tó fi máa bú ẹ̀ tó nípọn jẹ̀wúre lọ ìṣẹ̀dá tó láyé tó lọ́run yóò máa dáàbò wá o lénìí àti lọ́jọ́ gbogbo.
1: Àmì àti àmì ó dá orókè láàárọ̀ inú ẹ pàdé wọ bó bá di láago méjì fún àkọ́tun ìròyìn gbàǹkangbè títí wá di ìgbà náà ìyá àdínní yín náà ni o Aminat Adeto Badmus òun lorúkọ tèmi mọ́tàlá yín eléyìí tó ṣe bẹ́ẹ̀ nǹkan mọ̀mọ́ ó ṣe dáadáa.

ẹ kú ojúmọ́. Ní gbogbo ibi tẹ́tí ń pẹ̀ kàn ní splash 105.5 FM. Ilé fún Bọ́lá Àgbẹ̀ fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn, ilé bàbá Àkàndé gangan, ilé ọba Àkàndé tí ó pé méjì lórí ètò já wọn sí ìròyìn eré ìdárayá láti ẹsẹ̀ kùkú orílẹ̀-èdè Nàìjíríà, ilẹ̀ adúláwọ̀ àti jákèjádò àgbáyé. Lórúkọ lọ́wọ́ Bọ́tìnì Fowórọ̀ Tòní Abimbọ́lá Sadiq, òkè tó ga jò òkè, òkè tó plẹ́ntì, Túndé Ọláwálẹ̀ Sẹ́tìn olóòtú ètò já wọn sí. Adéronkè Adéṣọlá lórúkọ tèmi, olórí sport, olórí ìròyìn eré ìdárayá. Ìbàdàn ká máa fíngà ti gangan. Ẹyin tèmi ò ní lọ́jọ́ rú bí Yorùbá ṣe máa ń pè Yorùbá tún mọ̀ pé lọ́jọ́ àánú. Lọ́jọ́ tèmi bá wá ń palẹ̀ àní sílẹ̀. Lọ́jọ́ tèmi bá ń pọ̀ ọ̀nà àní rìn lọ́nà láṣẹ Elédùmarè. Ó ti wá ṣọ̀jọ́ ẹ̀ ní kan kújẹ ẹ̀nìkún gẹ̀ rẹ̀. Ẹ ní máa yan fóònù ẹ̀ ní ṣàwúrò igi o. Ó yá lóní kọ́mọ́kọ́mọ́ lóní wéré lóní kí a mọ sá. Ó ní wàrà sẹ́sà. Ó tó di pa bẹ̀rẹ̀ ìròyìn ká fà àkókò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn tẹ túyáyá túyáyà jáde. Wá síbi ìpàdé ọlọ́dọọdún wá síbi ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún òjò. Eléyìí tá a fi máa ń ṣe àmì ayẹyẹ ìkànnì ọmọlúàbí The Integrity Station Splash 105.5 lẹ́yìn tó wáyé ní Trenchard Hall nílé ẹ̀kọ́ gíga Fásitì tìlúù Ìbàdàn. Ẹ̀sìn mọ̀ pé tó ní ṣe pẹ̀lú ètò ààbò òun náà la sọ̀rọ̀ ń pa rẹ̀ ìyẹn lánàá. Adúpọ́lọ́wọ́ gbogbo ẹ̀yìn tẹ̀ nífẹ̀ẹ́ kàn ní ọmọlúàbí tẹ́ ẹ jáde wá láti wá ṣe àmì ayẹyẹ ọjọ́ ọdún 19th anniversary.

0: wọ́n ti lọ ìyẹn sí Glasgow lórílẹ̀‐èdè Scotland níbi tí yóò ti wáyé àwọn òṣì tó bá wá gbẹ̀yìn sí kejì ìyẹn batch B ọjọ́ ẹ̀ ti Friday náà ni wọ́n fi Aberdeen ńlẹ̀ ìyẹn níbi tán ti wà ní bùbá gbáradì tí wọ́n lọ ìyẹn sí Games Village ìyẹn ní Glasgow lórílẹ̀‐èdè Scotland ṣe wá rí ìdíje Commonwealth àjọ tó ní sí ìdíje Commonwealth wọ́n ṣe àgbékalẹ̀ eré ìdárayá fẹ́ǹsì ẹ̀rọ àwọn kan tán máa ń débi akoto báyìí tán wọṣọ white wọn a máa ṣe fiofiofiofi kò ní jọ fúwọ́dù kò jọ kan náà fi mọ bára wọn fàtẹ́ mọ bára wọn jà wọn múra wíwà tí róbọ́ọ̀tì bá múra sí gbogbo ẹ̀ ó white látó ẹ ti mi eré ìdárayá yẹn òun náà ń pè fẹ́ǹsì ó ti yé yín nàìjíríà sì ti gbàlejò eré ìdárayá ní ọdún tó kọjá ṣùgbọ́n àjọ tó ń rìn sí ìdíje commonwealth wọn ti ní mi máa wáyé ìyẹn ní ọdún yìí tó ẹ pé ìlú èkó àmì sálẹ̀ gbẹ̀lẹ́gbẹ̀ kí akété ìlú ọgbọ́n èkó náà ni ó gbàlejò rẹ láàrin ọjọ́ kẹsàn-án títí da ọjọ́ kẹrìnlá oṣù kẹjọ ọdún tá a wà yìí ẹlẹ́yìí tán pè ní commonwealth fencing championship òun náà ni wọ́n pè é ìlú èkó ni ó gbàlejò rẹ àwọn tí nàìjíríà àwọn tó jẹ́lé ìdárayá fẹ́ǹsì lórílẹ̀‐èdè ní sí kì í ṣe spọ́ọ̀tì èbó àwọn ọmọ nàìjíríà náà ń ṣe fẹ́ǹsì o ti wípé adébọ́dúnrin tó máa ṣe tó fi mọ alex chizin aniye wọn wà lára àwọn tí ó máa ṣojú tìm nàìjíríà kódà ọmọ ọdún mẹ́tàdínlógún tó máa ṣe òun náà thomas ọmọ ọdún mẹ́tàdínlógún ló jẹ́ wípé ọ̀kan lára àwọn eléré ìdárayá fẹ́ǹsìn tó jẹ́ top rank lórílẹ̀‐èdè nàìjíríà òun náà ló wà léyìí tó túmọ̀ sí pé tìm nàìjíríà wọn níṣẹ́ ti ṣe iṣẹ́ ti yá wọn sí o àwọn sì ti ṣe tán láti ṣe dáadáa ẹni tí wàá ṣe olùkọ́ni wọn ibrahim alọ́gbà òun náà ló ti jẹ́ kó di mímọ́ wípé àwọn ti ṣe tán ẹni táwọn bá kò nínú ìdíje commonwealth òun náà làwọn wà gbáradì fún ìdíje commonwealth fencing fẹ̀dẹ̀ championship eléyìí tí wọ́n ti àgbékalẹ̀ rẹ̀ tí gbogbo ó sì dùn sí gbogbo kan ókè lórí ìdárayá bó láfi gbígbá lórí ìtàbí ìyẹn tí bùtẹ̀ ní tìm nàìjíríà òun náà ikọ̀ ọ̀jẹ̀wẹ́wẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà tó ń gbé ìdárayá bó láfi gbígbá lórí ìtàbí rẹ̀ tọ́jú orí wọn wà lábẹ́ ọdún 15 àwọn náà ni ìròyìn ti jẹ́ òdì mímọ́ wípé atọkùnrin tọ́jú orí wà lábẹ́ ọdún 15 tó fi móbìnrin tọ́jú orí wà lábẹ́ ọdún 15 atọkùnrin tọ́jú orí wà lábẹ́ ọdún 19 atọkùnrin tọ́jú orí wà lábẹ́ ọdún 19 under 15 girls under 19 boys àti under 19 girls gbogbo wọn pátá òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ gbaradì ó sì jẹ́ wípé wọ́n ti ṣetán láti lọ kópa nínú ìdíje 2026 ITTF African Youth Championship eléyìí tó máa wáyé ní Baltimore Sports Complex ní Accra lórílẹ̀‐èdè Ghana níbi tó lédè Nàìjíríà náà ti mọ̀ mú tíkẹ́ẹ̀tì láti lọ kópa àti láti ṣe dáadáa nínú ìdíje ó dáa bí láfi gbà lórí tábìlì táwọn ọ̀dọ́ ìyẹn nílẹ̀ adúláwọ̀ ẹ̀pọ̀ lédè Nàìjíríà kọ́dù ẹni tó ń ṣojú wọn kọ́dù àtúwọ́n òun náà ló ṣe dáadáa o ìyẹn ní èyí tí wọ́n ṣe gbẹ̀yìn lórí tó léde nàìjíríà ó ti fi àjọ mọ́ léde ghana israel akile àmì ayò mẹ́ta sí méjì òun náà ni ó fi iná adẹ̀ láwọn eléré ìdárayá bíi matthew fabumi sultan agunbíadé gbogbo wọn pátá àwọn náà ṣe dáadáa o ìyẹn ẹ̀fún orílẹ̀-èdè nàìjíríà bẹ́ẹ̀ sì rèé orílẹ̀-èdè egypt àwọn náà wọ́n fi àjọ orílẹ̀-èdè uganda pẹ̀lú àmì ayò mẹ́ta sí méjì odò olóde tunisia àwọn náà mú togo wọn kó nǹkan wọn kó lulu wọn kò fún wọn bógo lórí togo ní àmì ayò mẹta sí odò ní ìpele tó wá kàngùn sí àṣekágbá sẹmífàní olóde nàìjíríà wọn kojú olóde tunisia nígbàtí olóde egypt àti algeria táwọn náà tí wọn mọ kojú ara wọn bí nǹkan bí ó ṣe lọ ìyẹn ni apá abẹ ní ẹjẹ wọn lọnà kọjọ wẹwẹ tọjú orí wọn wà ìyẹn lábẹ ọdún ogun ọdún lórílẹ̀-èdè nàìjíríà ẹ̀ka bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá òun náà nù ikọ̀jọ́ tọ́jú ni wọ́n wà lábẹ́ ogun ọdún lórílẹ̀-èdè nàìjíríà àwọn náà ni ìròyìn ti jẹ́ kó di mímọ̀ wípé ìgbáradì òun náà ló ti ní ó bẹ̀rẹ̀ fún wọn ìyẹn nílùú àbíjàn ṣáájú ìfigagbága eléyìí tí wọ́n gbà tó dẹ̀ jẹ́ wípé orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti balẹ̀ yẹn sí orílẹ̀-èdè Cote d'Ivoire ànáná gbéra kúrò lórílẹ̀-èdè nàìjíríà wọ́n ti balẹ̀ sí orílẹ̀-èdè Cote d'Ivoire Yamoussoukro náà ni wọ́n balẹ̀ sí fún ìdíje eléyìí tí wọ́n fẹ́ gba orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tó ti gba ìdíje ìfẹ́ ilẹ̀ adúláwọ̀ àwọn ọ̀dọ́ ọjọ́ náà wà lábẹ́ ogun ọdún fún ìgbà méje ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi lu Abuja lẹ̀ ní ọ̀sán ọjọ́ ajé Monday ẹ̀tún wọ́n dẹ̀ balẹ̀ orílẹ̀-èdè Africa Oṣù ní ìrọ̀lẹ́ ọjọ́ náà àtìgbà náà òun náà ni wọ́n kálukú wọn lábẹ́ olùkọ́ni Adùnmí Kábà ni wọ́n ti ń ṣe tó bá yẹ kí wọ́n ṣe orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ defending champion fún wàfù bíi àwọn náà ni wọ́n bẹ̀rẹ̀ ìsọ̀rí ọ̀run pẹ̀lú ìfigagbága àwọn àkọ́kọ́ ojú orílẹ̀-èdè Ghana ìyẹn Black Starlet ní ọjọ́ 27 oṣù keje ọdún tá a wà ìyẹn Analysis and Stificio ṣe Yamasokro òun náà ni ó ti wáyé. Lẹ́yìn náà Nàìjíríà ó kojú Junior Sparrow Hawks orílẹ̀-èdè Togo ní 30 oṣù keje ọdún tá a wà yìí. Ìyẹn níbẹ̀ náà ẹ̀la àgọ́ mẹ́ta lórílẹ̀-èdè Nàìjíríà. Ọdún adigbe ìfigagbága àwọn tó gbẹ̀yìn nísọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tán wà ìyẹn Group B wọn kojú orílẹ̀-èdè Burkina Faso ìyẹn York Stallions wọn. Òun náà ni wọ́n máa kojú lọ́jọ́ kejì oṣù kẹta. Ọjọ́ kejì oṣù kẹjọ ọdún tá a wà yìí olùkọ́ ni wọn Abdulmikaba òun náà ló jẹ́ odi mímọ́ pé àwọn ṣetán láti ṣe dáadáa káwọn dẹ̀mú tíkẹ́ẹ̀tì láti lọ kópa nínú ìdíje ṣẹ̀yẹlẹ̀ àdúláwọ̀ fáwọn ọ̀dọ́ tó dúró wà yẹn lábẹ́ ogún ọdún. Ẹ jẹ́ wá gba bíwọ̀ ìròyìn tó ní ṣe pẹ̀lú ikọ̀ Super Falcons orílẹ̀-èdè Nàìjíríà. Àmọ́ kó tó di wípé máa lọ síbi tí ń ti ṣe àwọn lámì ìtọ́ mílẹ̀ ìjọ máa fọ̀rọ̀ ju omi tó rọrọ̀ láàárọ̀ ọ̀tún ni. Àwọn agbábọ́ọ̀lù méjì tó ń kọ Super Falcons kan ni wọ́n ti dé láti ní playa ní wọ́n ti wà púpọ̀ agbáradì o tó yẹ pé kọ̀ọ̀kan náà làwọn méjèèjì náà orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n jọ gbá bọ́ọ̀lù fún. Wọ́n dẹ̀ ní travel delay òun náà ló wáyé ìyẹn fún Deborah Abiodun àti Gift Monday láti darapọ̀ àwọn tó kù wọn ní Casablanca ìyẹn ní orílẹ̀-èdè Morocco. Gẹ́gẹ́ bí àjọ tó ń bọ̀lá aláfẹsẹ̀gbà lórílẹ̀-èdè Nàìjíríà àjọ NFL gẹ́gẹ́ bó ṣe jẹ́ odi mímọ̀ àwọn agbábọ́ọ̀lù 23 àwọn náà ti wà ní bùbá agbáradì lákòókò yìí lẹ́yìn ìgbà tí Fọláṣí Adéyìn Jamilusi tó darapọ̀ mọ́ àwọn tó kù rẹ̀ ní Rọ̀lẹ́ àná láti orílẹ̀-èdè China ṣé tó wá túmọ̀ sí pé Deborah Abiodun àti Monday Gift là ń retí ìyẹn ní ìjọba ìyẹn ní bùbá agbáradì orílẹ̀-èdè Nàìjíríà nílùú Casablanca lórílẹ̀-èdè Morocco. Ẹ já wa padà lọ ẹ mọ́ gbàgbé mo fẹ́ ràn wá létí ni o Abdulkadir Adirogba ó jọ bí ẹni pé a ti ń gbàgbé mí ìdẹ́mọ̀ bóyá oníròyìn ni mí a lè sọ bóyá mo mísì ìròyìn ẹ̀ ṣùgbọ́n kẹ̀ ṣe pé mo mísì. Ní ọdún tó kọjá nígbà tá a lọ sí Morocco tá a padà dé láti inú ìdíje fẹ̀rẹ̀lẹ̀ adúláwọ̀ tá a gba mission health ilẹ̀ ikọ̀ Super Falcons orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀yin ní kí ló tí mo sọ pé tá a gba bẹ́ẹ̀ ni Falcon winning journalist lèmi náà kò easy kò ní bàjẹ́. Báwọn oníròyìn tí wọ́n tẹ̀lé orílẹ̀-èdè Spain lọ sínú ìdíje fẹ̀rẹ̀lẹ̀ adúláwọ̀ ìdí ìdíje fẹ̀rẹ̀ àgbà ẹ má ṣe mọ pé àwọn World Cup winning journalist òun náà nìyẹn kò lọ fà rárá Falcon winning journalist òun náà lèmi mission X òun náà òun ló possible. Nígbà tá a wá padà dé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wọ́n náà máa fún wa ní MON wọ́n fún wa lẹ́MON àbí wọ́n fún wa ní ON àwọn tó ti ní ON tẹ́lẹ̀ wọ́n sọ di MON àbí nkankan àbí abẹ́ni tó ti lẹ́MON jẹ́ tẹ́lẹ̀ wọ́n sọ di ON MON jo ON jo MON lọ wọ́n sọ di ìyẹn bẹ́ẹ̀ wà lọ báyẹn. Wọ́n wá tún promise wa ní owó kan bíi $100,000 fẹ́ni kọ̀ọ̀kan olùkọ́ ni wọ́n $75,000 àwọn tó jẹ́ officials tó kù ní $50,000 òun ni wọ́n ṣèlérí fún wọn. Ọkàn mi sẹ̀ wá ń lọ bí owó òun ni o ìmọ̀ bóyá láfìdá mi ìmọ̀ bóyá òun wọn ti jọ pin owó yẹn bóyá ó ti gbà ń bẹ̀ yóò wá sọ fún wa torí pé kíni owó tí wọ́n promise kọ Super Falcons orílẹ̀-èdè Nàìjíríà mo hàn tí ì ṣe fún wọn. Nígbà tí kọ Super Eagles fẹ́ lọ sínú ìdíje fẹ̀rẹ̀lẹ̀ adúláwọ̀ owó tí ìlérí tíjọba ṣe fún wọn kí náà ṣe náà tíjọba fi ṣèlérí fún wọn kó tó di pé wọ́n fún wọn kó tó di pé wọ́n lọ gba World Cup qualifiers. Ok wọ́n ṣe dáadáa nínú ìdíje fẹ̀rẹ̀lẹ̀ adúláwọ̀ wọ́n ṣe ipò kẹta nígbà tí wọ́n fẹ́ gba World Cup qualifiers pàápàá jùlọ playoff ìjọba wa mú ìlérí yẹn ṣe pé kẹ mọ bá mọ wò pé àṣe o ikọ̀ Super Falcons ẹ̀yin ní kí n mọ lẹ́mìí akúbíye kí n ní sùúrù àbí ebi wa fọ̀n sí ku bíi ọjọ́ mẹ́ta àbí ikọ̀ Super Falcons ìlérí yẹn àgbọ́pá àti ìgbọ́pọ̀ yẹn lórí ẹ̀ ṣé kó gba àwọn nǹkan tá a mọ́ ń sọ nìyí nípa eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà àwọn obìnrin Abdulkadir Adirogba máa ń ká àwọn ará ilé láàárọ̀ tó ní.
1: Adẹ̀kú àná kí gbogbo àwọn olólùfẹ́ lè tí wọ́n láǹfà láti yọjú ní trenchard or ní
0: first team ìbàdàn. Akin àfojúdi yín o.
1: Káàsì mo fi àkókò yìí náà a máa sọ fún àwọn aráalé torí lánàá nígbà tí mo fẹ́ kúrò lórí ètò. Mo ní atọ́kùn pé atọ́kùn promise wa.
0: Aláfíìdá so ò jẹ pọpọ́ fúlànà ni so ò jẹ small show.
1: Ẹ̀hún náà ni pé kí n sọ pé àmọ́ pé àwọn tó gbọ́ àlọ́ won gbodo gbo abo
0: okay
1: e ka yan na fun awon ara ile ko mo de bi pe gba ti aba wa pari abi won mo ro pe
0: se o je small shops ni
1: eh o e mo pe mi o paro
0: okay
1: mo se ati dori eto bayi mo se fi ki yin pe eh a tokun mo para mu ileri won se ni ana bo de ye pe small shop ni kala je a ri kan
0: se mo mi ni
1: omi
0: se mo mi omi da o
1: nigba ta ri pe
0: eyan ni ronaldo to gbe eh kini awon ara abi elerin dodo awon ara abi to gbe le tiktok won ja to gbo mi ori table pe ka mo mu ilera wa se koko se pataki omi
1: eh omi na da sugbon omi yen na mo pe fun ra wa ara na la lo ra kiti pe boye na le fun wa
0: boye ti o lo mi ni won gbe
1: iro small leyin ta je small a mo pe yen le fun ni small chop ta je sugbon mi yen nigba ta ri pe arin kan te fi ni fun wa la fi lo sugbon e sa se lana
0: adupe adupe eyin okunrin eyin ijoba orilede Nigeria super nkan ta mo so to ba ye mo so pa wo bi ni a mo se kini kan a gboro super falcons kori se bo se ye ko ri ni $100,000 ti won se le ri fun mo de ran ti pe ko di tigress orilede Nigeria awon obirin ko agbabole la fowoju sajo won se le ri iyen fun awon e o da pe ko di tigress awon ti gba ti todo ti won nigba ti won fe lo to fe gba World Cup qualifiers won ti gba ti won sugbon iko super falcons orilede Nigeria a ri nkan kan a gbo nkan
1: atoko lapodo temi ta ba wo isele yi a ri wi pe looto o pin si gun ni egun akoko to pin si oni gun joba egun elekeju o la won tun samojuto iko lobi orilede wa Nigeria tori ta ba ni pe joba o se in to ye kan se nje awon to wa lagbon be yen na nje kini igbese ta won na gbe lati je ki ijoba o mo wi pe awon omo ti ti e promise yi te jeje fun pe e fe fun won ni kan bayi e ti se fa won mo nje awon na gbe igbese ile to lagbara e ti so na tele a si tumo tun so wi pe se ni to ba je pe ikolokunrin a le so wi pe to ya tori pe eyan be kusun ka mo sin kuma to ba je pe ikolokunrin ni gbogbo ana la mo wi pe looto bola la fese gba lorede wa Nigeria in to ba ti je tokunrin bayi won ma fe lojuju to obinrin lo olofa te fi so pe tawon okunrin yen pe won je te gbegbe se
0: koda ti di tigress ngba ti won se camp in France ni won ti lati match na ti fun won lo won boya bi awon ni squad won jo ko won kin po won ti te se owo fun bi awon kala bi metal awon ti se owo
1: seri iroyin okunrin o ma tete fe lojuju tawon obinrin lo sugbon awon to wa lagan bi yi gan awon ge koku
0: no no
1: ona ta fi koku ni wi pe e wo awon omo yi awon obirin yi mission x lorede morocco won lo gba elekeji orilede to je host nation gangan na tu gba lowo e papa sere won
0: leyin ti won ti na won
1: seri elegan
0: remontada
1: seri elegan oku
0: argentina nikan lori remontada
1: o ye ki ru eleyi o wu yan lori pe o ye ka sete san eje ta ja won omo yi sugbon ti joba ba ni o da o a fe fa awon meni boya bi ka ta so pe ka 30 million naira o a fun won ni on abi mon o a fun won se ni ti joba ba se leyin se mo pe gbogbo e ka joba lo ni awon e ka kan kan awon eyan kan kan tan je olori nbe to pe ni oga awon mo yi te ni e fe se kini fu e ja tete se kini fa mo yi tun lo sinu dije fe ya gba yi o tori pe ku se bayi ni mori se ya nigba ta won yo ba pressure joba yi ti joba o si mo fori ro po ijọba o le mo fori do bola lafese gba nikan bo se wo bola lafese wa na mo wo bola la foju sajo bolu awon mi sugbon awon to ba wa nbe gangan lo e kan gbe igbese gba e je se kini fa awon mo yi awon mo yi gangan lo
0: se nkan yo kan ti mo fe ro ni pe ati emi na mo pe atene fe fa tene si ati gbo ni mo jo lebi sugbon asiko ta awon mo yi wa ni this is their time in ti won ba ti gba yi ti won se lodun to koja
1: e to o na atokun o na lo je kemi na so wi pe asiko ti awon alase to wa leka igangan le pressure ijoba lele pe ijoba je ase eto fa awon omo yi tori seri ti won ba se eto fun won yo lo mo ru won ya ni ninu dije ile tan tun lo o le je pe won wa se pe won ni o ebi nisin lase dada fun won tan nisin won tun fun wa leje won tun ni se fun wa yo mo olodo bi tutu si won lokan ni
0: kama jo ba nle
1: ki awon to wa le ka yen kan tete gbegbe se bo se kan ma pressure joba gba e ja fa won mi ni ta te e ja fun won leto won
0: kan si
1: se e ja fun won leto won
0: ke se pe ile adulawo to bere lopin ose ta
1: fe bo se je niyan tan ba fun won leto won boya idije ile adulawo na ni ti orilede wa Nigeria gba abi mi boya qualifier ni ti won so nipa awon okunrin na pe won fe fun won ni gankan to fi je pe o ku gele nja bayi ni ese wa nawo re sawon okunrin yen pe ya egba
2: ele to pe o ku die ka tu a ti so kini ko ye ka mo so mo o ye ki iru eleyi ko ye ka ti e mo so mo pe npa owo pe fe fa awon agba ball orilede Nigeria ko ise nkan to ye ka lese mo da ka lese mo ah ka lese mo jenana o ye ki eleto ti meto re to ye ko se gege bi ojuse ta ba so elejo odun wo la fe so ele da odun wo ni igba ta ba so lodun to koja tu so lodun yi a tu wa so lodun to nbo ele ku die ka tu gugu awon to wa lagbon eka bi ijoba bo se bi a eka owo bi ijoba bo se yan sawon agba bolu o ye kan mo tete gbe gbese bo ba ye pe won mo npa se won kan le won danu kan fe elomi si be ni na o kan fu ifase yin wa si le ibola la fe se gba awon obirin
3: ba wa mu ticket woko ni si e mo pariwo kini kan amo tan ba mu ticket won lori lede naiji kini kan awon na lori awon agba bolu mi mo so half commission next number awon nikan atawon nikan na ni ori yin won ki se igbaradi kun ki se igbagbagba olore sore igbagbagba olore sore mi lo gan iko super falcons won gba ni odun to koja odun ta wa gan melo na gba leyin two legged games ile se won gba kojo pelu orilede senegal leyin yan ari nkan iyen mo international break bi meji lo o sofo ni awon arabirin to pada ri igbagbagba orilede senegal amo won kojo orilede gana igbagbagba mi ki dj fega lawo gan gan to di po be amo le ri ti joba se fun won e mu se ki dj yi o to gbina ya lo pon se
4: okay. Etin sheri wale sese kukuna ki to pada iyen sile okere tori pe idije honorable Ahmed Adekunle Olale kan to soju ijoba ibile Akinyele constituency 2 lati ijoba ibile Akinyele constituency 2 tan pe idije ohun iyen ni Moran wa 2027 o ti wa ipele keta si asikan pa quarter final to de je pe Robot FA awon ati Global FA omi ayele yin ododo ni won jo gba CCC Robot to pada jawe olubo ni re yan si ipele to kan gu si asikan pa semi final Ola mi ayo marun si merin be Oluwo mi gba penalty ohun na fi yanju e leni ni papa sere to wa lagbegbe sasa ni ilu Ibadan loni ati lola dede ago merin Victory FC o koju Greatness FC ago merin leni ni o ba di lola bakan na Sasa FC awon ati eje roba won mo bara won fun okay Olede Burkina Faso Olede Mali ati Niger Republic awon meteta naa ni won ti wa iye lori ati gbalejo idije fe ile adulawo odun 2032 won ti kowe se se ajo CAF won da ti fife han gba won fe gbalejo idije na o ye ja lo sinu idije fe agbaye tori pe idije fe agbaye le tan ni gba won akosile ati gbogbo awon to wa lokan wa gbogbo awon memories ele to file fun wa a le gbagbe o awon akosile bi merin la ototo ohun na ni afo le ni ninu idije fe agbaye eleyi to tenu bodo Olede America Olede Canada ati Olede Mexico won jo gbalejo e Cristiano Ronaldo ohun na ni agbabolu akoko ti o mi awon ninu idije fe agbaye mefa ototo eni odun mokanle ni ogoji ohun o tun je agbabolu akoko ti o mi awon ni to daba julo ti o mi awon ni knockout stage idije fe agbaye akosile keji Kylian Mbappe Olede France ohun na lo fo akosile Miroslav Klose o fa akosile re to ti wa le bi odun mejo o fo lenu gege bi en to mi awon jo nruje fe ya agbaye to de je wipe e bi go merin la ohun na ni close ohun lo ni sugbon Kylian Mbappe o si ni go meji le ni ogun to de je wipe go kan pere ohun na lo fi la Lionel Messi le ti won jo fe mu akosile ohun ti won jo run tan jo se basu basu ninu idije na be Lionel Messi ohun na fa akosile le ninu idije fe ya agbaye o gege bi eni ti o jawe olubori julo ninu idije fe ya agbaye ninu fi gagbaga meta le ni ogun to de eleyi to fi fun akosile Miroslav Klose eleyi ti ohun na ni iyen nile gege to jawe olubori julo ninu idije ife ya agbaye be akosile mele ti Lionel Messi eleyi to ni ohun na ni wipe idije fe ya agbaye bi mesan ototo tele ohun na ni o ti mi awon kopa nu mesan o de mu awon iyen ninu awon mesan yen back to back to je je pe gagbaga to ti kopa o po iyen ju yen lo sugba won gagbaga bi mesan tele to gba iyen ni dije fe ya agba ni odun 2022 wa si odun 2026 o mi awon iyen nibe be dije fe ya agba ni go eleyi to wa lati ita box 18 ni outside penalty area Lionel Messi lo ni meje na lo ni Rodri ohun na ni agba ball to je wipe o ni most completed passes ni inu dije fe ya agbaye kan dondo to de je pe 790 completed passes. Oh, no, Rodri, in your own loche, in your nibe, there by a cosile, a late Rodri, Governor, and ni, Lord 2022, in Rijefe, by 638 passes. Oh, no, Lofa, consider a low for Lenu. Bear, Michael Olisen, oh, no, ni, you know what, talk about you know. Nínú ìdíje fẹ̀yẹ̀ àgbáyé kan dòndò ẹ̀wọ́ fún àkọsílẹ̀ pẹ́lẹ̀ ní tóhun ti ní mẹ́fà lẹ́nu ẹ̀wọ̀n ní méje nínú ìdíje fẹ̀yẹ̀ àgbáyé kan dòndò ẹ̀yùn náà simon òun náà ló ní most clean sheet nínú ìdíje fẹ̀yẹ̀ àgbáyé kan dòndò clean sheet méje òun náà ló nìyẹn aṣọ́lé ọmọ orílẹ̀-èdè spain ok eloy room orílẹ̀-èdè Curaçao òun náà ló ní saves tó pọ̀ jùlọ nínú ìdíje ìfẹ̀yẹ̀ àgbáyé ìyẹn aṣọ́lé orílẹ̀-èdè island of Curaçao 16 saves òun náà ló ní Didier Deschamps tó gbá ìfigagbága olùkọ́ni tó gbá ìfigagbága tó pọ̀ jùlọ nínú ìdíje ìfẹ̀yẹ̀ àgbáyé olùkọ́ni orílẹ̀-èdè France Didier Deschamps òun náà ló ní 26 games òun náà ní ẹ̀kú láǹfààní ìyẹn láti gbà ó sì kú bí àkọsílẹ̀ mẹ́ta àbí mẹ́rin tá a bá padà dé látọjú ọjà máa mú ìyẹn sì yín létí ẹjẹ́ adágbó kó lè pójú tá a bá padà jáwọn sí tẹ̀síwájú ẹ lè wà nìkan ìbá nínú fèsì splash 105.5 ìbàdàn bẹ́ẹ̀ lójú òpó káàṣì *347*1004*#. Ẹ kú kalẹ̀.
5: Splash FM 105.5.
6: Ìtẹ̀méjì omi òrombó lẹ́mọ̀nì síbi èdúkan àti iyọ̀.
7: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí ejò ṣe kú gbogbo ilé báyìí?
6: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
7: Gbàgbé àpòpọ̀ yìí. Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
8: Wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
9: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
8: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
10: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
8: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
10: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
11: Prepared for global opportunities.
12: Study at Trinity University, Yaba, Lagos.
11: We combine practical learning with real-world experience so you graduate confident and career-ready.
12: We equipped you with skills the world demands.
11: Courses on offer include nursing, medical laboratory science, biochemistry, biotechnology,
12: cybersecurity, computer science, accounting, economics, marketing,
11: mass communication, and others. All our programs are fully accredited. Admissions are now open at Trinity University. Contact us at www.trinityuniversity.edu.ng or call 0704-634-9760.
12: Trinity University, building on the rock.
13: Hey, Chris.
14: Hey, Pam.
13: Say special.
14: Special.

0: 0813473145. 0813473145. See you there. With my life
1: on. Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
2: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: My people, welcome to my channel. Today, I go show you how I dey take make Golden Mon wey get plenty milk inside.
4: Yay!
3: I dey like put my Golden Mon inside bowl first. I go come pour warm water join. I go mix am, and you go see as milky nutritious enjoyment go form.
5: Wait, which time you put milk?
3: Na Golden Mon 3-in-1 I dey use. I no need put milk inside.
6: Mommy, e sweet well well.
7: Golden Mon 3-in-1 don't get for local milk. Get am for your family today. Golden Mon, make every day golden.
8: Flash FM 105.5.
9: Ẹ káàbọ̀ padà látọjú ọjà ìkànnì Splash 105.5 FM lè fún Balágbè Fẹ́lẹ́lẹ̀ Nìbàdàn náà lẹ́wà lórí ètò ìjà wọn sí ẹlòwò wa nìkan ìbàdàn rẹ̀ Facebook Splash 105.5 Ìbàdàn tẹ́ bá ti bẹ́ẹ̀ bá ti tẹ̀ sí kétékété lẹ́ẹ̀mọ wò bí nǹkan ṣe lọ nílé agbára láàárọ̀ ti tòní. Bẹ́ẹ̀ àwọn àkọsílẹ̀ eléyìí tí à ń jẹ́ kó nímọ̀ pé àkọsílẹ̀ 14 òun náà ló ṣẹlẹ̀ nínú ìdíje ìfẹ̀yà ìbẹ̀rẹ̀ mọ̀tíkà 11 fún yín ẹ̀dẹ̀ ẹ̀mú mẹ́ta eléyìí tó kù. Yohan Mazambi ọmọ léńjeléńje tí wọ́n gbé wọlé tọ́jú oríire ó kéré jùlọ tí ó wọlé láti wá mi góò méjì nínú ìdíje ìfẹ̀yà àgbáyé lẹ́ni 20 ọdún àti 247 days. Òun náà ni Mazambi ọ̀hún youngest substitute láti mi àwọn nínú ìdíje ìfẹ̀yà àgbáyé góò méjì náà ni ó dẹ̀ mi. Bẹ́ẹ̀ Jude Bellingham àti Harry Kane ikọ̀ méjì tó jáwé pé àwọn agbábọ́ọ̀lù méjì wọ́n níbi góò mẹ́fà mẹ́fà nínú ìdíje ìfẹ̀yà àgbáyé gan ilẹ̀ kẹ́sì òun náà nìkan ni wọ́n ní agbábọ́ọ̀lù méjì tí ó ní góò mẹ́fà mẹ́fà nínú ìdíje ìfẹ̀yà àgbáyé kọ̀ọ̀kan tí ó ní nínú ìdíje ìfẹ̀yà àgbáyé bẹ́ẹ̀ Ousmane Dembélé àti Kylian Mbappé àwọn náà wọ́n ní àwọn agbábọ́ọ̀lù méjì nínú ikọ̀ wọn táwọn náà tí wọ́n ní góò mẹ́fà mẹ́fà nínú ìdíje ìfẹ̀yà àgbáyé kan ọ̀tọ̀ọ̀tọ̀. Ok, Zinedine Zidane ọ̀nà ìròyìn ti jẹ́ odi mímọ̀ wípé ó ti tọwọ́ bọ̀ wí àdéhùn pẹ̀lú orílẹ̀-èdè France gẹ́gẹ́ bí olùkọ́ni wọn yóò mọ̀ rọ́pò di Didier Deschamps tó dẹ̀ jẹ́ wípé títí da June 2030 òun náà ni àdéhùn tó tọwọ́ bọ̀ ìyẹn pẹ̀lú wọn ó dúró báwọn. Anthony Joshua ni agbẹnusọ rẹ̀ Eddie Hearn ló ti jẹ́ kó di mímọ̀ wípé Anthony Joshua bàbá náà go down unless tó bá darúgbó òun náà ni ọ̀rọ̀ AJ lákòókò yìí torí wípé AJ ò tí ì ṣetán tí ó fi nùrìngí tí ó fi ilẹ̀ o tó dọ̀ yẹ pé àwọn motivation kan ti ń wá fún AJ ìyẹn ẹlẹ́yìn àti lábẹ́nú eléyìí tó fi jẹ́ wípé ní ọdún mẹ́ta sákòókò tá a wà AJ sì wà ìyẹn nínú rìngí ẹ mọ̀ rí yóò mọ̀ jà kò sí fẹ̀yìntì lákòókò yìí ó dà nínú WTA eré ìdárayá bọ́lá àfikígbá lórí kankéré WTA ti gbófin tuntun jáde pé àwọn eré ìdárayá bọ́lá àfikígbá lórí kankéré lóbìnrin wọ́n ti ní wọ́n mọ̀ ṣe à gene test àyẹ̀wò tí wọ́n fi mọ̀ bóyá aboníọ́ abakọ́sàboníọ́ ẹ mọ̀ bí mo fẹ́ aboníọ́ àmọ́ bóyá akọ́níọ́ tuntun dàbò wọ́n ti ní wọ́n mọ̀ ṣe àyẹ̀wò rẹ̀ báyìí ní WTA ẹ lè wá dà nǹkan rú mọ yín lójú ẹ̀yìn ológo rainbow ẹ lè wá ba nǹkan jẹ́ ìyẹn fún wọn. Bẹ́ẹ̀ Aryna Sabalenka àti Yannick Sinner tó gba ìdíje Wimbledon ìyẹn ní oṣù tó kọjá náà nínú ìdíje kò dì mímọ̀ wípé wọ́n mọ̀ wà ní ọwọ́ iwájú ìyẹn nínú ìdíje US Open ní Flushing Meadows sílẹ̀ pé kó jẹ́ wípé Carlos Alcaraz yóò padà ìyẹn sí orí pápá látàpá abẹ ẹni tí ṣe ọrẹ mi nù LeBron James ọrẹ rẹ ọlọjọ pípẹ ìyẹn Rich Paul ló jẹ kó di mímọ wípé LeBron James kò ní bẹ lọ tọwọ́ bọ̀wé àdéhùn pẹ̀lú ikọ̀ kankan o ko kanju gbe igbese lati lo sinu komi leyin igba to fi ko LA Lakers to fi ko hun to fi won le oni LeBron James yo farabale wa iko eleti yo se kini o ti o darapo bo ti e je pe fanran kan lu photo jade latodo Miami Heat iyen ni ana ti Miami Heat sin je odi mimo pe a sise mo ni fanran ohun e mo mo lo mo ro wi fanran yen ipe n to ye ka won fi ta ni ki seun n to ye ko wa nta rara atara pada sire daraja bolu alafesegba Abdul Qadir Adirogba are ajo are La Liga Javier Tebas ohun lo ti je ko di mo pe se ri akoko Gianni Infantino o ti to ninu ajo FIFA an pe anfani wa fun won lati lo bi odun mejila e ke yan se sa meta sa ile keje si ni Gianni Infantino ohun lo lo lowo ti o pari yan ni boya odun yan abodun to nbo odun to nbo na ni lo la fani iyan lati pari o ni leyin gbogbo osi tan se inu dije fe ya e gba bi e wi pe won rowo nu dije won si osi gan se hobbies gan inu dije yen ko leyin gbogbo hobbies ile tan se inu dije fe ya gba e o ni Gianni Infantino must go lo ye ko ma lo ye ko gbode kan la koko
4: ta ba wo ro ti baba yi so ta ba wo Gianni Infantino na ko to di pe baba yi gan kule na soro na tele ni pe ẹnu náà kulẹ̀ tí ń kun òun náà pé àjọ fífà ilé yìí ìtàn gbé dòde yìí ó dàbí pé ó lágbára jù tàbásí wò pàápàá jùlọ méjọ yóò sí àwọn èèyàn ó ní òkulẹ̀ gbá ti Gianni Infantino kódà pàápàá jùlọ kó tó di pé ìdíje fi ẹ̀yà àgbáyé gan láti bí abí ọdún mẹ́rin sẹ́yìn ó ní ẹnu tí ń kun Gianni Infantino èmi náà rí i pé tẹ́nu bá ti bẹ̀rẹ̀ sí ní kun èèyàn báyìí òbí ìgbà tí onílé bá ń fi àparí súnran àlejò ni ó ní ọ̀rọ̀ yẹn so eléyìí tó túmọ̀ sí wípé Gianni Infantino náà lásìkò tó wà báyìí náà òun gan mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbà tòun pẹ̀lú bí òun ṣe ń ṣe bóun ṣe ń ṣàkóso gẹ́gẹ́ bí ààrẹ àjọ FIFA.
9: Torí ìyá Abiyata Bazi ni àwọn tán ṣe kalẹ̀ nínú gbogbo nǹkan tájọ FIFA ṣe sí gbogbo àwọn èèyàn bẹnu àtẹ́lu ń kẹ́yọ kan lèmi ò lè bẹnu àtẹ́lu half time show yẹn mi lè bẹnu àtẹ́lu bóyá torí pé mo jẹ́ ni tó nílò ìfẹ́ entertainment ni àwọn tí wọ́n dẹ̀ wà ń bẹ àwọn favourite mi ni line up tí wọ́n tò mi lè bẹnu àtẹ́lu ìdí tí mi ṣe lè bẹnu àtẹ́lu dẹ́ ni wípé kò sí ìdíje fẹ̀yà àgbẹ̀yẹ kankan tí wọ́n bá fẹ́ host ìdálù ni ṣe lù lórílẹ̀‐èdè amẹ́ríkà kò sí any big game tó bá fẹ́ wáyé kó jẹ́ half time show kó jẹ́ super bowl ní half time show wa kó jẹ́ NBA ní final ní half time show wa wọ́n mọ́ ní half time show ìdálù wọn ìṣe lù wọn ní half time show yẹn. Bẹ́ẹ̀ orílẹ̀-èdè Qatar nígbà tí wọ́n gbàlejò díje fẹ̀yà àgbáyé òfin tán fi
4: tẹ̀lé
9: pé ẹnìkan kò gbọ́dọ̀ mọ tí wọ́ pápá àṣẹrẹ o kò sì sáyè pé à ń ṣe ológo rainbow ní pápá àṣẹrẹ tàwọn ẹ̀yìn ẹtìmọ̀ ológo kọlọkọlọ ogo rainbow wọn ni kò sáyè rẹ̀ ní pápá àṣẹrẹ tàwọn ìdáàlú ní ìṣèlú mi bẹ́ẹ̀ nù àtẹ́lù yẹn ṣùgbọ́n wọ́n ní hydration break eléyìí tán gbé wa wípé àjọ FIFA tún dọ́gbọ́n ríìpù àwọn èèyàn pé wọ́n sáré lọ ń pawó àsìkò tó bá mú lọ́wọ́ lóòótọ́ wọ́n sáré lọ ń polówó wọ́n ní kì í ṣe pa hydration break ò kì í sí tí nǹkan bá gbóná ṣùgbọ́n ìwà ni o nǹkan gbóná o nǹkan tuntun o nǹkan hydration break wọ́n lọ wà ń dẹ̀dẹ̀ pé àìmọye ẹjọ́ ó yẹ kí Infantino káwọ́ sẹ́yìn báyìí kò mọ̀ ju tẹ̀sùn mọ́lẹ̀ wájú òfin president trump tí wọ́n ń pè pé ẹ̀ lo oṣù ọ̀fọ́mù sẹ́ òun pé Infantino pé ọmọ òun gbọ́dọ̀ play ó dẹ̀ máa play. Hello akọ́jú mọ̀ ìṣẹ́jú kan. Hello ẹ káàárọ̀ ṣe takáṣe láàárọ̀ yìí ojú ọ̀nà lẹ́wà. Orúkọ yín àti ibi tí mo ti ń pè yín. Ó dà Mr. Babatunde láti san yẹ́ ti jẹ́ $25,000 lọ́rọ̀ káṣẹ́ láàárọ̀ yìí àwọn kọ́sọ́mà kẹ́ wó pè yín láti bèrè account details yín wípé ẹ ti káṣẹ́ ẹ̀yà ọmọ ojú òpó yẹn ti tọ́ mo nígbàgbọ́ pé wọ́n ti gbọ́ tó ráwọn náà gbọ́ Mr. Babatunde láti san yóò ẹ ti jẹ́ $25,000 lórí káṣẹ́ láàárọ̀ yìí kọ́sọ́mà kẹ́ wó pè yín láti bèrè account details.
4: Tá a bá wo ọ̀rọ̀ Gianni Infantino yìí, àdéhìí pé ó dàbí pé àwọn yẹn náà ti di pé politics ó ti fẹ́ máa mí ìsìn pọ̀ mọ́ bọ́lá aláfẹsẹ̀gbà. Nígbà bá dẹ̀ pè ní òṣèlú kò gbọ́dọ̀ papọ̀ mọ́ eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà.
9: A fi nǹkan tá a máa ń sọnù ṣùgbọ́n lọ́kàn wa nísàlẹ̀ àmọ̀ òṣèlú àti bọ́ọ̀lù jọ rìn.
4: Wọ́n jọ rìn ni. Ṣùgbọ́n ṣe rí tí nǹkan báyìí bá ti wá di pé ó ti escalate ó ti ń láǹfààní láti pọ̀ jù bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà gan ni nítumọ̀ mọ́. Òun ẹ̀ lẹ́sọ yẹn nígbà tí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà tó ń pe Gianni Infantino wí pé ọmọ òun ìyẹn mo ti gbàgbé orúkọ agbábọ́ọ̀lù yẹn eléyìí tó ṣe
9: àṣeyọṣe
4: Fọlárin Balógun pé kán yíre káàdì yẹn
9: padà. Bígbà tí Harry Kane ò bá play àbí
4: Ronaldo
9: ò
4: ṣe àbí
9: Messi ò play for Argentina.
4: Ó yà ẹja ká wá sí rò pé ikọ̀ míì náà tó jẹ́ orílẹ̀-èdè míì náà wàá gba káàdì pupa yẹn náà. Ǹjẹ́ wọ́n lè tọ̀nà padà fóun náà tí wọ́n bá tọ̀nà padà fóun náà kí ni ó padà di politics náà pé
9: eléyìí
4: tó túmọ̀ sí wípé Gianni Infantino náà ẹnu náà ti kùn náà kó náà dọ́ kó náà mọ̀ nǹkan kó náà dọ́gbọ́n sọ̀rọ̀ ara rẹ̀.
9: Ó dà ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea yóò jọ bí ẹni pé àwọn ọmọ academy Man City pàápàá jùlọ ti ọdún 2020 òun náà 2026 òun ni wọn nífẹ̀ẹ́ sí lẹ́yìn ìgbà tí Morgan Rogers tí wọ́n ti láǹfààní ìyẹn láti £117 million òun náà ni wọ́n gbé Morgan Rogers. Ẹ ń wá pé Morgan Rogers wà lára àwọn ikọ̀ tó mi àwọn kojú ikọ̀ Chelsea ọ̀jẹ̀ wẹ́wẹ́ nínú ìdíje FA Cup kan eléyìí tí wọ́n gbá bákan náà Copa náà mi àwọn kojú wọn lọ́dún náà lọ́hùn ẹbí àmẹ́rì mẹ́ta sí méjì òun náà ní bí ọdún mẹ́fà ìyẹn sẹ́yìn. Olùkọ́ni Sabi Alonso lára àwọn ọkọ̀ tó wà fún lọ́wọ́ yìí Ari Romeo Latvia ni James Gittins tó sìn adára bí ọ̀yọ́ gbogbo àwọn eléyìí inú tó fi mọ́ Palmer Delamp gbogbo wọn pátá inú ọkọ̀ jẹ̀wẹ́wẹ́ ikọ̀ Man City Man City Academy òun náà ni gbogbo wọn òun náà ni wọn ti wá káàdẹ̀ tó rí wípé àwọn míì náà sì wà bí Michael Olise kó tó rí pé lọ́báyà Chelsea náà tó na mú wá Academy Man City òun náà ni James McCarthy ni àwọn agbábọ́ọ̀lù lóríṣiríṣi gbogbo ẹ̀ náà ni Bluco láti Man City Academy òun ni wọ́n fẹ́ sátán kí ló sọ Academy tí wọ́n ti ń produce ọmọ fún ẹ̀wọ̀n ẹ fi Chelsea dé Anthony Taylor ó fẹ̀yìntì gẹ́gẹ́ bí adarí ayò lẹ́yìn ogún ọdún tó ti darí ìfigagbága 831 matches òun náà ní ìfigagbága eléyìí tí ó darí tó dẹ̀ jẹ́ wípé ẹni ọdún mẹ́tàdínláàádọ́ta ọ̀hún ó ti sọ báyìí sí èdè abẹ́lẹ́ láfi sọgbà àmúrán tí ìṣẹ̀lẹ̀ kan lọ́dún 2015 AFL Cup final Chelsea àti Tottenham lẹ́yìn ìgbà Chelsea náà Tottenham tí ó ṣe Mourinho tó lọ confront Anthony Taylor ìyẹn ní mú tọ́pàkì Anthony Taylor ló wà lára àwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tí òun ò lè gbàgbé tó dẹ̀ pé ọdún 2025 Anthony Taylor bá BBC sọ̀rọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan òun náà ni òun rántí ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ ọ̀sẹ̀ Mourinho yẹn wà lára àwọn ìṣẹ̀lẹ̀ tó wọ́n lè gbàgbé gẹ́gẹ́ bí adarí ayò ìyẹn ní kárí ọ̀hún ẹ̀ wọ́wọ́ ní ká jẹ́ pẹ́lẹ́ ló fọ̀nà fún yẹn Stop Andoni Raiola ni McAllister àti Allison wọn lè kúrò nínú ọkọ̀ orílẹ̀ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool Temilade Aloko ti wà kalẹ̀ fún lùbírin ìyálòdì òkè Ìbàdàn
10: akùnà
9: wà ní àwọn ọmọlẹ́jọ́
10: bí ó lágbára ó lágbára ó dùn lẹ́sẹ̀ láti máa retí báyìí ìyẹn dẹ̀ rí
9: ó máa ta lẹ́nu
10: gbogbo Ìbàdàn
9: máa retí
10: ó máa ta lẹ́nu
9: ìfẹ́ máa kọ àwọn orin tí mo nílẹ̀ yẹn ní
10: káàkiri lọ́wọ́ ọmọ ìjìkọ ibi ìgòtù ti wá tún dé kótó wá di
9: ìgbàyàn
10: ohun tá a ní lónìí òun náà ni nípa arábìnrin kan eléyìí tí bàbá rẹ pín ogún fún ṣùgbọ́n látara ìpín ogún yìí òun náà ni wàhálà ṣe bẹ́lẹ̀ láàrin òun àti ọkọ rẹ tó sì fa ìpínyà fún wọn eléyìí náà ni mo wá rò wípé ọ̀rọ̀ yìí ṣe pàtàkì káwa náà gbé yẹ̀wò lórí ètò ìlú bìrin
9: tẹ́tọ́bìrin
10: bá jogún ní ìdílé rẹ̀ ṣé àjogúnmọ́ tọkọ ni àbí bíbò gangan ló ṣe jẹ́
9: sọ fáwọn ọ̀rọ̀ ọmọ lè mọ ẹ náà ni ó jogún kó wà sọ mí sí ó gbé orúkọ ọkọ rẹ ló yẹ kó wà
10: gbogbo nǹkan tó rọ̀ mọ́ òun náà nu wípé ó dáa o tí wọ́n bá pín ogún kan obìnrin irú àwọn ayé àti ẹ̀wúgún ló pín kankan
9: ọlọ́ọ̀lẹ́mẹ́rọ
10: ṣùgbọ́n àwọn tí ọlọ́ọ̀ jìn kí ọlá fún àwọn ìdílé wọn tí ó dáa o bàbá wa ni ó dáa ogún tí ẹ̀rọ ìyàwó mi kọ̀ọ̀kan kọ́kọ́ wá yarí pé dandan bóun ṣe fẹ́ káwọn náà leléyìí ó gbọdọ kó sínú àkáǹtì òun ni ó gbọdọ ṣe kankan
9: ṣé sọ lè mú dádìẹ ló wà lẹyìn orúkọ ogun
10: yìí látara eléyìí
9: ara nǹkan tá a mọ sọ ni
10: ó nígbéraga lóbìnrin
9: ọlọrun ló lẹmí ẹ wo ẹ gbádùn ẹ bí èbó ṣe ń gbádùn ti láàárọ náà bàbá ní tẹmí fi mọ ń gbádùn lóbìnrin nìyẹn àmọ láàárọ ó ti fẹ́ lì lóbìnrin àti tọkùnrin wọn kó kálukọ irọ́ ni kí lọ lórí yẹn sọ lórí ètò olúmi láàárọ̀ tòdí ẹ má yìí kú òǹbẹ̀ adínúkẹ́ adéṣọlá mo ti ń ga lọ́tọ́ mi ò fọ́ ẹ má kàná mi nígbà kú eré o.
11: Hey Rihanna, not just tonight,
12: not just tonight.
11: We run this all day, every day. Every day. You're listening to the Integrity Station. From the top of the chart.
12: Top of the chart.
11: Splash 105.5 FM.

0: bẹ́ẹ̀ ni o ẹ mọ̀ wípé tóbìnrin bá ti pọn ni délé ayọ̀ tó ti pọn ni délé owó tó ti pọn ni délé ọ̀la onítọ̀hún kọ́ ó mà ti ṣoríire nílé ayé rẹ̀ torí wípé ẹnikẹ́ni tóbìnrin bá dúró tì gbágbágbá báyìí ẹ wo bí ìgbà tó lọ dúró tì èèyàn ni. Mo kí kàbọ̀ sórí ètò ìlúbìnrin ní ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM. Ẹ jẹ́ kí n kọ́kọ́ máa fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin èèyàn wa tí ẹ darapọ̀ mọ́ wa lánàá gẹ́gẹ́ bí a ṣe ń ṣe ètò ìdánilẹ́kọ̀ọ́ ta fi ń ṣe àyájọ́ ọjọ́ tí a dá iléeṣẹ́ wa sílẹ̀ ọdún 19 years anniversary. Bákan náà àyájọ́ ìbí bàbá wa olùdásílẹ̀ iléeṣẹ́ yìí iléeṣẹ́ Splash FM 105.5 àti Lagelu FM. Bàbá wa Ọba Àkàndé Adébáyọ̀ MFR kábíyèsí o bàbá Kádé Pẹ́lórí. Ọdún 97 ni bàbá wa ń ṣe lókè èpè. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹ̀yin tẹ wá láti ibi tó jìnà àti ibi tó súnmọ́ ẹ ṣeun àmọ̀rírì yín o. Thank you very much. Ìfẹ́ eléyìí tẹ ní sí wa òun náà lẹ ṣe darapọ̀ mọ́ wa lórí ètò náà. Eléyìí náà ni mo sì fi ń kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí lórí ètò ìlúbìnrin Tèmiládé Àlòkò òun lèmi ń jẹ́ o. Ẹ̀yin náà ti mọ̀ wípé ètò yìí ètò tí mo ń gbi gbogbo wa jigijigi ni torí mo mọ̀ wípé olúkálùkù ló máa ń ní ìkọ̀ ẹyọ kan tàbí méje eléyìí tá a fẹ́ sọ láti fi dá sí ètò. Torí gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ láwùjọ pàápàá jùlọ tó bá ti ní ṣe pẹ̀lú àwa obìnrin ó di dandan káwo gbé wá sórí ètò yìí. Ẹ sì mọ ipò eléyìí tí àwa obìnrin dì mú láwùjọ. Torí láti ọ̀dẹ̀dẹ̀ báyìí òun náà ni obìnrin ló ti ń kẹ́ṣọ́ ròde. Ẹni mo ti wí okay now. Ìdí ni wípé obìnrin lónílé kọ́dọ̀ obìnrin lónìí gbòòrò kò wá tán bí. Eléyìí náà ni mo fi ń kí wa káàbọ̀ sórí ètò ìlúbìnrin lónìí. Bó tẹ̀ sílẹ̀ jẹ́ wípé mi ò ní àlejò lórí ètò lónìí ṣùgbọ́n ohun tí a jọ pẹ̀kẹ́lù lórí ètò lónìí ẹ̀yìn lálejò mi o ẹ̀yin aráalẹ́ ẹ̀yin olùgbọ́ wa lórí ètò ìlúbìnrin. Mo sì mọ̀ wípé gbogbo wa pátá náà la jẹ́ ọlọ́pọ̀lọ́ pípé èèyàn. Ìdí rèé tẹ́mi gan tínú mi máa fi ń dùn lọ́pọ̀lọpọ̀ ìgbà láti kára lé yín àtorí pé béèyàn bá gbé ẹjọ́ wá sọ́dọ̀ tèmi wípé Tèmiládé kan báyìí ni mo máa ń là kọjá gẹ́gẹ́ bí obìnrin dákùn bébí náà bá ti gbìyànjú láti lo ọgbọ́n pẹ̀lú ọjọ́ orí kékeré mi láti fi gba ẹni náà níyànjú tàbí láti gbà á nímọ̀ràn ṣùgbọ́n màá tún sọ fún wọn màá ní ẹ wo èmi láwọn tèmi o lórí ètò ìlúbìnrin tó jẹ́ wípé àwọn èèyàn ọlọ́pọ̀lọ́ pípé ni wọ́n tó sì jẹ́ wípé tá a bá ti tẹ́ pẹpẹ irú ọ̀rọ̀ báyìí kódà àmọ̀ràn wọn èmi náà tún máa ń rí èmi náà tún máa ń rí mú bẹ́ẹ̀ èmi náà tún yá lò ń bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí obìnrin eléyìí tó ń fẹ́ ìlọsíwájú nípa iṣẹ́ rẹ̀ nípa ìdílé rẹ̀ àti nípa ìlera rẹ̀ àti àwọn oríṣiríṣi nǹkan. Ìdí rẹ̀ tí mo fi sọ wípé ohun tá a mú wá lónìí yìí àtẹ̀mí àtẹ̀yìn aráalé òun náà ni àjọ gbé yẹ̀wò ṣùgbọ́n àkótó di wípé a lọ síbẹ̀ eléyìí náà ni mo tún fi ń ké sí gbogbo àwa òbí pàápàá jùlọ àwa ọkùnrin tó jẹ́ wípé tọ́lọ́run bá ti fi ọmọ obìnrin jìn kí wa a máa wò pé mi tí ì bí àròlé mi tí ì bí òpó mi tí ì bí kọ́nà mi tí ì bí òrùlé mi tí ì bí pigẹyẹ ibi gẹgẹlẹ ibi pẹ̀pẹ́lẹ̀ ibi kíní kan kò ń ṣayé òde òní lèèyàn ń fi ọwọ́ rọ ọmọ obìnrin sẹ́yìn o bẹ́ẹ̀ sì ni gbogbo ẹ̀tọ́ eléyìí tá a bá ń fún àwọn ọmọ wa ọkùnrin ẹ jẹ́ ká a máa fún àwọn ọmọ obìnrin náà ó bẹ̀rẹ̀ láti ibi ìtọ́jú láti kékeré ó bẹ̀rẹ̀ nípa ti ètò ẹ̀kọ́ pàápàá jùlọ iṣẹ́ tó bá wù wọ́n tí wọ́n yàn láàyò ẹ jẹ́ ká a ṣe agbátẹrù ẹ jẹ́ ká a gbárùkù tì wọ́n torí wípé àwọn ọmọ obìnrin wọ́n ń ṣe bẹbẹ lásìkò tá a wà yìí lóde òní wọ́n ń ṣe bẹbẹ. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo ní àǹfààní láti lọ sí ilé ẹ̀kọ́ tí gbogbo òun ṣe poli ìbàdàn a máa ń ṣe àwọn ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ lóní ráńpẹ́ díẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ ní ẹ̀ka tí wọ́n ti ń kọ́ nípa ti ìṣirò owó accountancy department ní poli ìbàdàn igba ti won wa fi oruko awon omo ti won se daada ti tori wipe eto owo fifun ni yi ki se wipe akan fun omo sa agbe kale lati fi encourage awon omo ta mo wipe won se daada ati eleyi ta mo wipe o ku die ka to fun awon obi won a fe ko je wipe oro owo yi ni oni je ka awon omo yi tesiwaju nipa eto eko won igba ti won wa foruko awon omo ranse awon omo mefa la fun ni eto ebun owo yi igba ti won foruko won ranse awon oruko mi ijo tokunrin bi Kehinde se mo igba ti mi o ti ri won igba ti mo wa ri pe ah obirin marun okunrin kan ah mo ba lo ba din mo ni kini yo balance o gender o balance o esi mo wipe gege bi ise ti wa mo gboro ba won ni ki ah wipe ko si nkan ta won fe se tori wipe bi won se daada si bi o se to si won ohun ni awon select won mo si mo wipe ise takuntakun ni awon ti won yan awon ti won ba wa se ise yi ise takuntakun ni won se tori ko nse wipe won kan fun wa lomo to wu won rara ah mo wa wo mo ni obirin marun okunrin kan mo ni si bi awon kan si ti won ma so lodi oni wipe iro omo okunrin nikan mo feran lo si school igba kan wo kan e je ki gbogbo erongba yi e je ko di afiyeyin tegun fisho bakan na ni asiri wipe eni to jeyo gege bi alaga akwapo egbe awon agbejoro ni orilede yi ari wipe obirin ni obirin ni be ni inu mi si dun titori wipe nigba ti won dibo ti arabirin yi ti won jawe olubori oyin kosola badejo okosoya awon na ni president of the Nigerian Bar Association egbe awon agbejoro lorilede Nigeria obirin ni keri wipe a le so wipe bawo ni tobirin se jemo ni orilede yi nje te tun wa mo kan se ri ni eka yi eka eto idajo yi a ri wipe awon ipo kan wa to je kongbe kongbe to je wipe awon obirin ohun lo wa nle waju re justice kudirat olatokunbo kekere ekun awon na ni chief justice of Nigeria obirin la won na eyin na e wo bon se telera won eyin to je are akwapo egbe awon agbejoro obirin eyin to tun je agbejoro agba chief justice of Nigeria obirin justice monica adongba mensem awon na ko president of the court of appeal beyen ki won ni o tun fe ma ka wa lowo ko tabi o ndi wa lowo lati so wipe bawo ni tobirin se je eleyi na ni mo fi nro wa eyin obi ati baba ati iya e je ka joko papo ka se ohun to ba to fun awon omo obirin aye igba ta n so wipe obirin kan ti se kinikan igba ka wo kan o ti di afiyeyin ti egun fisho tegun fisho ki awon omo wa ki won o yan ki won o yanju ohun na ni eleyi ti a n gbadura fun Eledumare yo si ma pese fun wa gbogbo ohun ta ba nilo patapata lati fi se itoju won lati fi ri wipe won de ibi te Eledumare to yan mo won lati de ohun na ni won o de lase Eledumare eyun mo kan ni kin fi se bi ifara ne by decide ohun leleyun tori pe inu mi dun nigba ti mo ri oruko arabirin yi to jeyo gege bi are awon agbejoro lorilede Nigeria mo wa wo wa ni obirin na lo dipo yi mo obirin na lo dipo yi mo obirin na lo dipo yi mo iru awon ta wa man celebrate ta man sayeye won ta n wo gege bi awo kose lori eto ilubirin ohun ni eleyi be si ni ani opolopo obirin ni onirunru eka eleyi ti won le waju ti won de se dada ti a ri aba won lọwọ won ti won se toka si ti won se wo kose obi kan lo sabi awon na baba kan lo bi won iya kan lo bi won kilode ta wa na ta wo ru awon obirin bayi ka si wo won gege bi awo kose lati fi toju awon omo wa obirin ati lati fi ran won lo si bi kibi eleyi ti won ba fe lo Eledumare yo ran wa lowo lekan si to fun eto ti toni abiseka koko lo soju di oja na ni anti bimbo ka le so libe o da won ni ka le so nle o lori eto ti toni fun opolopo eyin te ba wa lori contact mi eyin ni ti mo ni number yin lowo e ri pe mo ti fi bi eto o se lo loni mo ti fi sowo sita fun yin ohun ti mo se fe ka so na ni wipe nigbati obirin so ba gba eto re lati odo awon obi re boya lati odo baba re boya gba ti baba gbese ninu will ti baba ko sile boya ogun awon ogun to kan o le je nipa ti owo o le je nipa ti ile o le je nipa ti awon nkan mi eleyi to je dukia eleyi to to si arabirin yi ti arabirin yi si ti wa ni abe oko re ibere mi ni wipe se ogun yi nje ti oko ni se bo se fe iyawo re yi so fe togun togun eleyi ti awon obi re ti o fun ni sugbon ko to di wipe bere si ni ma si oju opo sita tabi ti ma tun tomole si dada mo fe ka sare gbo itan obirin obirin yi ori era aye lujara o ni mo ti salaba pade re eleyi ti mo si ri wipe o ti bi asa awon oloyinbo tin go viral o tin tan kakakiri tolukaluku na si tin so erongba won lori re emi na wa wo wipe oro obirin eleyi awo obirin lo kan opopolopo obirin lo ti le wa niru ipo bayi ti won go le ma ti de ipele ti to obirin yi de sugbon to je wipe on fa ifinomo ninu igbeyawo re elomi le wo wipe okuri mi le wo wipe ti tori pon ti pogi fun ni ori nkan iwa e ti change orisirisi to si je wipe ni tile tolorun ni toto arabirin yi o change sugbon boya ti tori nkan to ti wa ninu okan oko re wipe owo ti dowo e tori opopolopo nigba iwo wipe to ba ti dowo obirin bayi asisi obirin yen ni a ma wa to ba ti rora se mistake kan bayi to je pe normally bi o si se ngban lowo e yo se iru asise yi won ni o nitori powo ti wa lowo e ni e fi le ebi baba e se fun logun titi to fi wa di wipe awon molebi oko won tun wa suwopo won tun wa ma gbogun ti ru obirin bayi obirin mi gan to ba ti wa ni ru ipo bayi a ma so iwawu a ma wo wipe iwo lonjo sanu mi o kin tun ma se won le ni wipe tori powo ti wa lowo mi ni obirin mi to ba ri agbega lenu ise ise to nse karakara to ya wipe obirin to tepa mose ni boya ninu ise aladari ni boya ti ijoba ni to wa ri wipe won gbe si ipo mi o di dodo igba to ba gba promotion owo e tun ma gbe peli si ejo e dako se ni to nsise ko ma jere ise ni to ba ti ri pe won gbe si o gba promotion bayi boyo owo tun gbe peli die si ati gba yi ni wahala ti bere ninu ile jo ni ejo eko se bo ti doga l'office yo tun fe ma soga ninu ile na ni gbogbo orisirisi nkan bayi ohun na la ti ri ko se wipe boya a nso lati bi so wipe boya obirin support obirin be ni ani lati se atileyin fun ra wa papa julo nigbati a ba ri nkan ni aridaju ta si mo wipe bayi gangan lo se nsele opopolopo obirin lo ni iriri bayi to si je wipe won wa ninu re lowo lowo to mo ni okan aro ohun wipe bi ohun se nse nigbati o si kobo lowo ohun ohun na lo ohun se sugbon latara wipe ipinu elomi lokan re wipe tobirin ba ti lowo bayi igberaga ko sibe yo se wa ti oni sasese ko sibe yo se wa ti oni boni ko si ba se rin tori oni mi ko si e ma je kin soro jeje kin sare so itan arabirin yi loni ranpe bo te tile je wipe ede gesi ohun ni won fi ko sugbon ma gbianju lati tu oni ohun gba ipin ogun ohun 35 million naira in cash from my late father latowo baba re to ti di ologbe my husband knew about the entire process oni oko ohun mo nipa gbogbo nkan ko se wipe boya ohun fi se boju boju fun tabi ohun lo se meeting ida konko tabi tori pe ohun fe lo se meeting pelu family ohun ohun paro fun po ohun lo si church abi ohun paro fun po ohun lo si bise tabi ohun lo si meeting kan oni gbogbo process yen bo se lo patapata to wo na to fi di odo ohun ohun ni oko ohun mo Only so when the money came, he sat me down and asked what I planned to do with it. Only pe gba to wo ohun de. O ti pe ohun joko, which is still okay. Ko si n to buru nbe wi pe o da owo ton fun e bayi 35 million naira. Bawo lo se fe na. Ko si nkan to buru ninu eleyi wi pe oko mi n gbianju ki ma ba na bi o se da tabi ki ma invest sinu business o je wi pe by the end of the day yo fori sopo ni. O wa lohun so fun wi pe ohun fe ra le, ohun fe ra oko. Register for my master's degree. Ohun fe se, ohun fe tesiwaju pelu eto eko ohun and invest the rest in my business. Ele to ba siku, ohun o da sori oko owo ohun. Oni paran bi oko ohun se bo se gba sodi niyan. won ni bo se bere si ni bi ohun lere. So where do I come in? Where do I come in as your husband? What do I get? Kini ti temi? So ni fun mi ni koko. So you won't invest in my own business? You won't do this? Oh ni je ka pari ile wa. Oh ni se kini ko? Oni bo ko ohun se bere niyan. Oni ah ko te wa yo mo. I was genuinely confused. So I told him I didn't understand. He said I should forget about it. I continue making plans for the land and the car. Only gbogbo ti dojuru mo ohun loju ko te wa yo mo. Ohun tun bi lere pa. Daddy lagbaja ko ye mi. Salaye si waju. Igba kan ko ni gbagbe e. Ma je ka soro npa e mo. Ohun na de gboju si amuwo. Ohun tesi waju lati ma se gbogbo eto. Eleyi to ohun so. Ohun fe rale, ohun fe kole, ohun fe segba, ohun fe sawo. O ni oko ohun sa da keni o. O kan wo nko te da si ohun mo. O ni pe gba to dojo kan bo se ji ohun ni laarin oru. O ni wi pe mi mo ko stupid ba isa. O ni bo se so fo ohun ni laarin oru ke yan mo sun ki oko si ko ta yan pepe bayi. Ko ni so mo ko stupid sa. So mo po ogbon sa. O ni he said I had a husband and such a huge amount of money, yet I couldn't entrust it to him. Only so, oni oko ninu le. Iru owo banta banta bayi, o wa lowo e, o le gbe fun oko e, ko le wa ni ike oko e. Se account oko e ko lo ye ko wo yi wa ni. Eh? Hey, e gba bi. Oni kile kite eni kan to nse egan na. Kini problem? Kini problem eyin obirin na? Se mo ko ta ro ba ti da ba won ma generalize gbogbo. Ki lo ma se yi go ero pe gbon? You think you're smart? Ti te change kekere ba to ba ti wa lowo yin, e ma believe pe ti mo gbogbo nkan se. Abi be ko, o ni ha. Ohun sa lanu sile ni ohun wo pe ah. Ki lo de ki la gbe ki la ju. O lo gba so di. O tun feju kekekekekeke ah. O ni oro ta nso yi. O di onini la o. To je wipe die loku bayi ko no ohun oni wa so fun pe si he told me to prepare myself for whatever happened next because he couldn't stay married to a woman who was not submissive. Kini mo so? Kini mo so? Oni pe o tun so fun pe wo sori nkan to ju e ba ri lati sin lo ko ma ran fura eni tori pe bo se wa yi emi ate o le jo ma gbe obirin oni gberaga. Oh, le teriba foko. Oh, le shegba. Oh, le shawo. Oni loju e bayi. Ma de gbe obirin mi wonu le yi. Ele to je wipe ti mo ba so pe joko si beyen. Ibeyen lo ma joko si. Ti ba ni pe ma gba so to ba dupe. Yo fowo mu enu e ni. Ti ma ni fem, ani fem. Oni mo je bere si ah. Olorun ta so yi ko ma se kekere. Olorun sa nwo. Ohun sa n fi okan gbadura pe ah to ba ya Olorun o bo won petu si ninu onigba to se bi ojo melo kan lawon obi e na ba de na ba wa sile an pe won ti kuku te so fo ohun won ko de le kan na ni oni kuda ohun se de lati bi se ni ohun be ba won nule ti won te tin duro oni won bere si ni wa su fo ohun e pe eh oko eni loko eni o e kuku ti fera yin e ti jo njoruko kan na o ti dara wa ko ba da ko transfer owo iyawo ogun ti babe fun e ko transfer e so ko je ko be mojuto o ma be manage e dada kini ko ma je kan lo gba e ma lo ra le lowo awon okunrin go awon kini to ma gba e je ko ko to ma ti rokunrin leyin e wa mo wi pe o ki n se kini ko oni pe ohun sa duro ohun sa wo won oni pe gba ti won pare oro won ni wo sori awon idile yi ko ni dariji e o bo ba gboro so ko e lenu awon oni ever dariji e oni gba to ya niyan ko ohun tun fi kun oro titẹ wi pe o koda ohun tin bi omo ohun o wi pe ko ma fe obirin mi oni tori wi pe ele to ohun ba fe yen ohun ni o gboro si ohun lenu oni kini yo ti e bo ohun lara mu mo oni tori se loda be ni wi pe won wa seburu ohun bi gba to ye pe won wa fina mo ohun ninu ile lati e ti gba ni dandan wi pe igba ton ba fi obirin mi threaten ohun eh yo sa agba abi ko sa ni fe ko kuro ninu ile oko ohun o si se leri fun won wi pe o da ohun o se oni pe gba to ya oni nkan to ohun se na nu pe oni o da e ma worry and promise that I will transfer the money the following morning oni olohun so fun won be pe koma se yanu koma se yonu pe ngba to ba dojo keju ohun a transfer owo na si oko ohun oni pe gba to di role ojo e olohun si rora gbe omo ohun baby òun gbé sọkalẹ̀ sísàlẹ̀ pretending I wanted to buy something. Instead, I left for a friend's house and switched off my phone. Ó lọ́n dẹ̀ rọra lọ sílé ọ̀run pé kóun tẹ̀ kọ́kọ́ lọ calm down náà kóun cool down orí òun náà sì mú fóònù òun òun lò pa. Ó ní lẹ́yìn bí ọjọ́ méjì ó ní ni màmá òun wá sí ilé ọ̀rí òun tí wọ́n sì ràn òun lọ́wọ́ láti tọ́jú ọmọ òun nígbà tó òun lọ síbi iṣẹ́. Ó nígbà tó tó bí oṣù kan òun rí ilé kan eléyìí tí kò wọ́n púpọ̀ jù kólóbó òun sanwó fun. Òun wá padà lọ sílé ọkọ òun nígbà tó òun mọ̀ wípé ó ti lọ sílé ọkọ àmì ilé ó ti lọ síbi iṣẹ́. Ó lóun sì kó gbogbo ẹrù òun òun kan tó jẹ́ tọmọ òun òun kó lọ sí ilé tóun ṣẹ̀ṣẹ̀ gbà. Ó ní gbogbo nǹkan tí òun fi owó òun rà báyìí òun lòun kó kúrò. Ó ní kódà ìgbà yẹn gan lòun ṣẹ̀ mọ̀ wípé gbogbo nǹkan tó wà nínú ilé yìí òun gangan lòun rà àti inú yàrá ni àti sitting room ni àti yàrá ọmọ ni àti kitchen ni. Ó ní gbogbo ẹ̀ pátá òun ni òun òun rà. Ó ní kẹ̀ẹ́tì máa wo ọkọ òun yìí sálárì tó ń gbà ó pọ̀ pọ̀ pọ̀ ju ti tòun lọ dáadáa. Kò ṣe pé bóyá fi 20,000 àbí nkankan lé sí sálárì òun o. Ó lówó tó ń gbà ó pọ̀ ju tòun lọ dáadáa. Ẹ̀ka ti ẹ̀gbà pé bóyá ó ní bùkátà ju ìyàwó ẹ̀ lọ. Ó ní ṣùgbọ́n o gbogbo owó tóun gbà inú ilé yìí ni òun ń ná sí. Ó ní pé òun kàn tiẹ̀ wá ṣe àwọn ìgbà míì tójú èèyàn bá ṣe èèyàn kò máa wò ni pé ẹsẹ̀ dúró ná. Ìṣe ló dàbí ẹni wípé ọkùnrin yìí ó kàn tiẹ̀ ọ̀flóòdù mi ni. Àwọn ọkùnrin ní ìwàsẹ̀ pé wọ́n máa ti rí gbogbo sálárì báyìí gbogbo nǹkan tó máa ń ṣe nílé ó stop ni. Ó stop ni ó dìgbà tó bá ná owó ọwọ́ ẹ̀ tán tó kú tí ò kú kankan nínú àkáǹtì ẹ mọ́ láwọn àṣẹ máa fi tóró tóró tóró tóró wọ́n àṣẹ máa fi sílẹ̀. Ó ní òun ṣáà lọ sínú ilé òun tó òun ṣẹ̀ṣẹ̀ gba àgbà tó di bíi ọjọ́ ìṣẹ́gun ìgbà tó òun wà ní ibi iṣẹ́ báwọn ọlọ́pàá ṣe wá tí wọ́n wá gbé ọ̀nàbá ní ẹ kìnnìkan kìnnìkan. Ó ní kódà àwọn ọ̀gá òun níbi iṣẹ́ ó tẹ̀lé òun dé police station. Ó ní ọkọ òun sọ pé gbogbo nǹkan tóun kó nínú ilé òun lòun rà á kìnnìkan igbá kan wò kó. Ó ní pípà tó lọ́hún ó ṣe torí pé gbogbo àwọn nǹkan tóun rà yìí cooperative lòun fi ra ẹ̀dẹ̀ mọ àwọn cooperative míì tó jẹ́ pé ẹ̀ẹ́dàwó fi ra nǹkan báyìí ni. Ó ní gbogbo rìsíìtì yìí òun ló wà bí wọ́n ṣe kó gbogbo ẹ̀ wọ́n ṣe ní òun rèé ìgbà tó ra gas cooker lélè ìgbà tó ra AC lélè ìgbà tó ra gi bẹ́ẹ̀dì lélè yìí. Ó ní ẹ̀pà ò bóró mọ́ apá àbọ̀dá jábọ́ o apá àbọ̀dá jábọ́. Ó nígbà tó di bí ọ̀sẹ̀ bíi mélòó kan sí bóun ṣe sáàfù wọn ní divorce paper nù ń wò. Ó ní lẹ́yìn eléyìí ló wá bẹ̀rẹ̀ sí ní send òun ní message oríṣiríṣi pé you know I love you I can't live without you jọ nítorí ọlọ́run tí ẹ̀rọ tọmọ tá a bí ṣe gbá kan ṣàwò kan lẹ́nu kan ọlọ́rọ̀ wà ń kóòtù bí àwọn ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹjọ́ ṣé kí wọ́n settle out of court ẹ̀yin ara ilé mò ń bọ̀ ẹ jẹ́ kí n sáré lọ sójúde ọjà nígbà tá a bá padà dé máa ṣojú òpó sílẹ̀ ẹ bá ń dá sí ẹ kú kalẹ̀.
1: Flash FM 105.5.
2: Dúró náà kó o tó ra multivitamin yẹn béèrè lọ́wọ́ ara rẹ̀ ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé.

0: Victor, ẹ káàbọ̀ padà sórí ètò ìlúbìnrin ní ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM. Ẹ má gbàgbé wípé a wà lójú òpó Facebook wa Splash FM 105.5 Ìbàdàn ibẹ̀ la wà. Fún ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀lé fẹ́ pé wá tí kọ́ọ̀lù ò bá wọlé ẹ fi ọ̀rọ̀ yín ṣọwọ́ sí ojú òpó Facebook wa kẹ́ẹ̀sì máa bá wa pin ẹ máa bá wa ṣíà rẹ̀. Ẹ jẹ́ kí n pe nọ́mbà síta 07069493000 fún ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́tí ní lọ́wọ́ ẹ pè wá 07014475770 òun náà tún ni nọ́mbà mi. Hello.
1: Hello,
0: ẹ kú ojúmọ́.
1: Ẹ
0: sọ
1: ẹ kú ètò mọ́.
0: Ẹ ṣeun o. Àmì orúkọ yín bolẹ̀ tí ń pè wá.
1: Anike mo ń jẹ́ láti New Garage.
0: Ó dà à ń gbọ́ yín o.
1: Tí obìnrin yẹn tó bá fi lè gbẹ̀bẹ̀ mà yẹn, ọgbọ́n náà máa fi pa. Ọlọ́run gbọ́ torí dúkìá yẹn ó ti fẹjú mọ́ wọn. Ìtọ́sìn bá ṣe tó sì ń bẹ̀bẹ̀ rọ yẹn, irọ́ ló ń pa. Irọ́ ló ń pa o, inú ẹ̀ jìn.
0: Ṣùgbọ́n ṣé nǹkan tó burú ni tí obìnrin bá submit ogún ìdílé ẹ̀ fún ọkọ ẹ̀ ẹ bá ti di kan.
1: Ìkan wo lẹ àdìkan o. Àdìkan rárá tí wọn tó bá fi lè rí gbà. The same thing náà ló máa ṣe fún. Obìnrin yẹn gan kó fún ọ̀rẹ́ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ọgbọ́n tó máa obìnrin ò ní wù mọ́. Obìnrin ò ní wù mọ́ obìnrin míì ló máa jàǹfààní ẹ̀ níta gẹ́ òǹgò mọ̀ nǹkan tó ti ń fowó tiẹ̀ ṣe síta.
0: Tó ń ná tiẹ̀ sínú. Ibi tẹ́ tún lọ yìí tún lágbára o. Ibi tẹ́ tún lọ yìí tún lágbára o. Àbíṣe eléyàn kan tó nírú ìrírí báyìí lẹ́gbẹ̀ẹ́ yín ni.
1: Ó pọ̀.
0: Ẹ ṣeun gan. Ẹ ṣe ibi tẹ́ lọ yìí tún lágbára. Ẹ ṣe. Ẹ ṣe gan. Ẹ ṣe ẹ jẹ́ ká tún fún ẹlòmíì náà láǹfààní. Hello. Hello. Ẹ káàárọ̀, orúkọ yín bolẹ̀ tí ń pè wá.
2: Ebinisa Olade láti nọmba 10 tó ta tó ọ̀gá ńlá ní wáyà nkejì.
0: Ẹ ṣeun, mò ń gbọ́ yín.
2: Lórúkọ Jésù ẹ̀ ní ṣíṣe.
0: Àmì.
2: Tẹ́rí bó ṣe wà yẹn kò sí nǹkan tó burú torí Bíbélì sọ wípé ọ̀kan ni wá. Tẹ́gẹ̀ ẹ̀ tẹ́ bá lọ wo onúwe Hebrew orí kẹsàn-án ẹsẹ̀ kẹrìndínlógún. Ó ní nítorí níbi tí ìwé ogún bá gbé wà. Ikú ẹni tí ó ṣe kò lè ṣe aláìsí pẹ̀lú. Ogun máa ń dá wàhálà lẹ̀. Èmi tí mò ń sọ̀rọ̀ gbogbo tí bàbá tèmi gan ṣe láyé. Ìgbafẹ́ ẹ̀ ń bẹ̀, ikú wà ń bẹ̀. Tẹ́rí ohun tó ń ṣẹlẹ̀ láàrin ọkùnrin àtìyàwó yẹn kò sọ́nà nínú ìgbéyàwó yẹn láti bẹ̀rẹ̀.
0: Ṣé n tẹ́ wá ń sọ ni wípé kí obìnrin yìí kó lọ submit ogún ẹ̀ fọkọ ẹ̀ ni?
2: Kì í ṣe pé kó submit ẹ̀. Ẹ gbádùn mi. Èmi ò sọ bọ́ Tẹ́rí tó wáyé pé ọkùnrin bá lóye nínú ìwé Pétérù kìíní orí kẹta ẹsẹ̀ keje. Ó ní ẹ̀yin ọkọ ẹ máa fi òye bá aya yín gbé. Ṣé ẹ gẹ́gẹ́ sọ̀rọ̀ yẹn? Ṣé èèyàn bá ní làákàyè yóò mọ̀ pé bẹ́ ẹ ṣe wà yẹn ẹnìkan ni bàbá tí náà fi jẹ́ dádì inú ilé fún yín. Gbogbo ohun tẹ́ ẹ ní àwọn bàbá wa ní ẹni tó lẹrù ló lẹrù. Gbogbo ohun tẹ́ ẹ ní òun ló ní. Gbogbo ohun tó ní ẹ̀yìn lẹ ní. Ṣùgbọ́n òye ọkọ yẹn.
0: Ó ti yé mi
2: báyìí. Tíyàwó ẹ̀ bá ra mọ́tò orúkọ òun ni ó wà ńbẹ̀. Tíyàwó bá ń fi mọ́tò yẹn gbé àwọn ọmọ lọ sí ọmọ ta ni.
0: Ọmọ ta ni.
2: Olùtọ́kùnrin yẹn bá ní òye ó yẹ kó mọ̀ pé tíyàwó ẹ̀ jẹ́ bilionia.
0: Olóhùn ló ní. Ẹ ṣeun gan. Ó ṣẹ̀ṣẹ̀ yé mi dáadáa ni bẹ́ẹ̀ ni. Ẹ ṣeun gan. Ẹ ṣe ẹ jẹ́ ká tún fẹ́ lómi náà láǹfààní. Hello. Hello. Ẹ káàárọ̀ o.
3: Ẹ káàárọ̀ mọ́.
0: Ẹ ṣe orúkọ yín bolẹ̀ tí ń pè wá.
3: Orúkọ tuntun ni Honorable Dolapọ̀ láti Ìbàdàn North ní ilẹ̀ tí.
0: Ẹ ṣe à ń gbọ yín.
3: Ẹ rí nípa ọ̀rọ̀ ọkọ àtìyàwó yẹn. Kí ìyàwó nìkan kó má dànù rárá.
0: Kíyàwó má dọkọ lóhùn.
3: Kó má gbọ́ kó dà ìbọ̀s. Kó má lọ bíkọ́sì yóò pa tara. Kò ní palẹ̀ kan náà.
0: Yóò pa tán yanyan.
3: Kò ní palẹ̀. Bíkọ́ a kò jẹ́ ọ̀pọ̀lọpọ̀ kò jẹ́ ọkùnrin. Kò sí làákàyè ọkùnrin lórí ọkùnrin. Ọ̀pọ̀lọpọ̀ jó bìrù.
0: Ẹ ṣeun gan. ẹṣe o da ẹṣe àmì inú mi ti ẹ̀dùn wípé àwọn ọkùnrin ni wọ́n ń sọ eléyìí ṣẹ́rétọ̀ ìlúbìnrin yìí nǹkan lè ṣe ń ju orúkọ yìí ni hello ẹ̀kaàrọ̀ ẹ ṣeun orúkọ yìí bó lẹ ti ń pè wá.
4: Àlùfáà Kàwọ́ ló ń pè yín.
0: Láti bo.
4: Àpẹtẹ.
0: Ẹ ṣe à ń gbọ yín sà.
4: Ọkùnrin yẹn ó lè ní.
0: Ló bá tán wọ́n ló lè ní o.
4: Ó lè ní tó bá jẹ́ pé ìpìlẹ̀ wọn dára ni. Wọ́n ní ní ìṣòro tán nìyẹn.
0: Ní pé wọ́n nípìlẹ̀ rere.
4: Nípìlẹ̀ tó dáa ni. Nípìlẹ̀ wá sì bàjẹ́ kò sí ní tá a ṣe lórí ẹ̀. Tọkùn yẹn bá jẹ́ ni tó nífẹ̀ẹ́ aya rẹ̀ ni. Kò yẹ kó wá jẹ́ pé ogún níwàwá níwàwá ìjà. Ó yẹ kó jáyọ̀ ọkọ yẹn ni pé bàbá ìyàwó orí nǹkan rere lẹ̀ fún. Kálẹ̀ jọ fọwọ́sowọ́pọ̀ wá jẹ́ pé ogún níwà fẹ́ pínlẹ̀ wọn. Àkọyẹra fọkùnrin yẹn o yóò pa o.
0: Ó ti dìbò èèyàn bíi mẹ́ta tó ti sọ pé yóò pa báyìí.
4: Oníjọ oníjàmbá ni. Òun gan ọkùnrin yẹn gan onídìí lé rere kò láwọn àwọn fámìlì tán tó wá débẹ̀ tán wá halẹ̀ mọ́ ọmọ obìnrin yẹn. Ó yẹ kó yẹra fún wọn.
0: Ẹ ṣe nǹkan ẹ ṣe. Mo mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló lè wà ní rúpò báyìí. Àǹfààní àti àǹfààní náà ni láti mọ ìgbésẹ̀ eléyìí téèyàn ó gbé òun náà ní irú ètò báyìí wà fún. Hello.
5: Hello,
0: ẹ kú ojúmọ́ orúkọ yín bẹ̀rẹ̀ tí ń pè wá. Ẹ ṣe.
5: Ẹ jọ ẹ jẹ́ kí n forúkọ mi pamọ́.
0: Ó dà kò sí wàhálà.
5: Ṣé rí ọkùnrin ẹ ìjọlè nìkan ọ̀fọ́n.
0: Ọ̀fọ́n agbéwiri.
5: Ajẹ́lójú ó ń lé. Yóò máa jẹ́ lójú oní nǹkan báyìí, yóò sì tún máa fi yan oní nǹkan. Ṣé rí irú wọn. Irú wọn pọ̀ ní ìjọ ó pọ̀ nínú ìjọba. Bẹ́ẹ̀ni ó ní ìlú fèrè bó ṣe rí.
0: Ṣé rí
5: ojú ló kán ọmọ olè tó ń dá àjọta náà ní òkò tẹ́lẹ̀. Tó bá yẹ kó fara balẹ̀ ni ẹni tó lẹ́rú ti ta ni wọ́n lọ
0: rẹ̀. Olólẹ́rù.
5: Àbí. Kò ní sùúrù ni. Ìgbà tí ò dẹ̀ ti ní sùúrù yẹn Ọlọ́run ti fi irú èèyàn tó jẹ́ àwọn obìnrin yẹn. Tó irú ẹ̀ ṣẹlẹ̀ sí sáka ní èmi tí mo sọ̀rọ̀ ni mi ti fẹ́ dárúkọ mi. Tó yẹ pé kódà iṣan ohun mi gẹ́gẹ́lẹ́ ni tó ṣẹlẹ̀. Tí mo bá dárúkọ mi, àwọn kọ̀ọ̀kan náà àwọn tó ń gbọ́ mi á mọ̀ mi. Ẹni yẹn ìyàwó ẹ̀ ralẹ̀ àkọ́kọ́. Oníṣòwò yẹ kí obìnrin máa ra lẹ̀. Wọ́n dabaru ilẹ̀ yẹn. Kì í ṣe kó jẹ́wọ́ ilẹ̀ mọ́lẹ̀ ń tiẹ̀ o. Wọ́n dabaru ilẹ̀ yẹn. Àwọn ọmọ onílẹ̀ wọn gbalẹ̀. Wọ́n rí àga tó. Ìyá ìyàwó tó ń ṣekù kárí pé a pé ọmọ òun tẹ kí wọ́n bóun ra lẹ̀ kí wọ́n bóun ṣe. Ìyá ìyàwó tó kówó lẹ̀ pé àwọn gẹ́gẹ́ fẹ́ ra ilẹ̀. Wọn àtọ̀ bá ìyá ìyàwó ra rẹ̀ wọ́n náwó lẹ́ni o.
0: Jẹgúdú jẹrá
5: nù. Ẹni tí mò ń sọ yìí. Ìyàwó ti ẹ̀ ti kú. Máa dára dání ìyàwó ti kú. Ó ku bàbá báyìí. Àwọn ọmọ tí bàbá wá lérò pé bóyá pé yóò tọ́jú òun. Wọ́n àrí bàbá tọ́jú. Àwọn ọmọ tí bàbá lérò pé ó kò lè tọ́jú òun pé ìyá wọn ni wọ́n tọ́jú. Àwọn ni wọ́n ń
0: tọ́jú bàbá
5: báyìí. Tó wọ́n máa ń ṣe mí lè mọ̀ fún àwa ọkùnrin tó bá jẹ́ tó jẹ́ pé tíyàwó bá wá bá ń ṣe nǹkan rí táwọn máa sọ wípé yẹn àfàwà tó bá ṣe é tán ta náà ló ní
0: ìbáwọn
5: náà ló
0: fi
5: lórí
0: yín
5: fún. Ní tètè mi ò mọ́tọkùnrin mi ò tí ń bá fẹ́ tí ń bá níyàwó tó bá ń ṣe nǹkan rí màá bá dárúkù sí ni.
0: Ẹ ṣe ọlọ́run á dá sọ̀rọ̀ yín.
5: Tó bá kọrúkọ rẹ̀ tán yóò forúkọ mi fún.
0: Ẹ ṣe.
5: Kò sáàní forúkọ àbá tiẹ̀.
0: Àbí o.
5: Kò bá tiẹ̀ forúkọ
0: ni ó wà níwájú.
5: Sọ̀rọ̀ ni ó wà níwájú ẹ̀. Kò yẹ káwọn ọkùnrin ní ìlara tó tó bẹ́ẹ̀. Kò yẹ ká ní ìtara tó tó bẹ́ẹ̀.
0: Ẹ ṣeun kan.
5: Wọ́n ti ń kó bára wa ni o.
0: Ẹ ṣe inú mi dùn bẹ́ẹ̀ ṣe. Ẹ má bínú. Ìpè mí ló já wọlé. Ẹ̀rí wípé o lágbára. Ṣáfẹ́ lọ sójú rẹ̀ dà. Wọ́n ní ká nìṣó níbẹ̀. Hello. Ẹ jẹ́ ká sáré gbélé iná. Hello. Ẹ káàárọ̀ àárọ̀ la ṣe wá. Orúkọ yín mọ̀lẹ́ tí ń pè wá.
6: Àbí ẹ tó ló ń pè láti Ajíbọ́dẹ.
0: Ẹ ṣe wà ń gbọ yín.
6: Ẹ ràn án, ẹ kú ètò wọn.
0: Ẹ ṣe.
6: Ọ̀rọ̀ wọn fún ní ọgbọ́n àti oyè.
0: àṣẹ.
7: ọkùnrin yẹn ló wà tí ó dáa. ẹ̀rí ọ̀tọ̀rọ̀ bìnrin tó kéré pọ̀. tó bá yẹ kó ní sùúrù ní òun ló padà máa lo owó. agbóhùn ni ìyàwó ẹ fẹ́ gbogbo owó yẹn bá gbóhùn sùúrù tí ò kájú ni
0: ọwọ́
7: padà yá owó yẹn náà wá sí ká jọ máa ná pẹ̀lú
0: sùúrù. àbí
7: ilẹ̀ tó rẹ́rà yẹn tó gbọ́dọ̀ máa tẹ̀lé ìyàwó ẹ̀ ni kó lọ rà á. ìyàwó lè fọ́ ti jẹ́ sí ralẹ̀.
0: fún
7: akọ́jú mi àǹtí nọ́mbà tó bọ́dún yẹn ọlọ́run á ràn án lọ́wọ́. ó mọ fún ọlọ́run jẹ́ kó ṣe rè é ọlọ́pàá ló bìnrin ọkùnrin ló dúró kú mi.
0: àmì o àmì ẹṣẹ ọgọ ẹṣeun gan ẹṣe ẹyin ara ilé ẹjẹ kàsáre lọ sí ojúde ọjà nígbà tá a bá padà dé ẹyin náà ni màá tún ṣe ojú òpó fún torí mo rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló fẹ́ bá wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ẹṣe gan àtàwọn tán ti fi ọ̀rọ̀ ṣọwọ́ sí mi lórí fóònù náà màá ka gbogbo ẹ̀ síta ẹ̀kọ́ kalẹ̀ à ń bọ̀ àti lọ.
8: Flash FM 105.5.
9: Hello.
10: Hello, Johnny. How you doing now? I just say you dey avoid am for jiggy jiggy. Wetin happen? Una get issue?
9: Oga counselor. No be quarrel matter. Na because Emi and I dey plan better life together. I want make all our pikin wey we born, make them get better life, standard education, live for clean house, and grow in a safe environment. I dey fear to enjoy myself fully for the other room. Make you no go lead to football team, oh.
10: That one a small thing now. Una fit enjoy yourself wella. Once you don't do family planning.
11: Yes, you heard right. You can choose the family planning option that fits your lifestyle. Call 7790 for discreet support and guidance to help you stay intentional about your next steps.
12: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí data wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
13: Yay! Mo gbé o! Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn!
12: Ṣé mi ò sọ fún ẹ?
13: Jara ẹ! Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ó blé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
12: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
13: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

0: Flash FM 105.5.
1: E kaabo pada sori eto ilubirin ni kan ni omoluabi Splash 105.5 FM gege bi mo se so fun wa awon eyan wa na abi awa kitekite lojo opo Facebook Splash FM 105.5 Ibadan ibe ni e ti ma ri wa wo fun awon eyan tun tin pe mo wo pe kin sare ka awon message yi nina. Hello,
2: e ka ro
1: oruko yin bole tin pe wa
2: ilu npe lati Oyo.
1: Okay, an gbo yin. Konikini.
2: Koni family dada.
1: Benny.
2: Ogun yawo mi, emi mo ni. O bi lo yin lati gba nkan lo wey.
1: Se ngbo.
2: Ta bo se to fun yen. Okunrin o yin gun e for yin woman.
1: Ebi ari pe ko ti exist.
2: Baba kini mo ba nso lo pa kini ye.
1: Ah, ma bidu.
2: A so later. Ti mo ti bere wo, ati mo bere. Then
1: ese inu mi dun wi pe awon okunrin gangan ni won pe wa sori eto yi se mo to ba ye pobirin lo pe ori ko ba se gbagbo ara ni e o fe le nle oko ni o fe so da bi mo se da ni. Hello.
3: Hello
1: ma e ka ro.
3: Hello
1: oruko yi ese n bole tin pe wa
3: Princess Akala na so lati Ring Road.
1: Ese princess mo gbo yin.
3: Mo ni ru elegbe. Ẹgbọ́n mi yẹn náà lóòótọ́ ọlọ́run lè gbọ́wọ́ obìnrin sókè ju gbọ́ ọkùnrin lọ.
1: Bọ́tí
3: ẹ̀gbọ́n mi yẹn kò ṣe níṣe pé wọ́n jẹ́ ọkọ̀. Wọ́n jọ understand ara wọn jọ ń gba àwọn ìlúmé kò gbéra ga sí ìyàwó ẹ̀. Wọ́n ti dàgbà ń sìn ni wọn ṣùgbọ́n gbogbo nǹkan tán ní tíyàwó ẹ̀ ní ọkùnrin yẹn ló kárí ìtọ́jú ń bẹ̀. Táwọn ọmọ yẹn náà nínú kan wọ́n ti di grandpa grandma sí tó jẹ́ pé pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run pé ìyàwó yẹn ló lọ́wọ́ ló rọ́wọ́ mu ju ẹ̀gbọ́n wa yẹn lọ. Wọ́n dẹ̀ ní ìfàbínú ṣẹ́mọ ẹlòmíì ọmọ ẹgò tó wà fáwọn ọkùnrin èmi lọ́kọ èmi ní kinní nǹkan yẹn most of them kì í fẹ́ tẹríba wọn ẹlòmíì ò fẹ́ rí ìyàwó ẹ̀ wọn ò fẹ́ kíyàwó níláárí kóbìnrin níláárí kò yẹ kó rí bẹ́ẹ̀ ọlọ́run ò dá wa dọ́gba àrí bákan náà tó tọ́lọ́run bá bù kọ́kọ́ ọ̀rẹ́ tó bùkún yàwó ẹ̀jẹ̀ kan jọ understand pé nípasẹ̀ tiẹ̀ náà oríire tòun náà dé á dẹ̀ nífọ̀kànbalẹ̀ ọkàn tó irú yẹn sì tí ó ṣẹlẹ̀ yìí lóòótọ́ kílé kílẹ̀ tí yẹn kó yà fìrẹ̀ lọ́kànbalẹ̀ ó ṣe kúrò níyẹn kó yà fìrẹ̀ pamọ́
1: ìdùnnà
3: ó lè sáré ibi sí
1: kó
3: tún wá ní ẹbí tó dáa báwo ni wọ́n ṣe sọ dàbí bẹ́tà ṣùgbọ́n kò tún ní ẹbí tó dáa.
1: Ẹ ṣe ẹbí ó ṣe pàtàkì nínú ìgbéyàwó ẹnikẹ́ni tí ó bá ṣe ẹ wo ẹbí wọn dáadáa kẹ wádìí wọn fínífíní o. Hello.
4: Ẹ ká
1: rọmọ orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá. Ẹ ṣe mò ń gbọ yín.
4: Ṣé rí àkọ́kọ́ èmi á sọ fún arábìnrin yẹn ó mọ̀ lọ withdraw case yẹn o ó mọ̀ dẹ̀ padà síbẹ̀ rárá. Ṣé rí láti ilẹ̀ wá ní obìnrin yìí ò ti ọ̀dà sand ọkọ̀ ẹ̀.
1: Kò fura.
4: Owó iṣẹ́ ó gbowó sáàsì sáláàrì ju ìyàwó lọ.
1: Ṣé nǹkan tó burú kò ṣé n tó burú
4: ni. Ó ti ní ìpinnu láti níyàwó.
1: Ó ti rèbété èmi ò rò pé nǹkan tó burú ni tóbìnrin bá ra nǹkan sílẹ̀. Bóyá ọkùnrin yìí ó lè máa wò ó pé àbùkátà ẹ̀ pọ̀ bóyá yóò ṣe fún ìyá yóò ṣe fún bàbá yóò ṣe gbá yóò ṣàwó ẹ̀ sì mọ̀ pàwọ̀ obìnrin ìgbà míì ojú àánú yìí ó ti pọ̀ ju ẹ jẹ́ kí n sáré ka àwọn mẹ́sẹ̀jì yìí all manner of issues shows where the heart really is why will he demand she hands it over so that what he will feel like a man that would have been a whole lot of regrets if she did Mrs. Adewara Eseongo òun náà ni wípé kóbìnrin yìí kó mọ̀ ṣe kíni o kó mọ̀ gbìyànjú Mr. Williams ẹ̀yin sọ wípé láyé kò sáàyè obìnrin yìí kọ̀ kò gbọ́dọ̀ ṣe kíni kò gbọ́dọ̀ dánwò oye níyì ẹ̀sán the husband should go to his father's household too kóun náà lọ sílé bàbá ẹ̀ kó lọ wá ogun kó lọ wógun gbọ́ kó lọ wo google ọ̀dà lọ́yà adẹ́rẹ̀mí wọ́n ní good morning capital no the man should work hard and make his own money I know what I contributed to my wife's career I was responsible for my wife's education up to PhD and I never stopped supporting her even after she became a professor in her field wow after her MSc and our supervisor came to appeal to me to allow her do her PhD. I agree without any pressure. She thought the body might be too heavy for me because she was not working. And I was responsible for every expenditure in the family. I told her I was not complaining. It is noteworthy that she always acknowledged my role in her life and career. Up till now, I don't know what she earns. As a professor, I am happy because her success is my success. Wow, what a lovely story. What a lovely story to end this program. lawyer Adẹ́rẹ̀mí, àwọn ni wọ́n sọ lé pé àwọn ṣe agbátẹrù ètò ẹ̀kọ́ ìyàwó àwọn títí wọ́n fi dé ipò ọ̀jọ̀gbọ́n títí dé òní yìí kódà àwọn òmòye tí wọ́n ń gbà ní owó oṣù. Ẹ má bínú ẹ̀yin tẹ́ sì fẹ́ kópa lórí ètò yìí àsìkò wa ti lọ tẹ́yìn náà bá wo ojú ago ẹ rí wípé ọjọ́ ti lọ ṣùgbọ́n a dúpẹ́ púpọ̀ lọ gbogbo ẹ̀yin tẹ́ bá wa dá sí ètò yìí thank you very much ẹ̀yin náà lẹ máa ń jẹ́ kí ètò wa kó dùn ẹnikẹ́ni tó bá wà nírú ipò báyìí wọ́n ní wípé kólúkálùkù kó tún èrò ara ẹ̀ kó tún pa ṣùgbọ́n èyí kò túmọ̀ sí wípé ká má ṣe ìrànlọ́wọ́ fún ara wa nínú ìgbéyàwó wa ìfọwọ́sowọ́pọ̀ ó ṣe pàtàkì ṣùgbọ́n ìwo obìnrin think twice temilada aloko lorúkọ olóòtú ètò yìí olúwaṣẹun makinola àti amojú ẹrọ mi bímbọ sadiq ó tún dijọ mẹjọ tátùn máa pàdé ó dàbọ ire o.
5: FM 105.5

pẹ̀lú àwọn òròyìn lọ́lọ́kọ̀ọ̀jọ̀ kan tó jẹ́ tirẹ̀ ìdárayá ní bíkíbí káàkiri àgbà ńlá ayé lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Nípínlẹ̀ Ọ̀yọ́ àti ní ẹsẹ̀ kùkú ni ó máa dùn gbọ́gbọ́ máa kọ́ sọ nípa ti pọ́n gbọ́ra pápá tó gasalẹ̀ ó yá join together. Àbá sọ nípa ròyìn lọ́lọ́kọ̀ ọ̀jọ̀ kan tó jẹ́ tẹrẹ ìdárayá àátún láǹfààní láti máa túnṣu rẹ̀ désàlẹ̀ gògò. Ìyẹn làwọn òròyìn eléyìí tó takoko. Bákan náà làwọn òròyìn yàjóyàjó tó lóyìnbó ń pè ní breaking news. Bí bá ṣe ń balẹ̀ báyìí, òun náà la mọ̀ gbà síra wọn lọ. Ìyẹn lọ́sàn-án tèmi ni o. Èmi nìkan kọ́ mo wà lápá bí o. Torí pé lágbègbè tá a wà yìí, àpáta náà ń pe bí o. Irish mall.

0: gbogbo ẹ̀yin ti alápá bí tẹ́ẹ̀fì láǹfààní láti ṣe ìfàjẹ́ tó dí ọmọ ọlọ́wọ́ olóòtú ètò ìhàlẹ̀ sọ́gọ́sì nìyẹn o ọlọ́ọ̀lì amzat lórúkọ tèmi the top striker eléyìí tó gáláǹtì gan ó máa dùgbọ́n gbẹ́kẹ̀dẹ̀ máa kẹ́sí lọ́sẹ̀ tèmi ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn ìgbìmọ̀ àti alákòóso iris mall eléyìí tí wọ́n gbà wá lálejò lọ́sàn-án tèmi lobby today idonte àtijọ́ wà tipẹ́tipẹ́ gbọ́mi dáadáa alhaji abdulrahman ọládiméjì akórede aláṣẹ iris mall nìyẹn wọn gbọ́dọ̀ gbàgbé gbogbo àwọn alákòóso bí náà o adémọlẹ olórí ọ̀dọ́ bákan náà mọ́fì jẹ́ kánmọ̀ lèmi máa pé mọ́fì jẹ́ kánmọ̀ adémọlẹ olórí ọ̀dọ́ gbogbo wọn àjọsí àjọ wà náà ni ó ti pẹ́ gan látàyè alálùmọ́lẹ̀ kò ní bàjẹ́ láéláé lágbára lọ́wọ́ ọlọ́run káṣẹ́ ẹ tún láǹfààní àti gbẹnu ti lọ́sàn-án tèmi torí pé pléèni ti kẹ́kẹ́ 30 tíkẹ̀tì ń bẹ́ ńlẹ̀ o bónọ́ọ̀sì wà fún tèmi ni special offer ìyẹn lọ́sàn-án èyí play 3 tickets get 30 tickets play 3 tickets get 30 tickets ààyè koto yẹn 500 lápá bí bákan náà àwọn ìgbìmọ̀ amojú ẹ̀rọ lọ́tùnlọ́sì látòrí ẹni tó jẹ́ adarí wọn bàbá sọ nípa mr michael bákan náà láti sọ́sọ́ mídíà wa kùsì ń bẹ́ ń bí àti àwọn ọmọ ìsọmọgbé rẹ̀ àwọn ọmọ ogun kùsì ní adúró yẹn bàbá ti ń wo gbogbo social media tó ń wo instagram tó ń wo facebook tó ń wo gbogbo ẹ̀ tiktok lọ́tùnlọ́sì àwọn ti kùsì ní wà ńbẹ̀ yẹn gbogbo yín pátápátá la kí adúpẹ́ o bákan náà tó dé ọmọ ọláwọ alex fagosi ọ̀gá wa gangan ó wà pẹ̀lú wa ń bí ẹ̀rí ń gbọ́ ọba takòkò tó yẹ kẹrin gbogbo wọn lárí ìgbìmọ̀ jẹ́kọ̀mọ̀ náà wà ń bí àti títa lọ́ta lápapọ̀ gbogbo alájọ wà ń bí gbogbo ẹ̀yìn tàpátá o. ọ̀dà níbodà ń pè bí o àwọn tó wà léwọ́lẹ̀ tiẹ̀ tó nǹkan níbodà ń pè bí wọ́n ní àpáta wà o àpáta wà lápá bí o ẹ mọ̀ pé bá sọ nípa nílẹ̀ ìbàdàn lápá bí kọ̀mínítì tó pọ̀ tó àpáta ń ọ̀fẹ́ rí kọ̀mínítì ń bẹ ní àpáta ọ yá pagan ni o èrò pọ̀ lọ́jà ń buráta ó lọ fáà gan ẹ wò ó a sì ń bọ̀ lápá bẹ̀ yẹn ẹ má gbàgbé pé lọ́sàn-án yìí àjọ̀dún ọdún kejì ti káṣẹ̀ olóògbé wa jẹ́dẹ̀ jáde báyìí tó bá di ọjọ́ wednesday ti ń bọ̀ alárọ̀mí market ìyẹn ní sọ pàtì ń géètì ńlẹ̀ ìbàdàn níbẹ̀ láti láǹfààní láti máa gbà síra wa láà tó bá dọjọ́ wednesday ti ń bọ̀ ṣùgbọ́n lẹ́nìí a wà lápáta gbogbo àwọn tí a wà ń bí a sì láǹfààní láti fún kálukú ní ẹ̀bùn bẹ́ẹ̀ ṣe dúró yẹn máa fọ́ àyẹn tí kálukú òmùlọlé ń bẹ̀ ńlẹ̀ látọwọ́ káṣí ẹ̀ ni bó ṣe máa jẹ́ nìyẹn lápapẹ̀ yẹn ẹ jẹ́ sáré wọnú ròyìn lọ́lọ́kan ọ̀jọ̀ kan olùkọ́ni abdulmekaba tó jẹ́ olùkọ́ni kọ́ ti ọ̀jọ̀ ìwé tọ́jú orí wọn bẹ lábí ogún ọdún ikọ̀ ti flying eagles nínú ìdíje ìyẹn ti wábùsọ̀n bí eléyìí tó máa láǹfààní àti gbìnàyà tó bá ti ń di òpin ọ̀sẹ̀ ọjọ́ sunday òun gangan náà ló máa láǹfààní àti bẹ̀rẹ̀ o ìlú yamusokoro òun ni orílẹ̀-èdè nàìjíríà wà pẹ̀lú àwọn àtikọ̀ tí wọ́n jọ máa kópa ní ìsọ̀rí kejì eléyìí tí wọ́n wà ẹ mọ̀ pé orílẹ̀-èdè méje tó máa láǹfààní láti kópa nínú ìdíje yìí orílẹ̀-èdè méjèèje orílẹ̀-èdè tí ó gbàlejò orílẹ̀-èdè cote d'ivoire bákan náà orílẹ̀-èdè benin republic ghana togo niger burkina faso àti nàìjíríà ní ìsọ̀rí alákọ̀ọ́kọ́ òun náà ni orílẹ̀-èdè tó ń gbàlejò orílẹ̀-èdè cote d'ivoire wà o ìsọ̀rí àkọ́kọ́ ni orílẹ̀-èdè niger bákan náà orílẹ̀-èdè benin wà ìsọ̀rí ẹlẹ́ẹ̀kejì òun náà ni orílẹ̀-èdè wa nàìjíríà orílẹ̀-èdè ghana orílẹ̀-èdè burkina faso àti orílẹ̀-èdè togo náà wà ní ìsọ̀rí ẹlẹ́ẹ̀kejì tí wọ́n ti máa kojú ara wọn ìlú yamusokoro ni ikọ̀ ti fún ayé.
1: níbi tí wọ́n ti ń gbáradì ó pa àwọn agbábọ́ọ̀lù méjì tí ó darapọ̀ mọ́ wọn lénìí abiodun deborah

0: àṣekágá pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀gbọ́n ló ń jábà yìí ló nǹkan ṣe Nàìjá ṣùgbọ́n Ọlọ́run ni ọ̀jẹ́. Pẹ̀lú bó ṣe wá súnmọ́ra wọn yìí, àmọ́ nígbàgbọ́ wípé orílẹ̀-èdè Morocco wọ́n ti múra ju bó ṣe yẹ lọ o. Léyìn tó túmọ̀ sí pé nǹkan ọ̀hún yóò súnmọ́ra wọn, ìyẹn ní sáà tá a wà yìí. Bàbá ń sọ nípa ti ìdíje WAFCON tí ọmọ wáyé lórílẹ̀-èdè Morocco. Ó yá pápá láti ibẹ̀ yẹn. Ẹ̀jẹ̀ sáré ká rojú ọjà ká lọ pa àkádé. Bímbọ́ Sadiq láti ilé agbára. Ìyẹn ní ìkànnì Splash 105.5 FM. Jásáré lójú ọjà ká lọ pa àkádé. Bá a bá tojú ọjà dé, ká wá ti ọwọ́ iwájú. Ṣùgbọ́n káṣẹ jẹ́ ń gbé yín débẹ̀. *347*1004*#. *347*1004*#. Ló máa gbé ẹ débẹ̀ o. Bọ́ ọba ti ṣe kínní yẹn, bọ́ ọba ta mẹ́ta lọ́sàn tèmi. 30 tíkẹ̀tì ló fi gbà bónọ́ọ̀sì tó wà lọ́sàn yín nìyẹn. Mọ́pọ̀ ọ̀gbọ́ o, àti tànà, àti tòní, àti da gbogbo rẹ̀ pọ̀. A sì láǹfààní láti ṣe ètò ìyíkoto yẹn. Bọ́ ọba ti sẹ́ndì kóòdù yẹn. Wọ́n máa fún ẹ ní mẹ́sẹ̀jì padà yìí pé tíkẹ́ẹ̀tì mélòó lọ fẹ́. Bọ́ ọba ti mú oníbẹ̀ta. Tọ́ ọ sẹ́ndì ẹ̀ padà, wọ́n á bèrè pé ṣe transfer lọ́fẹ́ ni àbí USSD code. Ìwọ́sá tẹ 1 transfer nìyẹn. Láti ibẹ̀, wọ́n á sẹ́ndì bank details tó ti ra tíkẹ́ẹ̀tì ẹ fún ẹ. Láti bank details yẹn, bọ́ ọba lówó lórí bank app rẹ, direct. Bọ́ ọba wa lówó ń bẹ̀ lọ sórí POS. Kó o mú bank details yẹn dání, sọ pé wọ́n bọ̀ sanwó yẹn bẹ̀. Ọwọ́ kan ó rí mẹ́sẹ̀jì ẹgbà. Bó ṣe jẹ́ nìyẹn tá a bá sọ nípa ti cash *347*1004*#. Play 3 tickets, get 30 tickets. Lọ́sẹ̀ yìí, owó tó ga ara tó ti wà nílẹ̀. Ẹjẹ́ lójú ọjà kádé, bá a bá dé káti ọwọ́ iwájú. Ẹ kú kàdé.
1: Flash FM 105.5. In the words of Coco Chanel, luxury must be comfortable, otherwise it is not luxury. If you do not therefore negotiate your comfort, Maracana Luxury Hotel and Suites is the place for you. Our top-notch services include comfortable lodging with smart TV and Wi-Fi, African and continental cuisine restaurant. Our bar also serves exotic drinks and cocktails. There is also standard swimming pool for your delight. 24/7 laundry services with 24-hour power supply. The icing on the cake is the 15% discount for all lodgers on selected room and 20% room discount for student of higher institution of learning. Terms and conditions apply. Maracana Hotel is your luxury destination. Visit us today at number 42 Awolowo Way, Bodija, Ibadan. You can as well call or WhatsApp us on 0812-217-6433. Maracana Luxury Hotel and Suites. Luxury lifestyles.
2: 2 years ago, the biggest radio raffle hit we ever saw.

0: Kaneti Splash re Splash 105.5 FM ile to wa ni lebala felele ni lebada o ya ta lo ta tanjo pe ni ogbodo voice out to ba igbe yin se nda po mo wa e lo wo 1500 ni bigibi ka kiri agba nlaye e lo kan ni bani dore Facebook ti Kaneti Splash 105.5 FM ka jo ma gbara kasida gbogbo eyin ti e gbo ni bo na npe bi o awon eyan le ti e po to nkan bo won npe bi mo gbo yin dada ni le mo wa npa bi okay e bo wa nle o o ti e wa kere ta eyan bi 200 yo gba e bo nbi le ni e ma sere iwa si wa nle o ti jade abi okay iwa si wa nle o ti jade oye ma bo ni arismo to wa ni apata adjacent amadia ni o amadia mosque yen adjacent ibe gangan ni arismo Sabo ojohun. O le tin gba yen o. Awon tapata ti a wa nbi niyan. Iwo si wa nle. Won ni Sabo ojohun gangan won pe bi. Sugba nu Irish mo gangan ni. Inu Irish mo gangan to wa lapata yen gangan. Nibe gangan ni o. E wo losayin awon eyan lafa ni ka ti e kokko se ja kokko se 50,000 naira na. Yango se 50,000 naira na fun no ti cash yen yango se 50,000 naira na awon eje gbogbo se draw 50,000 yen na ni ti cash yen ka ti ogo wo na boya eyin ka gogo we n togo wa nbe 080 080 o pari pelu 7242 yasare wo na yasare wo na so connect so ti ring be yen hello Hello, e kaso. Oruko yin atadupo te wa yi.
1: Olalekoko.
0: Sa?
1: Olalekoko.
0: Olalekoko lati adupo wo.
1: Bodija.
0: Bodija nle Ibadan. Igba wo le ti play cash.
1: O ti tojo beta o.
0: Se ti jeri.
1: Yo jeri o.
0: E jeri congratulations yin le je 50,000 naira loson yin.
1: Ko
0: customer care ma pe yin laipe yi. Wọ́n bèèrè details yín láti mọ bówó yín ṣe máa dákàtì yín bó ṣe jẹ́ nìyẹn kò lọ fà rárá bọ́kàn ní kágàsáré fìyẹn gbọ́sẹ̀ rẹ̀ wò ní ìyẹn lápá abẹ yẹn a sì ń padà bọ̀ láti wá ṣe draw tó kú o *347*1004*1# *347*1004*1# o lè jáwọ́ lọ́ jẹ owó tó ga lọ́sàn yìí 50,150 200 bó ṣe wà nìyẹn lọ́lọ́kan ọ̀jọ̀ kan ìyẹn lọ́sàn yìí náà ni o ó yẹ pẹ́pẹ́ àpá láti bẹ̀rẹ̀ àsùdègò ẹjẹ́ ń sáré wọnú ìdíje fi ẹ̀yẹ àgbáyé ẹni àfàràmọ́ ò lè dákẹ́ ṣùgbọ́n gafi pablo gafi elé ti paradise leandro paradise tó taari ṣùgbọ́n gbà tí figagbága parí gafi ti sọ̀rọ̀ o ó ti sọ̀rọ̀ àwọn oníròyìn fọ̀rọ̀ wá lẹ́nu wò wípé kí lẹ lè sọ pẹ̀lú tọ́sẹ̀lẹ̀ lẹ́yìn ìfigagbága eléto wáyé láàrin orílẹ̀-èdè spain àti orílẹ̀-èdè argentina níbi tí a ti rí tí wọ́n ti ń dayín mọ́lẹ̀ bí ẹran kí ni tọ́sẹ̀lẹ̀ gangan ẹ̀jẹ̀ ń kánú rárá ni àbíbò lọ́jẹ́ gafi bú ẹ̀rìn wípé lákọ̀ọ́kọ́ náà ṣe mọ̀ wípé nǹkan tó bá báyàn lójijì kò sọ́nà tí ò lè gbà wá ó ní yẹn ọ̀tọ̀ ọlẹ́lẹ́ẹ̀kejì ó ní ontonoma ni o ó ní òun ò ròyìn pé ó yẹ kí àjọ fífa fìyà jẹ paradise o làwọn èèyàn wò ga lẹ́ni ọmọ yín mọ́lẹ̀ bá o ni o bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá bí inú bá ń bíyàn pàápàá jùlọ tẹ èèyàn bá pàdánù kò sí tí ò lè ṣẹlẹ̀ o òun nígbàgbọ́ yí pé n tó ṣẹlẹ̀ yẹn ọkàn wáyé bẹ́ẹ̀ ni ó nọ́mà olónọ́mà ó ní kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí ó lóun gan tó ń sọ̀rọ̀ yìí ó lè padà ṣẹlẹ̀ sóun náà kojú alátakò ńgbà míì ó ní ṣùgbọ́n nígbàgbọ́ yí pé kì í ṣe yí pé nǹkan tó ṣẹlẹ̀ yẹn àtinúwá bí kò ṣe yí pé n tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn ó nọ́mà kò rí bẹ́ẹ̀ lẹ́yìn ìfigagbága òun ò lérò pọ́yẹ kájọ fífà kí wọ́n fi ìyàjọ paradise ẹjẹ́ àgbà bí wọlé lọ́sàn yìí ẹyin ọ̀gbẹ́ni síkírù àyìndí ojú èé tèrè.
2: A kú dédé wòye atọ́kùn a kú dédé wòye gbogbo ẹ̀yìn ara lé o a ń jà wọ́n ti fa ní àpáta ọ̀tá ní gbogbo yẹn ní dòpin láéláé o.
0: Ọ̀gbẹ́ni ìsìnjà ni olóko dáná.
3: A kú dédé wòye atọ́kùn a kú dédé wòye ẹ̀yìn ara lé gbogbo ẹ̀yìn ìtàpáta kíyìn o ẹ kú àdúró tiwa gbogbo gbà.
0: Ẹ̀yìn ìtàpáta wọ́n ń kíyìn ẹ̀ dáhùn ni. Ọyẹ ẹ pariwo ojú ẹ tèrè. Ẹ pariwo àwọn síkírù. Ayẹ kí olóko dáná náà olóko dáná o. ẹ pariwo olóko dáná o. Bó ṣe jẹ́ nìyẹn lẹ́yìn ìgbà tí a ti láǹfààní àti dárúkọ àwọn analyst ibi tó wà ń bí. Kílẹ̀ wí. Àwọn analyst igi tó wà ń bí mo ti dárúkọ wọn. Eléwo. Kílẹ̀ wí. Alaka. Bàbá Alaka. Ok, Bàbá Alaka. Onda. wọ́n ní adá kọ Bàbá Alaka. Bàbá Alaka kan àràlé.
4: Abdulwasi Muhammadu Yusuf Akorede Ọmọbakin Lápá. Mo kẹ́yìn tí wá káàkiri àgbáláyé pé akúṣẹ́ látàrọ àlùbáríkà tó pọ̀lọ́ ìṣẹ̀lẹ̀ nǹkan kan orílẹ̀-èdè Nàìjíríà ló ń di ó bàjẹ́. Gbogbo ẹ̀yìn tí wọ́n alápáta ẹ̀ ní wálẹ̀ láéláé o. Ẹ ṣe ẹkọ́ àgbo tí gbogbogbò a dúpẹ́ o.
0: Wàsíù kí lẹ pé. Wàsíù kí ni. Wàsíù Dénjà. Alhaji Dénjà Ajì Lọ́lanu. Incoming Alhaji Dénjà Ajì Dénjà. Ok. Láàrin ìṣẹ́jú mélòó kan ẹ bá sáré wo ọ̀rọ̀ tí Pablo Gavi tó sọ nípa pé ó rò pé ó yẹ kí wọ́n fìyà jẹ Paradise pé ó nọ́mà ní fúbọ̀ pé irú ẹ̀ ò lè má ṣẹlẹ̀ pé ìbínú ò mọ̀ polówó òun lẹ́sẹ̀ especially téèyàn bá pàdánù pé ó máa ń wáyé bẹ́ẹ̀ pé kájọ FIFA má wulẹ̀ gbé ìgbésẹ̀ àti fìyà jẹ ẹ gbọ́ ṣe bẹ́ẹ̀ lórí.
3: Tabanikawo tó sọ yẹn mi nígbàgbọ́ pé ó sọ bẹ́ẹ̀ torí pé ó jẹ́ orílẹ̀-èdè Argentina àti Messi ti wà ní. Kádó jẹ́ orílẹ̀-èdè míì tí bóyá lẹ́jẹ̀dì pé tíìmù yẹn kò ní nǹkan kan ṣe pẹ̀lú ikọ̀ Barcelona. Ihun tó sọ yẹn kò ní sọ bẹ́ẹ̀ lójú tèmi fi wo. Ṣùgbọ́n bí ìgbà téèyàn pè loyalty àti royalty fún legend ikọ̀ ẹ̀gbẹ́ agbábọ́ọ̀lù ti Barcelona. Torí kò sí nǹkan tó lè sọ nípa Argentina yẹn tí ò ní kan Messi. Lójú tèmi fi wo. Ká ní Messi ṣe Argentine. Kálọ́tọ̀ ni tíìmù tí Messi ti wá kò ní sọ bẹ́ẹ̀.
0: Ẹ bọ̀ Paradise ó lè wá látàjẹ Argentina kò ń ṣe Paradise Messi yàtọ̀. Sọ orílẹ̀-èdè yẹn lòun.
3: Ó ti fi orílẹ̀-èdè yẹn ó ti fi ọ̀nà Messi.
0: Ok.
3: Ní gẹ́gẹ́ bí legend tíìmù àwọn club side tó ń gbá bọ́ọ̀lù fún. Mọ̀ pé tán bá na ajá wọ́n ti na ẹni tó la ajá.
0: Ok.
4: Èmi rò pé lápọ̀dọ̀ tèmi tá a bá ń sọ̀rọ̀ nípa ẹni tó ṣẹlẹ̀ kò sá Bruno kí ó pọ́n agbábọ́ọ̀lù ẹgbẹ́ rẹ̀ lé. Kò sì sá Bruno kí àjọ FIFA náà fìyà jẹ ẹni tó bá ṣẹ̀ sófin. Torí kí irú ẹ̀ mọ́ bá padà wáyé mọ́. So èyí ò gbọ́dọ̀ máa jẹ́ bad loser pé torí pé èèyàn pàdánù. Unity ni bọ́ọ̀lù mú wá. Ìfẹ́ ni bọ́ọ̀lù mú wá kì í ṣe àbùkù. Tí wọ́n bá ná yàn ẹ̀yin náà náà kan ní sáà tó lọ ní 2022. Àwọn yẹn náà lọ lé wọ́ọ́rọ́wọ́ wọn ò bú ẹnìkan kẹjà wọn ò bú ẹnìkan kan lẹ́sẹ̀. So àwọn yẹn lọ lé wọ́ọ́rọ́wọ́ wọn náà yẹn náà lọ lé wọ́ọ́rọ́wọ́ ni ẹni tó bá ti nà máa lọ lé wọ́ọ́rọ́wọ́ ni yóò tọ̀ padà wá tó nígbà mí. N tí Gavi sọ ìwọ ọmọlúàbí ló fi hàn lápọ̀dọ̀ tẹ̀. N tí àjọ FIFA fẹ́ ṣe náà n tó yẹ kájọ FIFA ṣe kán náà gbégbé sẹ́ lórí ẹ̀ kán fìyà jẹun tó bá ṣẹ̀. Ó da púpọ̀ kí irú ẹ̀ má bàa ṣẹlẹ̀ mọ́ nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá.
0: Mo rántí ìjọ tí mo ná níbi table tennis hall lọ́lé wẹ́rẹ́wọ̀. Mo lálẹ́rìí ń bí o, mọ́fì wà ń bí. Ọjọ́ tí mo ná níbi table tennis hall lọ́lé wọ́rọ́wọ́.
4: Ṣé mo bọ ọjà ni atọ́kùn? Kí mọ́fì wá jẹ́rìí?
3: Odidi oṣù kan níbi ìfà wàhálà.
0: O mọ̀ pé odidi oṣù kan ló bí ìyàn mi lódì. Ọ̀nà lé wọ́ọ́rọ́wọ́ o. Bí kí irú àyèdè ojú ẹ̀ tèrè.
5: Mi rò pé nǹkan tó ń pè náà ní sportmanship náà ni nǹkan tí Gavi ṣe. Àti pé nǹkan tó sọ ẹ̀ ó máa ń dùn nígbà téèyàn bá borí ìfigagbága. Ìfẹ́ oní nǹkan tó sọ ẹ̀ máa ń dùn. Tó bá jẹ́ yìí pé ọ̀dọ́ wọn ní ọ̀rọ̀ padà lọ kú sí ni nǹkan tó sọ yìí mo rò pé kò ní dàbí ọ̀rọ̀ létí àwọn èèyàn. So lápọ̀dọ̀ ti tèmi nǹkan tó sọ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n ó yẹ kí ẹni tó ṣẹ̀ kò sí nǹkan tó ní kó má jìyà.
0: Bá a bá ti ẹ̀ ní ká fojú inú wò ó ṣe rí tí àjọ FIFA ò bá gbé ìgbésẹ̀ ojú tí ọ̀pọ̀lọpọ̀ ó fi wọ ọ̀tọ̀ ni. Lóòótọ́ wọ́n ti ń fi ojú kan wò tẹ́lẹ̀ tí a ti ń tàgì wọn wípé wọ́n rí igi ẹ̀ wọ́n fẹ́ wọ́n plan rẹ̀ fún ikọ̀ ti Argentina ni wọ́n plan rẹ̀ ni. Kírun kẹ́yìn tí wọ́n ṣẹlẹ̀ kódà ń tọ́ lọ fi yọ àjọ FIFA púpọ̀ díẹ̀ ìní wípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Fọlárìn Balógun kìí ṣe nípa Argentina ló ti ṣẹlẹ̀. Ìyẹn ò bá tiẹ̀ wá brúta ìbá tiẹ̀ burú jù pé bi a se mu red card Folarin Balogun ti won ri pe won suspend eyen to ba lo jenu ko Argentina lasan mo ti je ri FIFA no ni se be na a no ni se be ju gbogbo e lo ba ba ni ka so ododo oro ko si to ni ka jo FIFA o mo fi ya je ni oba se tori pe ke se tori n to sele lojo yen bi ko se tori igba mi agbabolu tagbabolu ba ti wa bi eran ko bi won ko bo e bo ba ti digba mi awon orilede mi no se ru awon si ma toka won ma toka gege bi reference igbese bi lagbaja se be won ori nkan kan se si okay o din ni ikan ti Barcelona Emerick Laporte ohun ati Christian Romero a mejeji mo ti offer awon fun Barcelona bi pe a wa nbi e wa gbe wa a wa nbi yi o a mejeji ji won fara won fun iko Barcelona e je gba bi wo player lo won fara
3: lasiko ta wa yi iko Barcelona ti ko bi agbabolu ti Madrid won je iko to je pe se pe top player nikan lo won fara won player ti o merit ati gbabolu no ko mejeji gan on gan lati gbabolu nbe ninu awon meji to wa nle yi en temi si le boya pe o si san o na ni
0: Emerick Laporte
3: se egbe Sergio Romero to ri pe Sergio Romero yen
0: Christian Romero
3: won believe ninu agbara ni opolopo taku so e ko ti lo la kai fi match yo wa nwa pe ati bo o ati
0: bo bo
3: ohun pa awon mejeji ni looto lopolopo igba to ba de ibomi ti won ti kin se be o le change sugbon emi o faramo ki ko Barcelona lo fohun kan wule lo fun en to je pe ki se pe awon ni won o se ko bi won o se gbagbo lodu awon
0: iyen Emerick Laporte
3: won le ti mo
0: le mi
3: ati pe bi to won play yen Barcelona ni lu eyan be to nigba ti
0: left center back
3: ti we won lose aye yen tele
0: so Nico Martinez
3: o ti lo yen won o ti ile to le se ru ise yen ise ti Christian Romero se nu ke bi agbagbo Tottenham Hotspur Barcelona lawon to le se ise
0: be ba si le se Eric Garcia le se
3: right full back in one play to tun le play sibe
0: as star half
3: asunde Emerick Laporte play yen Barcelona
0: left center back e won ati
3: kawule ton ba pe meji ni bo se o fara won yen o ton ba fe mu kan wule mu Emerick Laporte en tie
0: left center back be man tan pe left center back okay
4: e be ro pe ta ba soro mejeji nkan ti won lack ina ni Emerick Laporte but disadvantage to kan ni oju ori lo ojo orile mi wo pe ko se side e mo pe mo ko se long term project pe short term ni to le ba won
0: so Laporte I think it's 33 and 34
4: now so e mero pe le ta ba ti owo ojo ori po nkan ti ko Barcelona ni lu sugbon ta ba soro Christian Romero won na le adapt si any system ti en ba fe gba gbo e pa yi to ba o si lo ori to po side ti so yen lapodo temi o to wa pe ko Barcelona gangan ba mo nkan tan se lapodo temi o mo ro pe kan fun omo Gerard Martin yen ni anfani to po si ni sa ti boy pelu bo n te me kan wo yi si ni pe won ni lu tan wa fe gbe yan nu bejeji kan gbe Laporte to ni short term kini ki Gerard wa ko alan lara re fun gba pe to won fi take over yen ninu position yen tori mi ori Gerard Martin gege bi center half to je pe won le pada gbadun daada lojo waju bo ori ma ma affect won iyo le ma loru pa oku ba si ati Gerard Martin papo ni center half ki
0: si leader
4: mama wayo ko ni si leader agbalagba to ni riri ti o le so pe ma lo ma fa ore ma di bayi ma se bayi won ni lo re ninu iko yen so Laporte memory Laporte na lo si ta ni Gerard Martin kankan lo fun short term boya bi odun meji ki Gerard Martin fi ripe dada yen Laporte temi
0: ayinde odo di pa lojoja
6: Laporte ti temi emi kan ro pe ni next season ninu DJ ti La Liga competition ma wa so iko Barcelona na ni di depth since o ti je pa awon agba ball yi na ofara won mo ro pe won ni lo kankan wo pe iwo ni ka won lo fun ni meje mo ro pe ton ba lo fun Laporte wo da sugbon ton ba lo fun Romero na ko si abu
0: Barcelona ti kokko so something similar nipa Romero ni bi 2 weeks ago igba ti won stress
6: ton show in pe
0: so to tun ofara re
6: si wa ofara re so ka te so igbo to competition ko wa nu na but ka ni di debt next yen o ma yato si season to tenu gbogbo yi
0: okay ba ka ni di debt kini won pe ni debt ni pe ko ni agbabolu to sumo awon first team player at least to ba ni awon regular 11 tell me to ba ma wole lati bench yen ajẹ́ ipẹ́ tó fẹ́ close to that person jáde like bí 70 or 80% ló fi súnmọ́ ẹ̀hẹ́n tá pè ní debt nìyẹn kì í ṣe gbọ́kànlá gbá bọ́ọ̀lù kan sá lórí rẹ̀ ìjókòó pé ọ̀dà o ìwọ náà wá wọlé lọ gbá bọ́ọ̀lù ẹjẹ́ sáré padà sójú ọjà bí ń bọ́ sàdé jẹ́sáré lójú ọjà ká lọ pa àkádé bá a bá dé àtún yí ko tó ti káṣẹ o *347*1074*1#. Play 3 tickets, get 30 tickets. Ojú ọjà yá ẹ kú kalẹ̀.
7: Flash FM 105.5.
8: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di 20 ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
9: Ẹyin tèmi báwo ni o ṣẹ wa.
10: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
11: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
12: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
13: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúkú mọ́ nínú. Níralẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ láò ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
12: 0807-112-4000.
13: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
14: Olùfẹ́ ìrìn àjò afẹ́ gbogbo agbáṣẹ̀gà àti àwọn tí ìṣe Yorùbá jọ lójú ohun ilẹ̀ Yorùbá ń pè yín. Ẹsẹ̀ gìrì ojúlé ifẹ̀ ilẹ̀ òwúrọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun fún ayẹyẹ ọdún àyọ̀galú tí yóò wáyé nínú oṣù Agẹmọ ọjọ́ 23 àti ọjọ́ 24 oṣù keje ọdún 2026 nínú gbọ̀ngàn Ọ̀jájá Hall ilé ifẹ̀ bẹ̀rẹ̀ láago 10 òwúrọ̀ lójoojúmọ́. Ayẹyẹ yóò wáyé pẹ̀lú àṣẹ bàbá wa ọba Ọlọ́lá jùlọ òní ilé ifẹ̀. Èyí ni ìpè fún gbogbo ọmọ Oòdùà, gbogbo olólùfẹ́ àṣà ìbílẹ̀ àti gbogbo ènìyàn tó fẹ́ ní ìrírí òdodo nípa àṣà láti wá gbọ́ èdè ayọ̀ tó jíire kẹ́ ẹ sì jẹ́ akópa nínú ayẹyẹ mánigbàgbé. Má dúró kí wọ́n wá ròyìn fún ọ wá kó lè ní ìrírí tó jinlẹ̀ fúnra rẹ̀ jinlẹ̀ fúnra.
15: Kò sí lọ́kọ̀ sọ mi ẹ gángan ní ìyí ti fẹ́ sọ ní.
16: Omi nira kó fi ọwọ́ gà.
17: Gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, ₦500, kò ká nǹkan kan láti rà mọ́.
18: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, ₦500, ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
17: Ṣé lóòótọ́? Báwo, ṣé àwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
18: Àfi bí ẹni wípé àná ni. Ọdún méjì

0: ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣíẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, ta ayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí pọ̀ gan o, ẹ jọ̀ọ́ báwo lè mí ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí ìlágẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cash.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káṣíẹ̀. Ayẹyẹ ọdún kejì káṣíẹ̀, ogunlọ́gbọ̀n èèyàn ló máa káṣíẹ̀. Ṣó ti káṣíẹ̀? Mo ti káṣíẹ̀.
2: Ẹ̀yin arìnrìn àjò, olùfẹ́ ìrìn àjò afẹ́, gbogbo agbáṣẹ̀gà àti àwọn tí ì ṣe Yorùbá jọ lójú, ohùn ilẹ̀ Yorùbá ń pè yín. Ẹsẹ̀ gìrì òdìlé ifẹ̀ ilẹ̀ òwúrọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun fún ayẹyẹ ọdún àyọ̀galú tí yóò wáyé nínú oṣù Agẹmọ 23 àti 25 oṣù keje ọdún 2026 nínú gbọ̀ngàn Ọ̀jájá Hall ilé ifẹ̀ bẹ̀rẹ̀ láago 10 òwúrọ̀ lójoojúmọ́. Ayẹyẹ yóò wáyé pẹ̀lú àṣẹ bàbá wa ọba Ọlọ́lá Jùlọ òní ilé ifẹ̀. Èyí ni ìpè fún gbogbo ọmọ Oòdùà, gbogbo olólùfẹ́ àṣà ìbílẹ̀ àti gbogbo ènìyàn tó fẹ́ ní ìrírí òdodo nípa àṣà láti wá gbọ́ èdè ayọ̀ tó jíire kẹ́ ẹ sì jẹ́ akópa nínú ayẹyẹ mánigbàgbé. Má dúró kí wọ́n wá ròyìn fún ọ wá kó o lè ní ìrírí tó jinlẹ̀ fúnra rẹ̀. Jinlẹ̀ fúnra.
3: Now that you have finished SS3 exams, what next? Enroll for Cambridge A-level program at OBMS Cambridge Advanced Level College, Toto Garden, Ibadan. It is your best option for admission into 200 level in Nigerian universities and admission into overseas universities. OBMS A-level college, known for excellence teaching and outstanding results, has won many awards, including overall best students across 3 Cambridge A-level subjects in Nigeria in 2025. We charge affordable fees and promote moral and spiritual development of students at OBMS A-level college. We also offer SAT, TOEFL, IELTS, GCE, UTME and post-UTME coaching. Enroll now. Admission is ongoing. For more information, visit our new complex along Toto Garden, NTA Road, Ibadan. Website www.obmsng.com. Contact us on 0803-386-1091 and 0803-303-9588. OBMS A-level college. Excellence through integrity.
4: Splash FM 105.5.

0: Ikaniti Sports 105 FM tó wà nílé funfun alábẹ́lẹ̀lẹ̀ nílé ìbẹ̀rẹ̀. Oya dalọta ọta pé o pe ni ogbà ọ̀pẹ ọ̀tọ̀. Gbogbo ẹ̀yin ìtàkùtà ẹgbọ́n níbo ló ń pe bí àwọn èèyàn gbọ́. Wọ́n lẹ́ẹ̀tí ẹ̀ tó nǹkan wọ́n lóhùn yín òkì tó ń bo wọ́n pe bí. Ṣé lẹ́sẹ̀ tó yẹ ẹ̀yìnbọn ní àpáta àdójúkọ ọ̀sábò dáhùn ọ̀sábò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀sábò cross àbí ṣé bá tó ọ̀sábò cross ni ó cross ó ti dá a cross ni ẹ̀ ṣáà cross lọ́fà gan níbẹ̀ gangan la wà báyìí o gbogbo àwọn tí a wà ń bí ẹ̀bùn náà wà ń lẹ̀ fáwọn èèyàn àyájọ́ ọdún kejì second anniversary ti káṣẹ̀ ẹni tó ti pọ́dún méjì báyìí tí fọ̀wọ̀ èbó jẹun òkú kú fọ́mọ́ wa lọ́wọ́ adúpẹ́ fọ́lọ́hún ọba àánú eléyìí tó ń jẹ́ ká máa rí kinní ọ̀hún ṣe lọ́sàn-án yìí a tún láǹfààní àti ṣe bá ẹ má fọ́ o tí n bá parí ètò àjọ wà ní o after tí n bá parí ètò àwọn àwà síra wá lẹ̀tàn yín gangan pátápátá tá a gbà dáadáa ẹ má fọ́ ẹ̀bùn wà ń bí tá a kó fáwọn èèyàn ó kéré téèyàn bíi 200 lọ́gbẹ̀bùn ó kéré tán nìyẹn àdírú ẹ̀ rí ẹ̀ ṣe jẹ́ nìyẹn lápapẹ̀ yẹn gbọ́ mi dáadáa dábẹ́ nípa mọ́jọ́ bàjẹ́ gbogbo àpáta káàbàtà aláàjì ibrahim adédayọ̀ ó ti wà pẹ̀lú wa ń bí aláṣẹ ní kòníyẹ o gbogbo sátú ẹ̀sìn pátápátá ẹ ń pàtẹ́wọ́ fún ibrahim adédayọ̀ ají ibrahim adébáyọ̀ jọba yá ni fún gbogbo àpáta yẹn àwọn tí a nìyẹn bákan náà mẹ́jẹ ń gbàgbé o gbogbo àwọn tí wọ́n di àpáta múlápá bí àníṣàn o top one king of boys gbogbo àpáta ọ wà ń bí bákan náà ọlá ẹsẹ player ní àpáta ń bí oná wà ń bí àti general ok wọ́n ń kí wa ni o wọ́n làwọn ń kí wa top man king of boys owó olójókòó yìí ònà lẹ́yìn aláàjì ibrahim adédayọ̀ gbogbo àwọn tí a nìyẹn kádẹ̀ kí gbogbo ẹ̀yìn tí a náà ẹsẹ̀ o ẹ̀kọ́ àdúró tì jẹ́ sáré ṣe 50,000 mi ọ̀yájẹ́ sáré ṣe 50,000 naira mi pàápàá 080 ló bẹ̀rẹ̀ rẹ̀ ó parí pẹ̀lú 4710 ó ti connect. Ó lọ fún àga o akúdọ́dọ̀ wò yí. Ee bàrìbà orúkọ yín àtàdúgbò tẹ wáyé sà.
1: Láti wọ́ká já yí Abdulwasil.
0: Ṣé Wasil danger?
1: Èlé ò danger o.
0: Wasil Aka. Èwo tí ẹ explain ni ẹ kàn ń rẹ́rìn.
1: Tọ́sọ̀ ẹ kà wá bá o, never wá.
0: Wasil wo lẹ́yìn.
1: Wasil Kẹ́hìndé.
0: Wasil Kẹ́hìndé lẹ́yìn. Ṣé ẹ mọ Wasil danger?
1: Àdá wọn mọ.
0: Ta ló ń jẹ́ Wasil danger? Ẹni.
1: Àwọn ọmọ wọn o.
0: Mi ì gbẹ́yìn.
1: Àmọ̀ wọn sẹ́.
0: Ẹ ta ló ń jẹ́ bẹ́ẹ̀.
1: Àmọ̀ wọn náà ni.
0: Ẹ mọ Wasil danger, ẹ dá yàn mọ̀. Ẹ mọ Wasil Aka.
1: Bàbá
0: ò nẹ́bà wá nìyẹn. Ẹ ti padà dóòsà mọ̀.
1: Àgbà
0: bàbá nìyẹn. Ó ní ohun gangan ni Wasil danger. Ẹ mọ̀ pé ti danger wà nù ọkọ rẹ̀ mọ̀.
1: Ilẹ̀ṣẹ̀ fún wọn
0: nìyẹn o. Ó ṣe tọ́ọ̀gì nílé kò.
1: Gbogbo
0: ogun láti fawálé. Wọ́n fún ogun fawálé lẹ́gbẹ̀ẹ́ ẹni. Ìdálẹ́ tí mo kàṣẹ.
1: Àtàlẹ́ ni láti bí ẹ bọ̀.
0: Anọ́lẹ̀ tí ń pè bọ̀. Anọ́lẹ̀ bẹ̀rẹ̀. Anọ́lẹ̀ kọ́kọ́ ta. Ẹni lọ́kọ̀ọ́. Mélòó lẹ plé lánàá, mélòó lẹ plé lẹ́nu.
1: Mẹ́ta la plé lẹ́nu.
0: Lánàá nǹkan.
1: A plé méjì.
0: Méjì òkè. Ọ̀dà congratulations 50,000 naira lẹ́jẹ̀.
1: Ẹ ṣe gàṣà.
0: Congratulations. Wọ́n máa pè yín láìpẹ́ yìí o. Wọ́n béèrè àkáǹtì tó sí. Ṣé o mo ṣe jẹ́ ní congratulations? Lọ́ọ̀kì kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Bó ṣe wá lọ́dọ̀ ọtí ẹ nìyẹn. Àná wọ́n bẹ̀rẹ̀ wọ́n jẹ lẹ́nìí. Tẹ́bílì bọ́yá bá a bá tiẹ̀ ṣe dúrọ̀ lánàá yẹn gẹ́gẹ́ àwọn ọba ti jẹ lánàá. Ṣùgbọ́n torí pé àná ni à ń ṣàyájọ́ ọdún 19 splash ta wà ní UI lánàá. Àpáta ló ní káṣẹ̀ ẹ̀ kọ̀ fáàmù ni. Àpáta ló ní káṣẹ̀ torí pé community tó wà lápapọ̀ gan ń tó fa gangan nìyẹn. Ó yẹ gbàgbàgbọ́ dínú gọgọ́nàsì o. Ikọ̀ Newcastle wọ́n nínú àwọn odùn sí ọ̀rọ̀ wọ́n ti kọ gọ́nàsì wọ́n bá wọn lò yìí. Torí pé gọ́nàsì tó ti fi bẹ́ẹ̀ múlẹ̀ yìí pé omi ọtí ọ̀tá àlejò ọlọ́lá wọn ò fi ọ̀rọ̀ Bruno Guimaraes ṣe o. Ẹ má gbàgbé yìí pé £60 million ó ní kan gọ́nàsì ń dúró lórí yìí pé bí ikọ̀ ti Newcastle bá lè wòóṣe káwọn ó kó £60 million kan táwọn ò lò mọ́ káwọn ó kó fún ọ. Ṣùgbọ́n ikọ̀ Newcastle ní níbo wọ́n ti ń ṣerú rẹ̀ ẹsẹ̀ wo Sandro Tonali gan. Tata fi ikọ̀ ti Tottenham Hotspur £100 million. Ìka tó wá ní pé ṣé Bruno Guimaraes àti Tonali gan ṣé wọn ò tóra wọn ni. Ṣùgbọ́n bàbá wa fẹ́ wò ṣe o. Àwọn ṣetán láti yọ̀ǹde ẹ̀ ní £80 million. Wọ́n ní ọ̀nà tí ikọ̀ Gunners gan tiẹ̀ wá ń gbà gan kò táwọn lọ́rùn. Pé èéṣe tí Gunners gangan ò fúnra wọn wá tí wọ́n fi wá ń yan intermediary láti mọ bá wọn sọ̀rọ̀. Wọ́n ló kù díẹ̀ ká tóbi ìgbà tí wọn ò bọ̀wọ̀ fáwọn ni o. Ẹ̀yìn lórí ọwọ́ yẹn Karim Adeyemi agbábọ́ọ̀lù ikọ̀ Dortmund ni. Ó dàbí ẹni pé ọ̀rọ̀ ti dé lọ́sẹ̀ lápẹẹrẹ báyìí o. Láàrin Karim Adeyemi àti ikọ̀ Barcelona lórí ọwọ́ yẹn kódà Karim Adeyemi ti dákọ̀ pé jẹ́sí nọmbà tó ń fẹ́ wọ̀. Tá a bá wo Karim Adeyemi láti ibi títí ń bá ìgbésí ayé rẹ̀ bọ̀ jẹ́sí nọmbà 27 ló máa ń sábà wọ̀. Ó ti jóyè ikọ̀ Barca pé jẹ́sí nọmbà 27 ni kí wọ́n bò ètò rẹ̀ lẹ̀. Ṣùgbọ́n ó ṣe mi láàánú pé kò ní lè rí jẹ́sí nọmbà yẹn wọ̀ látàrí ọ̀nà tí wọ́n máa ń gbé jẹ́sí nọmbà gbà nílẹ̀ Spain. Kí ni tó ṣẹlẹ̀ ní pé 25 players ló máa jẹ́ senior team. Ṣé wá rí 1-25 òun náà máa ń yọ̀ǹda fún wọn. From 26 báyìí á jẹ́ àwọn academy player. Àwọn player tí wọ́n bá gbé wá láti inú academy láti 26 lọ sókè. Lẹ́tọ́ túmọ̀ sí pé as a senior player o lè nọ́mbà kankan tó tayọ 25 láti 1 títí dé 25 gbogbo wá sì mọ̀ pé jẹ́sí nọ́mbà 1 àsọlé ní wọn sábà gbà. Lẹ́tọ́ túmọ̀ sí pé Karim Adeyemi nílò láti tún èrò rẹ̀ pa báyìí o. Kó wo nọ́mbà míì tí ó mú. two jersey number two àbí àwọn available jersey torí pé gbogbo àwọn nọmbà kan pẹ tó ti wà fáwọn agbábọ́ọ̀lù kan tí ò wẹ̀ sí àǹfààní rẹ̀ fẹ́ lómi. Fún díẹ̀ yìí available numbers òun náà ni yóò wò láàrin 1-25 ṣùgbọ́n 27 yẹn kò kú olùdí ẹ̀ kọjá bó ṣe lóhùn ọ̀jẹ̀ lápá ibẹ̀ yẹn. Ó yá pápákọ̀ láti ibẹ̀ yẹn àṣìdègò ikọ̀ ti Chelsea lábẹ́ àkóso Sabia Alonso. Ẹ bàrìbà gbogbo ẹ̀yìn jẹ́ ìwà ìmọ̀ pé kálukú náà ló ní club ti ẹ̀ o. Ọmọ yìí wọn ò tiẹ̀ tó nǹkan. Wọn ò tó nǹkan. Àbí ti ju ti sáà tọkọ bí a ní bẹ́ẹ̀ Kọ́líbàì fún Champions League. Ọmọ yìí wọn. Ẹ̀rù gan ń bà wọ́n àti sọ̀rọ̀. Àníyàn ọyọ ẹ sọ̀rọ̀. Pọ̀sẹ́ntì ọ̀nà yìí ń bí ẹ sọ̀rọ̀. Ọmọ yìí orí òkúkú lójú ti kankan ogun ẹgbẹ́ wọn ń gbafẹ́ wọn ò gbafẹ́ fẹ́láì. Ok up Liverpool kíni ẹ ti sọ̀rọ̀ yẹn dà up Liverpool wọ́n ti ẹ̀ mọ wọn àwọn ẹ̀yìn agbo wọn wà àná yọjú up Liverpool ẹ̀wọ̀ máa yẹ ń wà náwọ́ lẹ́yìn agbo. Ojú gangan dá ẹ tí adágò sí ẹlẹ́ nẹ́fà wọ́kè ló wo ṣọ́ọ̀tì awọ́kè ló báyìí. Ẹ̀yin náà ló lẹjọ wá báyìí ìwọ nìkan náà ní sórí báyìí sọ rojú ayé ara rẹ lóde. Ókè ọpẹsẹ ẹnu yín wà ń bẹ lórí lọ́wọ́ ó ṣe ẹ̀sà gba líìgì àbẹ́ ẹ̀gba líìgì ni mẹjọ nu agbábọ́ọ̀lù yín ló sì gba world cup báyìí àbí bẹ́ẹ̀ kọ́ ọpẹsẹ ọpúríà real madrid the biggest team in the world ọpúríà madrid ó ga o ọ̀dà kò sí wàhálà ọgọ́dà. Ẹ̀dá ọ̀lá rò pín. Ìṣe èèyàn sí ẹranko. Ọ̀gọ́dá! àná gba league kan báyìí ti ń kú lọ. Gbogbo ẹgbẹ́ wọn ń gba champions league wọn ò rí yàn gbà. Adonis ó ti bọ́ ti jù sí ẹ lójú ẹ̀rí ọgá o. Ásítì ọlọ́fà ẹ̀ka tiwantiwa lólúyọ̀ lénìyẹn. A ti dákọ gbogbo club gidi tán. Káwa ẹni kílẹ̀ wí. Ẹni gbé níbo wọ́n wà. Níbo wọ́n wà ní. Níbo wọ́n wà. Mo ye debẹ. Ajẹsi. Sakularo Oduni. Wọn ò bí ìyá èèyàn. Ajẹsi. Ọyẹ ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé wà mí jẹ́sí ẹ̀dà tẹ́wọ́ bolẹ̀. Mo jẹ́rìí wọn. Wọn ò bí ìyá èèyàn. Kò sọ́mọ náà tí ó jọṣẹ. Ọmọ jẹ́sí ọmọ ọkọ ìyá rẹ. Ajẹsi. Tíìmù tí ọ̀gbà fetí tún jẹ tó wù. Chelsea ni. Tíìmù tí ọ̀gbà fetí tún jẹ tó wù. Arsenal gbọ́dọ̀ dẹ́rú ẹ̀ wò. Man U gbọ́dọ̀ dẹ́rú ẹ̀ lásà. Ajẹ́sí! Ọlọ́fà gan. Olùkọ́ ni Sabi Alonso. Ó ní pé ẹyìn ikọ̀ tí òun wá darapọ̀ mọ́ yìí. Bàbá wo ikọ̀ tó ní agbábọ́ọ̀lù tó pọ̀ jùlọ báyìí. Register player tó jẹ́ senior player nínú ilẹ̀ Gẹ̀ẹ́sì. Ikọ̀ Chelsea ni 38 players ò ní register player wọn báyìí. Ṣùgbọ́n Sabi Alonso sọ yí pé òun ò fi ikọ̀ tó pọ̀ rẹpẹtẹ pé torí pé ó máa ń mú confusion bá olùkọ́ni ni. Ojú wo lẹ fi wo eléyìí.
2: Tí ikọ̀ bá ti pọ̀ jù tí ó sì quality ó dá kéèyàn ní quality sí ojú bí abi 22 lọ. Kọjá kéèyàn ní ikọ̀ tó ń lọ bí 28 players. Kọ sí ikọ̀ bá wọlé pọ̀ jù tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ní sí competition gidi. Competition gidi ni pé ẹni bí 22 players top 2 players láàyè kọ̀ọ̀kan. Débi pé ẹni tó bá jẹ́ first 11 gan tó bá ń wo ẹni tó wà lórí ìjókòó gan àyà rẹ̀ gan ó mọ̀ já pé òun gbúdọ̀ lose momentum yẹn. So ngbà tí player bá ti pọ̀ jù tí yóò sí quality players yóò padà dàbí Chelsea yóò ní tí wọ́n pín dressing rooms méjì. Àwọn kan táwọn kan bá ti tán bá play button táwọn kan bá ti wẹ̀ tán tán change tán wọ́n kúrò ní dressing room fáwọn míì. Àwọn yẹn náà tún wá lo ibẹ̀. Nígbí sáà yẹn Chelsea ò ní achievement kankan. So kí ikọ̀ kó kéré jọjọ bíi 22 players. Ṣùgbọ́n nínú 22 players yẹn kó jẹ́ qualities ó dájú kí ikọ̀ mọ́ lọ bí yábí 30 players. Kọ́mọ kí tíìmù mọ́ ní left back bíi mẹ́fà. Kí lẹ́fù báàkì mẹ́fà yẹn kó ẹgbẹ́ yọ kan nínú mẹ́fà yẹn ni
0: ó yàn án. Lọ́yànjú.
2: Kí wá ní àǹfààní.
0: Ìkan ògbé kan bí òwú jàngó.
2: Bí eyín ọ̀ni.
0: Èyí tí ò tó yẹ kí yọ pọ̀ bí eyín ọ̀ni. Méjì sì sí tó kù sí
2: tó.
3: Lápọ̀dọ̀ tèmi rò pé tólùkọ́ ní bá mọ nǹkan tó ṣe. Ó yẹ kó mọ̀ pé nǹkan báyìí ni mo fẹ́. Ní tó bá wá fẹ́ òun kó ná lè jẹ gan mọ̀ pé tóun fẹ́ lé. Ṣé o ta wá sọ̀rọ̀ pa pé kí ikọ̀ pọ̀. Ikọ̀ lè pọ̀ tí ikọ̀ bá pọ̀ tí ò bá wúlò kò sáǹfààní bẹ̀. Ikọ̀ tó pọ̀ tó wúlò èmi rò pé ló láǹfààní. Ṣé o láti sọ pé òun ò ní ìdí ju 25 lè lọ. Mo ti di óyàn alákòóso. Nǹkan gidi tó bá wá jẹ́ bí 25 yẹn ló fẹ́ ṣàjọ. Tó náà fẹ́ fi compete pẹ̀lú àwọn alátakò rẹ̀. Èmi rò pé tá a bá ń sọ̀rọ̀ pa agbábọ́ọ̀lù èèyàn lé lójú mọ́kànlá lórí pápá. Báwa rí bẹ́ẹ̀ ti níbi 38 player nínú tíìmù. Kó tó sílẹ̀ ti player tí ó wulẹ̀ wà ní first team ní match kọ̀ọ̀kan gan. Wàhálà ni yóò máa jẹ́ fún ikọ̀. Bọ̀tá yẹ pé bí 25 ni.
0: Ọ̀pọ̀lọpọ̀ àwọn agbábọ́ọ̀lù yẹn náà wọ́n mọ̀ ó gbá wọn gbá àwọn fẹ́ ní match time.
3: Mo máa sọ pé ẹ̀kan náà ní match time kan ní playing time.
0: Playing time.
3: So ní bẹ́ẹ̀ ìgbẹ́yìn olùkọ́ni máa ní sòro. Ṣèmi rò pé tó sọ
0: yìí ló dáa. Ó máa ń dá
3: wàhálà tó pọ̀ lẹ̀ fún
0: olùkọ́. Ọ̀rẹ́n tí ò ní
3: bọ́ọ̀lù bá ò ní fojú wẹ̀ lórí. Wọ́n ní agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹgbẹ́ lápá àlàáfíà bíi mẹ́ta àbí mẹ́rin. Ẹyọ kan péré ni ló fẹ́ yẹran tí bóyá kọ̀rẹ́ ras àbí nǹkan. Gbogbo àwọn Fàlà Mẹ́ndì ni Frank Garcia gbogbo wọn yẹn ìjókòó. So kí láǹfààní péyàn ní mẹ́ta lápàbẹ̀. So lápọ̀dọ̀ tèmi mérò pé ní tó pàtàkì ni kéèyàn nínú ọkọ̀. Ó sàn ju kéèyàn kó àwọn nǹkan tí ò wúlò lọ.
0: Àwọn síkírù.
4: Lápọ̀dọ̀ ti tèmi èmi rò pé lára nǹkan àmúyẹ àkọ́kọ́ tèmi kọ́kọ́ rí lára olùkọ́ni yìí rè pe pe nkan ni ba mo kan to nse agbabo gbodo po ni po so wa ta ba wo ni last season ko to di pe last season bere ninu ko Chelsea more than 40 player ko to di pe transfer window yen o close loan awon ton fe loan aba awon ton fe free more than 40 players o ni won ni ta ba de wo ni last season ninu gbogbo awon ko se 1 to 10 ni ije EPL ni le gesi awon to wa ni 1 to 3 awon na ni players kreju. So yen tumo si
0: to yaranti
4: so yen tumo si pe ki se pe ki squad ki se pe ki player
0: ati akole ni
4: mi o se pe awon to wa nbe ko ja awon to niyan to lapo do temi n to lu ko di so lara ti won fi da oruko ni tori e pe mo niyan
0: oda nitori akoko wa jazare 100,000 naira yen jazare 100,000 naira 070 070 o pari si 9174 100,000 naira 100,000 naira. E ka san o.
5: E ka san o.
0: Oruko yin atadugbo je wa isa.
5: Ola ni Ola Oluwa lati Maniya.
0: Ilu Maniya nle bada igba wole ti pe kase.
5: Mo ti pe kase lati last year.
0: Se ati jeri.
5: Mo ti jeri.
0: Elo le jeri, emi lo le jeri.
5: Mo je 50,000.
0: Le kan abi.
5: Be ni sir.
0: Ola congratulations yin le je 100,000 naira losun. Congratulations. So normal igba to je pe ti je ri yen ko ni kin saraye ju bo se pe yin gba yen na na se ma pe yin si. Se ti bon. So bo se je niyan. Congratulations. All right. Bo se ma je niyan losan yi tori pe e iroyin wole bayi la go kan lati ikoni wa lo. Ope pataki lo awon ti alapata e me lo o. E me lo e fun wa fun yin o. Eh ni duro bayi lataro ke wa ma lo lowo ofo iro eh awon ebun wa fun yin e baba ti pari eto ajo wa na ni emi no ti lo mo wa pelu yin bi ajo wa na ni so bo se je ni awon pataki lo wa awon alakoso ati igbimo ti Harris Mall eh labi akoso Alhaji Abdulrahman Oladi Meji Akorede original alose Harris Mall bakan na olori odo Mr. Demola olori odo gbogbo apata mo gbodo gbagbe Murphy Mofi je kan mo le mi mo pe e se wa o bakan na awon amoju ero lati odo Mr. Michael Nicolo niye eru ku saye po Nicolo se ki nbe gbogbo oro yen se nso emi ati ejo wa lori owo kan ni bakan na Tobi Kusamo Kusimo jare Kusimo Tobi Kush Tobi Kush o gaga lo lori awon ti social media ta ba so nipa gbogbo eyin ti social media na akiyin o e losing akiyin o e why losing ade ki lizi na bakan na Maryam Adetunji and then Abigail yes omo mi dada Abigail o na wa nbe bakan na ki gbogbo awon ti ajo ko worin lati oke dele Mr. Ala Olu olori odo gbogbo apata olori odo gbogbo apata ki eyin na o gbogbo eyin ti alapata dupe lowo yin eku aduro ti gbogbo gba kosi gba ki gba ta whatsapp pata te ki se dada pelu wa adupe lowo yin o ade ki igbimo je kan mo latori wasiu aka wasiu aka aka wa e pariwo aka wasiu e ba n pariwo aka wasiu e so pe wasiu danger o ti da ba ohun akabuku buku te dori oloko dana ti jani oloko dana sikiru awon sikiru sikiru oju etere bakan na gbenga ayala wa nbi Mr. Chlorine wa nbi success omo nipekun adioti na wa nbi Willie, Oluwa Ofemi Williams. Willie na wa nbi. DJ Spider. DJ Spider. Okunrin nasa ti mo ma nso yan niyan. Iya ti ago na wa nbi. O na wa nbi gbogbo won wa nbi bayi. Gbogbo won patapata la jo wa nbi. Ta lotuku ti ndako edaku. Awon agbuma agbawo agbayawo agbabuku agbaradarada agbarederede agbaradarada eje ma lo futo seyin a tun pade laaro la lagbara lowo olodun titi ola ohun eku kale
6: Splash FM 105.5.

0: spread your wings on Splash 105.5 FM.
1: We've got the city on lockdown.
2: Got my own city that I hold down.
1: We are Splash 105.5.
3: Yellow Kini So, empty head in Gbasa Laruge. Yellow Kini So, empty head in Gbasa Laruge.
4: Hi. My name is Dr. Tunji Bakare. I've been a medical doctor for over 20 years, and sometimes I have to recommend my patients leave the country to get urgent care. But with 5G, I don't need my patients to spend enormous amounts of money to fly out. I can consult real time with experts all over the world without needing to get a visa. Even monitoring patients with heart conditions or patients that are at risk of other ailments alone at home can be done with the wearable technology 5G facilitates. Even though I'm a doctor, I keep having to convince my patients this is real, not magic.
5: Bridge the gap with MTN 5G. It offers hyper-fast internet speeds, seamless buffering, and applications that can only be possible via its quality data capabilities. Available on broadband and mobile. MTN, Nigeria's number one 5G network. What are we doing today?
3: Yellow Kini So, MTN in Gbasa Laruge. Yellow Kini So, MTN in Gbasa Laruge.
6: Hello, Kini So, MTN ṣe bẹbẹ, MTN gba ṣalaruge. Mo kiwa tẹṣọ tẹṣọ, mo kiwa tologun tologun, kódà mo tun kiwa ti ile iṣẹ MTN Nigeria. Wipe akuboju ọjọ ṣe ri o. Idumare yo ma wa pẹlu wa, ana Ọlọrun yo si ma ba wa gbe ni gbogbo igba. E tun ko eti gbọ wa o, e ko amoju ba wa lakọtun si lori eto. Ta pe ni Yellow Kini So. Bi eyin ba sese ndara po pelu wa eto Yellow Kini So. Lo ma je eto ti ile ise ojo opo bara ni soro MTN Nigeria ti won se agbateru e lati ma se igbelaruge fun asa ise ati ijomo lo abi omo niyan lawujo papa julo ohun to to wa ni awujo lowo lowo bayi a ma se agbeyewo e lati kogbon kan tabi meji lori e. Pẹ̀lú ẹ̀ náà, a tún máa mú iṣẹ́ ti ilé iṣẹ́ MTN Nigeria látàgbà MTN Foundation tí wọ́n ń ṣe láti máa ṣe ìgbìyànjú sí àkàtà ọmọnìyàn àti ìlú lápapọ̀. Ṣáájú gbogbo Kúnlé Anífowóṣe náà lórúkọ tèmi. Nínú ilé agbára pẹ̀lú mi lọ́sàn-án òní, ó kọ̀wé làbá pé fìlà yìí lọ́sàn yìí o. Sanita Bika lápé lè ní àbẹ̀wò. Ẹ bá gẹ́wà ara lé.
7: Ẹ mọ́ kí gbogbo ara lé pẹ́ ká sàn, ṣé dandan làbá yín o. Ẹ kú ètò MTN. Orúkọ tèmi ni Olúwatóbilọ́ Babalógun, ọmọ má jẹ̀mú, ẹ máa bá wa ká lọ. Ẹ máa kọ́gbọ́n àpọ̀.
6: Ibà. Ok o, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Lọ́sàn-án òní, gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ wípé àwọn ìgbìyànjú ti ilé iṣẹ́ MTN Nigeria tí wọ́n máa ń sà, òun náà la máa fi kọ́kọ́ ń ṣáájú ohun gbogbo. Lẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀, a ṣe àgbéjáde ohun tí a máa sọ̀rọ̀ lórí ẹ̀. Pẹ̀lú ẹ̀ tí a bá tún fi ṣe ran wa wípé ká tún jẹ́ fún yín gẹ́gẹ́ bí ìgbìyànjú látàgbà MTN Foundation. Ìṣe wa ni, ìgbìyànjú wa ni, àṣà wa ni, ó sì ti mọ́ alára, àwa ó jẹ́ torí wípé ilé iṣẹ́ MTN Nigeria àwọn náà ni wọ́n ní ká máa jẹ́ṣẹ́ bẹ́ẹ̀ sí àkàtà yín gẹ́gẹ́ bí ẹ ti ṣe máa ń bá wa bọ̀ lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ bá sì ti máa ń fọn rere ẹ̀ náà sétí gbòyín wípé MTN látàgbà MTN Foundation wọ́n ń ṣe gudugudu méje tó ń ti yàyà mẹ́fà pàápàá jùlọ sí àkàtà ìdàgbàsókè ọmọnìyàn àti àwùjọ. Wọ́n ń gbìyànjú púpọ̀ púpọ̀ láwọn ẹ̀ka jẹ̀kajẹ̀kajẹ̀ka tá a lè dákọ tán gan lórí ètò torí tá a bá wo ẹ̀ka ètò ìlera gan ní pàtó torí wípé ìlera lọ̀rọ̀ láwọn ilé ìwòsàn alábọ́dé wa gbogbo wọ́n ń gbìyànjú sí apá ibẹ̀ láti ra àwọn nǹkan èròjà èlò lọ́tún èròjà èlò lọ́sì tí wọ́n sì gbé lọ sí àwọn ilé ìwòsàn tó jẹ́ ti alábọ́dé wa lati wo pe bi won ba wo pe ipinle bayi o ni agbon bayi ni ipinle bayi e je ka tun debe na ki won tun mo riri ile ise MTN won si lo sibe awon kan ilo ti yo le ma wulo fun awon ti o ma gba itoju nibe ati awon to je wi pe awon tin sise nibe na yo le ma je ki ise oro awon na lorun fun itoju omo niyan MTN Foundation ogbeyin won se ise takun takun lapa be be na ta ba wo leka imajele science science and technology te ma eka amuludun entertainment industry te ma eka ere idaraya ilagbon ti sport won gbianju pupo pupo se gbagbe wipe ko ipe ko ijina awon to je oguwere ti won ni ebun kan tabo mi tin be lago ara won sugbon bi abare ni bala eyin agba na le so wipe ola ki ya boro awon woyi ti won sa ere ologbonran gadan ni ere oligi ni ere onilejile ni ati awon to je wipe won tun mo nipa ba ti gba bolu loniranran ti won se ifigagbaga pelu eyi awon woyi na ti won le ma jade lati soju ipinle soju orilede Nigeria koda tayo orilede Nigeria yi to je wipe awon na o le ma je ogo ni ojo la ola ta nso e ti ki se tojobo Thursday o na ni mo nso nipa e ta ba ti e wa ko lagbon eka won yi science and technology yen na ogbeyin tori wipe aye ti lu jara won bayi be si ni wipe bi aye ba yi ka ma baye ni yi ni bi imose nlo si lori awon ati aye lu jara wa ile ise MTN Nigeria latagbe MTN Foundation won aduro won wo pe awon ogo ere wa awon na gbodo mo ba igba yi ni idire to je wi pe won se agbekale idanileko loni ranran lawon eka jeka nibi ti awon eyan ti le ma bu mi mo iriri loloko ojo kan ti won ti le ma bu mu pelu eyi agbon eka eto eko ko gbeyin lori ibi ti le se MTN Nigeria ti won tun gbianju ati nawo si dada lati ese koko tori pe ati kekere bayi ina ni won tin ro won lagbara latara ifigagbaga loniranran idije ta mo si spelling b atawon egbe lorisirisi yato sawon ogowere gan awon tan tun je egbon won ti won o se dan o wole sile eko giga facility awon na ti won ba ti liwe ton yon kan kan ti jawe ilubori daada nilorun ilana eto eko o ti ni ye awon eyan to je wi pe won pese scholarship fun eto ranwo eko loni ranran ti won se fun won koda awon ekanda ida awon na ogbeyin inibi ti won tin nawo si awon na ta ba wa tun lo si akata awon ma lai niya alai ni baba homes gbogbo e lo kakakiri e ri wi pe ile ise MTN Nigeria latagba MTN Foundation won o jawo lori pima pese iranlowo si akata awon eyan na lapa be e ja wo awon egberiko lo lotun egberiko lo si lawon ibi ti omi to mo gara to tin je won niya ile ise MTN lati ipase MTN Foundation won lo si awon igberiko won yi won se agbekale kanga agbalode ta mo si boho yala onitansan orun ni to je wipe itansan orun na ni yo fi ma fa omi jade won se fun won awon eyan to nbe nibe won o ni ma lalase lori omi se ina laso ni loni ranran e lo si ori awon ati ayelujara to je ti MTN Nigeria abangbon MTN Foundation ke wo gudugudu meje to nti yaya mefa ti le se MTN Nigeria ti won gbe se latagban be yen ki awujo mo niyan wa ko le da tori ibi ta gbe la se bara o barokun ki pada aro ade bara ba ti roko dandan na ni ki ara ode ade idire ti le se MTN Nigeria ti won se sa gbogbo ipa won lati ri wipe won se gudugudu meje to nti aya mefa sakata omaniya lawojo orilede Nigeria eje ki ndofun to lo die ki n lo si odo Abimbola ka to mu ise wa fun yin latagbon todo won na leyin ebe ma wa wa sakata ya wa mami wa nibi ti a ti telu boro losan yi ita wa telu bo o kan won gbon ẹyin ya wa ẹ ma bọ ẹyin lọrọ tọsán yìí ló fẹ kàn díẹ ẹ jájọ wo kí ni kún mo rí pé ṣe hun ní ìsìn sí ọkàn yín gbọ̀ngbọ̀ngbọ̀n ni ọ̀dà ẹ jẹ́ kí n lọ sí ẹ̀ka àpolówọjà kí n dínà tí mo bá dé padà látẹ̀ka àpolówọjà láǹfààní àti tẹ̀síwájú ẹ kú kalẹ̀ ẹ̀sìnkú ìgbádùn wa yẹ̀lò kí ni so mtn ń ṣe bẹ́ẹ̀.
8: Hey, my name is Alex. I've been a content creator for a while now, and I always try to innovate to keep my audience entertained and engaged. When 5G came into Nigeria, I thought it was all noise, you know, like the normal hype, gang, and all that noise. But boy, was I wrong. Because I've hosted virtual concerts, partied with my followers in the metaverse, created skits with creators in other countries without ever having to leave my room. I can shoot a movie without being on set. Hey, now that's a godsend. With all the money I've spent on cabs this year. If there's one thing 5G has done right, I'd say it's made it easier for me to do me.
5: Change the game with MTN 5G. It offers hyper-fast internet speed, seamless buffering, and applications that can only be possible via its quality data capabilities. Available on broadband and mobile. MTN, Nigeria's number one 5G network. What are we doing today?
3: Yẹ̀lò kí ni so MTN ń gbàsà lárugẹ.
6: Yẹ̀lò kí ni so MTN ń ṣe bẹ́ẹ̀ tó ju bẹ́ẹ̀ lọ ni. Mo kí n káàbọ̀ padà sí ìtẹ̀síwájú ètò yẹ̀lò kí ni so. Lọ́sàn-án òní tó bá ṣe ọ́ rí. Jama ti o ba se o ri boyo ni riri re ri abo ori eni o ni riri re ri kilo le bi kilo le fa abi be gan ni street question ni losan yi sugbon idahun re ni o wa pe ka je ka idahun re ni o pe ka je ka se lo o to ni se lo o to ni ẹ ti ń dáyà já mi gan nísìn ààrẹ náà ni ẹ ti ń dáyà já mi nísìn pé òun gan náà nísìn bí ìgbà téèyàn kẹsẹ bómi láyà ní gbigbigbi lẹbí mi ń ṣe gbigbigbigbi.
7: Ẹ má jẹ́ kẹ́mi yìí ṣe àkélódé tẹ́mi yìí fi ń ṣe gbigbigbi sókàn yẹn ni.
6: Ẹ ló kàn mí lá ẹbí mi ń sìn dàbí ìgbà tí ń lu drum set. Ọlọ́run ṣàánú fún wa wọ́n ní obìnrin ohun adùn ayé nìyí. Bóbìnrin ò sínúlu ìlú Otò. Bóbìnrin ò sínúlu ìlú Odùn. Béèyàn bá sì fẹ́ tó fọwọ́ jálé agbọ́n. Wọ́n ní kó tọ obìnrin.
7: Bẹ́ẹ̀ni.
6: Kí ló dé tó le tó bẹ́ẹ̀.
7: Bọ́lọ́run ṣe ṣe ni kò sí nǹkan tá a fẹ́ ṣe.
6: Bọ́lọ́run ṣe dáná. Obìnrin náà ń pè ládùn ayé.
7: Bẹ́ẹ̀ni.
6: Obìnrin náà ń pè níyọ ayé. Ẹ̀yin náà ń ṣúgà ayé. Ké tó ni
7: òní.
6: Òní ayé. Téèyàn bá wá tún fẹ́ fọwọ́ jálé agbọ́n kó tó tọ obìnrin.
7: Téèyàn bá fẹ́ gẹ̀ẹ́tì.
6: Tó bá fẹ́ gẹ̀ẹ́tì kọ́lọ̀ rẹ̀. Kọ́lọ̀ ti sánmọ̀ ni. Tru kọ́lọ̀ sánmọ̀ kó tó tọ obìnrin. Àbí ǹjẹ́ lóòótọ́ ni pé obìnrin tọkọ bá ṣẹ̀wọ̀n wọn yìí sábà dáríjọ kọ. Àbí ká sọ wípé lóòótọ́ ni wípé obìnrin a máa gbé ẹ̀ṣẹ̀ ogún ọdún ntí ọkọ ti ṣe láti ogún ọdún ọgbọ̀n ọdún sẹ́yìn yóò wá ní yóò tún máa kẹ́ ẹ dáàdì wa ẹ̀lẹ́ ìjẹ́jẹ́ra sí wọ́n sì sẹ́ o yálà wọ́n sẹ́ o ìṣẹ̀ tó ń tọ̀ ń ṣẹ̀ a máa bínú mo ti gbọ́ ṣùgbọ́n kò tán nínú rẹ̀ ṣé lóòótọ́ ni pé obìnrin yìí sábà gbàgbé ọ̀rọ̀ àná ẹ̀ṣẹ̀ àná tí wọ́n fi dúró dọkọ ní ọjọ́ ogbó.
7: Ẹ ṣe ṣe rí ó depend lórí ẹ̀ṣẹ̀ poríṣiríṣi àwọn ẹ̀ṣẹ̀ míì wà tọkọ máa ṣe ìyàwó tó jẹ́ pé ó máa dáríjì ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ tó bá tún wà ẹ̀ṣẹ̀ míì wà tó jẹ́ pé kò ní ní ìdáríjì torí pé ọkùnrin yẹn ṣì ń ṣe ó sì continue láti máa ṣe.
6: bíi
7: kó máa ṣe ṣìnà yẹn ló bí obìnrin náà jù.
6: ṣe ṣìṣìnà wá sí àdì.
7: ṣe wá di kíni
6: àwọn bàbá wa náà ṣe fàájì.
7: ìyá kì í ṣe
6: àwọn bàbá wa ṣe fàájì.
7: àwọn bàbá yín tó ṣe fàájì yẹn ẹ lọ bí wọn àtúbọ̀tán wọn. bẹ́ẹ̀ni kí ni àtúbọ̀tán wọn. kí ni ọjọ́ alẹ́ wọn báwo ló ṣe rí wọ́n jẹ fàájì àbí lọ́sàn-án lálẹ́ báwo kí ni wọ́n face so depend lórí ṣẹ̀rí tí ọkùnrin bá ti ṣe obìnrin kó tètè bẹ́ dáadáa kó pa ego tí o torí ọjọ́ alẹ́
6: kó gbé gbogbo ṣó dá pàdé apá rẹ̀
7: bẹ́ẹ̀ni kó gbé lẹ̀ tó bá ti bẹ́ tó finú fẹ́ dọ̀ dáríjì ó lè wá gbé ṣó dá pàdé sókè padà ṣùgbọ́n at that point in time tó ṣe kó máa rábà bàbẹ ni torí ọjọ alẹ
6: wọn lóbìnrin a sábà máa sọ pé mo ti gbọ dáàdì wa mo ti gbọ.
7: then ọkùnrin yẹn ò gbúdọ̀ ṣe mọ́ tó bá ti ní constant ẹ̀ṣẹ̀ obìnrin ò ní dáríjì àbí kóbìnrin kọkùnrin fi obìnrin àtàwọn mọ́lẹ̀ kó wá lọ kọrin kése kó wá padà kó wá lóun fẹ́ claim ọmọ àbí bóyá pé mi ò tiẹ̀ mọ́
6: kò yẹ torí ṣe ibi ẹ sọ̀rọ̀ dé yìí náà ló bí ìbéèrè yìí
7: bẹ́ẹ̀ni
6: ibi ẹ sọ̀rọ̀ dé yìí ló bí.
7: ṣẹ́rí ìdí tí obìnrin fi máa ń tó fi máa dàbẹ̀ pé wọ́n ń dáríjì ni wípé obìnrin máa ń fẹ́ràn ọkùnrin àbí ọkọ rẹ̀ tọkàntọkàn.
6: a ti dé o a dé o.
7: ẹjọ ṣe mo pa ṣẹbi àwọn aráalé máa tó wọn á tó bẹrẹ sí ní bẹẹni obìnrin máa ń fẹ
6: obìnrin lè nígbà pé fẹ́ràn obìnrin tọkàntọkàn
7: ju obìnrin gan lọ irọ́ lẹ pa fún yẹn ìyàwó ló máa ń fẹ́ràn ọkọ tọkàntọkàn ìta lẹ ti máa fẹ́ràn ìyàwó
6: obìnrin ní kó lọ́ọ̀fù sórí jù
7: ìta lẹ ti máa fẹ́ràn ìyàwó bẹ́ẹ̀ bá ti dẹnu lébà yìí ẹ káwọ́ sókè nìyẹn ṣùgbọ́n obìnrin yẹn á bìlíìfù pé ìfẹ́ tó ní sóun tó fi fẹ́ òun yẹn jẹ́ máa ba lọ bẹ́ẹ̀ ṣe rí obìnrin òun déédéé má dáríji ọkùnrin òun tí ò bá ti continue láti máa ṣe ẹ̀ṣẹ̀ yẹn tó bá ti continue láti máa ṣe ẹ̀ṣẹ̀ yẹn kò ní dáríji o.
6: irú ẹ̀ṣẹ̀ wo lọkùnrin lè ṣe obìnrin.
7: bíi kó máa kóbìnrin kó máa tọ́jú ẹ̀ kó máa tọ́jú ẹ̀ nígbà ewé ẹ̀
6: ó
7: ní ìwé mímọ́ gan sọ ó ní fẹ́ràn aya ìwé rẹ ó ní kó fẹ́ràn aya ìwé rẹ kò sọ pé aya ogbó rẹ tó bíbélì gan àmì ìwé mímọ́ gan ti mọ̀ pé nígbà tó bá ti di ọjọ́ ogbó kò ní kò ní bẹ́ẹ̀ fi ya ẹ
6: wọ́n wá páàkì bàbá sí yàrá kan wọ́n páàkì ẹlẹ́ẹ̀bí kan pé
7: so ọkùnrin tó bá ti bẹ́ẹ̀ni tó bá ti tọ́jú ìyàwó ẹ̀ tí ò ṣẹ́ ní kékeré tí ò kóbìnrin tó tọ́jú ẹ̀ tọmọtọmọ àwọn lọ máa ń gbádùn lọ́jọ́ alẹ́ àwọn lè máa rí tó máa sọ pé dádì wa ò ebi ò gbọ́dọ̀ pa wọn o ṣùgbọ́n o ṣe ìyàwó o kóbìnrin káàkiri ò tọ́jú àwọn ọmọ.
6: ẹsẹ̀ tẹ obìnrin lẹ́sẹ̀ ń tẹnu ọmọ yìí
7: ẹ̀dẹ̀mọ́bí ẹ̀dẹ̀mọ́bí
6: ẹ̀dẹ̀mọ́bí ẹ̀dẹ̀mọ́bí
7: ẹ̀dẹ̀mọ́bí ẹ̀dẹ̀mọ́bí ẹ̀dẹ̀mọ́bí ẹ̀dẹ̀mọ́bí ẹ̀dẹ̀mọ́bí ẹ̀dẹ̀mọ́bí
6: ẹ̀dẹ̀mọ́bí
7: ẹ̀dẹ̀mọ́bí ẹ̀dẹ̀mọ́bí
6: tẹ́ẹ̀bàtì
7: ẹ̀sì lè ṣe déédé ẹ̀ṣẹ̀ wọn kúkú báwo lẹ ṣe fẹ́ ṣe déédé báwo lẹ ṣe fẹ́ ṣe déédé bẹ́ẹ̀ bá ní ẹ ṣe déédé fọ́dún kan ọdún kejì ṣe lè ṣe déédé ni ẹ lè ṣe déédé kúkú
6: ẹlòmí àwọn amọ̀ gángan lù jura wọn lọ
7: ọmọ ọ̀rọ̀ gángan kan o bẹ́ẹ̀ bá lù gángan lọ́sàn-án alẹ́ màá wá wò nǹkan tẹ́ ẹ máa lù ṣèbóbìnrin ọ̀hún láwá bẹ̀rẹ̀ sí ní lù gángan fún yẹn ijó yẹn wà nílé ìgò
6: 070 6974 nǹkan yẹn lọ́sẹ̀ 070-6949-3000 070-6949-3000 àti 070-144-75770 ẹ já mọ ìrírí tìǹà lórí ohun tí a ń ṣàgbéyẹ̀wò ẹ̀ lọ́sàn-án òní yẹ̀lò. Ẹ bá káàsán.
9: Ẹ káàsán o.
6: Yes sir, orúkọ yín.
9: Orúkọ mi ni Ọláyẹmí. Ọláyẹmí.
6: Ok.
9: Mọ́níyà, láti Mọ́níyà.
6: Ok.
9: Tí nǹkan tí wọ́n sọ, mi ò ní ti gbogbo ara gba nǹkan tó gbọ́.
6: Ok. Ẹ ṣe àwò látọ̀dọ̀ tiyín.
9: Ẹ ṣe. Ṣé rí àwọn obìnrin jẹ́nẹ́rálìtà? Ìyàwó wáyà jẹ́mṣẹ́. Ní ìgbìmọ̀ ìjọba gbọ́mọ́ mi káàkiri tí mo dáwọ́ mi ò dẹ́rẹ́ fún
6: wa ṣe ń kíkéjì bẹ́ẹ̀. Ṣé bóbi mọ́ mi? Obìnrin náà.
9: Ẹ jẹ́ mi. They were 1 year the same way, the same the same way.
6: One euro, no, and you'll be on a canal and you go away.
9: Show me, I'm not going to be no, don't worry, she's your uncle. Why is my own power?
6: Lati fo o ro run fokunrin lati gbagbe gbogbo n to
7: bo se eh tori iyawo yen o ni sese yen mo
6: a iri o wa na ro
9: e do le man eh ini bi le shaye sa e da pa ni ba mi o sinu plan gan
6: eh eh wa le sinu plan gan
7: to sinu plan sugba ileri ta lo n ba wa se nkan mele lo fun okunrin
6: Why can't you die by kabisi o
7: lati se yin
6: won le olowo wa ya yin lati forgive tan e
7: gba ri irani irani yen sa
6: oda e se nkan sa mo dupe o oda bi kan lo
7: mi gba yen gbo mi gba yen obirin lo n dariji ju o o mo se so wi pe e ma gbo o mo se so wi pe ti ese yen ba tin di le mo obirin o ni dariji
6: obirin oni dariji
7: ah to ba tin dile so le se eyin gan ko ma se eyin okay ko re okunrin kan si ko se lekini lekeji leketa so ma okay to ba ti e dariji so ma tun ni any cordial relationship pelu e mo so be lo se ri eyin o le ma se
6: o je wi pe ojo ale lo popolopo obirin na ni won saba mo duro de
7: eyan to ba nru ojo ale ko ni fi ojo osun etafala ko ni se ni a bẹyin gan ba nru ojo ale
6: o ye koko igbodo a ma ko guiding le ni dai
7: guiding le bi bo kile n guide
6: ronu ale le ladi dai gbogbo ai ba mo
7: ojo gbogbo e na vanity upon vanity ni elu gangan elu bata elu gbogbo e
6: gangan kokos ni
7: gbogbo e na vanity upon vanity ni kile an waye mora maya fun in the first place kile an waye maya fun gbogbo nkan ta ba fe se ni kekere aje a ma ro ojo ale ati awon mo wa
6: eja wa elomi to wa loju oko nbi hello
9: e ka san sir
6: e ma ka san
9: awon ko ni ah mo te discussion yin
6: e seun toruko yin
9: afolabi le ruko mi
6: afolabi iriri yin abi iwoye yin lori e
9: nkan ti ma da mu so yen by nature bo lo nsi da okunrin
6: e ba nko legbe radio yin na kin le gbo yin dada
9: Mhm.
6: Ni ni jaye ni. Abi?
9: Iyan to la pe okunrin yen o toju obirin boya ko ba to mo opo obirin te ba ti ba won to mo te fun won lo nje
6: te se to fun won
9: se understand so o yo ku kiri se pe se
6: iye se wo le yen wa le se obin ti o fi wa di pe ah yo wa duro yo gba good night de asiko te ba 70 80
7: abi a wa lo tan a ka isan wa le
6: yo ma fi aisan kiti e to yo ma do ba o igbare ti baba o ne eh bo kisi ni o dana fun re abi gba ti o jale ti o lo nti e
9: se bi yana ti go ni time yen na yana ti go abi
6: sugbon ni okun tete gbojo be lo obirin okun tete gbojo be lo e wo won lo
9: okunrin o je ngo
6: okunrin e to gbo
9: honestly obirin ga lo ma n tete ngo Bí Kristi ṣe fẹ́ràn ẹ̀jọ́ tó fi ara rẹ̀ fún, ìyẹn ni pé ọkùnrin ló lè fẹ́ràn obìnrin.
6: A máa ń fẹ́ràn yín gan-an. A máa ń fẹ́ yín tọkàntọkàn.
7: Ẹ fẹ́ràn obìnrin, ẹ tí ń wojú obìnrin mi. Irúfẹ́ wo nìyẹn?
6: Àbí ó yẹ kákòrí ọjà yé.
9: Àwọn ní plan B sí wọn.
6: Àwọn tó ní plan B.
9: Àwọn ọkùnrin là ní plan B.
6: Àwọn ò ní plan B. Bọ́mọ bí máa
7: ní. Kí ni plan B yín sà?
6: Ẹ ní plan B ọlọ́jọ̀jọ́ ọmọ. Ẹ ní plan B ọlọ́jọ̀jọ́ ọmọ.
7: Ó dàbò ti gbọ́n. Ẹ̀yin ò náà máa bọ̀. Ẹ máa bọ̀.
6: Àbí sà, ẹ ṣe mo dúpẹ́. Ẹ̀yin ní plan B ọlọ́jọ̀jọ́ ọmọ.
7: Ọkùnrin náà ń ṣe ọlọ́jọ̀jọ́ ọmọ.
6: Ṣùgbọ́n
7: ọkùnrin òun àti bàbá àti ìyàwó bẹ́ẹ̀ ni
6: o kì í ṣe
7: wọ́n lọ sọ lọ́jọ̀jọ́ ọmọ
6: ni
7: kánádà
6: àjọlọ ni o wà á lè lọ́kọ́ dá mi ní ẹ̀nu lé
7: ìrọ̀ ṣe bẹ́ẹ̀ ní obìnrin ló ṣe mọ́jọ̀jọ̀ ṣe bó obìnrin ló ṣe mọ́jọ̀jọ̀ ẹ má lọ ṣe nílùú òyìnbó ẹ má lọ ṣe tó bá ti jẹ́ yẹn pàtàkì lè ṣe
6: nàìjọ́ máa wù lè ṣe 0769493000 ọ̀rọ̀ ìjọ bí èrè ni ṣùgbọ́n ẹja wo àwùjọ wa léni ọ̀pọ̀lọpọ̀ wa bó ni kápàpá lágba ìpè ó mà ṣe o ìpè náà ti re ó pọ́síbù ká máa fẹ́ lé já gba ìpè láàrin ìṣẹ́jú kan hello láàrin ìṣẹ́jú kan péré.
10: Hello.
6: Hello sir.
10: Ẹ ká fẹ́ pé tó.
6: Ó jàre sà.
10: Ẹrin tó rí lè ṣe pàtàkì jù. Ní pé kí ọkọ̀ àti ìyàwó ní ìbẹ̀rù Ọlọ́run.
6: Kájọ níbẹ̀rù Ọlọ́run.
10: Ẹnìkan tẹ́nìkan lè ṣe ẹnìkan tí ọba ti lè darí ẹyin ò níjọba ọ̀run wọ̀ no matter what torí ọlọ́run sọ wípé wọn aláì má kan ò lè dọ́dọ̀ ọ̀run nínú àìsí lè darí jì ní àwọn ẹ̀sìn yẹn wà because so many things ẹ mọ̀ ó dàbí eré ogun ọ̀rọ̀ ká sọ yẹn kẹ́ǹsọ̀ yìí ọ̀run ìtọ́ ni o kò sí irú ẹ̀sẹ̀ yẹn.
6: Ṣùgbọ́n ṣé ẹ̀yin náà gbà wípé ọ̀pọ̀ àwọn obìnrin gbà míì wọn a máa dúró de ọkọ nígbà ogbó.
10: Ó ń ṣẹlẹ̀ dáadáa. Bọ̀ tí táwa máa ń fi sọ fún wọn ni wípé tọrọ bọ̀ ọmọ ìgbòbí kò ń tó jọ ìní ọmọ kírun. Bọ̀ tí ìkíní yẹn á wà ní ọkàn rẹ̀ máa ń sọ wípé mo ti ṣe náà ìjọba ọ̀run mọ́ra rẹ̀. Tọ́ ọ̀pá ti lè darí.
6: Ọ̀dà ẹ ṣeun gan sà. Ẹ ṣeun gan mo dúpẹ́ torí ìjọba àkókò. Àkókò ti pè wá lẹ́jọ́. Ṣùgbọ́n ẹja wò báyìí. Kó tó di ká fi máa tàtàpẹ́sẹ̀ lórí ètò yẹ̀ló kíni so lọ́sàn-án òní ẹ̀yin ní ẹ̀yìn ìyá wa náà lè mọ́ nífẹ̀ẹ́ wájú káwa náà máa ṣe nọ́mà ǹjẹ́ sí tọkùnrin bá wa ti ṣe nọ́mà dáadáa ká mọ̀ ṣẹra wa o pé ẹnìkan ò ní ṣẹ̀ṣẹ̀ kan mọ́
7: ìrọ̀rùn
6: ká dá ègbó tán yanyan
7: lájọ máa tẹra wa mọ́lẹ̀
6: ṣùgbọ́n ẹ bá a sọ fáwọn jẹ́ńdà yín
7: pé
6: kán mọ́ dúró de
7: 90 ẹ̀rọ òun náà lẹ ti sọ yẹn pé kò lè ẹ̀ṣẹ̀ ò lè
6: ṣaláì máa
7: ṣe ṣùgbọ́n kì í ṣe ẹ̀ṣẹ̀ tó jẹ́ pé ó wà grievous àwọn ẹ̀ṣẹ̀ kan wà grievous tó jẹ́ pé kéèyàn gan tó dáríjì gan téèyàn gan bá dáríjì èèyàn ò ní gbàgbé
6: ọgbẹ́ ọkàn
7: bẹ́ẹ̀ni ló máa jẹ́ pé àti bá ṣe torí ìjọba ọ̀run ṣàjẹ́ ń dáríjì ṣùgbọ́n kò ní gbàgbé a tún máa fi ọ̀rọ̀ ti a máa fi kọ́ ẹlòmíì lọ́gbọ́n.
6: Ó ṣe pàtàkì ẹ ṣeun gan púpọ̀ ẹyin ọkùnrin náà ẹ jẹ́ ká gbìyànjú ká ṣe ẹ̀tọ́ wa lábẹ́ bó ti tọ́ àti bó ti ṣe yẹ ká ṣètọ́jú ilé ká ṣètọ́jú ọmọ ká ṣètọ́jú aya mírọ̀ wa náà jẹ́ gígí wa náà jẹ́ tá a bá ti ń rí ọba ẹ̀ ká mọ̀ fi wo ojúlọ̀ kan màmá ni ó lo bàbá gbó ìsùkẹ̀ tí mo rìn wọ́n ti lẹ́yìn lẹ́ lo gbogbo àwa bàbá
7: ẹ̀yìn lẹ́ lo àdé
6: vice versa
7: náà ni
6: àtọ̀ ọlọ́run ṣàdùn fún wa ọjọ́ mẹ́jọ lájọ láǹfààní àti pàdé ẹ bá ń kí àwọn ará
7: lẹ́kùn wò ta kò sí nǹkan kan níta gbogbo nǹkan tẹ̀ ń wá níta ẹ má rí ta ó gbogbo ẹ̀ wà nù lé ẹ má máa jẹ fruit salad torí ọjọ́ alẹ́ nígbà tí gbogbo eyín yín bá ká tẹ̀ ní lè fi jẹ nǹkan kan mọ́.
6: adupe lọwọ ọlọrun ọjọ mẹjọ látujọ pàdé lórí ètò yẹlo kini so titi gbà náà kunle ọmọ anifowose náà lorúkọ mi ẹ kú.

0: ẹkú ilé làákàrà ilé rẹ̀ wá làákẹ́rọ̀ ọ̀dọ̀ ẹkú àti làákẹ́rọ̀ ẹni tó bá tó jọ mẹ́ta tá a bá yà wá ní ẹkú àtijọ́.
1: ẹkú ilé làákàrà ilé o.
0: Ó fẹ́ sùn jáláǹtì ẹ ní ọ. Bájà ti sún tán. Jẹ́mi náà fi rí kí n rí nǹkan mu gàrí ńbẹ́.
1: Wọ́n
0: padà mú un. Bákan bèrò yẹn lọ́sàn-án. Èmi tí mo ṣe fọ́tò journalism. Ní àní mú candid picture. Bákan bèrò yẹn látúgbélé lọ́sàn-án tò ní.
1: Ise
0: mẹ́mẹ́. Rí mẹ́mẹ́mẹ́. Ẹ kúlé o, ẹ káàsán, ẹ káàbọ̀, sákọ̀tún Bákan bèrò yẹn. Ìkànnì ọmọlúwàbí rẹ̀ ìkànnì Splash 105.5 FM. The Integrity Station Promoting Right Values. Agbégbáńkọ́ gbìròyìn dé lọ́sàn-án tòní ẹ̀ ti mọ̀ wípé gbáńkọ́ gbìròyìn náà ní ìròyìn lọ́lọ́kan òjọ̀ kan níbi tí a ti máa ń gbọ́ nípa àwọn ìṣẹ̀lẹ̀ èyí tí èèyàn máa tì káàbọ̀ tí pé má jẹ́ ń gbọ́ àwọn àgbọ́sọgbánu ìṣẹ̀lẹ̀ pé àwọn ìṣẹ̀lẹ̀ tí èèyàn gbọ́ tí wẹ̀yìn wípé ìwọ́dà ọmọ mi dà àti bẹ́ẹ̀ lọ. Kò ní wá ṣe pé à ń fè yí láti fẹ́ fi mú yín díjì ó tì o àbí pé fi dẹ́rù báyìí rárá bí tí wù kò mọ̀. Ṣùgbọ́n ká lè bá a máa wà ní ìfúramọ̀ ni nípa àwọn àyíká nípa tó ń ṣẹlẹ̀ láyìíká wa ká lè máa ṣọ́ra. Torí pé bí careful oògùn ọ̀rọ̀ bí àṣà àwọn èèyàn wa nígboro ayé ìṣọ́ra bẹ́ẹ̀ ni àgbà tí ò ṣọ́ra wọn ti gbé lọ pánṣá òfura
1: pánṣá jáná
0: ó jáná àjà òfura àjájì ìbónú òfura olè àgbì ṣó mọ tán pè ń pánṣá. Do you know what pánṣá is? What is pánṣá?
1: Pánṣá ìgbésẹ̀ máa fi yanran
0: yé irọ́
1: sorry.
0: Bẹ́ẹ̀ bá fẹ́ràn tó mọ̀ pánṣá ẹ pàdé mi lẹ́yìn ètò 5,000 orí kankan. Ọlọ́yẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ radio lórúkọ mẹ́rin fáńsó lórí rẹ̀ ọ̀kan ṣoṣo ajánu kútẹ́gbà agbòjẹ́ fún papọ̀ jọ G square Arcosky Gíran Global Radio King of Scorer Continental and Intercontinental ẹkú kalẹ̀.
1: Tọ́ ẹ̀mí náà ń kí wa òní ẹ̀ka àsán àti kíra wa láàárọ̀ pé káàárọ̀ àtúndúpẹ́ pa tó ń kíra wa wípé ẹ̀ka àsán o.
0: Àbí
1: níbi gbogbo tẹ̀sí ń gbọ̀ ẹ̀yìn olólùfẹ́ ìkànnì Splash FM 105.5 Temilade Aloko lèmi ń jẹ́ o gbáńkọ́ gbèròyìn náà rèé o.
0: Ó dá ọkàn ìjọkan àwọn àkọlé ìròyìn náà láàkọ́ máa ṣàbí ṣàbọ́jọ sí yín létí náà nígbà tí àsìkò bá tó láti máa mú àwọn ìròyìn náà lódindi tá a máa kópa ti ẹbùn wọn rẹ́wọ́n káfà àbọ̀ sí abala àti ibẹ̀ yẹn náà. Ìwé ìròyìn The Punch rèé abala gbáǹkọ́gbì tí wọn ojú ìwé kẹrin àti ojú ìwé karùn-ún náà ló wà. Kí ni tí ń bẹ́ ń bẹ̀ ó jàre? Wọ́n ní ọwọ́ tẹ ẹnìkan o. Ẹnìkan ẹni tí wọ́n fura sí wípé ó jí ọkọ̀ kan mọ̀ ni ọkọ̀ tí

0: to gbe kaka ki oba ibi so ti ma fun yin ojun we kerin we in the punch lo wa
1: ta iroyin eleyi iwe iroyin Daily Post ohun na lo gbe o ohun na lo tin so di mimo pe okunrin kan na ni o ti de orun arimobo ni ipinle Jigawa o nile itura kan leyin to wole pelu arabirin kan eni ogun odun oni awa mo to sele oni orebirin re tele ni esi mo wipe ore atijo eku atijo re na tun mo nlagba oni eni ogun odun ohun na larabirin yi ti won jo fowo kora won lorun wo ile itura na won ni sugbon o oku arakunrin yi ohun na ni won gbe jade bo lo se je iwe iroyin Daily Post lo gbe iroyin ohun
0: Daily Post yen na lo gbe gba nko gboroyin lodo temi nbi nibi ti won ti so wipe awon olugbe lagbegbe kan ni ipinle ti kebi lohun won ke gba jare o lori isele ibanuje kan to se nibi ti won ti wipe awon oko lorun si agbori igbedi gara olosha ta mo si banditi won won de mi agbe kan legbodo be won tun je elomi igbe yin o ni agbegbe kan ta mo si wasago ni ijoba ni ipinle ti kebi le ti sele
1: ta eleyi na ni iroyin ohun wa lati ipinle Plateau nibi ti awon odo kan ti won je darandaran iya Fulani ti won ti tuto soke foju gba wipe anise ko ni si alaafia o afi bi awon odo abi awon agbebon ti won je iya Beron ti won ba fi owo omo won boso pe kan ba dawo duro ton si dawo ko won ti efopin si patapata nipa mimo seku pa awon darandaran awon atawon molu awon o won ni ko Fulani kan ohun na lo so be ipinle Plateau ni iroyin na ti jade iwe iroyin Daily Post ohun lo gbe ta o
0: ara iwe iroyin Daily Post na lo gbe eleyi onibi ti isele banuje kan tun ti sele ni ipinle Zamfara emi eyan kan lo be ni eyan mokanla di ajijigbe o awon mokanla ta n wi arinrin ajo ni won se won ni won ji won gbe ni ipinle Zamfara nigba ti won ran enikan lo si ọran Ashanti sugbon sa seyin wa seyin bo leyin gbogbo ikolu ohun ni awon ti won jigbe mokanla na won ko kan layi ni won gba ominira won pada ipinle Zamfara ni sugbon emi kan ti lo si isele na
1: to won ni awon iko mogun le yi na ni won gbe na oju awon agbesumo mi o won ni se ni won dana ya won lara won ni gbogbo awon ohun elo won eleyi to je ohun elo abugbamu won ni won ba je kan le o ti won si gbe na oju awon agbesumo mi ni awon agbegbe kan eleyi ti awon agbesumo mi ohun ti won ti ma n sose ni ipinle Borno won ni eje ka kan sara o si awon omo ogun ile yi tori wipe won dana ya awon agbesumo mi lara ni ipinle Borno
0: ara bi pe iroyin to fara pe na ni eleyi ipinle Borno lo ti wayo nibi ti won ti ni awon afurasi omo awon iko Boko Haram
1: boko
0: won ni awon ibi buba won ni won ya danu be si ni won lo re fara won le fun ikọ ọmọ ogun ilẹ Nàìjíríà pé àwa kà sí ń bẹ o àwọn ọmọ ni àwa jẹ àwọn bàbá ń tiwa ni à ń dáràn àwa kà sí ń bẹ àwa kà ṣe àwa kà ṣe àwa kà kí n pààyàn àwa kà kí jiyàn gbé àwa ṣẹṣẹ ń bọ ni àṣẹṣẹ wọn ológun àjìyà tí a bá ti ìdàgbà tán a lè máa tọ́ adé ṣíṣú àwa kà ti ìdàgbà ká máa ṣe ọ̀dẹ̀ ọ̀dà Daily Post náà tún lélẹ̀ yóò ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ eré mi wáyé ní orílẹ̀-èdè ti Cameroon ogún ènìyàn lọ sí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà 18 lóǹkà náà wọ́n tún lọ sí
1: èyí ga lágájú tó ìwé ìròyìn The Guardian náà ló gbé ìròyìn eléyìí o wọ́n ní ọwọ́ bá àwọn méjì o lórí ẹ̀sùn ṣíṣe kúpààyàn kan wọ́n ní pé gbà tí wọ́n ṣekú pẹ́ nìyí tán wọ́n tún wá lọ bò mọ́lẹ̀ ní ìbò bòńkẹ́lẹ́ o wọ́n ní ẹni tí wọ́n ṣekú pọ̀ òun náà ni ẹni ọdún 36 wọ́n ní ìpínlẹ̀ Akwa Ibom ní ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé wọ́n ní àmọ́ ọwọ́ ti ba àwọn méjì ìwé ìròyìn Guardian ló gbé ìròyìn náà
0: Oda iroyin kan na tun lele yi o sele ibugba mu afefe gas iwaye ni ipinle Eko nitori Olorun omo po lo omo osu meje kan lo si o ba isele ibugba mu afefe gas yi lo oju iwe karun iwe iroyin the punch lo wa o ikunle abiamo
1: to iwe iroyin Vanguard lo fa ile yo wọ́n ni àjọ ààbò ara ẹni láàbò òlú tá a mọ̀ sí civil defence wọ́n ni wọ́n ti ṣàwárí ilé ẹ̀kọ́ gíga fásitì kan tó jẹ́ ayédèrú fake university wọ́n ni bẹ́ẹ̀ sì ni wọ́n dóòlà àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n tó 16 tí wọ́n jẹ́ ọ̀dọ́ ni ìlú Badagry òun náà ni orí ti kọ́ àwọn akẹ́kọ̀ọ́ náà yọ owó tí wọ́n tún ti ná síbẹ̀ ń ọlọ́run gbà wá ẹ̀yin òbí ẹ̀dákun kìí ṣàṣe àní kó ṣàrí ilé ẹ̀kọ́ kan wọ̀
0: ó
1: ti ẹ̀kọ́ ńlẹ̀
0: wọ́n
1: wà á mọ̀ sáré sókè bí ò bá sì wọlé ẹ̀kọ́ ló fẹ́
0: mú ẹ̀kọ́ ṣẹ́ bùkọ̀ tí ẹ̀yẹ gan ọmọ ẹgbẹ́ bẹ́ẹ̀lì tì lérí ìdòdó àmọ́ bá iṣẹ́ ọmọ yà wọ̀ kò ní wọ skul kẹ in fact kò ní jẹ́ ibi tẹ́ ti máa tètè rí akọ ifom ló ń lọ
1: tó máa serious
0: ìwọ́n ti lù ń jìbìtì náà
1: tó máa serious
0: ìbí wọ́n ti lù ń jì tó máa serious wọ́n àti òbá ní máa wálé everytime
1: wọ́n máa gba orí kò rí everytime ní o ṣe gbọ́n
0: ẹ sì tún mọ sọrọ ẹnu bí òkò
1: ẹ sì tún mọ fowó ránṣẹ sí wọn kọlọ kó gbà wọn àmọ àwọn eléyìí o àkàrà wọn ti tú epo.
0: Ó dáa tó ìwé ìròyìn Guardian náà ló gbé eléyìí jáde níbi tí wọ́n ti sọ wípé ọwọ́ ṣìkan ọlọ́pàá tẹ àwọn 17 afurasí kan o 147 suspects bẹ́ẹ̀ sì ni ó dín dí àwọn ọta àbọn lóníranran tòun ta pópó rẹ̀ tí wọ́n èlò 384 250 cartridges òun náà ni wọ́n tún rí ní ìpínlẹ̀ Èkó lásìkò tí àwọn ọlọ́pàá tí wọ́n bóde tán fọná sojú kẹ̀kẹ́ sí àwọn ọ̀daràn.
1: Tó ìròyìn ká sàn láyọ̀ lélẹ́yìí látọ̀dọ̀ ti tèmi o wọ́n ní àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Abia náà ni wọ́n ti mọ rírì iṣẹ́ takuntakun eléyìí tí mọ̀mọ́ mẹ́rin sílẹ̀ sàn olóògbé tó ṣe o wọ́n ni wọ́n wá ṣe ìdásílẹ̀ yàrá ìkàwé kan eléyìí tá a mọ̀ sí library wọ́n wá fi sọ orúkọ mọ̀mọ́ mẹ́rin sílẹ̀ sàn wípé irú ẹ̀kọ́ èèyàn báyìí gbọ́dọ̀ gbàgbé rẹ o ẹni tó jẹ́ ká a mọ̀
0: àwọn
1: àbejì ẹjẹ́ ká ìyá mọ́ pàbejì àbí kí ni irú wa yí ò bá mọ̀ wí
0: àníríru ẹ̀
1: wọ́n ni wọ́n fi yàrá ìkàwé ọ̀hún.
0: Wọ́n ní kò ṣẹlẹ̀ ń bì.
1: Bẹ́ẹ̀ni wọ́n fi yàrá ìkàwé ọ̀hún wọ́n fi sọrí Mary Slesson ní ìpínlẹ̀ Abia ìpínlẹ̀ ọ̀pẹ̀lẹ̀ kejì nù.
0: Ká tó máa lọ sí ojú ọjà ká sọ láyọ̀ ìròyìn rẹ̀ lápò ọ̀dọ̀ tèmi náà ń bí níbi tí wọ́n ti sọ pé àjọ kan ẹ̀ka iléeṣẹ́ kan tó jẹ́ ti àwọn tó ń mójútó ọ̀rọ̀ ètò àgbẹ̀ àti ilẹ̀ fún àwọn àgbẹ̀ láti lò wọn ni náà ni wọ́n ti ró arábìnrin àwọn obìnrin àwọn àgbẹ̀ lóbìnrin wọ́n ti ró wọn ní agbára wọn fa àwọn kankan ró wọn lágbára láti ràn wọ́n lọ́wọ́ owó sì wà ńbẹ́ ìpínlẹ̀ Ògùn lélẹ́yìí ti wáyé àgbẹ̀lọ́ba lóde ìsẹ̀yìn dájú ṣáká àgbẹ̀lọ́ba èyí àti ọ̀pọ̀lọpọ̀ gbáǹkan gbèròyìn ní bẹ́ẹ̀ ń kàlẹ̀ ẹjẹ́ ojú ọjà káre ìpolówó látọ̀dọ̀ àǹtí bí ń bá jó kan má ṣe fọṣọ ìpolówó ọjà làgún mu wà ìpolówó àgún mu gbèsè ẹlẹ́ ń bẹ̀ ń ẹ̀kọ́ kalẹ̀.
2: gbáǹkọ̀gbì ìròyìn ìròyìn àgbọ̀sọ̀gbáyìn.
3: ẹ kú lé o ebi ń pa kà á sí nǹkan sí mi la.
4: ẹ káàbọ̀ ìyá mi kí lẹ wàá jẹ báyìí o.
3: ìwọ náà mo fẹ́ oúnjẹ tó yerugu lálá tó sì ta lẹ́nu mo fẹ́ kó lọ tìrín kó má sì ṣe mẹ́yẹmẹ́yẹ mo fẹ́ kó sokutu ọ̀ kó gbá yagiyagi mo sì fẹ́ ní kíákíá ṣé ẹ lè ṣe é sà.
4: bẹ́ẹ̀ni ìyá mi Golden Penny Noodles ló lè ṣe.
5: Golden Penny Noodles bí o ṣe fẹ́ ló ṣe rí jẹ̀gbádùn ojúlówó adùn Golden Penny Noodles.
3: O ṣeun ọkọ mi bí mo ṣe fẹ́ Golden Penny Noodles ni gan ló ṣe sí èyí.
4: Ìyá tó yáyì tó sì mọ̀ tọ́jú ọmọ ni.
5: Golden Penny Noodles ó ti wà ní àwọn ilé ìtajà nítòsí rẹ báyìí.
6: Attention parents! Is your child moving into SS3 and preparing for WAHEC, NECO, and UTME? Then give them the advantage that sets top performers apart. Exel Privacity presents the Accelerator Masterclass, the intensive holiday program designed to help students unlock the secret of scoring above 300 in UTME. Your child will learn from exceptional exam coaches whose students consistently rank among Nigeria's top 1%, and they will also meet high-scoring alumni who have scored above 300 and are returning to share their winning strategies. Classes begin August 3rd, weekdays from 9 a.m. to 3 p.m. Venue, number 50, Oba Bimbola Way, Felele, Ibadan. Online sessions will also be available. Call or WhatsApp 070-7017-7147. Check out our incredible records on our website at excelprivacy.com. Excel Privacy, where the top 1% are made.
7: Àmọ̀ pé kí ló fẹ́ra yẹn? Olórú ìsebè ni mo fẹ́ra jàre. Olórú àbúrò tí olórúkọ kẹ̀. Owó rẹ̀ kò wọ́n rárá. Ó sì máa ń gbádùn rẹ̀.
8: Àmọ̀ pé.
7: Wọ́n ti pè é fa máa fani lákòóyá o. Olórú wo ló wá fẹ́ kí n rà báyìí?
8: Olórú Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ olórú ìsebè tó pójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
7: Olórú ìjọun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi.
8: Bẹ́ẹ̀ni, o parọ́.
7: Ó nira ìwọ̀nba tí owó rẹ̀ bá ká, o sì mọ̀ pé wàá gbádùn
8: oúnjẹ aládùn tó bá fi olórú náà ṣe.
7: Òótọ́ ló sọ. Ó ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé olórú ìsebẹ̀ Devon Kings ni olórú ìsebẹ̀ tó dára.
8: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
7: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
9: Wọ́n tún bẹ̀rẹ̀. Mi ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀ kan lásán, àrò yìí kan kò sí lẹ́yìn ẹ̀.
10: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
9: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
10: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
11: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
3: Ekule o. Ah, ebi n pa ka si nkan si mi la.
12: E kaabo iya mi. Ki le wa je bayi o.
3: Ah, iwa na mo fe ounje to yeruku lala to si ta lenu. Mo fe ko lo tirin. Má sì ṣe mẹ́yẹmẹ́yẹn. Mo fẹ́ kó sọkutu ọ̀. Kó gbá yagiyagi. Mo sì fẹ́ ní kíákíá. Ṣé ẹ lè ṣe é sà?
12: Bẹ́ẹ̀ ni ìyá mi. Golden Penny Noodles ló lè ṣe.
5: Golden Penny Noodles, bí o ṣe fẹ́ ló ṣe rí. Jẹ̀gbádùn ojúlówó adùn Golden Penny Noodles.
3: O ṣeun ọkọ mi. Bí mo ṣe fẹ́ Golden Penny Noodles ni gan ló ṣe sí èyí.
4: Ìyá tó yá yìí tó sì mọ̀ tọ́jú ọmọ ni.
5: Golden Penny Noodles, ó ti wà ní àwọn ilé ìtajà nítòsí rẹ báyìí.
2: Báńkọ́gbì, Báńkọ́gbì ìròyìn, ìròyìn àgbọ̀sọ̀gbà nù.

0: ẹ̀ka bọ̀ padà láti ojú ọjà bẹ́ẹ̀ ni gbáǹkọ́ gbèròyìn àti wàá fẹ́ kán sínú agbami ìròyìn fúnra rẹ̀ gangan ní sàn-sàn báyìí sun on a sun level. Wáyò ẹ jẹ́ kí n mú ìròyìn kan ní apá ọ̀dọ̀ mi ń bì. Ìròyìn náà tó ṣẹlẹ̀ ní ojú ìwé kẹrin ìwé ìròyìn the punch lọ́sàn-án tòní ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Zamfara. Wọ́n ní wọ́n rán ẹnìkan lọ sí ọ̀run Ashanti nígbà tí àwọn arìnrìn àjò mọ́kànlá kan tí wọ́n jí gbé lásìkò ìkọlù àwọn kọ̀lọ̀rọ̀ sí agbórí ìgbẹ́dì gárá ọlọ́ṣà ní òpópónà Gúnmi Sokoto tí wọ́n gba òmìnira o látọ̀dọ̀ nípasẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ti Zamfara. Wọ́n ní ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Zamfara náà ló ṣíṣọ lójú eégún ọ̀rọ̀ wípé ìkọlù ọ̀hún ló wáyé ní nǹkan bí aago mẹ́wàá àbọ̀ ìyálẹ̀ta òwúrọ̀ lọ́jọ́ ìṣẹ́gun Tuesday tàná nígbà tí wọ́n ní àwọn afurasí agbórí ìgbẹ́dì gárá ọlọ́ṣà ọ̀hún tí wọ́n ti lọ rèé lúgọ tí wọ́n ti gẹ̀gùn de ọkọ̀ àjàgbé tirẹ́là kan èyí tí ń kó ẹ̀fọ́ ewébẹ̀ lóníranran tòun ti àwọn èrò nínú ọkọ̀ náà. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde ṣe bóde látọ̀dọ̀ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ńbẹ Yazid Abubakar, wọ́n ní àwọn agbébọn tá à ń rí ojú ẹsẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ṣínà ìbọn kalẹ̀ o ó doní gẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀ ni ara ọkọ̀ náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní da ọta àbọ̀n bò bí ẹni da ẹ̀pà fún adìẹ ni èyí tó mú kí dẹ́rẹ́bà fúnra rẹ̀ kí ó sọ ọwọ́ iṣẹ́ ọkọ̀ nù tí ó sì ya kúrò lòpópónà tí igbó tó wá dọ̀nà fún un. Àwọn ọlọ́pàá sọ̀rọ̀ wọn ni ọ̀kan lára àwọn arìnrìn àjò tí ń bẹnu ọkọ̀ ọ̀hún ẹni tí orúkọ rẹ̀ a máa jẹ́ Danfati Umar tó wá láti Gidan Ganja wọn ni ní ìjọba ìbílẹ̀ Bukuyum lọ́hún díẹ̀ ló kù kí n pe Ganja wọn ni òun náà ni wọ́n rán lọ sí ọ̀run Ashanti o lásìkò ìkọlù ọ̀hún nígbà tí a sì tún rí ẹlòmíín náà tí àwọn míì tí wọ́n tún fara pa yànnàyànnà látàrí ìṣẹ̀lẹ̀ yìí bó tilẹ̀ jẹ́ pé àwọn eléyìí ń gba ìtọ́jú báyìí nílé ìwòsàn. Àtẹ̀jáde ọ̀rọ̀ bóde wípé ní ọjọ́ 21 oṣù agẹmọ tá a wà yìí nínú ọdún tá a wà yìí náà ní nǹkan bí aago mẹ́wàá àbọ̀ ìyálẹ̀ta òwúrọ̀ náà ni àwọn kọ̀lọ̀rọ̀ sí agbórí ìgbẹ́dì gárá ọlọ́ṣà tí wọ́n pọ̀ tí wọn ò lóǹkà tí wọ́n ti gẹ́gun dé ọkọ̀ tirẹ́là yìí o ilé tí ó ń kó ewé bẹ̀ lóníranran tòun ti àwọn èrò bẹ̀ ní òpópónà márosẹ̀ Gúnmi Sokoto ìkọlù náà ni ó sì bí gbogbo làásìgbò tó ṣẹlẹ̀ yìí ẹ̀mí èèyàn kan bọ́ sí bẹ́ẹ̀ sì ni lára àwọn tí wọ́n ti jí gbé tẹ́lẹ̀ tí wọ́n ń lọ bíi mọ́kànlá òǹkà náà ni àwọn ọlọ́pàá ti gba ìdáǹde wọn. Ojú ìwé kẹrin ìwé ìròyìn the punch ló wà tó jẹ́ abala gbáǹkọ́ gbìròyìn tá a mọ̀ sí punch metro tiwọn. A dúpẹ́ o ẹ̀yin ọlọ́pàá ẹ kú iṣẹ́ bẹ́ẹ̀ kú rọ́jú lọ́dọ̀ àwọn tí èèyàn wọn tó bá ìṣẹ̀lẹ̀ náà lọ.
1: Ó dára jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Jigawa. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Jigawa náà ló ti jẹ́ kó di mímọ̀ pé òun ti bẹ̀rẹ̀ ìwádìí sí ìṣẹ̀lẹ̀ ikú òjijì kan eléyìí tó mú ẹ̀mí ọkùnrin kan ẹni 60 ọdún lọ́ọ̀ ní ilé ìtura kan ní ìlú Dutse. Wọ́n ní eléyìí náà ló sì jẹyọ nínú àtẹ̀jáde tí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Jigawa SP Lawan Shisu Adam eléyìí tó fi léde o. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe wí wọ́n ní ọkùnrin yìí náà ni ó lọ sí ilé ìtura ọ̀hún pẹ̀lú arábìnrin kan ẹni 20 ọdún wọ́n ní lẹ́yìn tó sì béèrè fún oúnjẹ kò pẹ́ sásìkò yìí náà ni ó bẹ̀rẹ̀ sí ní mí sókè tó ń mí sílẹ̀ eléyìí tó sì túmọ̀ sí wípé ó nílò ìtọ́jú pàjáwìrì. Wọ́n ní kété tí wọ́n gba ìpè pàjáwìrì yìí náà sì ni àwọn ọlọ́pàá tó wà ní ẹkùn iléeṣẹ́ ọlọ́pàá Yàlùwá wà náà ni wọ́n dìde ní ìlànà ti pàjáwìrì tí wọ́n fi pè wọ́n tí wọ́n sì tara ṣàṣà lọ sí ilé ìtura ọ̀hún o. Wọ́n ní kíákíá òun náà ni wọ́n sì gbé ọkùnrin náà lọ sí ilé ìwòsàn tó jẹ́ ti ìjọba àpapọ̀ eléyìí tó wà ní Dutse níbi tí wọ́n ti ṣe àyẹ̀wò ara rẹ̀ o. Wọ́n ní àwọn dókítà àtàwọn òṣìṣẹ́ elétò ìlera tí wọ́n bá ń bẹ̀ nígbà tí wọ́n ṣàyẹ̀wò ọkùnrin yìí tán náà ni wọ́n ní ó dàbí ẹni wípé ọkùnrin yìí ti dágbére fáyé o. Báyìí náà sì ni iléeṣẹ́ ọlọ́pàá ṣe kọ́ sínú àtẹ̀jáde wọn. Wọ́n ní àwọn ọlọ́pàá tí wọ́n jẹ́ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ náà ni wọ́n sì lọ sí ilé ìtura náà inú yàrá eléyìí tí ọkùnrin yìí tó wà kí ọlọ́jọ́ tó dé náà ni wọ́n sì gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́. Wọ́n ní àwọn nǹkan tí wọ́n bá ń bẹ̀ náà ni oúnjẹ ohun mímu ati ogun kan eleyi ti won fura si wipe ogun afuni lagbara lati le ni ibalopo daada ni atawon kan mi to je ti okunrin mi fun iwadi mi siwaju won ni gbegba to ya na ni won si gbe oku arakunrin na won gbe kuro ni le turo ohun won gbe fun awon molebi re lati sin gege bi awon molebi re se beere won ni sugbon arabirin eni ogun odun yi na lo nse iranlowo fun awon oluwadi lati fi tubo mo ohun to sele gangan ele na si ni awon olopa won fin ro awon araalu wipe ki won ye mo se atakale iroyin ayederu tori wipe iwadi eleyi ti awon se la won o se ni ilana to rinle daada gbogbo bi to bo si ye ki awon fowo kan la won fowo ba o gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ láì darun apá kan sí láì farun apá kan da apá kan sí ìwé ìròyìn daily post ló gbé ìròyìn náà.
0: ó dáa tó mò ń tẹ̀síwájú lápò ọ̀dọ̀ tèmi ń bí lórí gbáǹkọ́gbì ìròyìn gbáǹkọ́gbì ìṣẹ̀lẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ àgbọ̀ sọgbánù ìròyìn náà rèé o níbi tí wọ́n ti ní àwọn olùgbé lágbègbè kan tá a mọ̀ sí wàságù ní ìpínlẹ̀ ti kẹ́bi ni wọ́n ti ké gbàjarè ọ̀tún látàrí bí ètò ààbò ní apá abẹ bí ó ṣe ń di àti ó ń di nǹkan àfẹjú tuntun mọ tí ìmẹ́hẹ̀ ń bá lóòrèkóòrè látàrí bí àwọn tí wọn a mọ̀ sí agbórí ìgbẹ́dì ìgárá ọlọ́ṣà tún ṣe ṣe ìkọlù ọ̀tún èyí tí wọ́n sọ pé wọ́n sì gba ẹ̀mí àgbẹ̀ àgbàlagbà kan nígbàtí wọ́n sì gbé àwọn míì bẹ́ẹ̀ ti láàrin wákàtí 24 tí ìṣẹ̀lẹ̀ ìkọlù àti ìjínigbé náà fi wáyé wọn ní ìṣẹ̀lẹ̀ ọ̀tún ọ̀hún náà ló wáyé o lásìkò tí àwọn adìhámọ́ra ìjárọ̀ ọlọ́ṣà yìí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní da ìbọn bolẹ̀ wọ́n yin ìbọn lu àgbẹ̀ náà ẹni ẹlẹ́ni tó ń ṣiṣẹ́ lórí oko rẹ̀ bàbá àgbàlagbà gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ń bẹ lágbègbè náà ti fi tó àwọn oníròyìn létí wọn ní ẹni tó fara káṣá ìṣẹ̀lẹ̀ gbẹ̀mígbẹ̀mí ọ̀hún ni wọ́n sáré gbé lọ sí ilé ìwòsàn ìjọba ní wàságù ṣùgbọ́n níbẹ̀ náà ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹlẹ́ran ti túkùn ìṣẹ̀lẹ̀ ìdẹ́mi ẹni légbodò yìí ló wáyé wákàtí 24 lẹ́yìn eléyìí tí àgbẹ̀ kan náà tí ìròyìn gbé wípé àwọn agbórí ìgbẹ́dì ìgárá ọlọ́ṣà yìí jí gbé lọ́jọ́ ajé monde lásìkò tí onítọ̀hún ṣiṣẹ́ nínú oko rẹ̀ nítòsí ìlú tá a mọ̀ sí wàságù àwọn ìṣẹ̀lẹ̀ ìkọlù ọ̀tún lóníranran ọ̀hún ó náà ló ti túbọ̀ mú kí gúlegúle àti àìbalẹ̀ ọkàn kí ó gba ókan àyà àwọn olùgbé lágbègbè ọ̀hún o tí wọ́n sọ̀rọ̀ wípé iṣẹ́ àgbẹ̀ tó jẹ́ ojúlówó iṣẹ́ tàwọn àti ojúlówó pàtàkì ọ̀nà tààrà orísun rẹ̀ tí àwọn fi ń mí tí wọ́n fi ń mí tí wọ́n fi ń jẹun tí wọ́n fi ń bọ́ taya tọmọ ní agbègbè ọ̀hún ló ti di ibì kan má tọ́ báyìí ó ti di nǹkan ẹrù jẹ̀jẹ̀ tí dẹ́rù ba ni sádànù nítorí pé àwọn ìgárá ọlọ́ṣà wọ̀nyí wọn ò dẹ́kun iṣẹ́ ẹbí wọn láwọn agbègbè láwọn oko láwọn àwọn àmọ́nà tó jẹ́ agbègbè ìyẹn àwọn àmọ́nà àmọ́nà agbègbè tó súnmọ́ agbègbè wàságù yìí nígbà tó jẹ́ pé lásìkò yìí gan náà ni àsìkò ìkórè dáa jù àsìkò gbígbìn tó sì sunwọ̀n jùlọ àwọn olùgbé ní agbègbè ọ̀hún wọn wá bẹ̀rẹ̀ sí ní kọminú kódà wọn kọmi òde lórí ìṣẹ̀lẹ̀ yìí o nítorí wípé wọn ni àwọn ẹ̀ṣọ́ elétò ààbò tó yẹ kí wọ́n ṣiṣẹ́ tí wọ́n sì tún ṣèlérí látọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ kẹ́bí fúnra rẹ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ tí wọ́n ti sọ pé máa wọrí à ń bọ̀ sìn kò sí ìgbà ṣẹlẹ̀ wọ́n ní ìgbín yára jù wọ́n lọ wọ́n ń fà ní dọ̀gì bí ọkọ̀ dọ̀gì ó ga alága ju ìwé ìròyìn daily post ló gbé ìmẹ́hẹ̀ ètò ààbò kùkùlàjà àti àìbalẹ̀ ọkàn ló ti bá gbogbo àwọn ará agbègbè wàságù nítorí ìṣẹ̀lẹ̀ ìkọlù tó tún wáyé lọ́tún tí wọ́n dẹ̀mí àgbẹ̀ àgbàlagbà kan légbodò àgbàlagbà àgbẹ̀ ní ìpínlẹ̀ kẹbi o.
1: tó ìròyìn eléyìí òun náà ló ń jẹyọ láti ọ̀dọ̀ àwọn ikọ̀ kan tó jẹ́ ikọ̀ ọ̀dọ́ ti ẹ̀yà Fulani lábẹ́ àbùradà ẹgbẹ́ eléyìí tí wọ́n pè ní àwọn ọ̀dọ́ Fulani tí ọ̀rọ̀ ń kọ lóminú ní ìpínlẹ̀ Plateau òun náà ni wọ́n sì ti jáde láti wá sọ ìdí tó fi jẹ́ wípé ìkọlù gbọmọgbọmọ náà ni ó ń wáyé o ní ìpínlẹ̀ ọ̀hún eléyìí tí wọ́n sọ wípé ìdí rẹ̀ o tó fi jẹ́ wípé ìkọlù náà ń kọ́ kò lè parí ní kíákíá bá òun gẹ́gẹ́ bí ikọ̀ náà ṣe wí wọ́n ní tí wọ́n bá fẹ́ kí àlàáfíà òtítọ́ kó jọba ati ipetusawo to to ki o wa laarin awon atawon olugbalejo awon o eyun ni pe awon Fulani nko won le kawo gbera o ki awon ti won je odo agbegbe ohun ki won ma se kupa awon ki won si tun ma pa awon mo lu awon won ni eyun ni awon iko ajijagbara Berom eleeta mo si Berom militia won ni ise ni won ma kolu awon darandaran ti o se won ba kolu won tan won o tun pa awon maalu awon won ni be ni won si mo wipe owo eyo kan eleyi tawon ma se nanu tawon fi ri ounje gbe sori tabili awon tawon si fi ri owo mu lo senu won ni awon iko yi leyin ti won se ipade kan ni ilu Jos ni ojo isegun na ni won ni abote ti le je wipe awon Fulani na awon na fe igbe ibagbepo alaafia pelu awon ti won gba won lalejo won ni sugbon o ka won na ojoko ki won ro inu ara won ki won pe awon na le kawo gbera ki won si ma wo awon eyan yi ki won ma se kupa awon o ati awon molu awon eleyi to je wipe awon odo won ti won je omo isota na ni won ji won ko ninu iwe atejade afenuko kan eleyi ti won wa fi lede leyin ipade ohun eleyi ti eni to pe ipade na Salen Umaru ati awon iko Fulani ohun ti won dijo towo bo na ni won wa je ko di mimo wipe opolopo awon ikolu eleyi to ma nwaye na ni o ma nwaye latara wipe awon fe gbesan leyin ti awon odo yi to ba ti kolu awon darandaran awon ton ti won si tu ji awon mo lu awon ko won ni leyin re nko o tori pa won ni kawo gbera wipe awon ikolu igbesan yala lati ri awon mo lu awon pada tabi ka won gbesan awon eyan awon ti won se kupa ohun na ni awon ikolu ohun eleyi ti ma nwaye won ni sugbon o bi o ba se wipe awon ajijagbara Berom yi ti o ba se pe won dawo mimo pa awon ki won si mo ji awon leran ko duro ko le si alaafia ni ipinle Plateau iwe iroyin Daily Post lo gbe iroyin na
0: o da emi na nta siwaju pelu gban ko gbe iroyin lapo odo temi nbi iroyin na re o to ka so de bayi wipe to won ni arakunrin kan ni won ma ti ran lo si orun Ashante iro iroyin yi mo ti mu lekan iroyin ti mo fe mu ti mo mu akole re lekan be ni oju iwe kerin iwe iroyin The Punch Punch Metro ni bi ton so pe ile ise olopa ni ipinle ti Adamawa na ni owo won ti te arakunrin afurasi eni odun 36 kan to si je wi pe oko kan eleyi ti o je ti 2016 Toyota Corolla Sport ti owo re n bo si bi million 18 naira ohun na ni won tun gba pada lowo re tori pe ki isohun lo ni oko yi ninu awon iwadi lo ni ranran tawon oniroyin Punch Metro ti won se lojo isegun tun si de tana na ni o ti siso loju egun oro wipe afurasi yi wipe ise banunle ba n gbale n lo gba o iyun o ni ile iwosan ibi legbe kan ti menu ogba ile iwosan kan Grey Cottage Hospital nibe na ni won so pe eni to ni oko yi to si je agunbaniro ti o tin sise gege bi dokita ninu ogba ile iwosan yi ninu atejade oro to bode lojo isegun Tuesday agbenuso ile ise olopa nbe SP Suleiman Nguroje lo soro wipe afurasi ohun Mohammed Dan Azumi na ni owo te ni ipinle ti Kanu lati Adamawa gege bi atejade ron se so won ni to won kan si awon olopa ni o eni to ni oko ti won ko re kiri na eni agboju okun le o ma jo eni agba eni odun 36 Dana Zumi Muhammadi ara agbegbe ijoba ibile ti Grey ko fo moto lasan kerekere igi mu elede si wogba e wa dole ti ngbe ni lokolo ani waranse sa ti won bere ise o na ni eka ile ise olopa eka otole mu ile ise olopa ni yola ti se lulu ipinle ti Adamawa no bere rin ajo ta nwi yi ni waranse sa ka to wi a to fo won to pase re won to pinpin re titi egberun saamu re o ti e samolon lowo o de kanu lati zamfa lati Adamawa gbigbe bayi ni won gbe janto oko loko ki lo fi se hey ami ko mo pe moto ya ti wa ni di mi ika mo pe ati gbe mi de kanu lati adamawa kai awon moto ya ti ba je popo ju ni ka de sa fun emi pe emi ati nwa ohun ti won ni owo ko ni abi won ni ofo ko won ba fe roko ti e na wa o se suru o si sise ogun ise ta fi lo roko oju we kerin lo wa kini folo se folo se laye ti mo wa laye ti mo wa kaka kin jare nje ka se ru o wa to oju aja ya anti bimbo of peregege

0: ṣàtúntìde o. Gbogbo ẹni tó ń wojú olúwa fún ìwòsàn, ìgbàlà, ìgbékalẹ̀ ẹnu iṣẹ́, ìtúsílẹ̀ àti ìyanu tí ó yẹ ayé rẹ padà. Ó yà tètè máa yára bọ̀ sí gbọ̀ngàn International Conference Center ní Fásitì Ìbàdàn ní ọjọ́ 24 Friday àti ọjọ́ 25 Saturday oṣù keje ni o. Ní déédé aago 8 àárọ̀ lójúmọ́ ni yóò máa wáyé. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ lè pè wá sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 081-34-77-3145 lẹ́ẹ̀kan sí 081-34-77-3145. Máa bọ̀ fún ìyípadà ọ̀tún ayé rẹ.
1: Mo fẹ́ ra yẹn. Olórú ìsebè ni mo fẹ́ ra jàre. Olórú àbúrò tí olórúkọ kẹ̀. Owó rẹ̀ kò wọ́n rárá. Ó sì máa ń gbádùn rẹ̀.
2: Àmọ̀ pé
1: rántí pé ìfà máa fani lápò ya o. Olórú wo ló wá fẹ́ kí n rà báyìí?
2: Olórú Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ olórú ìsebè tó pójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
1: Olórú ìjọ ohun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
2: Bẹ́ẹ̀ni o parọ́.
1: O lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká. O sì mọ̀ pé wà á gbádùn
2: oúnjẹ aládùn tó bá fi olóró náà ṣe.
1: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé olórú ìsebè Devon Kings ni olórú ìsebè tó dára.
2: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
1: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
3: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, e no fit be like a Panadol. Make you always dey read the label before una use am. If the symptoms no comot after 3 days, abeg go see your doctor or physician.
4: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 Naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja. In Ibadan, at White House, at Dewumi Street, Felele. Or in Abeokuta, at DOTS ICT Institute of Technology, 52 Ijeoma Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
5: Wọ́n tún bẹ̀rẹ̀. Wo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi?
6: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
5: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
7: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
7: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: Bangkok bí. Bangkok bí ìròyìn. Ìròyìn àgbọ̀sọ̀gbánù.
1: Ẹ káàbọ̀ padà gbàǹkangbì ròyìn tẹ̀síwájú ní ìkànnì ọmọlúàbí splash 105.5 FM. Ẹ tún jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Borno. Wọ́n ní àwọn ikọ̀ ọmọ ogun eléyìí tá a mọ̀ sí ikọ̀ ọmọ ogun Hadinkai náà ni wọ́n ti dáná ya àwọn agbésùnmọ̀mí lára òní àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Borno. Wọ́n ní kódà kò dín ní àwọn ohun abúgbàmù méjì ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n bàjẹ́ kanlẹ̀ àti àwọn ohun èlò míì eléyìí tí wọ́n mọ̀ fi ń ṣọṣẹ́ lásìkò tí wọ́n bá ń ṣiṣẹ́ bí ọwọ́ wọn. Wọ́n ní ìkọlù yìí náà sì ni àwọn ọmọ ogun ilẹ̀ yìí ni wọ́n ṣe ò láti fi palẹ̀mọ́ àwọn agbésùnmọ̀mí ọ̀hún ní àwọn apá ibìkan ní ìpínlẹ̀ Borno gẹ́gẹ́ bí ara ìtẹ̀síwájú nípa ìdánáyà lágbára eléyìí tí àfojúsùn rẹ̀ wà láti fi rí dájú wípé àwọn ọmọ ikọ̀ Boko Haram àti ISWAP náà ni wọn ò rí òmìnira ọ̀nà àti máa ṣe ìgbòkègbodò ọwọ́ wọn. Gẹ́gẹ́ bí ẹnìkan tó jẹ́ alálàyé nípa ètò ààbò eléyìí torúkọ rẹ̀ ń jẹ́ Zagazola Makama náà ló jẹ́ kó di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ yìí náà ló wáyé o ní ìpínlẹ̀ Borno eléyìí tó sì fi sí ojú ewé rẹ̀ ní ìtọ̀nà X gẹ́gẹ́ bí Makama ṣe wí. Ó ní ìkọlù eléyìí náà sì ni ó wà ó ní abẹ́ àkóso Operation Desert Sanity eléyìí tí àwọn ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí ẹ̀ka kejì tí wọ́n sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ikọ̀ míì tí wọ́n fi inú fídọ̀ tí wọ́n kàn fi darapọ̀ mọ́ àwọn ọmọ ogun ilẹ̀ yìí wípé àní àwọn náà ṣetán láti ṣe àfọ̀mọ́ ìpínlẹ̀ Borno kúrò lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí o. Makama náà ló wá jẹ́ kó di mímọ̀ eléyìí tó sì ń tọ́ka sí ọ̀rọ̀ kan tó jẹyọ látọ̀dọ̀ ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ̀ kan wípé àwọn ikọ̀ ọmọ ogun ti ọ̀wọ́ kọkàndínlógún àti ìkarùndínlọ́gbọ̀n níbi tá a ti rí àwọn ọmọ ogun ilẹ̀ yìí eléyìí tó tó 74 eléyìí tí wọ́n fọwọ́sowọ́pọ̀ tí wọ́n sì tún ṣe àtìlẹ́yìn fún àwọn pẹ̀lú tí wọ́n sì tún rí àtìlẹ́yìn àwọn tí wọ́n fi ara wọn sílẹ̀ láti jà tí wọ́n tó bí 100 níye. Wọ́n ní gbogbo wọ̀nyí ni wọ́n pawọ́pọ̀ ò tí wọ́n sì lọ rèé dẹ páńpẹ́ sílẹ̀ fún àwọn agbésùnmọ̀mí yìí o. Wọ́n ní kódà àwọn irinṣẹ́ tí wọ́n lò náà ló lágbára o bí àwọn irinṣẹ́ ọkọ̀ ẹlẹ́nu ìbọn bíi 6 àti àwọn míì oríṣiríṣi òun náà sì ni wọ́n lò láti fi rí wípé wọ́n dáná yá àwọn agbésùnmọ̀mí yìí lára ní òpópónà Damboa sí Bulabule Kumala. Àwọn ní àwọn ọ̀nà yìí gangan òun ni àwọn agbésùnmọ̀mí ọ̀hún máa ń gbà tí wọ́n sì máa ń gba Damboa bọ́ sí Bulabule láti bẹ̀ ńkọ́ wọn ó tún yọrí sí Kumala tí wọ́n sì mọ ṣiṣẹ́ ibi ọwọ́ wọn lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ní ìpínlẹ̀ Borno. Wọ́n ní lásìkò ìpalẹ̀mọ́ àwọn agbésùnmọ̀mí yìí wọ́n ní ńṣe ni àwọn ọmọ ogun ilẹ̀ yìí wọ́n ṣe àfọ̀mọ́ Kumala wọ́n ṣe àfọ̀mọ́ Bulabule gbogbo àwọn agbègbè yìí o ibẹ̀ gangan náà ni wọ́n sì ti ṣàwárí àwọn ohun abúgbàmù olóró méjì ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí àwọn agbésùnmọ̀mí yìí tí wọ́n ti dẹ páńpẹ́ rẹ̀ sílẹ̀ ní àwọn òpópónà yìí bẹ́ẹ̀ ni wọ́n ní ṣùgbọ́n o oríkọ́ àwọn ọmọ ogun ilẹ̀ yìí yọ wọ́n ṣàwárí àwọn ohun abúgbàmù yìí bákan náà ni wọ́n sì tún gba oríṣiríṣi nǹkan lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí náà wọ́n ní àmọ́ o wọ́n da iná wọ́n da ìyá wọn lára ìwé ìròyìn Daily Post òun náà ló gbé ìròyìn náà.
2: Tó àgbàdo làgbàdo ń jẹ́ kò séèyàn tí fetí òdì gbọ́ àfìgbà tá arágbàlagbà kan òkè ọ̀hún tó ṣàṣemáṣe pẹ̀lú ọlọ́mọge. Gbáńkọ́gbì ìròyìn kí ló rùn kí gbáńkọ́gbì ìròyìn kan rèé tó ń tẹ̀síwájú lápò ọ̀dọ̀ tèmi ń bí yìí o níbi tí wọ́n ti sọ síta báyìí wípé ọwọ́ ṣìkún àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó nítorí àìkáàárẹ̀ àti àìdúró àìtẹ̀tà ìwárà rice ló ń jó sílọ̀ ń jọ wọn náà ni wọ́n ti ṣe ìkọlù sí àwọn ibùba ibùgbé àwọn ọ̀daràn ní tòrótìbù ìpínlẹ̀ Èkó yìnyín lábẹ́ ikọ̀ ìríjú ti operation kòsáyè kẹta eléyìí tó mú kí ọwọ́ wọn ó tẹ àwọn 77 afurasí 147 bẹ́ẹ̀ sì ni onírúurú àwọn nǹkan ìdíra ìhámọ́ra àti àwọn nǹkan míì tó jẹ́ pé máa dúró takoni nílé ẹjọ́ òun ni wọ́n ká mọ́ wọn lọ́wọ́ o iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ èkó sọ̀rọ̀ wípé ikọ̀ aláfọwọ́sowọ́pọ̀ ni tí àwọn jọ ṣiṣẹ́ papọ̀ náà ni tí wọ́n sì mú láti ẹ̀ka nǹka abẹ́ ikọ̀ iléeṣẹ́ ọlọ́pàá òun náà ni wọ́n bóde o tí wọ́n sì kọlu àwọn ibùba àwọn kọlọ̀ràn sí ọ̀daràn tí ń bẹ láwọn agbègbè kan ní ìpínlẹ̀ èkó bíi bólà bíi súpà ilé epo bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn bí agbègbè wọ̀nyí wọn ni òun náà ni wọn ti ṣiṣẹ́ ibi o tí wọ́n sì ń fara pamọ́ sí lásìkò iṣẹ́ ìríjú ikọ̀ náà wọn ni ọwọ́ wọn ti tẹ àwọn 147 bẹ́ẹ̀ sì ni lára ohun tí wọ́n rí òun náà ni àwọn àpòpọ̀ ọta àbọn ọ̀tàlérúgba 90 ọ̀bẹ méjì bẹ́ẹ̀ ni ìṣáná ní aláfẹ́fẹ́ gáàsì kan tá a mọ̀ sí láìtà àti àáké 5 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n fi jà lójú ogun bẹ́ẹ̀ sì ni wọ́n tún rí àlùmọ́gàjì kan tá a mọ̀ sí scissors àti àdá ajárímọ́dì 22 àti àwọn onírúurú abẹnugọ̀ngọ̀ oògùn bẹ́ẹ̀ sì ni àwọn èròjà burúkú kan eléyìí tí wọ́n wò ní àwòsàn tí wọ́n sì rí wípé kò sí méjì tí í ṣe ju igbó lọ àmọ́ wọ́n mú dání lójú o wípé àwọn ò ní tẹ̀tì bẹ́ẹ̀ ni ikọ̀ kò sáyè náà ní dúró kò sì ní wararo láti rí dájú pé fẹ́ọ́fẹ́ọ́ àgbámọ́ fẹ́ọ́fẹ́ọ́ ni wọ́n fi gbogbo ìpínlẹ̀ èkó ṣe àní kò ní sí ibìkan ibùwọ̀ fún àwọn kọlọ̀ràn sí ìgárá ọlọ́ṣà àbí ẹnikẹ́ni tí ojú rẹ̀ bá le kóńkó tó sì jẹ́ ọ̀daràn ibi ìsáde kan ò gbọ́dọ̀ sí fúrú wọn o àlàáfíà ètò ààbò tó péye sì gbọ́dọ̀ wà fún dúkìá àti ẹ̀mí gbogbo ará ìpínlẹ̀ èkó fàtàì náà wàá rọ àwọn aráàlú o pé bí ọ̀rọ̀ dé dúró báyìí ó dájú mọ̀ ṣe gbogbo wa ẹ tètè jẹ́ mẹ́ máa bùn wá gbọ́ ibikíbi tẹ́ ẹ bá ti rí ẹnikẹ́ni tẹ́ ẹ bá fura sí àyíká àyè tẹ́ ẹ bá rò tó dàbí bùbá ibi ìsádi àwọn ẹni ibi ẹja tètè mọ̀ ká lè mọ ìgbésẹ̀ tá a gbé nítorí àlàáfíà yín ààbò yín òun náà ló jẹ wá lógún ń tá a torí rẹ wà tá à ń gbowó oṣù lé lórí nù ìwé ìròyìn guardian ló gbé gẹ́gẹ́ bí igbá ń kọ gbèròyìn lọ́sàn-án tòní o.
1: tán ẹ tún jẹ́ kí a tẹ̀síwájú o. ìròyìn eléyìí òun náà ló ń wáyé o láti ìpínlẹ̀ akwa ibom níbi tí ọwọ́ ti ba àwọn méjì kan eléyìí tí wọ́n ní ọwọ́ bá wọn o lórí ẹ̀sùn ṣíṣekú pa arákùnrin ẹni ọdún 24 kan tí wọ́n porúkọ rẹ̀ ní Insikak Joshua wọ́n ní lẹ́yìn tí wọ́n gba ẹ̀mí arákùnrin yìí tán náà ni wọ́n sì lọ rèé sí ní ìsìn bòńkẹ́lẹ́ ní ìpínlẹ̀ akwa ibom o wọ́n ní agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ akwa ibom DSP Tim Fon John náà ló wáá jẹ́ kó di mímọ̀ pé àwọn tí wọ́n fura sí yìí náà ni wọ́n mọ̀ọ́mọ̀ gbé òkú Joshua yìí lọ sí ilé bàbá ìkan lára wọn eléyìí tán ló wà ní abúlé Obuetim Ikot Ekong eléyìí tó wà ní ìjọba ìbílẹ̀ Insit Imbom ní ìpínlẹ̀ akwa ibom níbi tí wọ́n ti gbẹ́lẹ̀ kúsọ́kúsọ́ síbẹ̀ tí wọ́n sì sin òkú arákùnrin yìí síbẹ̀ o ní ìbò bòńkẹ́lẹ́ ní àárín agboolé bàbá ìkan lára àwọn afurasí yìí gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe wáá wí wọ́n ní bàbá olóògbé yìí ẹni ọdún 52 tí wọ́n porúkọ rẹ̀ ní Ekere òun náà ló sì mú ẹjọ́ yìí wá sí iléeṣẹ́ ọlọ́pàá o wípé kódà níṣe ni àwọn tó ṣekú pa ọmọ òun wọ́n tún dúmọ̀ hurú mọ́ òun wípé bóun bá ilé lọ sọ ní iléeṣẹ́ ọlọ́pàá àwọn ó ṣekú pa òun náà ni eléyìí tí wọ́n sì tún jẹ́ kóun mọ̀ wípé àwọn ti sin ọmọ rẹ o wọ́n ní john ó wá sọ̀rọ̀ síwájú wípé kíákíá náà sì ni àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ni wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí wọn eléyìí náà sì lọ́wọ́ fi ba àwọn méjì tí wọ́n fura sí ọ̀hún tí wọ́n porúkọ wọn ní Otobong Nelson eléyìí tí wọ́n tún mọ́ ń pè ní Efok Ikid àti Utibe Clement wọ́n ní Nelson náà ló sì ti jẹ́wọ́ lásìkò tí wọ́n ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò wípé Joshua náà ni ó ń dúnmọ̀ hurú mọ́ alámúlégbé àwọn kan pẹ̀lú àdá wípé òun ó ṣekú pa ni wọ́n ní eléyìí náà làwọn sì fi pè wípé ń gbọ́ kí ló rí lọ́bẹ̀ tẹ gàrọ̀ ọwọ́ ta ló fẹ́ẹ́ ṣekú pa wọ́n ní àwọn ní kó wà ni o wọ́n ní lẹ́yìn eléyìí ńkọ́ wọ́n ní Nelson sì gbà wípé òun lòún pàṣẹ fún àwọn yòókù òun Utibe Clement àti Victor Robert tó fi mọ inemesit robert wípé kí wọn díyàjẹ joshua pẹlú igi eléyìí tó wà lọwọ wọn wọn ni iná ànájú yìí òun náà ló sì fa ọ tí joshua tó fi dágbére fáyé àwọn tó fura sí yìí náà ni wọn tún wá fi ẹsùn kan bàbá olóògbé náà wípé ìṣe ni mọtò kan gba ọmọ rẹ pé mọtò ló gba tó sì sá lọ eléyìí tó mọ pé ní ìtàn rọọnù eléyìí tí wọn sì sọ fún bàbá ẹ wípé ẹ kò nílò pẹ ń gbé ọmọ òkú rẹ lọ sí ilé ìgbókùúsí eléyìí tó sì jẹ kí àwọn lọ gbẹlẹ kúsẹkúsẹ kó tó di wípé wọn sin síbẹ agbẹnusọ fún iléeṣẹ ọlọpàá náà wàá jẹ kó di mímọ wípé wọn ti lọ rèé wú òkú joshua eléyìí tí wọn sì ti lọ rèé ṣe lọjọ sí ilé ìgbókùúsí láti fi ṣe àyẹwò eléyìí tí wọn máa ń ṣe sí ara òkú ìwé ìròyìn

0: 0891 and 0803 303 9588. OBMS A Level College. Excellence through integrity.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
2: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
1: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: Charlatan, quality anti-malaria, contains artemether and lumefantrine, available in cherry-flavored dispersible tablets with very convenient dosing for kids. Charlatan is also available in tablets for adults. Knock out malaria in 3 days with Charlatan from Shalina Healthcare. If symptoms persist after 3 days, consult your doctor. Charlatan is endorsed by the Nigerian Medical Association.
1: Oops! Your phone don't fall. No wahala.
2: Your phone don't fall.
1: With the new Itel Power 80, drop no wahala. Fall inside water, no wahala. Tired of power anxiety, no wahala. Ready to upgrade your life? Grab them now at retail shop.
3: The first 6,000 customers get benefits worth 120,000 naira.
1: Itel Power 80, no case, no wahala.
2: No wahala.
4: Àmọ̀ pé kí ló fẹ́ ra yẹn? Olórò ìsebè ni mo fẹ́ ra jàre. Olórò àbúrò tí olórúkọ kẹ̀. Owó rẹ̀ kò wọ́n rárá. Ó sì máa ń gbádùn rẹ̀.
5: Àmọ̀ pé
4: rántí pé ìfà máa fani lápò ya o. Olórò wo ló wá fẹ́ kí n rà báyìí?
5: Olórò Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ olórò ìsebè tó pójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
4: Olórò ìjọ ohun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
5: Bẹ́ẹ̀ni, o parọ́.
4: O lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká, o sì mọ̀ pé wà á gbádùn oúnjẹ aládùn tó bá fi olórò náà ṣe.
5: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi.
4: Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé olórò ìsebè Devon Kings ni olórò ìsebè tó dára.
5: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
4: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
6: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
7: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
6: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
8: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
6: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
8: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
9: Two years ago, the biggest radio raffle hit with airwaves.

0: gbà àwọn èèyàn kí mọ bí dítà wọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yéé mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé ṣe àkíyèsí auto updates pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù leave it 100 MTN.
2: Tí ìdùnnú bá ní ìrò ní Nàìjíríà. Báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
3: Ọkọ ìyàwó gbé ìyàwó ẹ mọ́ra.
2: Fún ọdún 75 Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí sí ìsọmọ lórúkọ sí ìwújáde sí ìgbòkègbodò kódà sí gbogbo àkókò ó ti pẹ́ àdẹ̀ṣìjọ wà.
3: O lè fẹ́ ni kòyàwó ẹ lẹ́nu.
2: Nísìnyí o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa kí o sì jẹ̀gbádùn ìdá 20 sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite pàkí 60 cl fún ìwọ nìkan ṣoṣo gbá ti ẹ nílé ìtajà tó súnmọ́ ẹ.
4: Attention parents! Is your child moving into SS3 and preparing for WAHEC, NECO, and UTME? Then give them the advantage that sets top performers apart. Exel Privacity presents the Accelerator Masterclass. The intensive holiday program designed to help students unlock the secret of scoring above 300 in UTME. Your child will learn from exceptional exam coaches whose students consistently rank among Nigeria's top 1%. And they will also meet high-scoring alumni who have scored above 300 and are returning to share their winning strategies. Classes begin August 3rd, weekdays from 9 a.m. to 3 p.m. Venue number 50, Oba Bimbola Way, Felele, Ibadan. Online sessions will also be available. Call or WhatsApp 070-7017-7147. Check out our incredible records on our website at excelprivacy.com. Excel Privacy, where the top 1% are made.
5: Wọ́n tún bẹ̀rẹ̀. Mi ò lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀ kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Olùfẹ́ ìrìnàjò afẹ́ gbogbo agbáṣẹ̀gá àti àwọn tí ìṣe Yorùbá jọ lójú ohun ilẹ̀ Yorùbá ń pè yín. Ẹsẹ̀ gìrì ojúlé ifẹ̀ ilẹ̀ òwúrọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun fún ayẹyẹ ọdún àyọ̀galú tí yóò wáyé nínú oṣù Agẹmọ ọjọ́ 23 àti ọjọ́ 25 oṣù keje ọdún 2026 nínú gbọ̀ngàn Ọ̀jájá Hall ilé ifẹ̀ bẹ̀rẹ̀ láago 10 òwúrọ̀ lójoojúmọ́. Ayẹyẹ yóò wáyé pẹ̀lú àṣẹ bàbá wa ọba Ọlọ́lá Jùlọ òní ilé ifẹ̀. Èyí ni ìpè fún gbogbo ọmọ Oòdùà, gbogbo olólùfẹ́ àṣà ìbílẹ̀ àti gbogbo ènìyàn tó fẹ́ ní ìrírí òdodo nípa àṣà láti wá gbọ́ èdè ayọ̀ tó jíire kẹ́sì jẹ́ àkópa nínú ayẹyẹ mánigbà. Má dúró kí wọ́n wá ròyìn fún ọ wá kó o lè ní ìrírí tó jinlẹ̀ fúnra rẹ.
2: Wọ́n tún bẹ̀rẹ̀ kú o lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, aròyìn kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
4: Dúró náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀, ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé.

0: méjì ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè àbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Kò sí lọ́kọ̀ sọ́mi ẹ gángan ní ìyí ti fẹ́ sọ ní.
2: Omi ni ra kọfí ọwọ́ ta.
3: Gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira, kò ká nǹkan kan láti rà mọ́.
4: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú 500 naira, 500 naira, ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
3: Ṣé lóòótọ́? Báwo, ṣé àwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
4: Àfi bí ẹni wí pé àná ni. Ọdún méjì sẹ́yìn ni

0: ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira, 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wádìí alágbá ló gbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, táyò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 1000 yọ kan.
1: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lèmi náà ṣe lè ta?
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Ilágelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlọ́gbọ̀n èèyàn ló máa káàṣì ẹ̀. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.

0: wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣe aláìmọ́panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀ kan lásán, àrò yìí kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: 081-347-7315. See you there.
1: Graduates across Nigeria are landing that dream job with a degree from the University of Leicester. You live and study in one of the UK's most multicultural cities, and we'll do all we can to support your journey. This includes offering huge guaranteed international scholarships for undergraduates and postgraduates too. That's right. At Leicester, we want to see you take your future further. And don't just take our word for it. Times Higher Education ranked us in the UK top 25 in 2026. Apply now at le.ac.uk.
2: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
3: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
2: Ṣé mi ò sọ fún ẹ?
3: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
3: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

0: àmọ̀ pé kí ló fẹ́ ra yẹn.
1: Olórú ìsebè ni mo fẹ́ ra jàre.
0: Olórú àbúrò tí ò lórúkọ kẹ̀.
1: Owó rẹ̀ kò wọ́n rárá. Ó sì máa ń gbádùn rẹ̀.
0: Àmọ̀ pé rántí pé ìfà máa fani lápò ya o.
1: Olórú wo ló wá fẹ́ kí n rà báyìí.
0: Olórú Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ olórú ìsebè tó pọ̀ ju owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
1: Olórú ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
0: Bẹ́ẹ̀ni o, parọ́. O lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká. O sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi olóró náà ṣe.
1: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé olórú ìsebè Devon Kings ni olórú ìsebè tó dára.
0: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
1: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
2: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣíbí èdúkọ àti iyọ̀.
3: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
2: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
3: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
4: Guy, we don't dey talk since. Ha, think I go do my work, eh? We go continue this talk later.
5: Oh boy, you don't talk. How about? You know the tire.
4: Na the new level be that, oh. This new MTN sachet bundle don't make life easy for me.
5: Brotherly, involve me now. Make myself dey follow ya like you. Talk until you tire. When you dey on top the new MTN sachet bundles, dial star 312 star 7# and press 2 to start to enjoy from 100 naira. Load down.

0: kí lọ fún alítalẹ́ yìí ní ṣókí ni mo pè ní ṣọ́ra fún ẹ̀tàn ṣọ́ra fún ẹ̀tàn ṣọ́ra fún ẹ̀tàn àṣírí nílé ayé ohun tó sì pamọ́ sílé ayé kò yẹ́ nìkan olódùmarè ló tulẹ̀ ayé bẹ́ẹ̀ ẹja ṣọ́ra ṣọ́ra fún ẹ̀tàn mẹni tí ń tan ni kì í hànde bẹ́ẹ̀ ni ohun tó pamọ́ ni àmọ́ tó bá dẹjú bí mo ṣe wí ṣáájú lẹ́ẹ̀kan ó mọ̀ rè àwọn nǹkan tó bá ti ń wá ní bìrìbìrì kankan tí wọ́n ń tì sí ọ lójijì àwọn kankan tí wọ́n náà ti ń wò wípé bikini yìí ṣe ń lọ yìí ó ṣe ṣe kó mọwọ́ bá mi wá ó ṣe pàtàkì púpọ̀ kó tètè mójútó ṣọ́ra fún ẹ̀tàn ohun tí wọ́n fi sọ ọ̀pọ̀lọpọ̀ nínú ayé ni bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà kan tí ọ̀pọ̀ ẹ̀dá sì fi ń fi ayé han ẹ̀dá ẹgbẹ́ ẹ̀ ni wọ́n ni kò mọ́ gba ẹ̀tàn dẹjúlẹ̀ dáadáa gbogbo kinní kan tó bá ti mú lúbúlúbú dání tí wọ́n ń ṣe kinní kan pé ọ̀pàpà parada ìwọ náà mọ́ tètè mọ́ tọ̀nà bẹ́ẹ̀ wọ́n dẹ̀ra lẹ̀ fúnrú ọ̀nà bẹ́ẹ̀ wọ́n pé ọ̀pàpà parada ni wọ́n ti mú kinní kan bíi dúdú wọ́n fi bò ó lójú ilé ọ̀hún ò funfun tán wọ́n sì tún mọ́ dáṣà kan wá pé ṣe bó rójú ọ̀run gan wọ́n láwọn ibì kan tó pin tíntìntín tó dúdú mẹ́ bẹ́ẹ̀ ni tọ́rọ̀ bá ti ń jọ bẹ́ẹ̀ ìwọ náà tètè bẹ́sẹ̀ sọ̀rọ̀ tètè ohun tó kàn tó yẹ kó o ṣe wọ́n ti ṣe bẹ́ẹ̀ fi gbé ọ̀pọ̀lọpọ̀ lọ tí wọn ò rí wọn mọ́ di bá a ti ń sọ̀rọ̀ yìí wọ́n ti ṣe bẹ́ẹ̀ fi mú ọ̀pọ̀lọpọ̀ obìnrin sínú wàhálà wọ́n ti ṣe bẹ́ẹ̀ fi ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin sínú wàhálà bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ ń dààmú kérora lọ́lọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí torí ìrìn àjò ẹ̀tàn ni ìrìn àjò tí wọ́n mú rìn ìrìn àjò náà ló ṣe bẹ́ẹ̀ tó padà ká lójú ẹ̀ tóun náà fi ń wò pé ibo gan-an lòun ti bára òun yìí ṣọ́ra fún ẹ̀tàn kí ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó máa ń tojú bọlé tó bá ń gbétò yìí fún talẹ́ ẹ̀ tòní ṣọ́ra fún ẹ̀tàn ó ṣe pàtàkì púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí kì í wí fọ́kọ tí ó fi wò wípé òun náà fẹ́ nọsẹ̀ síta òun fẹ́ lọ síbì kan òun tó fẹ́ torí bọbì kan ṣọ́ra fún ẹ̀tàn ó ṣe pàtàkì púpọ̀ ibi ọmọ ni wọ́n gbà fi mú ẹlòmíì kinní kan ṣọmọ ẹ báyìí kinní kan ó ṣe báyìí kìní gbọ́ ara ò ní lélẹ̀ tó bá ti ń gbọ́ náà ni ó ti bẹ̀rẹ̀ sí ní gbọ̀n gbìrìgbìrì ọ̀pọ̀lọpọ̀ ń sanná ní bá a ti ń sọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni ò lè délé wí fọ́kọ ohun tí ojú wọn ti rí lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ babaláwo tí wọ́n pàwọn ń lọ tojúbọ̀ tí wọ́n pàwọn ń lọ wá nǹkan kan káàkiri má ṣì mí gbọ́ kì í ṣe gbogbo ẹ̀dá tí ń bẹ lókè ìpẹ́ ń lè yàn burúkú tí sì ń tan ni àmọ́ èyí tó pọ̀ jù nú èèyàn náà ló ṣe pé ọ̀nà kan tí wọ́n gbà fi ń fi ayé ṣe ni nìyẹn ló ṣe gbọ́dọ̀ ṣọ́ra ó ṣe pàtàkì púpọ̀ bẹ́ẹ̀ ni kò lé ìtọ́pọ̀lọpọ̀ ń lọ bá láì wí fọ́kọ lé ìrìn àjò náà ti dìrìn àjò ẹ̀tàn oríṣiríṣi nǹkan ni wọ́n fi ń lọ àmọ́ gé ẹ̀mí ọkùnrin mi pété bẹ́ẹ̀ ni torí ìgbà tí ìgbádùn ọ̀hún bá ti pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ lọ́hùn-ún àpé kí ló dé tá àkókò ta yíyanjú ẹ̀gàn kí gbogbo ẹ̀ ó pin sójú kan káwọn ò lè láǹfààní àti mọ̀jẹ̀ gbádùn ọ̀hún lọ títí ayérayé bẹ́ẹ̀ ni àmọ́ nígbẹ̀yìngbẹ́yín ọ̀hún náà ó tún padà dàrú lọ̀pọ̀lọpọ̀ obìnrin tó bá ń gbétò yìí fún talẹ́ ẹ̀ tòní ṣe gbọ́dọ̀ ṣọ́ra ẹgbọ́ ìkìlọ̀ yóò ṣe pàtàkì púpọ̀ ẹnìkan ń pè ẹ́ kó wá ṣe nǹkan kan ẹnìkan ń pè kó wá gba nǹkan kan ẹnìkan fẹ́ mú ẹrin ìrìn àjò kan tó bá ti ní nǹkan kan bíi dúdú tó boranú tí kinní ọ̀hún ò fẹ́ hàn dídán ìwọ náà tètè máa mọ̀ pé kinní yìí yóò ṣe bẹ́ẹ̀ fẹ́ mú ẹ̀tàn dání kó o sì tètè ṣọ́ra kó o ṣe àfàrò ó ṣe pàtàkì púpọ̀ ohun tí mò ń sọ yìí wọ́n ń fa ẹlòmíì lọ lọ́wọ́ báyìí bá a ti ń sọ̀rọ̀ yìí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń fẹ́ mú ẹlòmíì ìrìnrìn àjò ọ̀hún ni o tó bá ti gbọ́ ta lẹ́yìn tí mò ń kí ọ ń lọ yìí ṣe bẹ́ẹ̀ kó o ṣe àfàrò kọ́bírèkì ọkọ̀ ni mo wíhùn tí wọ́n ń pè ní ìjánu kò ṣe bẹ́ẹ̀ kó tẹsẹ̀ sẹ́yìn kò mọ́ rìnrìn ìrìn àjò bẹ́ẹ̀ kó má bàa gé kàbámọ̀ jẹ ni o ṣọ́ra fún ẹ̀tàn ọmọkùnrin tó pàdé yìí tó jẹ́ bìrìbìrì iná lẹ ti ń wò pé kẹ sáré pàdé bìrìbìrì náà ló ti ń pé kó mọ́ bọ̀ bẹ́ẹ̀ náà ló ti ń ṣe bẹ́ẹ̀ tó ti ń tẹ oríṣiríṣi nǹkan sórí tábìlì ìwọ̀n náà ń fà á fìhìnfìhìn ẹ̀tàn ni ó padà já sí kó má wàá dohun tó padà ká gúrúṣọ́ sínú ilé tí ó kù wọ nìkan tó mọ ohun tí wọ́n mọ béèrè pé kí ló ṣẹlẹ̀ bóyá náà tún ti drop mi wọ́n bá pé ayé kan ni àníwọ̀ ni kò dẹ̀júlẹ̀ ṣọ́ra fún ẹ̀tàn ó ṣe pàtàkì púpọ̀ gbogbo ohun tí wọ́n ń gbé ọjẹ́ fìrìfìrì yìí láì tí ìtọ́jọ́ mélòó ó yẹ kó o mọ̀ pé yóò lẹ́yìn wọ́n náà ti ẹ̀ pawọ́ dàbò ti ń ṣe látijọ́ yìí bí nǹkan ti ń ja ẹbọ náà nù ṣọ́ra fún ẹ̀tàn torí ọ̀pọ̀ ló ń kí pé ogun ogun ogun ogun wòlíì ti gbàdúrà fẹ́lòmíì ó ti sù ó wo pe ki lo tun ku tawon ti se o ti yan awe ojo meta o ti yan lojo meje o le ti yan awe 41 days felomi amo tohun ti be irin ajo etan to rin na lo nse be to mu jakule ba ni gbogbo gba to wa gbo kilo ifun ta leye sora fun etan bi mo se wi o se pataki pupo e ja tesiwaju sa tun loju oja ni e ja lo ta ba parade ka mu abalaba mi ton soro mi wa ka mu sele ta le to ni wa gan o se ma gbo o e ma ku kuro ni splash fm mo nbo wa ku kale
1: splash fm 105

0: ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì ṣíbí èdúkọ àti iyọ̀.
1: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí ẹjú ṣe kú gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ̀nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun d

wà lórí WhatsApp láǹfààní àti bá a sọ̀rọ̀ lórí nọ́mbà kan yẹn náà ni gbogbo tó bá ní ṣe pẹ̀lú fanfa lórí ọ̀rọ̀ ilẹ̀ ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ owó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹnìkan dúnkòkò mọ yín fẹ́rẹ̀ yín jẹ tàbí fọwọ́ lágbá yín lójú ẹ̀yin bára yín ní kòríta kò yé mi mọ́ iwájú ò ṣe lọ ẹ̀yin ò ṣe padà sí nǹkan kan lẹ̀ ń là kọjá tẹ́ ẹ fẹ́ wí fún gbogbo ọmọ nàìjíríà kí wọn ó gbọ́ ẹ láǹfààní àti darapọ̀ mọ́ wa lórí ètò yìí ẹ pé nọ́mbà yẹn á fún yín láǹfààní àti wá sórí ètò 0706623-5262 àìgbè kan wà tí wọ́n ń pè ní gan-an ibẹ̀ la wà lánàá látàrí arábìnrin kan tó pè wá wípé nǹkan kan dúnkòkò àwọn kan dúnkòkò mẹ́mìí ohun kankan báyìí ń ṣẹlẹ̀ láàrin òun àtàwọn èèyàn kan màá fẹ́ kí wọ́n wá sórí ètò yìí ó ṣe é ṣe ká gbà wọ́n lálejò lórí ètò yìí lọ́jọ́ mẹ́jọ ìbí a bá sì bọ́rọ̀ ọ̀hún dé á jẹ́ kẹ́ ẹ gbọ́ lábala ìta pinni bá mi tán ṣòro mi tó lábala yìí wọ́n pè wá sí ẹ jẹ́kù lábala yẹn fún talẹ́ yìí ká mú ìṣẹ̀lẹ̀ tó ń tọ́ka imú tó níkà tí ò jẹ́ agbóhùn àṣebè talẹ́ tò ní wá fún wa

0: ṣáájú ká tún mú ìṣẹ̀lẹ̀ yẹn wá máa ní láti lo àwọn tí wọ́n wà lórí Facebook tí wọ́n ń wò wá lọ́gọ̀ọ́ ẹnu ọ̀gbẹ́ni Ọdẹ́yẹmí Ọmọkúrè. Ọ̀gbẹ́ni Ọdẹ́yẹmí Ọmọkúrè lórí Facebook wọ́n kí wa pé àkú iṣẹ́. Bákan náà, arábìnrin ọmọlára Ìyákọ̀m lórí Facebook wọ́n pé well done sir. Bákan náà ni arábìnrin Ọlárewájú Jẹ̀lélàt Ọlájùmọ̀kẹ́ lórí Facebook
1: wọ́n
0: náà kí wa wọ́n pé ọmọ ọba ẹ kú iṣẹ́ ọpọlọ o. Bákan náà ni Adékunlé Adébáyọ̀ wọ́n pé well done sir lórí Facebook. Ẹ̀yin náà láǹfààní àti darapọ̀ mọ́ wa mọ́ wo kété bá ti mẹ́tò yìí wá. Ohun tí à ń sọ náà ni wípé onírúurú ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹ̀ lókè ìpẹ́ tó sì ń ṣeni ní kàyéfì. Àwọn ìṣẹ̀lẹ̀ tó ń tọ́ka pé ìmúníkà kò jẹ́ agbóòrùn àṣẹbẹ̀. Ìṣẹ̀lẹ̀ tí mo fẹ́ mú wá fún wa yìí àdúrà tí màá gbà ṣáájú ìṣẹ̀lẹ̀
1: yìí.
0: Báwo ni wípé gbogbo abiyamọ ayé pátá a ní fojú sunkún ọmọ o. A ní kò dààmú tó ń wàhálà lórí ọmọ.
2: Oòrùn bí lára wọn.
0: Arábìnrin tó bímọ mẹ́fà ìkanú àwọn ọmọ ẹ̀ ló ń pariwo wípé ikú mà ti kàn ún báyìí.

0: ǹjẹ́ ikú padà kan ọmọbìnrin yìí àbí kú ò padà kan ní tòótọ́ nínú ọmọ mẹ́fà tí mọ̀mọ́ ẹ bí mẹ́rin ti lọ. Abiamọ ni màá fẹ́ kẹ́ ẹ gbọ́, ìyẹn mọ̀mọ́ tó bí àwọn ọmọ yìí, òun arábìnrin yìí ni màá fẹ́ kí ẹ gbọ́ lálẹ́ yìí lórí ètò yìí.
1: Ẹ̀rọ fi ọjọ́ ìgbẹ̀yìn o, àṣebí ṣe ká, ẹ kú ara fu.
0: Má sì fẹ́ ká kọ́ ẹ̀kọ́ kan àbí òmíì láti fi ṣe ìdùnnú ìrìnàjò wa lókè ìpẹ́.

0: nǹkan tó ń pa àwọn ọmọ yìí gan-an? Àbí kí ni ká pé ó farapamọ́ tó ń jẹ arábìnrin yìí níyà? Bẹ́ẹ̀ ni Olódùmarè ló lẹ̀mí ní tòótọ́ o. Àmọ́ tòun ti bẹ́ẹ̀ kí la lè pé ó ṣẹlẹ̀ gan-an.
1: Ìyàwó tẹ̀lé aṣọ.
0: Ẹ̀gbóhùn ìyá àwọn ọmọ náà.
2: Orí mi gbà mí.
1: Orí mi gbà mí.

0: there were six in number. Akobini was sick. Lori Arenye and Bill Akobini were the ISO. That was typhoid. But the first set of typhoid people, Timon diagnosed Lori Timori, who went to the ballot by. At Lut, there, your father is. I was 93. But why the born queen? Second born. She don't know to develop sickness. But to you, to my mind, she don't want to be like that. Why did this girl share? We should know more and more about it before she ever grew up with that. Along the line, which I was very true. I will be a baby. Oh, what's the problem with school? I'm going to get 20 years.
1: This is that.
0: ẹwẹ ìwọ ọmọ yẹn gbà ó gbà ó wá ṣàdúrà fún mi lóòótọ́ lóòótọ́ ó ní bàbá mi ni ò jẹ́ kó bímọ sáyé wípé nígbà tí òun náà lọ káàkiri irú bó ṣe ń lọ kiri lọ sọ fún un pé òrìṣà kú wà ní àwọn pé òrìṣà alá wọn ló ń pè ó ní ẹyìn ń ṣe ni wọn lè pè ní ètò dárúkọ ẹ bá wọn náà wọn máa ń bá rẹ wọn náà máa ń wọṣọ fún un wọn máa ń mú wọn máa ní iṣẹ rẹ báyìí ó ní òrìṣà yẹn wọn ní kó òun lọ bọ kó òun dẹ dá àwọn ìbọn nítorí wọn máa yọ wọ sí ẹni pàtó ẹ lọ àṣìlọ fún wọn fún un. wọn ní bọ̀ náà àti bàbá ẹ̀ lẹ́sí nípa onígbà yẹn bàbá ẹ̀ gbà jésù. wọ́n máa ń gbé káàkiri ni bí àìyè haúsá ò bí àìyè ibo ọ̀nà ní dádìbà tí wálé ń jọ́nà lọ tán ló kàn dé ló bá wọ yàrá yẹn ṣe wọn bí odidi yàrá ni wọn fi wọ àwọn fíìmù ẹ sí wọn jáde ní gbogbo nínú ẹ ló bá gbà lọ́wọ́ gàán wá olùsọ̀nù bọ́t ikú owó ìṣàkùn tí wọ́n ní màmá yẹn fẹ́ fi ṣe ilé ètùtù yẹn bẹ́ẹ̀ tó fẹ́ fi gba àwọn yẹn tuntun bá mi wọ̀n ni olóhùn kò sí ìlànà ìlú ṣáájú ó ní ní fọlẹ́sì ní pé dáàbò ni wọ́n á gbé ipò wọ̀n yẹn ó gbé lọ.
1: ìyẹn bàbá ti ń gangan.
0: ìyẹn dáàbò ni wọ́n á gbé lọ wọ́n á gbé àwọn yẹn pé o nǹkan táwọn ẹni tó yẹ káwọn èèyàn ìjì máa lò fẹ́ gbéyàn fọ́líṣà wọ́n bá gbé ipò wọ̀n yẹn wọ́n bá gbé lọ wọ́n náà wọ́n náà dẹ́kun tó yẹ kí èèyàn gidi máa yọ wá oríṣà babaríta ṣàtọ èdè ìwúlò tó àwọn òwádìí bá dáàdì nígbà yẹn.
1: dáàdì tiyín ni o.
0: dáàdì tèmi ló ṣe yẹn o.
1: kì í ṣe bàbá àti ẹ.
0: no my own dáàdì.
1: dáàdì okay.
0: so nana bá padà lọ sí ibi tó ti ṣe olúwa àti ọdẹ náà lẹrìí bíi àlùfáà náà gbọ ọgbà ẹni sáyé pásítọ ọwọta pásítọ kan ló máa ń wà lórí ní orí ìjọba. Like that CAC, Pastor Babalola, Pastor Bajide, then Odubanjo, and we're tired of them. They were three.

0: Integrity. Ẹ̀yin arìnrìn àjò, olùfẹ́ ìrìn àjò afẹ́, gbogbo agbáṣẹ̀gá àti àwọn tí ì ṣe Yorùbá jọ lójú, ohun ilẹ̀ Yorùbá ń pè yín. Ẹsẹ̀ gìrì, ojúlé ifẹ̀, ilẹ̀ òwúrọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun fún ayẹyẹ ọdún àyọ̀galú tí yóò wáyé nínú oṣù Agẹmọ, ọjọ́ kẹtàlélógún àti ọjọ́ kẹrìnlélógún oṣù keje ọdún 2026 nínú gbọ̀ngàn Ọ̀jájá Hall ilé ifẹ̀ bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ lójoojúmọ́. Ayẹyẹ yóò wáyé pẹ̀lú àṣẹ bàbá wa ọba Ọlọ́lá jùlọ òní ilé ifẹ̀. Èyí ni ìpè fún gbogbo ọmọ Oòdùà, gbogbo olólùfẹ́ àṣà ìbílẹ̀ àti gbogbo ènìyàn tó fẹ́ ní ìrírí òdodo nípa àṣà láti wá gbọ́ èdè ayọ̀ tó jíire kẹ́ ẹ sì jẹ́ akópa nínú ayẹyẹ mánigbà. Má dúró kí wọ́n wá ròyìn fún ọ wá kó lè ní ìrírí tó jilẹ̀ fúnra rẹ̀ jilẹ̀ fúnra.
1: Ọ̀nàrẹ́bù ní ife ẹ̀yẹ àgbáyé trọ́fì kan wà fún àwọn ọ̀nàrẹ́bù. Ra ìgò ọtí trọ́fì premium lager kan yẹ abẹ́ ìdérí ọtí náà wò fún kóòdù tirẹ̀ kí o sì kàn sí trophylagerng.com láti fi orúkọ sílẹ̀. Fi àsọtẹ́lẹ̀ ohun tí èsì ìfẹsẹ̀wọnsẹ̀ kankan yóò jẹ́ ṣọwọ́ kí o sì jẹ káàdì ìpè fún ìdáhùn kankan tí o ti yàn. O tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣèfàjẹ nínú ìyíkoto ọ̀sọ̀ọ̀sẹ̀. Trophy premium lager onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Má ṣe mu àmupara, kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún 18.
2: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, síbi èdùkọ̀ àti iyọ̀.
3: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
2: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
3: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
4: Classic, smooth, everything I am, poured into a glass. Best whiskey, expertly crafted. Live your best life. 18 plus, drink responsibly.
5: Sorry, we're not sorry for dropping all the info you can use.
6: We're not gonna cuss at you. We're not gonna yell at you.
7: We're just gonna give you the best of information and entertainment that everyone can agree on.
8: 105.5, The Splash.
9: Baba?
10: Yes, my son?
9: Tell me a story.
10: Millions of years ago, a meteorite made of vibranium, the strongest substance in the universe, struck the continent of Africa, affecting the plant life around it. And when the time of men came, five tribes settled on it and called it Wakanda.
9: Why?
11: We are black. We respect our culture. We are the history. We stand for unity. We stand for integrity. We are Splash. All Splash. 105.5 FM.
8: 105.5. The Splash.

gbogbo ẹni tó ń wojú olúwa fún ìwòsàn ìgbàlà ìgbékalẹ̀ ẹnu iṣẹ́ ìtúsílẹ̀ àti ìyanu tí ó yẹ ayé rẹ padà ó yà tètè máa yára bọ̀ sí gbọ̀ngàn international conference center ní fásitì ìbàdàn ní ọjọ́ kẹrìnlélógún friday àti ọjọ́ karùndínlọ́gbọ̀n saturday oṣù keje ní o ní déédé aago mẹ́jọ àárọ̀ lójúmọ́ ni yóò máa wáyé fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lè pè wá sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08134-77-3145 lẹ́ẹ̀kan sí 08134-77-3145 máa bọ̀ fún ìyípadà ọ̀tún ayé.

0: káàkiri àgbáńlá ayé.
1: Ọlọ́run ayé ni lọ́run.
0: Gbogbo ẹ̀yin tí ẹ bá wa ṣètò papọ̀ lọ́jọ́ ti tòní.
1: Ẹ kú oríire.
0: Ẹni bá ṣe máa mú wá fún yín náà ni ẹ gbogbo tí ń jẹ tọ́lọ́run bá ní ẹbí máa rí.
1: Ẹni tó ní ẹ̀gbọ́n ní ọ̀run. Ẹ kú oríire.
0: Oluwa Zakios Ritọna Gbenga Adébóyè.
1: Orí
0: mi náà sì kọ́ lọ́wọ́ ba mi náà ló pé kórí bẹ́ẹ̀.
1: Wà mọ̀ torí alẹ́ ni lọ́run.
0: Ẹ jẹ́ máa lọ lé wẹ́rẹ́dì wẹ̀rẹ̀ ní alẹ́ òní.
1: Ọmọ rẹ kò mọ tàti wèrè.
0: A tún pàdé lọ́sẹ̀ tí ń bọ̀.
1: Lọ́run.
0: A pàdé lọ́jọ́ Monday lórí ìkànnì Splash FM tá a wà iná ni. Ní dédé aago méje alẹ́ títí di aago mẹ́jọ. 7 PM to 8 PM. Ìyẹn la pè ní gbàgbé ìrònú ẹ̀. Alẹ́ mi náà rèé mi náà kọ́ lọ́wọ́n bá mi ló pé kórí bẹ́ẹ̀ o. Ọlá Olúwa Zakios Ritọna Gbenga Adébóyè Ọlọ́run bá mi ló ṣe mí bí ilé. Kiretivity Ọlọ́run bá mi ni mò ń ṣe. Ọ̀rọ̀ ń gbénú mi tímọ́tímọ́ ọ̀rọ̀ ń gbénú mi dìmọ̀dìmọ̀ ọ̀rọ̀. Tẹ bá fẹ́ pè mí lẹ́yìn ètò fún ìkéde àbí polówó ọjà abẹ́ nípa tí tẹ fẹ́ pè mí sí pé kí n wá dẹ̀ nípa òṣónú. Á yàkàyàkà ò ní tọ́lọ́run bá mi fún mi àbẹ̀fẹ́nu ọlọ́run bá mi ló ṣe mí bẹ́ẹ̀ o. Ẹ máa pè mí sórí nọ́mbà yìí 09060 43 97 71 09060 43 97 71. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ èmi Ritọna Gbenga Adébóyè nù. Gbogbo ẹyin tí mo ti bá yín pe bàbá yín àbí màmá yín lálé òní ẹ kú oríire. Wọ́n ò fi ara hàn yín. Ẹran tí wọ́n sì rere ẹ̀yin tẹ́ ẹ pé Ọ̀làndú Ọ̀wọ̀. Ọyìn obìnrin kan báyìí kọ́ yẹn dẹ̀ kọ́ tí ó máa gbọ́d máa ṣáìdà mo tún fèdè fọ́ lọ́n sàánú mi. Ọmọ àbáṣà ìyá tí ìyá tó pè lẹ́ẹ̀kan tó lọ́mọ àbáṣà lòun. Kẹ́ ẹ rí pé ẹ kò wọlé next week àbá yín pé àbáṣà gbogbo ti ń jẹ tọ́lọ́run. Ẹgbẹ́ mọ́ lọ lé. DJ Spider, I really appreciate you this evening. Thank you so much. Àwọn kan ti ń pè mí. Ẹ jẹ́ ń jáde kó nù sílé àpàdé lọ́sẹ̀ tí mo ó dàbọ̀.

Yere Ìdárayá lórí afẹ́fẹ́ lédè Yorùbá tiantí the sport actor actor ele tó wà active ẹ wò wá ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti iléeṣẹ́ wa bíi Facebook bákan náà ní TikTok Facebook Splash 105.5 Ìbàdàn ní TikTok àti Tijani Olóko Dana sport actor ní TikTok náà. Lálẹ́ yìí àtún láǹfààní àti yí kò tó ti káàṣẹ ẹ̀fẹ́ tí ó gbọ́ pẹ́ 25,000 bẹ lálẹ́ yìí o fẹ́ẹ̀n tí ó gbọ́ pẹ́ bàbá ń sọ nípa ti káàṣì ẹ̀ *347**1004**1#* bí nǹkan ṣe rí nù bàbá ń sọ nípa ti káàṣì ẹ̀ 25,000 bẹ lálẹ́ yìí ẹlẹ́ tí ń play káàṣì ẹ̀ láti jọ ẹ̀ jẹ́ káàṣì ẹ̀ ẹ̀ ti play tààrọ̀ ẹ̀ ti play tọ̀sán ẹ̀ tí ìgbẹ́nu sítalẹ̀ ẹ̀ bá ẹ̀ ti sáwọ́ àpò ẹ̀yẹ́ máa ń yin gbogbo ẹ̀ wò ni ẹ̀ sì jẹ́ káàṣì ẹ̀ lálẹ́ yìí mo promise yín ẹ̀ jẹ́ káàṣì ẹ̀ ẹ̀ jẹ́ abẹ́rẹ́ ni tó ní ṣe pẹ̀lú Tolú Arókodáre agbábọ́ọ̀lù ikọ̀ ti Super Eagles ilé ìtàn ló dá wàhálà lẹ́nu kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti wo Vamchi Wanderers pé ẹ jẹ́ kí pé ẹ dákun mo ti ń bẹ̀ yín tipẹ́tipẹ́ ẹ fi mí lẹ́jẹ̀ mọ́ lọ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Fiorentina wá gbogbo nǹkan bá yín sọ ẹkọ tí ikún ẹlẹ́ẹ̀fẹ́ wọ́n ní tó fanú pé ó fi ẹ̀hónú hàn fáwọn alákòóso kan ti wo Vamchi Wanderers ni pé ẹ jẹ́ mọ́ lọ torí ẹ̀ ló ṣe jókòó sí training pitch pé òun ò ní lọ òun ò ní kú òun bì yẹn lọ́jọ́ Monday ní tó fanú tó fi jẹ́ pé àsìkò tó yẹ kí ìgbáradì kan ti wo Vamchi Wanderers tó yẹ kó tẹnubodò kan ló tẹnubodò wọn náà ló wá fẹ́ ẹ̀hónú hàn ní training pitch pé ẹ jẹ́ mọ́ lọ ẹ fi mí lẹ̀ gẹ́gẹ́ bí n tá a gbọ́ nù bákan náà ní ìmúrasílẹ̀ de ìdíje ti ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ ìfigagbága ọlọ́rẹ̀ẹ́sọ́rẹ́ kan máa wáyé fún ikọ̀ ti super falcons lọ́la ní casablanca ikọ̀ ti super falcons àti ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè ti tanzania ni wọ́n jọ gba friendly match ní ìmúrasílẹ̀ de ìdíje ti ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ gẹ́gẹ́ bí ìta àgbọ́nù àwọn aráabí èèyàn ti ikọ̀ obìnrin orílẹ̀-èdè ti ghana ló yẹ kán jọ gbá bọ́ọ̀lù ńjọ sátidé ìyẹn ò lè wáyé sátọ̀dẹ̀ tó kọjá yìí friendly match náà lòun náà gbogbo ẹ̀ kí nǹkan lè dán dáadáa fún ikọ̀ ti super falcons torí ẹ̀ náà ná ṣe pe amọ ìfigagbága yẹn lẹ̀ jẹ́ aláǹfààní àti sún sọ́wọ́ iwájú mo já yín tán pé wọn ò ní pẹ́ yí kó tó lálẹ́ yìí *147**1#* tàbí kóòdì náà ni wẹ́bsáìtì yẹn ìṣẹ́ sì ń lọ ńbẹ̀ ìṣẹ́ ń lọ wẹ́bsáìtì 25,000 ń bẹ lálẹ́ yìí ẹ̀yìn náà sáà ń gbọ́ testimony lọ́lọ́kan òjọ̀ kan táwọn èèyàn ń gbẹ́nu sí adex fọre ní tiktok ó ń bẹ ńbẹ̀ kọ́líbọ̀ì ọmọ mi dáadáa àkónésàn ó wọlé sí tiktok bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn o àwọn ìdúnadúrà kan ń lọ lọ́wọ́ lábẹ́nú báyìí nínú àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù kan síbì kan láti ibì kan síbì kan à ń bọ̀ á jà yín tán gbogbo ẹ̀ bí nǹkan ṣe ń lọ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti liverpool fẹ́ já ọmọ gbà lọ́wọ́ ikọ̀ ti psg agbábọ́ọ̀lù wo wọ́n fẹ́ já gbà liverpool náà wòye pé n tó kù ńlẹ̀ sáà tó kọjá ò tó láti jagun ní sáà tí ń bọ̀ liverpool náà wọ́n múra ogun lẹ̀ pé n tó ní kálukú kó wọlé yìí gbogbo àwọn alexander isaac gbogbo ẹ̀ ò tí ì tó àwọn nílò láti dira o ogun bọ̀ ní sáà tí ń bọ̀ o à ń bọ̀ lápá abẹ yẹn àjọ fifa jẹ́ odi mímọ̀ pé first 11 mọ́kànlá àkọ́kọ́ tó ṣe dáadáa jù nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé eléyìí tó ń trend láti ibi àyà àjẹta mánà yẹn pé àtọ̀dọ̀ àwọn gangan kọ́ o àwọn gangan kọ́ làwọn ṣiṣẹ́ yẹn o wọ́n kàn lo
won lu anfani awon ni o awon gangan ko la won sise yen o ajo FIFA ti a gbe first 11 ti won gangan first 11 idije fi eye agbaye pe ti wa gangan leleyi ehn a foko mu first 11 o a foko mu first 11 a si fi tori pe ti mu kan gba ife eye agbaye ko wa je pe agba bolu won bi mefa ni o wa first 11 idije fi eye agbaye ta ba so nipa FIFA X1 fun idije ife eye agbaye asole orilede ti Cape Verde yen for sia oni be loju ile lowo eyin ibe lati re ibe lati ri lowo eyin lapa otun yen right fullback lati ri Pedro Porro agba bolu ikọ ti Tottenham Hotspur bakona lowo eyin lapa alafia iyen left fullback lati ri Marco Correa omo ibi orilede Spain lowo eyin awon center half mejeji Lisandro Martinez ohun ati Dayot Upamecano Lisandro Martinez lati orilede Argentina Dayot Upamecano lati orilede France lowo arin gbogun ibe lati ri Rodrigo agbabolu to fun ni player of the tournament omo ibi orilede Spain Michael Olise ati Jude Bellingham lowo waju Lionel Messi Erling Haaland ohun ati Kylian Mbappe gege bi ajo FIFA gege bosses Joe Dibimon pe ta won gangan leleyi o eyen FIFA World Cup 2026 first 11 11 to duro dede bi nkan se ri lapa abe yen niyan e wo wa Facebook splash 105.5 Ibadan abi TikTok at Sijani Oloko Dana Sport Actor na o mo le TikTok na bi nkan se ri nu won ni pe yi ko to ti ka se lale yi o e mo gbagbe pe mo ja yin to pe 25000 be le lale yi fe en ti o gbo pe lati be in ta gbo bayi o ni wi pe agba bolu fun ko ti Manchester United tele tele to tun je omo bibi orilede ti Brazil iyen ta ba so nipa baba Casemiro niyan o won ni gbogbo e ti yanju pe lati je pe ki baba le drapo mo pe bi agba bolu ti Inter Miami iyen lorilede ti America lohun iko ti Lionel Messi sugbon won ni MLX ajo ti se amojuto league agba oje ti orilede ti USA ta ba so nipa MLX won ni won fe investigate transfer yen pon fe sise iwadi lori transfer yen eni ki lo sele se won

wọ́n sì ń bá a sọ̀rọ̀ papọ̀ lẹ́yìn ọ̀sán kalakutun padà gbọ́ pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti inter miami òun ló tún padà ń sọ gbogbo ẹ̀ papọ̀ ìyẹn láti gbé Casemiro wá sínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wọn. Gẹ́gẹ́ bí n tá a wá gbọ́ ni pé tó bá wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ikọ̀ tó kọ́kọ́ rí ọmọ yẹn ikọ̀ tó padà gbé yóò fún ní compensation. Wọ́n yóò san compensation yẹn gangan owó gbà mọ́bínú ìwọ́ ló ṣàwárí pléyà àwalagbé wọn lówó gbà mọ́bínú yẹn òun náà ni wọ́n fẹ́ tanná wádìí pé ṣé lóòótọ́ ni ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti inter miami ṣé lóòótọ́ ni pé wọ́n san compensation yẹn ìyẹn fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti la galaxy lórí ti bàbá Casemiro nu o tán fẹ́ tanná wádìí nù bí nǹkan ṣe rí nìyẹn lápá abẹ yẹn bí Casemiro bó ṣe wá láǹfààní ìyẹn láti darapọ̀ mọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti inter miami yìí tó fẹ́ láǹfààní àti gbá bọ́ọ̀lù pẹ̀lú messi yóò di agbábọ́ọ̀lù 23 players tó ti gbá bọ́ọ̀lù pẹ̀lú cristiano ronaldo tó tún gbá bọ́ọ̀lù pẹ̀lú lionel messi tá a bá ń sọ nípa ti Casemiro nìyẹn o lára àwọn agbábọ́ọ̀lù tó ṣe bẹ́ẹ̀ láti rí angel di maria gabriel enz paulo dybala deco fernando gago ezekiel gare náà eric larson gerard pique nelson semedo carlos tevez miralem janik ato melo àwọn agbábọ́ọ̀lù tí wọ́n láǹfààní àti gbábọ́ọ̀lù pẹ̀lú messi àti cristiano ronaldo nìyẹn o bíbíire òkìkí ìgbà yí lọlá more blessing brother mi lókè lọlá kó fáyà kun. Bákan náà francisco trinsao sergio ramos alejandro garnacho pablo sarabia danilo pereira kilo navas akraf akimi àwọn agbábọ́ọ̀lù tó gbábọ́ọ̀lù pẹ̀lú messi àti ronaldo nù. Bákan náà martin casares náà òun náà gbá bọ́ọ̀lù pẹ̀lú messi àti ronaldo agbábọ́ọ̀lù ẹlẹ́ẹ̀kẹtàlélógún 23 players tí ó gbá bọ́ọ̀lù pẹ̀lú messi àti cristiano ronaldo Casemiro ó ti gbẹnu súnmọ́ báyìí ó báyìí lè gbá pẹ́ bọ́ọ̀lù pẹ̀lú messi ní inter miami. Ẹja láǹfààní àti sanwó iwájú àti súnmọ́ bí a ti yí koto *347*1004*#. N tó fi yin káàṣì ẹnu 25,000 bẹ lálẹ́ yìí fẹ́ni tí ó gbẹnu sí i. Lami Yamal wọ́n fọ̀rọ̀ wá Lami Yamal lẹ́nu wò yìí pé nígbà tí lionel messi tí ẹjọ́ jẹnu wújẹ́wújẹ́ ẹ dákun kí n lionel messi sọ fún yín kí ló sọ fún yín kí ló sọ sí yín létí òní tó sọ fóun ni pé ìwọ Lami Yamal o ọmọ mi mọ wo ago aláago mọ kọ pí ẹnìkankan o dúró lórí lẹ́nìẹ gangan ni o mọ bó ṣe ń bá a lọ yẹn mọ bá a lọ bẹ́ẹ̀ mọ sì fira rẹ kọ̀ǹpíà ẹnìkankan mọ sin ẹnìkankan jẹ gẹ́gẹ́ bí n tí ó ní lionel messi sọ fóun nìyẹn pé lẹ́nì òun yẹn kó o mọ tọ́ lọ bẹ́ẹ̀ kó o mọ sin anybody jẹ bíbíire òkìkí ìgbà yí lọlá ó di 17 ó di 19 ó di 20. Bàbá mo dúpẹ́ o ní tiktok ló ti ń bó kinní ọ̀hún ó di 20 báyìí. ẹ já sanwó iwájú ẹja kóònù kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti barcelona bradley bacola agbábọ́ọ̀lù ikọ̀ ti psg wọ́n ní tí ń sọ báyìí ni pé bóun bá fẹ́ kóònù kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti psg bóun bá fẹ́ wá sílẹ̀ gẹ̀ẹ́sì òun ò lo arsenal ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti liverpool lòun fẹ́ lọ wọ́n ló ti sọ fáwọn alákòóso kan arsenal tí wọ́n ń ṣẹ́wọ́ sí pé mọ́ bọ̀ǹbì ọjọ́ ọ̀la rẹ̀ dáńbì oníkíní jẹ́wẹ́ ọjọ́ ọ̀la kọ́ ìgbà yí lọ́lá ni pé ìsìn kó ti mọ̀ dá báyìí
ọ̀rọ̀ ọjọ́ ọ̀la kọ́ ọjọ́ ọ̀la.

0: kalẹ̀ o.
1: Ilé yóò gbọ́dọ̀ dàrú.
0: Lórúkọ Olúwa ni mò ń kí yín.
1: Ọ̀dẹ̀dẹ̀ yóò gbọ́dọ̀ bá.
0: Lórúkọ ọba àwọn ọba, Olúwa àwọn Olúwa, àpáta ayérayé, ibi ìṣàdìwà. Ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi, ẹ kalẹ̀ o.
1: Torí tiwa, ọmọ gbọ́dọ̀ dàrú.
0: Ẹ̀yin ọ̀rẹ́ mi gbogbo, mo kí yín lọ́pọ̀lọpọ̀.
1: Kò ní bàjẹ́.
0: Wípé ẹ kalẹ̀. A kú òtútù yìí.
1: Kò ní
0: bàjẹ́. Òtútù yìí, Ọlọ́run jẹ́ kí ó bá wa lára mu. Ẹ̀yin bàbá, ẹ̀yin màmá, ẹ̀yin àǹtí mi, ẹ̀yin bọ̀dá mi, ẹ̀yin àbúrò mi. Gbogbo yín ni mo kí lálẹ́ tèmi o. Àyájọ́ olólùfẹ́ lálẹ́ gbọ́dọ̀ jẹ́ o.
1: Ètò ìgbéyàwó yìí, mo mọ̀ gbọ́dọ̀ bàjẹ́ o.
0: Alẹ́ fàálì lọ́yẹ kálẹ̀ tèmi jẹ́. Alẹ́ fàlẹ́ntáì. Torí òtútù yìí, ó le gan.
1: Ẹjẹ́ àjọ tuntun.
0: Ìyá mi ni ṣé wà lọ bí iṣẹ́ lálẹ́ yìí ni.
1: Ẹ̀bùn ni
0: ìwọ̀n aṣẹ wá ní lọ.
1: Ọmọ gbọ́dọ̀ bàjẹ́.
0: Wọn ò ní iṣẹ́ méjì.
1: Ìlú wọn gbọ́dọ̀ bàjẹ́.
0: Àwọn màmá mi àti bàbá mi méjì máa dúró dè mí.
1: Ìlú wọn gbọ́dọ̀ bàjẹ́.
0: Wọ́n ní wà á sọ pé ẹ lọ gan.
1: Ọ̀rẹ́ wọn gbọ́dọ̀.
0: Ṣé wọ́n mọ̀ pé ó ní Wednesday ni ọmọ pé lọ bí iṣẹ́? Àbí mo níṣẹ́ míì tí mo tún ń ṣe. Wípé kí n gbóhùn sí Atẹ́gùn lọ. Àwọn bàbá àti màmá mi kí wọ́n gbà á. Ó ní mo ní ṣé fíìmù yẹn wù ẹ ni? Ó bá mo ti sọ látàárọ̀. Èmi ń lọ rè é. Aago mẹ́wàá lólù yìí. Jẹ́ ń tètè máa lọ. Kí n lè láǹfààní láì tètè débi iṣẹ́. Rojú
1: ni.
0: Láì bọ́nu ọkọ̀. Mo wá ń wò pé ọ̀dà náà ń wọ̀ bá dọ̀là. Ọlọ́run sọ àjọ̀ra lọ láṣẹ Elédùmarè. Mo síbi tójú ètí rọ̀ lálẹ́ tèmi tí ò ní sí àyájọ́ olólùfẹ́ ń bẹ́ o. Ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi. Ẹ̀yà tètè ya mú ọwọ́ kan báyìí kó tó di pé mo kàn ti ẹ̀jẹ̀ yín ná. Ẹ ti ṣe àtúbọ̀ rẹ̀ ètò. Ọ̀rẹ́ aago mọ́kànlá alẹ́, aago mẹ́wàá alẹ́ gangan. Gbogbo rẹ̀ yóò ti rọ̀ ṣọ̀ṣọ̀. Mo kì í yẹ ká alẹ́ o. A kú Nàìjíríà yìí o. A kú òjò yìí o. Yóò rọrùn fún gbogbo wa lágbára lọ́wọ́ Ọlọ́run.
1: Ilé o, ọgbọ́dọ̀ bàjẹ́ o.
0: Ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi, ti ẹ̀ nílé. Ọlọ́run ọba mi yóò ṣe ọkọ fún yín láṣẹ Elédùmarè. Ọlọ́run ọba mi yóò ṣe ìyàwó fún yín láṣẹ Elédùmarè. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ọba mi yóò ṣe ọkọ fún yín, yóò ṣe ìyàwó fún yín o. Ẹ̀yin tẹ́ ẹ sì nílé. Tí ẹ́ńjìn ò bá ṣiṣẹ́ dáadáa mọ́.
1: Ilé yìí.
0: Ẹ má bínú o, ẹ má bínú, alẹ́ yìí ọ̀fẹ́. Ọlọ́kọ sànú wa.
1: Ilé àjọ tuntun, ohun àṣírí ibẹ̀.
0: Ẹ̀yin tẹ́ ẹ nílé tẹ́ńjìn ọ̀fẹ́ ṣiṣẹ́ mọ́.
1: Ọmọ gbọ́dọ̀ bàjẹ́ nítorí.
0: Ẹyẹ àtètè wàá rí mi o, ẹyẹ àtètè rí mi. Kẹ́ńjìn lè máa tètè ṣiṣẹ́ o, kẹ́ ẹ lè tètè. Nígbà tójú ẹ bá máa rọ̀ sí. Alẹ́ òní, alẹ́ ariwo ni, àyájọ́ olólùfẹ́ ni o. Nítorí ìdí èyí ni mo ṣe ń kí wa pé a kú ilé lálẹ́ tèmi. Lórúkọ Ọlọ́run ọba mi òkè, àkọ́dá ayé aṣẹ̀dá, akọ̀ tí ìtìkà lẹ́yìn, adúró gbẹngbẹ lẹ́yìn aṣòótọ́, ọba tí ń bẹ káyé tó mọ̀ bẹ́. Ọba tí ó mọ̀ bẹ́ ńgbà tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ò ní sí mọ́ ni mo fi ọpẹ́ àtìyìn fún lálẹ́ tèmi. Mo ṣe ń kí wa pé a kú ilé o.

lórúkọ akọ́dáyé aṣẹ̀dá akọ̀ tí tìkà lẹ́yìn adúró gbẹngbẹ lẹ́yìn aṣọ títọ́ ọba tí ń bẹ káyé tó máa bẹ ọlọ́run tí ó máa bẹ ń gbà tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá tí ò ní sí mọ́ òun ni mo fi ọpẹ́ àtìyìn fún lálẹ́ tèní ibo ọlọ́run ọba mi ìgbẹ̀yìn èèyàn ìbá pásítọ̀ ìbá wòlíì ìbẹ̀yìn àfáà ìbá ẹlẹ́sìn àbáláyé ìbá ọmọ kú ayé ìbá ọmọ ọ̀rọ̀ lọ́jọ́ ìbá ọmọ ṣíṣe ń rojú àìṣe ń bẹ̀bẹ̀.

0: lórúkọ àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn.
1: Nítorí ọmọ ẹbí ọgbọdọ.
0: Bàbá mi olùṣọ́ láti ògbómọ̀ṣọ́.
1: Dọ̀bàjẹ́ o.
0: Ògbómọ̀ṣọ́ ògbómọjúgun.
1: Bàjẹ́.
0: Ibi a ti ń jẹ kàkán tó fẹ̀ kọ́ yangan sí.
1: Ìlú ọgbọdọ̀ bàjẹ́. Ọmọ ọgbọdọ̀ bàjẹ́ o.
0: Lórúkọ màmá mi Ayò ìyàwó Lọ́yọ̀ọ́.

0: gbọdọ bàjẹ́ o.
1: Bro Emmanuel Mukin. Táyé àti Kẹ́hìndé ìbejì kíní ìbejì kejì. Mo kí yín ẹ káalẹ́ o.
0: Bàjẹ́ ètò ìgbéyàwó.
1: Malam Tuji Adams láti gbọ́dọ̀ Tuba.
0: Kò ní bàjẹ́ lè tó tọ́gọ́rí afẹ́fẹ́.
1: Mo kí yín ẹ káalẹ́ o. Àwúwà ṣe dáadáa lẹ́wà.
0: Ilé ìyọ̀gbọ́dọ̀.
1: Ìyá Bẹ́jì Germany London. Ẹ káalẹ́ mọ̀mọ́. Ìyá Bẹ́jì Ẹlẹ́gùsí. Ẹ káalẹ́ mọ̀mọ́. Ìyá Bẹ́jì Lúdú Ọba. Mo kí yín dáadáa.
0: Ọmọ gbọ́dọ̀ bàjẹ́.
1: Bàbá mi Àfáà Ṣàká láti orílẹ̀ Òwú.
0: Ọmọ gbọ́dọ̀.
1: Mo máa ń fẹ́ gbàgbé orúkọ bàbá ṣáṣá.
0: Kò ní bàjẹ́ lẹ́tọ́.
1: Bàbá mi Ṣàká láti orílẹ̀ Òwú. Bàbá mo kí yín ẹ káalẹ́ o.
0: Kò ní bàjẹ́ lẹ́tọ́.
1: Láti omi yalé mo kí yín. Láti oníyanrìn mo kí yín.
0: Ẹgbẹ́
1: dá Tuba mo kí yín.

0: alagba o le yo jedele mo kin daada atayin eyan ti mi o le da kotan e mo binu mo kin daada baba mi iyola lati gbagan olufi arogodija mo kin o e se pupo lori eto ta nba bo lale tini to ba je pe igba koko re ti akoko n darapo mo eto yi eto igbeyawo ni eto idile ni eto idile eto irin ajo igbeyawo ni irin ajo igbeyawo leto yi awon eyan ti won ti pe wa leyin ti won ti fun wa ni awon oro adupe lowo yin awon oko ati yawo oko pe wa iyawo mi a pe wa mama iyawo mi o pe wa family gbogbo mi o tun pe wa adupe lowo yin pupo pupo emi te npe idi te fi npe mi ni pe awon baba mi ati awon mama mi ti won wa ni eyin eto yi ti won fun wa ni moran le se npe mi ti mo je atokun eto le mi je ṣùgbọ́n ẹ̀yin bàbá àtẹ̀yin mọ̀mọ́ tí ẹ wà nílé ni ẹ jẹ́ olùrànlọ́wọ́ fún ètò yìí láti jẹ́ káwọn èèyàn máa ń gbọ́ torí àwọn ìmọ̀ràn àwọn ọ̀rọ̀ tí ẹ̀ ń fi ránṣẹ́ sí àwọn kọ̀ọ̀kan lórí ètò yìí mo wá dúpẹ́ lọ́wọ́ yín gan gidi mo dúpẹ́ pẹ́ òkun mo mọ rírì òrè yín mo mọ rírì iṣẹ́ yín lórí ètò yìí mo kí yín dáadáa wípé ẹ ṣe ẹ̀yin lẹ̀ ń jẹ́ kémi mọ́ wà láàyè ẹ̀yin lẹ̀ ń jẹ́ kémi ní orí ọ̀fẹ́ wípé Adeyinka ètò tó ń ṣe yìí o ètò dáadáa ni o ètò kínníkan ni o tí ò bá sí ẹ̀yin tẹ́yin ò bá pè kí ni èmi o tí ò bá sí bá a ṣe bẹ̀ kí ni bá a là á yọ́ọ̀lá mo dúpẹ́ lọ́wọ́ yín gan gidi fún àtìlẹyìn yín ẹ̀yin tí ẹ wà nílé náà tẹ́ ẹ pè ṣùgbọ́n tẹ́ ẹ mọ́ gbọ́ ètò yìí mo kí yín dáadáa gan gidi mo kí yín gidi gan ẹ ṣe ojú òní tìyín lẹ́yìn ètò ọ̀pọ̀lọpọ̀ yín máa ń pè mí ètò tẹ́ ẹ ṣe lálẹ́ yìí mi ò ń pè o ṣùgbọ́n èyí tẹ́ ẹ ṣe lálẹ́ yìí ó lágbára gan èmi náà nìkan rú ẹ̀ tún sọ ìkan tẹ́ ẹ tún sọ fún mi ọgbọ́n wa ń gorí ọgbọ́n ìmọ̀ ń gorí ìmọ̀ òye ń gorí òye mo rí wípé ìfẹ́ tẹ ní sí station yìí tẹ sì ní sí èmi Adeyinka àtètò náà mo dúpẹ́ gan mo mọ̀ ọ́ lóore pé ẹ ṣe o èyí tó tún wà nílé báyìí tá a tún jọ yanjú lálẹ́ tìní a nílò ìrànlọ́wọ́ ẹ̀yin ènìyàn ìràn kì í ṣe towó ìrànlọ́wọ́ yín nípa ti ọ̀rọ̀ kí ìgbéyàwó yẹn kó mọ́ fi ìgbéyàwó yẹn pàtàn ó wá wà lọ́wọ́ ẹ̀yin bàbá àtẹ̀yin mọ̀mọ́ inú mi máa ń dùn gidi gan wípé tí n bá ti gbọ́rọ̀ síta ní tí mo ríre o kí a máa ṣá ọgbọ́n ìmọ̀ yóò sọ̀tọ̀tọ̀ àgbékalẹ̀ yín yóò ṣe ọ̀tọ̀tọ̀ bẹ́ẹ̀ bóníkàlùkù ṣe ń túmọ̀ ọ̀rọ̀ ó máa ń ṣe ọ̀tọ̀tọ̀ ló fi máa ń jẹ́ kí ètò náà kó ládùn ló fi máa ń jẹ́ kí ètò náà ládùn kó lárinrin torí ntẹ́nìkìnní bá sọ ẹnìkejì ó tún fi kún ẹnìkẹta ó tún fi kún ẹnìkẹrin lè yọkú omi ó lè dá gbogbo ẹ̀nà kó gbà ọ̀nà ibòmíì àwọn yóò tún wà á kí láwọn yóò tún sọ ẹnu mi ò tún gbogbo ẹ̀ ọgbọ́n gidi àti ẹ̀kọ́ gidi ó máa ń wà nínú ìrìn àjò yẹn nítorí ìdí èyí láà ṣetún dá sí lálẹ́ ìtẹ̀ní mo kí gbogbo ẹ̀yin mọ̀mọ́ mi ayò ìyàwó ẹ ò dá sí wa ń jẹjọ ba ni dasi to njejo e gboro mo dasi to ni o oko ati awo e gbodo fi ife bara yin lo e gbodo fi ife bara yin soro e gbodo fi ife bara yin ji e gbodo fi ife bara yin san e gbodo fi ife bara yin se gbogbo nte babara yin se seri ife oju ona ife oju ona se ni mo dabi ododo to sese yo
1: ile yo gbodo daru eje ajo tun
0: ife oju ona
1: dede
0: igba ti e ba kokko rira eyan
1: eje ajo tun
0: o mo dabi ododo to sese yo
1: eje ajo tun
0: gbogbo igba ti e ba wa loju ona yen
1: je nitori tin wa
0: le tete ri asise ara yin
1: nitori omo
0: wa light a light
1: koni baje
0: ife ye ma ma gbe yin lokan eni ti ofa fe ye ba te kokomu ni o mo pe eni keji sa hello my dear bawo ni ani mo tin lo mo mi ran mi ise ni mo ran mi ni dubai mo mi ran mi ise ni mo ran mi ni johot mo mi ran orisirisi to yokun na ni hello babe mo ko ambition ni mo ko ni kin pe na ni mo fe sare se ise to ga mi be mi si ti ma se to ma tun pe eni ta tun se tan yo tun pe gbogbo igba na ife yen o ma nle
1: eje ajo toto
0: sugbon leyin igba ti ofa fe ba wora eyin mejeji tan awon kankan kankan ma nsele enikan le dale enikan wahala o ti be sele pe ko ye jiko ye ko je o ko dale mi ko ye ko se bawo le se lai lai mi le gba
1: arin ore o gboro
0: o le jokunrin ni o dale obirin o si le jobirin ni o dale okunrin ijama nti be nsele awon opolopo nkan mi ma nti be sele o papa to ba ti je pe londa christianity ta ba ti fi christianity kun irin ajo igbeyawo tawon pastor ba ni gbodo bara yin lasepo gbodo kini kan te ba ira yin e wa ira yin ni church e wa ira yin ni mission house e wa ira yin ni kini kan kini kan ki je ki obirin seju pastor ko se ife na re o si je kokorin na le se fe nu e won ra ma se gentle sugbon njo ti won ba kode na le tan toju pastor si nbe mo toju evangelist o si nbe mo toni karuku wa nwe wa to wu gegede ma ngbe na nkan ma nsele laye atijo awon baba wa atawon mama wa ma mi so fun mi wipe lale ejo tan gbe awon niyawo dele wa
1: baje o
0: awon eyan du ni ta
1: o
0: se gbogbo e
1: gbogbo baje o dede wa o gbogbo baje
0: o sari akachief kan tuntun lowo baba mi
1: baje le tuntun gori
0: iyan na mu lo le won pe abomo re nbe o ina won don won se nkan fa won se gbogbo e won se wa won seyin nigba na nigba na ni o
1: eje ajo tuntun
0: nbo tun pe awon obirin kan wa to pe eyan tun ba won nle ni ti won o mokunrin ri rara ti won si se gbeyawo
1: omo gbodo baje
0: nigba na tun niyan o laye ta wa wa yi laye ta wa yi to je pe lati 13 years lati bere si kowo bo bokubo kese bokubo gbe olosho gbe gbogbo e gbe kankan okete ti ba le oba je koko to fe won sugbon ibi ti mo n lo lala ete ni pe oko ati yawo won jo rira won okunrin o mo obirin rira rarara ko mo obirin ri
1: eje ajo tuntun
0: obirin na o si mo okunrin ri
1: yomo
0: rarara ko mo okunrin ri
1: nitori yomo ebi ogbodo baje
0: mo se nba ere aniyan won lo
1: ogbodo baje o
0: mo jo so fun awon pe ah e bo ni kini ka abi ka se kini ni oto odun meji tokunrin o da so pe ah wa na o je ka se kini na okunrin o da so obirin na o de da so awon wa se kini kon ni church awon obirin pe ah te ba nfe yan yin o so pe ke ma jo sere o e ni bara yin lasepo ni o e bara yin sere ko mo pe kini re yi pom se dada o ko ma je pe gba to ba fe tan lo ni o to ni di pe kini o ni sise mo sugbon e bara yin sere e bara yin sere e kan so pe ngbo ba dojo bayi le to se sugbon e bara yin sere ife ke mo wi pe kini ohun sise dada ko fo kan o ni tumo pe ko ma fo kan ejo sere ni gbe ti mo pe fe fe ra yin ejo bara yin sere ko mo pe kini o nsise
1: koni ba je le to dogori afefe o koni ba je
0: omo kunrin ri pe obirin yi o ba o msere awon jo sere ni jo yen won jo sere gan won gbadun ara won won o sex o ki pe bara won lasepo won bara won sere gan ojo yen ni won mu ojo gbeyawo pe o ja ku se kini jamu date jare jamu kini kan jare lati jo yen ni to mo bere yen ba ti wa won bara won sere o ti n wa lara obirin na o ti n wa lara okunrin na pe kan ti se kini won mo jo gbeyawo won de se gbeyawo yi o larinrin o dun
1: yo gbodo daru eje ajo tuntun
0: nigba se ojo ale tan sigbeyawo mo ra aye se kankan o ti re oko o ti re yawo o fe to bi 2 days after ka to get ara won a every week ni o sele ki lo ti fe sele e wa ku ti sere a ku fe de gbogbo be yen gangan gidi won se lojo kan ko fu gbogbo ara se daadaa to apati won se lekeji won o ton fi gbogbo ara mo sa n penetrate die ni gbọjọ ti o gbogbo e ti kodoro jasi kanga tan yanyan ọmọbìnrin gbadun e o gbadun e gan o gbadun e gan o gbadun e ti n sọ fun ọkọ pe e sa ti mọ pe kini se o gbogbo bi se n dan die naa ni bi bọda wa domedomo mi mi se n dan ni n domo.
1: Omo gbọdọ bajẹ o.
0: Ẹ mọ jẹ ntan yin o. Wọn gbadun ẹ. O wa di pe to ba se dijọ kẹta bayii iyawo ni o na sọ pe awo ja mu nọmba na ja se kini kan na wọn sa se wọn loyun wọn bimọ. Christianity wọn o ti bajẹ. Gbo otunpẹ abimọ tan atun ti bi keji atun ti bi keta
1: oni baje le to ogori afefe
0: gbogbo igba ti won ti omo obirin yen loyun mo ro pe o raaye gba ti bi daada ko raaye gba daada igba ti omo di meta to omo odun meta yen omo keta yen to wa ti n pe omo odun mefa bayi ti n pọ ọmọ ọdún mẹ́fà báyìí ìyàwó wa ń tán bá ṣe láàárọ̀ kan tó kù nílé a gbọ́dọ̀ ṣe lálẹ́ tán bá dé tó bá díjọ́ kejì tán bá ti ṣe láàárọ̀ kan wọ́n ó ṣe lálẹ́ àṣẹ kínní yẹn náà máa ń sú yàn àṣẹ máa ń sú ọkùnrin náà ní kínní yẹn sì máa ń lé máa ju o ọmọ yìí mọ̀ọ́dọ̀ bọ́ ọmọ yìí lásìkò ọmọ bọ́dọ̀ kìnìkan ibi ti problem ti nde no yeah awe ja fi a le ma se kini lojojuma o a le ma se ja fi si joketa joketa abi jokerin a le fi si jokerin o a le fi jokarun o
1: kokodo baje o dede
0: ngbe ope oko pe ko to de
1: eto
0: yawo fari jayo faraya ba lo se npe ba yen ba lo se se kini ba yen ba lo se kini oko so fun pe kini ohun o le ma se ohun ni agbara re lati ma se lojojumo tabi lati ma se ni joketa joketa ohun o ni agbara re
1: ile yogbo dadaru eje
0: o si ti do mo yawo
1: o dede yi o
0: pe laarin 3 days awon godo se laarin 3 days awon godo se ki si pe yo so di jo marun se bo so di kin yo se meji se bo so di kinika kinika oko de so pe tawon ba nse ki se pe ko won o tete release ko ko won o tete release ko ohun o se gidi ti yo ti yeyan

nígbà tí agbára ọkùnrin ò wá gbé mọ́ tí agbára ọkùnrin ò gbé mọ́ wá wá ṣẹ́ míì lọ sílùú míì ẹjẹ́ sọ ọ wá ṣẹ́ míì ìlú Èkó pé jẹun lọ dó síkò instead tóun fi wà nìbàdàn tíjà ó fi máa ṣẹlẹ̀ kóun kúkú máa lọ Èkó tọkọ fi wáṣẹ́ kò sọ fún ìyàwó ọjọ́ tí wọ́n fún ni lẹ́tà pé kó máa bọ̀ kó wá bẹ̀rẹ̀ iṣẹ́ ló sọ fún ìyàwó pé ibi iṣẹ́ àwọn o wọ́n ti transfer àwọn lọ sí Èkó wọ́n ti ṣe kínní kankan ibi tí problem ti wá ṣẹlẹ̀ ni o.

0: ìyàwó ló wá bá mi pé ọkọ òun fẹ́ ba ìgbéyàwó yìí jẹ́ ó sì fẹ́ tú ìgbéyàwó yìí ká ó fẹ́ ba ìgbéyàwó jẹ́ ó sì fẹ́ tú ìgbéyàwó ká mo ní kí ló dé ìyàwó ò ti jú ó farabalẹ̀ ṣàlàyé fún mi ni wípé kí ló wà lo èkó ó fi iṣẹ́ rẹ̀ lé ìbàdàn ń wá lo èkó kí ni tó wá lọ sí èkó hello hello sir ẹ kàlẹ́ sà òjò rẹ o
1: yóò tura o
0: àmì àṣẹ o
1: mo kí gbogbo ilé o
0: lẹ́yìn
1: tó gbogbo bá ṣọ́ dé o
0: lẹ́yìn dá yín ló ń sà.
1: Àyíká.
0: Yes sir.
1: Èyí tẹ́ ẹ dálẹ̀ lálẹ́ yìí. Ó dé pẹ̀lú ó sì da ìdí ó bá sábà da ìdí léru. Pàápàá jùlọ tí wọ́n bá jọ jókòó gbọ́dọ̀ ṣàlàyé fúnra wọn. Wọ́n sì explain fúnra wọn. Èkìtì alágbára jura wa lọ.
0: Bẹ́ẹ̀ni.
1: Ọkùnrin ilé wà tó ṣe pé ó lágbára ju ìyàwó ẹ̀ lọ́dún ilé ìyàwó bá ta àti tó bẹ́ẹ̀ tó ṣe pé ìyàwó lágbára ju ọkọ̀ lọ. Gbogbo ẹ̀ sùúrù rẹ̀ ló gbà. Adékiní kan sábà pé libido. Libido ọkùnrin bá háì. Tó bá lọ fẹ́ èyí tó bá lọ fẹ́ ọbẹ̀ tí libido ẹ̀ bá lò. Irú kan báyìí ló bá gbádà ṣẹlẹ̀. Pẹ́ẹ́pù obìnrin náà ló sì háì ju tọkọ lọ. Inú kan báyìí náà ló bá gbádà ṣẹlẹ̀. Ó yẹ kó yọjú kókó yọ ṣàlàyé fúnra. Àmọ́ ká máa ṣe lójoojúmọ́ yìí nínú ọrọ̀ ajé tó fẹ̀gbẹ́ wọ́n gẹ̀dẹ́ yìí. Ògidì onídìí òkú. Àbí kí lẹ ti rí bàbá mi?
0: Èyí náà lè
1: ilé. Ó yẹ kí wọ́n jọ jókòó bó bá ṣe bẹ́ẹ̀ kẹ lọ́sẹ̀. Ó ṣe méjì lọ́sẹ̀. Agbára ọkọ̀ ó gbé. Torí pé pàdé wàhálà náà tó padà já. Tó bá yẹ ìbí aláwọ̀kọ́ta pé ní sex maniac. Àwọn ò lè ṣe kí wọ́n bá rí ra wọ́n bá rọ̀pọ̀ lójúmọ́ kan. Àwọn doctors má sọ pé that has to do with the mental ó yẹ kó lọ sí hospital pé wọ́n ti sáàpù. Ó yẹ ọba àwọn hormones ló ṣiṣẹ́ ju bó ti yẹ lọ. Dókítà ṣùgbọ́n láti gbé ìfẹ́ exam fún ìyàwó àbọ̀kọ. Ṣùgbọ́n wọ́n bá jẹ́ kó da ìdí léru. Àwọn ọ̀kan pẹ́pẹ́ bí irú nǹkan báyìí ló máa ń da ìdí léru ọ̀pọ̀lọpọ̀. Ṣé bá ṣe dọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ò ní fẹ́ rojọ́ pé nǹkan báyìí ló dá wàhálà ẹ̀.
0: Kí kan pera wọn kan jọ jókòó àbí.
1: Wọ́n jọ jókòó bàbá. Ẹ̀fọ́ jọ jókòó ọba dẹ̀ tó wá rí pé ìyàwó ò lè mú bọ́ra. Ìbàdí sex toy níboro. Sex toy store. Wọ́n jọ ó jẹ́ ìbọ̀ sí ọkọ̀ àti ìyàwó kó jọ lọ rà.
0: Ṣé sex toy yẹn ṣé ó wà biblical?
1: Bàbá ṣe rí níwọ̀n gbàgbé ọkọ àti ìyàwó ni kìkì ṣe pé ọ̀rẹ́ sọ̀rẹ́ kò sára àti ìyàwó àtọkọ wọn lè fi ra wẹ́dá àti sowó pọ̀ ó ti dẹyọ kan. Ó ṣáṣì bẹ́tà ju pé kọ́kọ́ lọ bí ìyàwó dàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ ṣe yá ṣe dàdú níta.
0: Tí o pé tó bá ti mọ obìnrin lára tán ọkọ rẹ ò ní jẹ́ nǹkan kan wọn níwájú ẹ̀ mọ́ o.
1: Tó bá ti jẹ́ kó ebi ti wo fíìmù kan bẹ́ẹ̀ yẹn ni.
0: Ok.
1: Tí ìyàwó ní problem bẹ́ẹ̀ yẹn, ó dẹ̀ fi lọ ọ̀rẹ́ rẹ̀ tó jóbìnrin. Àṣẹ ọ̀rẹ́ yẹn ò rẹ̀ ní the same problem. Tó sẹ́kítọ̀ yẹn ni wọ́n padà lò. Bí sẹ́kítọ̀ ò tí èyí tí mo wá sọ ẹ̀ wá ṣe ni pé ìgbà tí ó rà kò rà á with the consent of the husband. Ó kàn lọ́ra ló bá fi pamọ́. Ìgbà tó wá fi sábẹ́ wọ́n wá fẹ́ ṣe àyè wọ́n fẹ́ láṣepọ̀ lálẹ́ ló bá yọ kiri yẹn jáde tọkọ ní ìkẹ́ tó ò ní ìwọ náà tó wá yọ ilé. Problem tọkọ nínú pé 1 minute pa lọkọ. Ìyàwó sì fẹ́ tí ó máa gbòógbòkúgbòkú tó rí bìí. for but she blame for you. This is the way I think she bought it without the consent of the husband. So I mean, we both feel bad. We know she should cause some problems. Yeah,
0: Hello? Ekalema. Hello? Ekalema o, Ekaro. Okay, mama mi. Ekaro. Ah, mo travel. Ah, mi o Simbano. Hello? Hello, Mungo India. Ah, me o boy da da o.
2: Hello.
0: Hello. Okay. It's yes, ma. Oshé. Oshé, agba won da le o. Yes, ma. Yes, ma. Ameo. Etorima. Mi gbo yin dada o mama, o ti kete tire. O tire. We are networking you. 070-14-47-5770. 070-14-47-5770 tabi 070-6949-3000 070-6949-3000 yawo ni bi se bere re o to ba ya won le yan tun lo yanle won le yan yanle yan e ka le daddy mi sa.
2: Ale.
0: Eka lesa o.
2: Oruko mi o ni pada. Wale Ogunbi.
0: Okun wale Ogunbi Abel. Lati fiditi.
2: Ben. E ku ari to nu.
0: Yes sir.
2: Mo ti gbogbo le o.
0: Yes sir.
2: Mo ti gbogbo awon eyan e kojo yi o.
0: Yes sir.
2: Yo bala mo.
0: Ame o.
2: Now. Seri sector ti baba mi o ni so so.
0: Okay.
2: O tun le wu legbe kan.
0: Hmm.
2: Tori pe inu ki ri o. I'm going to go to the hospital. Mama, ya nkan kan. o ni o saba wa pale yi pe oda na o de ku ni o de ku si e meta lojumo pade
0: ah
2: seri pe alagbara jura wa lo pe ko de ku le si e meta lojumo o na pa ri e be o ni ngbo ba ya to ba se le kankan o ni ngbo ba yo to a to ti pepepepe daku inu e na nnu meta to da ya mi nkan be
0: mo ti pari e si na ni pe iyawo ni pe bi se de gobere ta so pe eyan nyale ehn bi se de gobere ko si fe bota ko fe bota
2: mo baba wa ti wa so kan pe ko pe oko re bi se to si da ko da mo si fe bota o da na ti iyawo na wa ko na de ku pe o da na ya ma ti le mi lo se abe beta e dojuma ti de ju awa ta je kankan wo ko idan ngba ta wa ni la bo de aba gbagbagbagba lọ́dẹ̀ kan báyìí pẹ̀sì ní bí ọ̀sẹ̀ kejì tó bóyá ọkùnrin ò ti jẹun tó dáa torí tó bá ń jẹun tó dáa tó mú mink tó ń jẹ àwọn ohun tó dáa yóò tún máa fún ní agbára tó à ń jẹ́bàjẹ́ àmàlà ń gbogbo gbà òòrùn kíní yìí ó tó kí wọ́n jọ sọ kó yíra wọn
0: ilé
2: wọn ò ní túká o
0: ilé wọn ò
2: ní túká o
0: so
2: that is my only two contributions
0: to my little boy. Sherry,
3: you are God of Baje.
0: I won't come at a man near Barati sex, Obino.
3: Are you a real God of Baje?
0: I won't come at a put a man she shattered like Barra. I want to man be engine. The man be a one cattle like Barra. Be a tongue, be leg, beck a gag, beg book, beg, beg, ba. I want to want to exercise that new one, turn gym, turn she book. A ma n ni agbara lati le ba obere lasepo
3: oni baje le to ogori afefe oni baje oni baje oni baje
0: e kale daddy
2: e ro oba
0: e kale sa o daddy mi
2: alagba de bo wa le ni mato mi
0: e kale sa
2: wa ka ro
0: yes sir mami mi ko
2: o ki gbogbo le o
0: yes sir
2: mo ki patapata lori iyawo ayo iyawo
0: yes sir
2: ti lo de ori gbogbo awon baba wa ni PDT ati Ogbomoso ori le owo ati gbogbo awon eyan wa ni Igboro Ibadan ati ekukugbo ni ne ma mo nkan to de
0: ah mo o
2: ah gbohun e o eye ko pe o awon biji mo ki everybody mo ki gbogbo wa ele to tun dale lale yo lagbara die eri kini kan ni pe o sure pe madam ya ma gbo program lale to ro lo mo jo wa
0: beni
2: nto sele ni pe ko ma force oko e si ju ku agbara e se mo o ti o ba fe pa lojo aipe
0: oye mi
2: to ba po ju tori pe ibi ta gbara e pe mo lo ti n ba se yen o de ti so fun o ti pada so fun pe agbara won pe be yen mo ibi ta se rira won to mu ife yen lo mu se le se gbogbo to si se yen
4: kọbìnrin yẹn fi sùúrù sí kó jẹ́ kó dínkù kó ń kó lò ara ẹ̀ sí gírèdì tí ọkọ ẹ̀ wà kó pèrè ẹ̀ padà ìyẹn ò sọ pé kó yànlè. Ṣé rí kíní tọ́ì sẹ́kítọ̀ì tí wọ́n lọ rà yẹn?
0: Bẹ́ẹ̀ni.
4: À ń gbọ́ lórí rédíò lọ́tún ló sì pé ó ní àìsàn tó máa ń kọ̀ sí tó bá yá o.
0: Tí
4: ò ní ṣe é fewé mọ́mọ́ o. So ìyẹn ò ní lè gbàmọ̀ràn ìyẹn fún un. Òun ni kó pèrè ẹ̀ padà ní tí agbára ọkọ ẹ̀ bá gbé ni kó fara mọ́. Tí ò bá fẹ́ pa ọkùnrin yẹn lọ́jọ́ àìpé. Ó máa kù sórí ni tó máa gbẹ torí ẹ̀ máa gbẹ ó ibi rẹ̀ já ilé. Ẹ̀rí kìí ṣe gbogbo èèyàn ni ó ní agbára ẹ̀ ó lọ́kùnrin tọ́lọ́run dá bẹ́ẹ̀ ó dẹ̀ lóbìnrin tọ́lọ́run dá bẹ́ẹ̀. So ẹni títí ẹ̀ bá ti lò òun ni kíyàwó ẹ̀ náà pé ara ẹ̀ padà sí stándàdì ọkọ ẹ̀. Ó má torí ẹ̀ ṣàgbèrè o torí kò mọ tóun ó bá pàdé bí agbèrè o. Ikú pọ̀ nínú agbèrè àìsàn dẹ̀ pọ̀ ńbẹ̀ o. Kò ṣọ́ra dáadáa. Nítorí pé ṣe rí mo fẹ́ kó lè aláìsí kinní kan tí ọkùnrin bá da omi ara lẹ́ẹ̀kan nígbà táwa sì ń lọ iléèwé ká wà kékèké wọ́n jẹ́ ká mọ̀ pé bíi 17 days sí 19 days ló tó máa rìkọ́fà ẹ̀kan tó dáa lẹ́yìn. Nígbà tó bá jẹun tó bá dẹ̀ jẹun tó dáa ni tó róúnjẹ jẹ dáadáa tó jẹ àwọn oúnjẹ tó ní protein kankan nínú tó ń jẹ oúnjẹ dáadáa ìṣe à ń fojoojúmọ́ jẹ̀bà ń jẹ àmàlàyé o. Tó ń rèso jẹ sí i tó ń jẹ ní àmúlùmọ́lá oúnjẹ tó ń nọ́rìṣì gan. Ọkùnrin tó lè rìkọ́fà ẹ̀ máa ń tó 17 days.
0: Nta bá títí tó jáde lára ọkùnrin.
4: Ilẹ̀ tó jáde lẹ́ẹ̀kan yẹn. Pé o ṣe fẹ́ sọ̀rọ̀ǹdì báyìí n tó jáde yẹn kò tó rìkọ́fà ẹ̀. Ṣé mọ̀ pé àwọn ọkùnrin tó lọ́n fún ní búrùjí láti máa gùn bíi ẹṣin ọ̀tọ̀ ni o. Ọlọ́run ti ṣe ẹ́ńjìn wọn bẹ́ẹ̀. À á rí nǹkan pòdíùsì tó bá ti jẹun. Torí bó ṣe máa máa ṣe nìyẹn gàlígàlí yẹn ní ara ẹ̀ ó máa wá. Ẹ rí i pé kì í ṣe gbogbo ọkùnrin ló ń ṣẹ́ríṣì ká kí obìnrin ń gbogbo gbà ń gbogbo gbà ń gbogbo gbà.
0: Bẹ́ẹ̀
4: ṣe gbogbo ọkùnrin o. N tẹ́ agbára ọkọ ẹ pé ló sọ fún yẹn kó rọra lò ara ẹ padà kó má fọ́ọ̀sì ẹ kó má dẹ̀ torí ẹ pé òun jáde tó bá jáde èmi ò mọ́ tó lè tàn bẹ́ẹ̀ o. Ẹ mọ̀ pé nísìn HIV pọ̀ ń ta.
0: Bẹ́ẹ̀ni.
4: Ẹni tó sì ní lára òní sọ fún ẹ pé òun ni ó rẹ́dí àti pé kíwọ náà gé kó ṣalábàápín nínú ẹ òun náà kó dàbí tòun. Ajẹ́gbọ́dọ̀ ẹ máa wẹ́ni kúnra ni o. So oríṣiríṣi àìsàn oríṣiríṣi àrùn oríṣiríṣi àkóbá ló wà mẹ́ o. Ṣé ẹ mọ̀ pé obìnrin ń lera ẹ̀ ní mágùn fún ọkọ ilé ẹ̀ gan. Bẹ́ẹ̀ ni kò sí sí ìta àti rírí. So òun ni kó ṣọ́ra torí kò mọ ẹni tó bá sọ pé òfẹ́ yẹn lè kò mọ irú obìnrin tí àlè yẹn ti ní. Kò dẹ̀ mọ tóbìnrin tìta yẹn lè fi ṣe òun náà òun fúnra òun. So bákan méjì ni òun ni kó ṣọ́ra ṣe kó rọra gbàjẹ́ jẹ́ gẹ́gẹ́ bí onígbàgbọ́ tó pera wọn ó gbàgbọ́ sí bí n tọ́kọ ẹ̀ bá ṣe. Kó má torí ẹ̀ bẹ́ẹ̀ ta o rọ̀ ọ́ ìfọlọ́run bẹ́ẹ̀. Ìfọlọ́run bẹ́ẹ̀. Kó rọra gbà bẹ́ẹ̀ ntọ́kọ ẹ̀ bá ti lè ṣe mọ́ kó fara dà á kó fara mọ́. Torí pé kó má pa ọkùnrin yẹn lọ́jọ́ àìpé o. Ẹ mọ̀ pé agbára ẹ̀ ò pé ni.
0: Bẹ́ẹ̀ni.
4: Tó bá dẹ̀ ń ṣe ní túláàsì pé bóyá ẹ̀mẹta lọ́sẹ̀ lágbára ẹ̀ rọra gbé tàbí ẹ̀mejì. Ó wálé wíkẹ́ndì kó ṣẹ̀mejì kó padà lọ sí ibi tó ti ń ṣiṣẹ́ níbi tó lọ tó ṣẹ̀ṣẹ̀ ríṣẹ́ sí yẹn kó lọ tó bá tó wálé ní ànádá wíkẹ́ndì kó tó ṣe ẹ̀mejì ẹ̀ jẹ́jẹ́ kó jẹ́ kó tẹ̀hún lọ́rùn. Because akànrí pọ́kọ̀ ń rù mí ó ń gbẹ ni a máa wò pé kí ló ń ṣe o ò rí báyìí tẹ́lẹ̀ náà kò dẹ̀ mọ̀ pé stress yìí tó ń dànù lára ẹ̀ yẹn ní tipátipá lo npa ku lo tori ko le recover e ta ko to tun se mi se mi n to n fe ko ma se bi e meta lojumo e merin yen iya to ma je o fure e lo fi n ko we si yen o se mo pe to ba bi mo kan abi meji to lo ko yen ba lo ku se mo pe onikan so ni o da ni o da bu kata
0: o mo meta ran ti bi ba yo mo meta omo meta
4: o ti bi omo meta
0: bele
4: o fe wa nikan ma da bu kata omo meta gbe ọkùnrin tó wà ń ta nísìn wọn kàn máa wọn máa gba fi gbá bọ́ọ̀lù ni o ìlú ọ̀nà lórí bó ṣe rí gbogbo alájọ ọmọ bó ṣe rí o ẹni tó bá ṣẹ́wọ́ sí nísìn tó bá rò pọ̀ orí bàbá olówó kan nígbà bá máa fi gbé fóṣù mẹ́fà yìí á gbá dànù ni. So kó o ní kó ṣọ́ra ṣe kó gba nǹkan tí ọkọ agbára tọkọ ẹ̀ ní kó fara mọ́.
0: Okay.
4: O jẹ bi advice ti mi fẹ fun.
0: Ola.
4: Aba to ri nkan mi to jẹ yọ ti n ba ranti.
0: Ola.
4: O tun le pe pada ka fẹ lo mi laye.
0: Okay sir. Yes sir. Hello.
5: Hello.
0: Hello.
5: Ẹ ka le sa.
0: Ẹ ka le sa.
5: Yes sir.
0: Yes sir.
5: No, awọn aro so lati awọn loko sir.
0: Aya loko okay.
5: Ẹ ko ta.
0: Ataro re o.
5: Ṣé o bá wa tẹ̀lé fún ataro Ọlọ́run jẹ ki n ka tuntun.
0: Ami o, ami.
5: Mo ba bi mo fẹ sọ na ipa naa ni aba mi sọ si.
0: Okay.
5: Wọ́n dẹ̀ sọ pa tí ẹ rí pé gbogbo nǹkan láyé tó ní ọ̀túnwọ̀sì àti gbogbo nǹkan láyé lè pẹ̀lú bí agbára bá ti káwọn ènìyàn sì máa sọ tí wọ́n ní wọ́n sì lókun wọ́n ní wọ́n sì kọjá agbára ó súnmọ́ kí pọ́pẹ́lẹ́ mi dání àti kò sí nǹkan míì nígbà níjẹ́ máa yé ẹni ẹ̀ kí arábìnrin yẹn gbàgbọ́ pé bọ́lá sí kádà náà nìyẹn kó dẹ̀ fi ìgbà ìlú ọwọ́ kẹ́mi kọ́ lè bá ara wọn pẹ́ kí nìkan láti sùn náà ni.
0: Ṣé. Ṣé.

0: Wọ́n gbọ́dọ̀ bàjẹ́.
1: Ọ̀dà.
0: Ọmọ gbọ́dọ̀ bàjẹ́ o.
2: Ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi.
0: Ọmọ gbọ́dọ̀ bàjẹ́ o. Àárín ọ̀rẹ́ ò gbọ́dọ̀.
2: Ẹja ok, ẹja gbà pé iná. Hello, daddy.
3: Okay.
2: Hello, sir.
3: Ẹ̀rà kúṣẹ́.
2: Iṣẹ́ nìyẹn, sir.
3: Ẹ jẹ́ kí n tàmọ́lẹ̀ sí kinní kan fún wa.
2: Ok.
3: Ṣé mọ̀ pé obìnrin yẹn ó ṣeé ṣe kó jẹ́ pé ara àwọn tí wọn ò dábẹ́ fún ni? Tí obìnrin ò bá dábẹ́ náà, ó tún máa ń rí bẹ́ẹ̀ fún un. Tí ó ti yé. Tó ara pé má dàbẹ́ má dàbẹ́, ara tó ń kọ̀sì náà nìyẹn. N tó mú àwọn bàbá wa látijọ́ tó fi ń dábẹ́. Ibi kóbìnrin má ba ya kó má di pé àṣejù ara mímúvù ẹ̀ kó má ba pọ̀ jù ni wọ́n fi ń ṣe ńgbà wọ̀nyẹn. Wọ́n kúkú gbọ́n ju àwa ti sìn lọ, ṣùgbọ́n ọgbọ́n àgbọ́njù ló padà ń pa wá lára ń sìn. Tí àṣejù bá pọ̀ jù níbi sísúnmọ́ obìnrin, ṣé mọ̀ pọ́kùnrin máa ń paralyze ṣá? Tí stroke á gbé, bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ó ń fa stroke o. Ẹ má rò pé bóyá kiní igbá àwo tó ń sọ nìkan ṣe ló fa stroke orí fífọ́ stress nìkan kọ́ o. Too much sex. Mo ní ọ̀rẹ́ kan tó wà ríra mọ́ ń sìn for long. Ìgbà yájọ wà ń báṣẹ́ lọ ni. Ọmọ ìjẹ̀bú ni.
2: Ok.
3: Ọ̀rẹ́ wa like obìnrin gan. Nínú gbogbo wa tájọ rìn tá tiẹ̀ tún ní kílọ̀bù tí gbogbo wa jọ dá kílọ̀bù lẹ̀ tá ní kílọ̀bù. Nínú gbogbo wa òun ló flex jù. Kò sì ju násán-násán láì lọ. So, ó wà ọpọ tí ò ń pé nǹkan ọmọkùnrin tiẹ̀ ó débẹ̀ dúró, ó tóbi. Now, so ó wá fìyẹn máa ń chance pé tó bá ti róbìnrin, ó bá ti àwọn obìnrin náà tó sì like ẹ̀, wọ́n máa ń ṣùúràn ìràn ẹ̀mí. Ṣùgbọ́n kò sí bí gbogbo wa ṣe máa lọ, ọ̀rẹ́ wa máa ń stagger lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni tó bá ń rìn. Tàbájọ ń jáde àbí nǹkan kan gbà wo. Tó bá ń lọ bí iṣẹ́ gan láàárọ̀ báyìí, tẹ́ bá ń wò kó tó rìn láti ilé wa bí òpó náà kan náà ni o, sí main road báyìí láti wi tí ó fi lọ sí ibi iṣẹ́ ní Liberty Road mẹ́yẹn. Ó lè stagger tẹ́ẹ̀mẹta ẹ̀mẹrin. Tẹ́sẹ̀ a máa fèlè ńlẹ̀. Àṣejù ni. Tọ́rẹ wa bá móbìnrin wọlé láago mẹ́wàá láàárọ̀ pé gbogbo wa wà lé ní Sunday táwọn girlfriend kálukú máa wá. Tọ́rẹ wa bá wọ yàrá láago mẹ́wàá àárọ̀, ó dago méje alẹ́ kó tó ṣílẹ̀kùn. Ó dalẹ́. Kò sí bọ́mọ yẹn ṣe lè sọ pé òun kánjú tó. A ní òun ò lè ṣe ìgbà òun ṣe ní òun ṣó o lóun ò lè gbádùn ẹ̀ láì jẹ́ kóun bá tó o nígbà tóun bá ṣẹ̀ kẹrin ẹ̀karùn-ún ẹ̀ ìgbà yẹn lòún ṣẹ̀ṣẹ̀ mọ̀ kóun gbádùn ẹ̀. Ẹ wo orú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ọlọ́run ló mọ stéèjì tó máa wà báyìí. Torí a ti o tẹ̀ ti lé ní 20 years tá a ti ríra gbẹ̀yìn. So ó lágbára gan àwọn tá à ń wí. So kéèyàn ṣọ́ra ṣe kó lo ara ẹ̀ níwọ̀nba. Even kó ṣèyàwó lé ẹ̀gan lórí ẹmọ níwọ̀nba kó má pọ̀ jù. Ó ń fa stroke o. Fáàtì ni mo sọ fún wa yẹn. Ó ń fa stroke dáadáa. Torí ìtọ́jú fún àwọn ní àìsàn bẹ́wọ̀n yẹn. Ìbéèrè tá a máa ń béèrè lọ́wọ́ wọn. Ó jẹ́ ká mọ̀ pé ẹni tó kọ́ sí tẹlòmíì nìyẹn. Kì í stroke wọn ìdẹ́ tètè lọlẹ̀. Kì í tètè tán lára wọn. Ìtẹ́ lè wo ẹlòmíì báyìí tó jẹ́ pé láàrin oṣù méjì mẹ́ta a ti wà ókè oṣù kan. A ti wà ókè, a ti máa rìn dáadáa, a ti máa wa mọ́tò padà, a ti máa ṣe. Tí wọ́n ń lọ bọ̀rọ̀ o. Tó bá tiẹ̀ máa lọ. Torí iṣan, iṣan ni. Ṣé mọ̀ pé iṣan náà ni gbogbo ara. Iṣan náà la fi ń ṣe time wí.
2: Bẹ́ẹ̀ni.
3: Iṣan ara ni o. Ìkóró ń fa ìpèníjà iṣan ara o. So kí kálukú rọra. Níwọ̀ntúnwọ̀nsì. Ìwọ̀n bá ní adùn máa dẹ́ ẹ̀kẹ́ dùn mọ́ náà o. Níwọ̀ntúnwọ̀nsì ló gbà o. Tèmi fẹ́ sọ ni.
2: Ẹ ṣe gan, dádì. Ẹ ṣe gan, sà. bani eka le sa
1: sa Adeyinka
2: sa
1: ori re oni buru
2: ami o Jesu
1: oni damu
2: ami o Jesu ami o ami ami o ami ami ami ami o Jesu Christ ami o
1: omi Sunday baba Sunday lati molete ri Ibadan.
2: Okay sir, okay sir.
1: Mo dupe lowo Olorun pe emi na je kan na won to mo die.
2: Hmm.
1: O do ji pe mo joko lati ma se nimo.
2: Okay.
1: Mo ba nle.

0: wa si okunrin to lo fe joko ti to le gbadun okun na mi juwe bi eni ti o kokko sile
1: to ko sile kan na yen
0: e lo bere lo wa duwo ti mo mo da da ni to bi o ba je pe eni to sile kun fun on lo to pada wa fe won ma ni wahala won ma ni wahala ni ni bi ima marriage won ko ba kan se le gowo kale to won ti o ma dija won le na ni yo n ba lagbara bi eni akoko ni agobe bi agbalagba ba ti n dagba to ma pe ti o ba to ba n sara fun pe ani balopo e lo wadi won ma ni prostate cancer
1: tagbalagba ba n sa fun ibalopo abi
0: bẹẹni ara exercise ni nkan wa ṣàkíyèsí rèé tọpọlọpọ àwọn tí wọn wá sí ọdọ tèmi ni pé wọn ní àwọn oògùn kan wà tẹfọn máa ń ẹhánsì ìbáṣerépọ tọ́ bá ti lo àwọn oògùn yẹn oògùn yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan wọn discover ẹ̀ fún pé ká máa fi ṣe ìbálòpọ̀ ohun tó discover ẹ̀ fún ni pé láti jẹ́ kí blood pressure kó wálẹ̀ wọn gbà tí wọn bẹ̀ sí lò ó gẹ́gẹ́ bí wọn tún mọ google ẹ̀ débẹ̀ ni o wọn ni wọn kàn discover ẹ̀ pé ó máa ń gbé ó máa ń jẹ́ kákùnrin ní ìgbéra sókè tó ẹni tó bá wá lò ó tó bá ń jẹ́ ni ẹni bá ní low blood pressure tó bá wá lò ó yóò kú ni o
1: yóò kú
0: ẹ̀jẹ̀ máa wò mẹ́rin tó wà nù kínní sachet yẹn ẹyọ kan ni òyìnbó recommend fún ẹni tí yóò bá fi ṣeré pọ̀ ṣùgbọ́n àwọn èèyàn wa ẹ̀wọ̀n wọn burú gan wọn bá kó mẹ́ta ní wìn wọn bá kó méjì ní wìn ó dẹ̀ ní milligram tó yẹ kí yẹn kọ́kọ́ máa tẹ́ ìwò ó bẹ̀rẹ̀ látòrí 50 milligrams ẹlòmíì 200 milligrams ló gbé mi sẹ́wọ̀n ó ti overdose níwọ̀n bá ṣe lára òsì wálẹ̀ yóò kù ni o torí ọkàn àṣiṣẹ́ sódì lọkàn máa ṣe ọlọ́pẹ̀lú àwọn dókítọ̀ bí ẹ̀ bá já gbalagbà tó bá ń ṣe ẹ̀sáìsì ó tẹ̀ jẹ́ ẹ̀kan láàrin ọ̀sẹ̀ abẹ́ẹ̀kan láàrin ọ̀sẹ̀ méjì ara ẹ̀sáìsì yóò máa ran ọkàn rẹ̀ lọ́wọ́ láti jẹ́ dáadáa tó gẹ́gẹ́ bí nǹkan mo mọ̀ tó sì yé mi yékéyéké tí mo wádìí ní tìbílẹ̀ àti ní ti ètò ìbò mo rí pé ó dáa kí èèyàn máa ní ìbáṣepọ̀ ṣùgbọ́n kò yẹ kó kọjá ó ti yẹ kó kọjá lọ tó bá yẹ kó kọjá lọ kò yóò máa kọ́ńtọ̀ ni ó lè wọ́n máa dàlú lẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo ti kéèyàn dàgbà tó àbóyẹ kéré tó tó kémi rí bẹ́ẹ̀ yẹn tágbẹ́rẹ́ bá ti ń dàgbà kínní omi ra yẹn ni ó máa dínkù ṣùgbọ́n àwọn bàbá wa láyé àtijọ́ wọ́n máa ń ṣe àgbo lóríṣiríṣi láti jẹ́ kó mira kó lè máa jáde wá tó ntẹ́mi mọ̀ nìyẹn tó dá mi lójú ni mo sọ àwọn bàbá yẹn máa wá bẹ́ẹ̀ bàbá mi máa ń ṣiṣẹ́ yẹn fún wọn pé kọ́ kó mira lè máa jáde wá tó ọlọ́run ràn wá lọ́wọ́
1: àmì ó ẹ ṣe mo dúpẹ́ o ẹ ti gbìyànjú. Ẹ ti try gan. Hello.
2: Àlàáfíà fúnrétò.
1: Àlàáfíà fọmọ lọ́nsà.
2: Ọmọ ọba Gbẹ̀ngà Gbajúmọ̀, ọ̀jẹ̀ lábí láti ìrẹ̀rẹ̀ Ìbàdàn.
1: Kábíyèsí sá o. Àmì ò àmì.
2: Ṣé ẹ̀rí ohun tí èèyàn bá fẹ́ ṣe láti ìjọba ti kún un? Ihò kójú omi lẹ́fẹ́ mu tẹ́ bá mú láwọn ojú wàhálà ni. Oúnjẹ lẹ́ bá ń jẹ lájẹjù wàhálà ni. Ìbálòpọ̀ ló bá ń pọ̀ jù wàhálà ni. Gbogbo ohun tó ń bẹ̀rẹ̀ yàrá wa pátápátá ló ní gizeti. Bẹ̀sì gbọ́dọ̀ lò tí ò ní kọjá tó lè àfẹ́tì yín ní ọjọ́ iwájú. Àbíkọ́ ló ń kọ́ àmọ́ṣe o.
1: Àmì ò.
2: Torí kò sẹ́ni tó mọ̀ ṣe àfọlọ́hún. Ihò ẹlòmíràn ti pàṣẹ obìnrin pé ó ṣeéṣeéṣe kó ní stroke. Ó lè jẹ́ pé iṣẹ́ wà láàárọ̀ ọ̀sán alẹ́ tí òfurufú ti mi. Ó lè mú stroke wá. Kò sí tí ò lè mú rẹ̀ wá. Àbíkọ́ ló ń ṣàwọn kó wa yọ.
1: Àmì ò.
2: Àtẹ̀yìn àtẹ̀yìn. Àìsàn tí ò gbóògùn kò ní ṣe gbogbo wa.
1: Àmì ò àmì.
2: Ẹ jẹ́ wá kí ìsara ta bá ń bà lo obìnrin lòpọ̀. Àkọ́kọ́ lọ́nà fún wa ṣe. Kò sí ọkùnrin náà láyé tó bá ṣàkọ́kọ́ ara ó wà lẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
2: Kò sọ pé bẹ́ẹ̀ ta fi ń gbèsè ayé. Kára tó tó pé padà yóò pẹ̀ díẹ̀ o.
1: Bẹ́ẹ̀ni.
2: So lẹ́ni mi fi máa ń lo oògùn. Ṣùgbọ́n ká kí ìsara oògùn àlòjù wàhálà ni. Sọ tó a bá ṣe lẹ́ẹ̀kejì.

0: pèlè fún kìtà ìkẹrin káàkiri ya sásẹyìn òótọ́ ni torí tí wọn bá ní gbèsè ayé rẹ lò mọ́gbàyàwó mi ìdìkan ló padà já sí o ṣe ìgbàdọ̀ ẹ̀sà
1: bẹ́ẹ̀ni
0: ẹ fẹ́ protect ẹ kẹlẹ̀ tẹlọ́rùn ẹ gbìyànjú ó wá yọrí sí nǹkan míì ṣé mi tẹ́ ẹ̀ ṣe ni pé wọ́n wà gbàyàwó yín ó wá yọrí sí nǹkan tẹ́ ẹ̀ fẹ́ ṣáà ní padà gbà
1: ó gbà o
0: ẹ já kí o tara
1: àlàáfíà ẹ ṣe bàbá ìdẹ sọrọ àǹtí ṣe ń gbọ ṣe ti gbọ ní táwọn bàbá ti sọ àwọn ìyá ti sọ èyí tẹ ń sọ pé ọkọ yín kìnìkan ẹrù tó bá lọ tètè dáhùn
2: báyìí
1: tó wó lulẹ̀ ẹbí ta ni ẹ mọ̀ sí jẹ́ ń tàn yín ṣe rí àwa ọkùnrin ẹ mọ jẹ kí n tàn yín àwa ọkùnrin náà ń gbọ kò sí ọkùnrin tó lè fẹ ọlọmọ méjì ọlọmọ mẹta kò sọkùnrin tó lè fẹ wàláì ntọkùnrin lè ṣe ni pé tí ò bá tí ì débẹ ó lè mọ tọjú ọmọ ẹ kó mọ ṣe kó mọ ṣàyẹsí ọmọ ẹ kó mọ fún ọ lówó kó mọ ra nǹkan fún ọ kọ́ máa ń bèrè ọmọ ẹ báwọn ni ọmọ yìí ṣe kínní kan ìyàwó rẹ gbọdọ̀ jọmọ yìí ìyàwó rẹ ṣe gbogbo kan tí ọkùnrin lè ṣe ni tó bá ti débẹ̀ lẹ́ẹ̀kan báyìí gbogbo fíìmù ti dàrú nìyẹn o fíìmù ẹ̀lọ́. ẹ̀lọ́ ẹ̀tọ́ rẹ mà.
3: ẹ̀sùn
1: mà ìyá jíjà.
3: àwọn tèmi ń kọ́.
1: àlàáfíà làwà mà. ẹ
3: rí ètò ìsàlẹ̀ ẹ̀sẹ̀ ló ká dá ṣe. àwọn bàbá àwọn ẹ̀yà wọn ti fi tó pọ̀ jù àpọ̀jù nǹkan òkè wọn lẹ́yìn èsì nǹkan wọn ti pọ̀ jù bíi sẹ́yìn kan àbá mi kan sọ bóyá ìdí nílẹ̀ bá mọ̀ ọ́n bá ti pọ̀ jù yóò lè rí ṣe wá rí àwọn oníkóyè ìṣẹ̀wájú kára sọ̀rọ̀ wọn àgbọ̀yé ni àwọn méjèèjì ò ní.
1: àgbọ̀yé ni wọn ò ní.
3: ó yẹ kó pe àwọn jókòó. ọkọ mọ̀ ní kíyàwó wíìkì sí kíyàwó náà di kọkọ ọ̀hún wíìkì sí wọ́n bá ti mọ̀ kò ní sí wàhálà wọ́n bá ti mọ̀ kò ní sí wàhálà wọ́n bá ti dé wípé wọn gbọ́ra àwọn ẹgbẹ́ tó máa ń fà náà ni náà bá láàánú jùlọ kọ́ bá ní kú lè wọ́n ṣe kí ni wọ́n mú dàrú ráùndì ìjẹ́kẹ̀rẹ́ nǹkan kan wà náà dàrú àpò ètò ìyá tíkà ni àbájá kan ní látọ̀gùn lẹ́yìn àpò ètò àwọn tí mi ń kọ́ sá
1: o. àlàáfíà làwà o àlàáfíà làwà ẹ ṣe gbé
3: ma àmì dáhùn lágbára lọ
1: àpò
3: ètò mo gbé tó wà.
1: ẹ jẹ́ lọ sí ìpele kejì ká lọ ìpele kejì lórí àtẹ̀gùn ẹ jẹ́ ìgbà pé iná ká tó lọ ìpele kejì ẹ̀lọ́. Yes, sir.
0: ọmọ ta gbé gbàgbájú mọ lẹẹkan sí.
1: ok.
0: ẹyin ìyá wa tẹ ẹ bá ti fẹ kí ẹrù ẹni méjì kó di tẹnìkan ìwọnba tí bàbá bá ti ṣe ẹni tẹlọrun lórí ẹ o. torí ìwọnba ni nǹkan dùn mọ o. lóòótọ́ ara lè mọ̀ gbà bẹ́rẹ̀ ọkàn ọ̀tún yín ẹ mú mọ́ra ṣùgbọ́n sá tẹ ẹ bá ṣe bẹ́ẹ̀ tí bàbá bá já fáàbù ẹgbẹ́yìn lọ́gbọ̀n tó bá wọn àti gbogbo tó bá bẹ́ lé. ojú méjì sì lè ó tẹ̀ ọkọ̀ tí ìrìtọ́ kọ́mọ̀ sọ pójú kan àlàáfíà fún ètò.
1: àlàáfíà o ẹ ṣe. ṣe rí èmi fẹ́ sọ kankan fún àwọn ọkùnrin ṣe rí wàhálà tí à ń ṣe lórí obìnrin nípa ìbálòpọ̀ ó ti pọ̀ jù èyí tí mo fẹ́ sọ yìí mo fẹ́ káwọn ọkùnrin ká sọ káwọn obìnrin náà ṣe táwọn náà bá ṣe é wà láìtàlà ikú ọ̀ ní gbogbo rẹ̀ ọ jẹ́ wà láìtàlà nọmba wán rèé gbogbo ara ti mature program yìí ètò ìdílé dẹ̀ ni ẹja fi sùúrù ṣe báyìí ṣe é rí i tọkùnrin bá fẹ́ báyàwó ẹ̀ láṣepọ̀ obìnrin ó sùn kalẹ̀ ọkùnrin ó gun lórí ọkùnrin ni wọn a máa ṣe gbà ni wọn máa ṣe wàhálà ni wọn máa yíṣẹ kiri yọ máa ṣe gbogbo ẹ yọ máa fà á lọtàn yọ máa fà á lóṣì obìnrin wọn ṣàṣùn gbalaja láìsí nǹkan kan ni tó bá tọkùnrin bá dẹ ti ṣe wòrì wàwàwàwà tó da tọwọ rẹ lẹwàá ẹ ṣẹṣan obinrin yo tun ma fora lori yo ma fora lese yo ma fora ni kinika yo ma fora ni ti tara okunrin o tun fi le pada tara okunrin ba tun le pada se mo obinrin o tun okunrin o tun gun lori mo ba tun gun lori o tun ma se gba gbogbo ara patapata gbogbo ara le yan fi ma sise yen e wa mo ti mo wa fe so ni pe e ja jo ma se funra wa koliba jo gbadun re se ri wahala to ko rin se yen bo ba re eyan mo mi bayi ni akoko to ko rin ba koko se yo sun lo ni wallahi taala akoko sun lo na sugbe wa je kan obirin eyan koko bere fimi aje kan obirin koko bere fimi kokunrin sun sile ko obirin sun soke iwa ma ko obirin wa ma ko ma loki ko ma lole ko ma loki ko ma lole ko ma loki e ri pe yo so foko pe ma bo ni wo na wa si wu ni wa si wa lighter like to obirin na ba loki to lole tara re gbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagb se elekeji yo sun lo ni e kan o to wa laitara e kan o to mo ti try re o ah ngba ta lo se dani leko kan ni ilu kan ta ti find dani leko wa pe eyan okunrin a en ku lo re bayi ka wodi bayi ka sa bayi ka wodi ngba mo dele ti a lo ye mo ni iwo ni okoko wa se leyin na iwo na okoko wa se leyin ngbo bere ko lo to 5 minutes to fi mi hele hele oni kilo sele oni ah o ti re on oda na se ago file be oni a file be la ma file be bo ba so lo na ba so bo tun de lekeji to di bi jokere to tun se kini mo iwo na so wa se wa wo ni o ko bere a jo mo pin se ni iwo koko bere kemi pari re njo to ba ti bere re wallahi mi o ni lo ju se ju marun lo nigba ba kan ti mi lo ke mo fe lo ju 5 minutes toro nge o ti ma complain pin baba e dide o ti se kini o ti da towo re le je nse mi jare
2: odede yi obodo
1: ogbon ta ma lo niyan o ṣugbọn ta ba ni awa la fe so ko lori won awa la je wallahi talai eyan ku sigi fa o
2: nitori
1: ide yi
2: omo gbadọ daru
1: nitori ide yi eya da be ogbon e wo awon mo yawo yawo e awon mo kini kan yen ah
2: koni baje
1: atobirin atoko na si jo mo nse won jo se pa tan jo para won ni e mo ye awon tan ku hotel nu won okunrin mi o ku hotel nti o ti mo drug yo ti mo gbogbo e okunrin mi o ti mo awon kini tan fe nu ja kini kan yo ti mo gba so ba ti ni girlfriend to fe ba lasepo yo ti da gbogbo e saya yo ti da sara yo ti load gbogbo ọkàn rẹ wà mọ mi súpe bọkàn bá ṣe mì tó ni problem ń dé ságọ ara èèyàn tó nítorí ìdí èyí ẹjẹ àṣìjẹjẹ o àwọn ọkùnrin ẹjẹ àṣìjẹjẹ o nítorí ìdí èyí ẹ̀yìn tí ẹ bá lè ṣe dáadáa kìí ṣe àwọn oògùn kan wà tí kìí ṣe oògùn tí máa ń gbé èèyàn lẹ́mìí ti ma gbiyan lemi te ba nlo ninu isan ara ni o ti ma sise a ma sise ninu isan ara a ma sise ninu isan ki sipo te ba lo le ni bayi laarin wakati kan le ba obirin lasepo laye o rara o te ba lo loni e le mo pe lo nkankan be lo lola e le mo pe lo nkankan a to 5 days a ti sise ninu isan ara te ba ba obirin lasepo e ni mo gan pe mo obirin lasepo ẹ ní mọ̀ bọ́ ọkàn yẹn gan ṣe fún àwọn tó ti lò ó wọn ti lò ó ẹ pè mí lẹ́yìn ètò rẹ̀ ẹ pè mí lẹ́yìn ètò fún yẹn bó ṣe rí nù. ẹ jẹ́ àmọ́ lọ sí ìpele kejì. ká mọ̀ lọ kú sí gífà o bó tilẹ̀ jẹ́ pé ọkùnrin náà ni ó kọ́kọ́ máa ń lọ tí obìnrin ó wà láyé ọkùnrin náà ni ó kọ́kọ́ lọ ṣùgbọ́n kò wá ṣe pé káwá jókòó lé jẹkẹrẹ kéèyàn wá jókòó lé pẹ̀lú àìsàn kí stroke wà nílẹ̀ kí gbogbo ẹ̀ wà nílẹ̀ kí gbogbo rádaràdá wà nílẹ̀ kéèyàn kan wá jókòó sílẹ̀ lásán obìnrin gan tó ń sọ gan tó fẹ́ danu do gan yo tu ama so e wo mo fe lo ri ya kin na mo nbo on lo si denu baba mo fe do ja na mo nbo na yo pe mi die tori won ya do te lo mi ya kankan o lo ba je bi wa ti se ba won on lo die die die die die die die die die no tori die yi ron yo sa no fun ara nu gba o ekun anu ni ti mo wa lori eto gbe yawo yi lagba lo olorun ojo wa yo dale o lase ledumare ipele keji eje ka bo sibe bayi.

0: ẹ̀yin èèyàn ẹja jọgbẹ́lẹ̀ yìí o. Arábìnrin kan wà ìgbà tó wà ní secondary school.
1: Bàjẹ́ mo gbọ́dọ̀ bàjẹ́ o.
0: Lo lóyún.
1: Mo gbọ́dọ̀ bàjẹ́.
0: N gbọ́ sí lóyún.
1: Mo gbọ́dọ̀ bàjẹ́ o. Ìlú o gbọ́dọ̀ bàjẹ́. Ọmọ gbọ́dọ̀ bàjẹ́ o.
0: Ẹni tó fún lóyún ò gbà á.
1: Ọ̀rọ̀ bàjẹ́.
0: Ó lóun ò gbóyún tó. Òun ò sì gbọ́mọ. Àwọn ò sọpá àwọn fẹ́ lóyún fúnra wọn. Ṣé bí kọ́ lọ bá lágbájá, lágbájá náà ṣe ń bẹ̀. Kọ́ lọ bá tàmàdò, tàmàdò náà ṣe ń bẹ̀. Kọ́ lọ bá làkásìgbé náà ṣe ń bẹ̀. Òun ò lè ṣe kinní kan, òun ò lè ṣe wá, òun ò lè ṣẹ̀yìn. Àwọn òbí ọmọbìnrin ní ìtọ́jú rẹ̀ wá lójú rẹ̀ rí. Àwọn ò fún ọlọ́mọ gan tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àwọn ò fún ìyàwó. Àwọn ò sì fún ọlọ́mọ. Ọmọ yìí ọmọ àwọn ni. Ọmọ tó tí ó bí náà ọmọ àwọn náà tán ni. Nàbá sọ báwọn létí àwọn lọ bá àwọn òbí ọkùnrin. Ọmọ yìí ti bímọ. Kí lẹ fẹ́ sọ ẹ́ ọmọ àwọn ti sọ pé òun kọ́ lòun lọ mọ. Ọmọ àwọn ti sọ pé òun kọ́ ni òun ni ọmọ. Òun ò sì lè àwọn ò lè gbá ọmọ tí ì ṣe ọmọ àwọn. Àwọn ò lè gbà á nítorí ìdí èyí. Àti àwọn bóyin lọmọ. Làwọn bí ọkùn àwọn bí ìyàwó náà bá sọmọ lórúkọ. Wọ́n forúkọ bàbá wọn sọ. Bí kan sọ ní Julius Adeyinka tàbí Janet Adeyinka. A ṣá sọ báyẹn wípé orúkọ bàbá ìyàwó náà ni wọ́n sọmọ. Wọ́n dẹ̀ tán.
1: Wọ́n
0: dẹ̀ ń tọ́jú rẹ̀. Wọ́n ń tọ́jú ẹ̀. Wọ́n gbọ́ pẹ́.
1: Ètò ìgbéyàwó.
0: Ọmọ yẹn. Ó lọ sí WAEC. Ń gbò sí WAEC tán. Ó lọ sí Institution. Ọ̀dọ́ mọ̀mọ́ rẹ̀ ló wà. Ọ̀dọ́ mọ̀mọ́ rẹ̀ gangan ló wà. Orúkọ bàbá ẹ̀ náà fi ń pè é. Orúkọ bàbá ni wọ́n fi ń pe ọmọbìnrin yẹn. Ọmọ tán bí yẹn orúkọ bàbá náà fi bàbá ìyàwó orúkọ bàbá ìyàwó náà fi ń pè surname bàbá ìyàwó lọmọ yẹn ń jẹ́. Lọmọ tán bí yẹn ń jẹ. Ṣé pé èèyàn lè mọ̀ pé bóyá ẹnìkan ló bi. Mo rò pé bàbá náà ló bi tàbí ìyá ló bi. Ọmọ yẹn náà ò sì mọ bàbá ẹ̀ kò sì mọ ìyá ẹ̀. Ṣé sàn torí ọ̀dọ̀ ìyá rẹ̀ ló wà tí ń gbé. Kò dẹ̀ sẹ́nikẹ́ni tó sọ fún ẹni kankan pa. Títí tọmọ yẹn fi dàgbà tó fi wọ secondary school. Nígbà tí àǹtí tó bímọ yìí tí ó lọ́kọ. Kò kú sẹ́nikẹ́ni tó mọ̀. Kò sẹ́nikẹ́ni tó mọ̀. Wọn ò wulẹ̀ sọ fún ọkọ ẹ̀ pé ọmọ yìí ti bímọ rí o. Ó ti bímọ kan rí o. Ó ti sẹ́ wọn ò wulẹ̀ sọ. Wọn ò sọ fún. Wọn ò wulẹ̀ sọ fún rárá. Wọn ò sọ fún.
1: Ọmọ ẹjẹ́ àjọ tuntun nítorí ọmọ. Ẹbí ò gbọ́dọ̀ bàjẹ́.
0: Ó sì lọ́kọ.
1: Ọmọ gbọ́dọ̀ bàjẹ́ o.
0: Ó sì bímọ.
1: Gbọ́dọ̀ bàjẹ́. Ọmọ gbọ́dọ̀.
0: Ó ti bímọ mẹ́ta nílé ọkọ.
1: Ìlú ò gbọ́dọ̀ bàjẹ́. Ọmọ gbọ́dọ̀ bàjẹ́ o. Àárín ọ̀rẹ́ ò gbọ́dọ̀ bàjẹ́.
0: Mo rò pé bàbá ọmọ yẹn. Ọmọ yẹn ti wọ Institution. Ọmọ tí wọ́n bí. Níjọ́ kìnní àná ó ti wọ Institution. Ó ti wà ní University ní part 2. Kí bàbá ẹ̀ tó wá. Bàbá ẹ̀ pàdé ìyá tó bí ọmọ yẹn. Ó pàdé ẹ̀ wípé báwo ni pẹ̀lẹ́ o kìnìkan. Wípé tó ti ń wọ ẹ̀ òun fẹ́ gba ọmọ òun. Yẹn ni ọmọ rẹ wo ló fẹ́ gbà. Níbo ló ti fẹ́ gbọmọ. Níbo ló ti fẹ́ ṣe kinníkan. Ọ lọmọ lọ́dọ̀ òun o. O ní ọmọ kankan lọ́dọ̀ òun. Ó ti sọ fóun pé o gbọmọ o ṣe kinníkan o sì lọmọ lọ́dọ̀ òun. O lọmọ kankan lọ́dọ̀ òun o. Ọmọ ìjọ yẹn ti kú. Ọmọ ìjọ yẹn ti ṣe kinníkan. Wọ́n sá ń fà á. Wọ́n ń fà á. Títí. ti omokunrin e fe trace ile to won atoko re ngbe o trace ile to won gbe mbadan o de male oko o de wa lo ba oko obirin pe gbo o so fun yawo e ko bo mu omo won o ko bo ngbe omo yen ni a se iwo lo ni awon omo to bi fun ni onira o ngba to wa in secondary school awon ti fun ra awon loyun lo ti bi mo kan fun oni what

0: kọmọ gbọdọ.
1: ṣe ẹ wo ẹ ṣàmọ nà tán ẹ jọ àṣírí tó bá ti wà láàrin ọkọ àtìyàwó àbí tó bá ti wà lá tó ti tó ti ní àṣírí tó ti ní tẹ́lẹ̀ tó bá ti rọkùnrin tó mọ̀ pé eléyìí serious ò fẹ́ sọ fún tí ó bá dúró yóò dúró ó níbi ẹ̀ sì sọ fún kí ni ẹ lè fẹ́ mi obìnrin yóò sọ báwọn ẹ lè fẹ́ mi ẹ lè fẹ́ mi bí mo ṣe wà ẹ rò pé mo ti bímọ kan gbà mọ́ secondary school tó já ṣìṣe tó bá ti sọ báyẹn fún first attack yẹn ọkùnrin ẹgbẹ ẹhẹn ṣé yẹn járùn ni ṣé yẹn jẹ kiri kan ni wà láìtàlà ìmídélè lọkùnrin náà ti mọ sọ pé kì í ṣàrùn àni mo fẹ́ fẹ́ ọ ni ṣùgbọ́n tó bá fi pamọ́ fún problem ó ṣẹlẹ̀ o wàhálà máa ṣẹlẹ̀ o wàhálà máa ṣẹ yóò ṣẹlẹ̀ ìyẹn bá sọ fún ọkọ ìyàwó bẹ́ẹ̀ òun ti lọ ilé wọn o òun ti lọ bá mọ̀mọ́ ẹ̀ òun ti rọ́mọ òun òun ti pe ọmọ yẹn pé òun ni bàbá ẹ̀ òun ni kinní kan rẹ̀ torí bàbá ọkùnrin yẹn ti kú ìyá ẹ̀ náà sì ti kú àwọn amọ̀lẹ́ aláàfáà tó lọ àmọ̀lẹ́ oníṣègùn tó lọ nígbà tí ọsọ bẹ́ẹ̀ fún tó ṣe everything fún tán lọ́wọ́ mú fóònù wá pé ọmọbìnrin àwíwá o èmi ti sọ fọ́kọ rẹ o mo ti sọ fọ́kọ rẹ pé ọmọ mi mo gbọ́dọ̀ gbọ́mọ mi lọ́wọ́ ẹ̀ obìnrin yẹn bá ká ọmọ rí bàbá obìnrin yẹn sì wà láyé ìyá ẹ̀ náà wà láyé ọmọbìnrin yẹn náà ọmọ tó bí obìnrin yẹn náà sì wà láyé ìyẹn wá ni ọgbọ́n wo lòun fẹ́ dá báyìí bó lòun sì fẹ́ ṣe báyìí ó sì ó padà dọ́dọ̀ ọkọ ẹ̀ ọkọ rẹ̀ ò dẹ̀ sọ anything ọkọ rẹ̀ ò sọ yóò fowó oúnjẹ ẹlẹ̀ náà lé yóò sì bọ́ ta kò sì ní jẹ kankan tó bá kó tó dé lálẹ́ yóò ti jẹun òun sì ń bẹ́ẹ̀ tó máa ti fẹ́ sọ̀rọ̀ ni pé no kó má wọ̀rí pé kò sọ̀rọ̀ ọgbọ́n wo lẹ ṣe bóun tó tílé yìí ò ní dàrú tí wàhálà ò sì ní ṣẹlẹ̀ lérí tó wà ń lẹ ọ̀dọ̀ ọwọ́ ẹ̀yìn àgbààgbà.

0: παρακαλώ.
1: Δεν σταματάει. Δεν
0: σταματάει. Οκ. Okay, Alaja.
2: Solution name of
1: fọkùnrin ọlọ́run olèrè òde dàrú o lọ́nà yẹn mo ti gbà wípé ọlọ́run ó gbàkóso tẹ́rí tí ọkọ ìtìbí nígbà tí a bá tí ọkọ rẹ̀ bá gbọ́ sáwọn àpá bàbá ọ̀hún náà àwọn bàbá wa sọ fún pé láyé rẹ ti bá tó rí ẹsẹ̀ rẹ bì àdáni yìí sa ojú ẹsẹ̀ tó bí ba tó wà bu ẹsẹ̀ rẹ bàbá halẹ̀ bàbá yọ lọ òun kan ni ọ̀sẹ̀ wà lọ pé àwọn àgbà sọ wa ìjọba lè ju ọ̀fẹ́ tó wà náà sí yọ wà á jọ sí àyà rẹ ọwà bò tó wọn wàá sọ fún pé kó o tó lè gbọ́mọ yìí o ọwọ́ kọ̀ọ̀kọ́ sí bí ẹni jẹ tọba kò pé wọ lóní àwọn wàá san gbogbo owó tá a ti ná lé lórí deposit tọba ipá ní gbogbo rìsíìtì skúlù rẹ lọwọ gbogbo owó tá a ti ná lórí you pay the money before you collect the tithe so ìmọ̀ràn tí mo lè fún wọn yẹn ni kó tẹ níbà kó ti gbàdúrà lọ lọ́nà yẹn kó pe àwọn àgbààgbà bíbí máa ń pastor of the church kankan báyìí kí gbogbo wọn lọ bí máa ń bá fọ àyà bẹ́ẹ̀ bá sọ ọ́ kàbí bẹ́ẹ̀ lì bẹ́ẹ̀ so nígbà wọn bá sọ gbogbo yẹn ọlọ́run jẹ́ kí n ọkọ ọ̀rọ̀ yóò sì gbà padà.
2: Ẹrí lóòótọ́ ọmọbìnrin yẹn kò kú lóòótọ́ ẹ̀yà kó sọ fún ọmọkùnrin yẹn tó tún fẹ́ra wọn ìgbà tó ti ń fẹ́ra wọn lọ́nà kankan ò tó rí i pé ìfẹ́ yẹn ti wọ ọ́ra gan ló yẹ kó ti pe ọkùnrin yẹn pé lágbájá wà o tó bá mọ̀ pé o ní mi fẹ́ o mo ti ṣe mistake ọmọ kan o mo lọ́mọ kan o tí mo ti bí tẹ́lẹ̀ o nígbà mo wà secondary school bẹ̀t bàbá ọmọ yẹn kọ́ nísìnyí mistake kejì tí ọmọbìnrin yẹn tó ṣe ni pé kò tó tètè jẹ́ káwọn òbí mọ̀ ọkùnrin yẹn wá ń threaten ẹ̀ kó tó di pé tó wá tó ṣọṣọṣọṣọ tó tún fi mọ ilé tó tún fi lọ gbọ́kọ ẹ̀ àwọn ọmọkùnrin yẹn ìkànnì ìwà burúkú tó wà nínú ẹ̀ lákọ̀ọ́kọ́ tó fi kọ oyún tó dìná ìdílé òun náà ló tún hù yẹn ẹ rí pé ìkànnì àkọ́kọ́ náà ọmọbìnrin yẹn àkọ́kọ́ sẹ́tù ilé ẹ̀ nítorí pé ó ti dalé ẹ̀rú báyìí ilé yẹn bí mo sì ṣe ń wo ọlọ́run dẹ̀ ní jẹ́ kó dàrú torí pé ìjà ìfẹ́ lọkọ ẹ̀gán sì ń bá a jà torí pé ó ń fowó jẹ ẹlẹ́ẹ̀lé kò jẹun ni tẹni mọ̀ pé ó sì láìkẹ́ ó fẹ́ràn ẹ̀ ó dẹ̀ fẹ́ràn àwọn ọmọ tó bí fún ọmọbìnrin yẹn kó wá sọ fáwọn òbí ẹ̀ káwọn òbí ẹ̀ lọ bá àwọn òbí ọkọ ṣe bí àwọn ọ̀nà wá tọrọ ẹ̀ lọ́wọ́ wọn àwọn òbí tí ẹnìkan dìde kọ́ má torí pé àwọn jáná kọ́ lọ sílé àwọn ọkọ yẹn kọ́ lọ bá àwọn òbí ẹ̀ torí ó lè sọ nlé ó dẹ̀ lè má sọ kọ́ jẹ́ kọ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ fúnra wọn ni kọ́ pè wọ́n kọ́ bẹ àwọn yẹn kọ́ bá wọn bẹ̀ẹ́ lóòótọ́ ọmọ yẹn ti bímọ rí wọ́n dẹ̀ kọ́ ni àwọn ìyá ọmọkùnrin tó fẹ́ wá dalé ọmọ àwọn irú yìí àwọn lọ bá wọn ńgbà náà àwọn àti ìyá àti bàbá ẹ̀ wà láyé ńgbà náà àwọn sì lọ bá wọn wọn ò gbọ́ wọn ò gbà tó káwọn yẹn ti bẹ̀ yẹn mú ọ̀rọ̀ sọ wọ́n lé ọmọ àwọn ni pé ọmọ àwọn kọ́ ló fun lóyún ó ti sọ pé òun kọ́ àwọn dẹ̀ gbàgbọ́ kò rí sóun ó ṣe ẹ̀wà dénsìn torí ẹ̀ làwọn ṣe sọ ọmọ yẹn pé àwọn ohun tó ń jẹ́ bàbá lòun sọ ọmọ yẹn lórúkọ ara àwọn orúkọ òun ló ń jẹ́ tó fi wọ yunifásitì tó wà ẹ̀ ọmọ wa wà yunifásitì second year 200 level ó ṣẹ̀ṣẹ̀ wà dé ń wọ́ ọmọ ẹ mọ ibi tó ti taraka lọ bóyá wòlíì bóyá àfáà bóyá oníṣẹ̀ṣẹ̀ kan ló sọ fún pé ẹrù ẹ̀ wà ń ta tó o bá rí o lè bímọ àfi kó o wá ọmọ tó o ti bí lọ ó gbọ́ nǹkan kan ló fi ń bọ̀ ó tún wá mú orí kunkun jọ́kìnní àná ló tún wá fi bá gẹ́ yẹn ṣé bí ilé àwọn gẹ́ yẹn ló yẹ kó wá lọ kó lọ bẹ àwọn òbí yẹn ná kìí ṣe pé ìjà ni ó gbé wá ìkà ní ìkà apààyàn dẹ ni ilé àwọn òbí gẹ́ yẹn ló yẹ kó lọ bá wọn kó máa bẹ̀ wọ́n ko ma be won awon na ma wa pe omo won pe nkan ba yin sele o ki se ge yen lo ye ko wa trace lo ko to wa wo ko e lo ko lo dali eru baba ti e ma se loku oru ton ba wa ma yonda omo fun arin won ki ko ye ko ti e kan soko ya rara ke le mo pe bo yen ikani to ba je pe nkan to ma pa ge yen ti won be ge yen lori bi o se se na niyan ona l'olorun se ikuku ye ti o fi je yawo fun tori abe ni lori ni to ba je emi o
3: ben sir
2: emi adebo wale
3: ben
2: ma se fun de bi pe omo yen gan ko ni riba kimi ni je ko ro omo yen gba solution bi o se ma yanju e ni pe ka won obi iyawo kon lo ba awon obi oko e nigba ti olorun ti ba se tawon obi ti e mejeji si wa laye kon lo ba awon obi oko e ibe yen lo ti le settle won a pe oko won a be awon yen lo ma settle oro yen ibe yen lo oro ti le settle toko ba wa yari dele pe ohun ogba ngba yen to iyen de wa ku si owo awon to n fure ba ti n gbadura daada ton ba lo ko si oko agba na ni oko agba na ni ngba ti se pe boya eyin igba to tin fe lo sagbere to bi mo fun o ti bi ko e to te to lala ati rira secondary school sigba to ti wa jade iwe te sese wa se wedding te sese opo na jin sira won
3: ben ben oro ko won wo pe aduru nkan nda den den den yen
2: to je ko bi oko nu niyan to ba be oko e oko agba o su opo oko yen ma gba but ko le mo bi gravity ese yen se to lokan oko lokan fi se be yen fun o de da bo se be yen fun sugbon odo awon obi e ni ka won obi iyawo lo ibe ni won ti yanju tori won re ni ti o gboran si lenu nle won ti won ba soro ko lohun ti e se ba se ko na si ni baba ati ya laye ti báwọn lọ wá tọrọ ẹ wá dẹ sọ ohun tó ṣẹlẹ bó ṣe rí láti ilẹ wá ṣàlàyé fún wọn so wọn á bá wọn yanjú ẹ lágbára ọlọrun ọlọrun á fi yanjú sí á dẹ ní yanjú bó ṣe máa rí nìyẹn ní ọ̀nà tó lè gbà nìyẹn kó má wulẹ̀ tí dara ẹ láàmú pé bóyá ọkọ wọn ò ní gbẹ̀bẹ̀ ọ̀dọ̀ àwọn òbí ẹ ni kí wọn lọ.
3: ìjà tó gbọ́n tẹ́lómi ò ti sọ ṣé o hello.
4: Hello,
3: Akale. Akale, sir.
4: Akale, ka, eko, Jometa.
3: Jometa, yo, baba, mi lati, osho, Bagan.
4: Aposu, yola,
3: lati, Bagan.
4: Ilio.
3: Yes, sir.
4: Jometa.
3: Jometa, de, daddy.
4: Ele, sir.
3: Yes, sir.
4: Eli, oroto, waye, ikumi. So I want to tell you, can you baba you yari tube? Omar remove tube. I'm saying, we are the baba.
3: Okay.
4: Baba Omar tube, can you baba remove tube?
3: Cool, tiare is it
4: cool? Love our last number yari tube, cool, tiba baby. You were saying, George, you know. So, hello, sir.
3: Hello, mongwe, mo fara ba le fun ni, sir.
4: So USMA ni church odo wa ko ma bere yen ko ko so bu sa ko ko se ma pe o wo kan ti pe o pe bombo pe boya problem ye ti solve ngba ti so ma ni baba o le ti gba pe ko si ti o to yin pada
3: ben
4: do ire
3: ben
4: that's number 1 you say oh mistake you ati si na omo ti e wo yin mo ka ni pe o ni pastor tabi muslim pe tabi e mo
3: imam
4: mo ni pa so problem ngba ti ba be ti ku ti e ti ku awon yo sa ni ba ara ni mo a si ku tan ni won won o si ti gbo story yen before ise pe boya new story ni so lu sa koko ni pe ọkọ̀kọ̀ gbọ́dọ̀ dúró kó pé ọmọ yẹn Kokoro na ti dagba. Omo yin o ti ju 18 years.
3: A ti ju 18 years lo.
4: Aha. Number 1 yo pe omo yin. O si ko bi o ba so tan yin fun ri. O so fun pe in to sele bi o ba mo wa se ko bi sku ba be fe fe ni. O si omo lo yo o si to o si do o yin mo. Ti no to fi je oruko baba mi. Omo yen na yo ti gba re. Number 2 ene pe ti iyen ba fe se o se yo to pa so do awon wo ba ra yi mo ko e ke ta ri yen
3: o get e o get ani yen
4: ari o ti dari wo na o si bi ari be so gbogbo ayin na ni o gbo o ta ni ki ba go mo gbo ni ko lo report ke si yen pon o ti mi ji ìyàwó tí a bá lè gbé family court central woman right wa take a lọ family court
3: bẹ́ẹ̀
4: o di number 2 o ti di family court báyẹn number 3 ẹni pé ọ̀gá ọ̀gá set yóò get ready fún ẹni pé ẹ̀tọ́ bá wà torí ọmọ ẹ tí ń fowó oúnjẹ ẹlẹ̀ ó lè máa wò pé ibi tí ọ̀rọ̀ yóò yọrí sí agenda of the day tori o eto sele lodo wa ibi baba abe oko re ti gba o oni bi ta won pa de oni bi ta won pa yi se ri bari awon de ye oni ibe na la won pa ti ori e la si wa ti ta fi be omo yen si ti omo yen ti lo south ni so okunrin to ni omo yen ti e ton ti lo abroad kan so because ọmọ yẹn ní láti sọ ní wípé òbí ní òtọ́ òkò tó ń owó ní pé wọ́n sì bá bá yàrá tó ti pétà fún pé tẹ́lẹ̀tẹ́ tó ń bá ní owó máa ṣe fún pé bọ̀ tí pé wọ́n stẹ́ẹ̀pù ilé bàbá yẹn ó ní òun ò lè jẹ́jẹ́ ọkọ̀ tí òun jẹ́ yẹn nínú dọ́kúmẹ́ǹtì ó ní sọ owó ní káwọn bá máa pàdé oni awon pade oni to eto ohun si iwe kero pa omo to kawe omo ti won so yi fi medical doctor won be ti iba ti n so yi oni afis olohun ti pe 18 years o gele choose lati choose life oni so oni bi ti life to lo pe ko bibi o ti travel out of country nisi bàbá yẹn o ti mú ọmọ mẹ́ lọ sí amẹ́ríkà o ti tó ọmọ mẹ́ kó ní nẹ́rẹ́ lọ́dọ̀ gbà ọ́ láwọn àbúrò pé o máa tòwò àwọn lọ rí ṣètù ó nítorí integrity ìhò ó ní a ti bàjẹ́ tó pé òun yìí ṣe nàìjíríà mọ̀ òun kan lè kọjá òun kan mọ̀ ń gbàgbọ́n gbà bí kọjá tẹ́wé ọmọ tó bá ti kàwé tọpọlọ ẹ̀ sì pé kò sí tí ò lè choose so nítorí pé ó rí wípé ọmọ yẹn ti kàwé ló sì padà wá ó dẹ̀ rí wípé bóyá yóò jẹ benefit fún ẹ̀lú.
3: mo ń gbádùn yín
4: ó rí pé ó jẹ benefit fún even kẹ́mi gan bá travel mo máa ń yàgò ọmọ yẹn nígbà travel out of the country mo máa ń yàgò ọmọ pè ní ó sì pè ní ìjẹta mo ní bó ni ó ní dájú ó ní sí jésù ó ní ẹ̀kọ́ bíbélì dídí ẹ̀ kí n tú ó ní gbà tí wọ́n